Oba ti ki

Ni o tuku.

0: gbogbo ìyẹn ọmọ yẹ a ó mọ fi yin fun ni a ó mọ gbé ega àtòrí ọtẹ dání lọlá ọba tí gbákulé tí gbagbára lọwọ ẹ bọra
1: ṣègbè
0: nínú ìmọ wàyà mi nínú ọlá ológo tó ní gbogbo ògo lọ ni èmi ọmọ yìí ọ david ìjálálẹ mi ń jẹ ọmọ gbórúkọ olódùmarè ọba gani lásàlẹ ìdájí kan pẹlú olúwa pẹlú bàbá mi káyọdé oyè ẹbọ dé lájọ ń gbẹ lájọ ń fọgo àtìyìn fọlọrun ọba lásàlẹ ó ní a ó mọ yìn a ó sì mọ
1: gbé ga
0: lọjọ gbogbo ni yíyẹ ọ
1: ìyíyẹ
0: ọ ìyíyẹ ọ ọba tí ń gbé nínú ìyìn tí ń ta àgbá sórí
1: ìsà ìwọ
0: mo fi

0: ìjìnlẹ̀ fẹ́ tó fara ti di òkè ìwọ la fọpẹ́ yìí ògùn fún lákòókò yìí ẹni mímọ ìsírẹ́lì tó ga tó ga tí ò sẹni tó ga tó bàbá yẹn ìwọ la fi ọpẹ́ fún ìwọ la fi yìí fún ọba àgbáyé adúpẹ́ o mo rí ọ̀fẹ́ tá a tún dígbà láti rí àkókò dáradára yìí gbogbo ẹ̀yin ọkàn tẹ́ lórí ọ̀fẹ́ láti pàdé wa ní àṣálẹ́ ìdajì kan àkọ́kọ́ nínú oṣù kẹsàn-án akínyin lorúkọ ọlọ́run olódùmarè bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà àtijọ́ ń wà fúnra wa àìní sí mọ́ kò ní dé bá wa gbogbo ìgbìmọ̀ àti aláṣẹ làkí akíbàbá wa ọba adébáyọ̀ àkàndé akínyin kábíyèsí o láàfin o akínyin àwa náà oníkẹ́pọ̀ àkàndé akínyin bẹ́ẹ̀ náà ni akí ọ̀gá wa túndé ọmọ ọláwúwo kébùgì akínyin o gbẹ̀ngà ọláìwọlá àdúpẹ́ dẹ́sìn ìtùnú la mojú ẹ̀rọ wa lónìí a ó tún jọ gbádùn ọlọ́run lọ́pọ̀lọpọ̀ torí pé ọlọ́run ti ti ṣe àwọn ètò ńlá kan kalẹ̀ tí a tún jọ fi gbádùn ọlọ́run ní oṣù àkọ́kọ́ yìí ẹ̀rí wípé a ní ọ̀sẹ̀ àkọ́kọ́ yìí ẹ̀rí wípé ọwọ́ tá a bá wọlé gan ọwọ́ ẹ̀yìn ọwọ́ ọpẹ́ ni sẹ́yìn náà lẹ́nu ọpẹ́ ńlé sẹ́yìn náà lẹ́nu ìyìn ńlé gbogbo yín pátápátá a tún wá jọ yin lọ́run bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà a jọ yin lọ́run lónìí ni abala ẹ̀rí ẹ lórí ọ̀fẹ́ àti ìpè wọlé ẹ̀yin náà ti ẹ̀ jẹ́rìí oṣù kẹsàn-án yẹn ìta wọnú ẹ yìí oṣù kẹjọ yẹn náà ta lò kọjá bó o lo ṣe rí oṣù mẹjọ sẹyìn láti january títí tó fi wọ oṣù kẹsàn yìí bó o lo ṣe rí ǹjẹ́ ti ẹ̀ ní ìrèdí kankan láti fi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run abala mẹ́ta lètò yìí ní tába ti ń kú ní abala àkọ́kọ́ ní orin ìgbàanì tába ti ń kú ńbẹ la máa kọjá sí ẹ̀rí yẹn ibẹ̀ lóní kálukú ó ti máa pè wọlé àákò méjèèjì papọ̀ ẹni bá ti wọlé orin ìgbàanì tó gbọ́ àti ẹ̀rí rẹ̀ yóò jẹ fún wa ẹni bá dẹ̀ ti wọlé ẹni tí ọba lẹ́rì yóò sọ tó bá rí gbọ́ nípa orin ìgbàanì tí mo tiẹ̀ sì mọ̀ wípé gbogbo wa pátápátá lẹ́rì ọwọ́ pé àtúndayọ àjílayọ a máa fògo fóluwa ni torí pé àjílayọ bàbá a ó dúpẹ́ o yes tába ti wá ń kó ńbẹ là ń lọ sí wákàtí àdúrà dídùn tába ti kó ńbẹ là ń lọ síbẹ̀ bàbá ṣẹ̀kẹ̀rẹ̀ tí ẹ wà nílé àbẹ̀rùdẹ èwo ni ń dùn búùbùùm èwo ni bàbá ṣẹ̀kẹ̀rẹ̀ ọ̀yà ṣé bàbá ṣẹ̀kẹ̀rẹ̀ ń bẹ ń bẹ ẹ má bọ̀ báyìí wájú bá wọn ní jókòó ṣẹ́ jókòó lu ṣẹ̀kẹ̀rẹ̀ ní àbẹ́ náà ró èwo ló pé yín ń bẹ̀ torí pé òní jẹ́ ọjọ́ ìyìn ni òní ní wákàtí ní àṣálẹ̀ ìdajì kan pẹ̀lú olúwa yìí ọjọ́ ìyìn lòní jẹ́ mo mọ̀ wípé èmi àti yín sẹ́ throughout this month a máa lórí ọ̀fẹ́ láti máa yin ọlọ́run ni torí pé àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ń ṣẹlẹ̀ téèyàn bá mọ ọlọ́run ń yìn bàbá dáfídì wípé ìgbà méje lóòjọ́ ó ní èmi ń yin ọlọ́run ìgbà méje lóòjọ́ bí bàbá yẹn bá yin ìgbà máa máa wò wípé ìgbà méje lóòjọ́ ẹni pé lásán kọ́ ni ọlọ́run pè ní ẹni bí ọ̀kan òun lásán kọ́ mo mọ̀ yí pé ẹ̀yin kan wà tó yẹ pé a ti fi facebook ti kéde kàdùn ṣùgbọ́n ẹ lọ sórí ti lágelú 96.7 FM bàbá ṣẹ̀kẹ̀rẹ̀ ọ̀yà.
1: ìyìnrẹ́ o bàbá o ọlọ́run ayérayé ọlọ́run àìkú ọlọ́run àìsà ọlọ́run òní ọlọ́run ọjọ́ gbogbo ìyìnrẹ́ bàbá ìyìnrẹ́ ọmọ ìyìnrẹ́.

Then.

pẹ̀yìn ẹjẹ́ àyìn bàbá kìrìsẹ́nì pásítọ̀ lè máa mú àwòrò ẹjíṣẹ́ ẹgbọ́ ẹjẹ́ àyìn bàbá o ìyìn ló fẹ́ ọgbà ló ń jẹ bàbá mi ìyìn ló ń fẹ́ o ọgbà ló ń jẹ rẹ ìyìn ló ń fẹ́ ọgbà ló ń jẹ ọba tó rọ́ wájú.

ṣe ìwọ lè gbà ni mo sọ. Kán má fọ̀rọ̀ rẹ wẹ́lọ̀ kiri, kán dayẹ̀ pẹ̀ mọ́ yọ̀ fún ọ. Àníká tó dọmọ ẹ̀yẹ lóró, mo ṣe bó yẹ ká fọ̀rọ̀ rora ẹni. Lágbájá tó ṣe oníjọ́

0: kani pe mo mo bi tolorun mi lo ni oko ofuru
1: ah bin ba ni fi baba ile ah abajo yoruba ma so ani oku aja oje koja ye lo
2: yes
1: ibi ti o ba yan ti jade niyan hey eyin yan wa orin igba ni re o ati abale ri akopapo ni o e kokko ba so lori igba ni te gbo yi e wa tun wa ba soro te ba je pe eleri kankan e lori ofe ati jeri yen 0913 70 86 75 o ni ero ibani soro wa +234 814 249 1006 ni eyin te wa lokere ba nsilekun fun won won tin kanlekun kile ri nipa orin igba ni dixin o ti ya ilekun ilekun
3: Hello, sir.
1: Hello, sir.
3: Ayo lawo fi lawo dun ja.
1: Ami.
3: Ah, Alagbabayo Adegboyega.
1: Evangelist Adebayo Adegboyega.
3: Eni Olorun fa ayo o ti o ti o ti fun awon kan ni anointing lati orun wa. E wo gba to ti ko rin ira.
1: Around 84, 85.
3: Lorukọ
1: Jesu Kristi ti Nasareti irin ajo na yo ro wa lorun eri yin e ti ku nbe oda mo mo pe eyin mo na te ma gba wole daada ko si wahala yes ba nsile ko fun won 0912370 8675 hello sir
3: ah dadi wa mo ma ki ofise oluwa
1: oluwa ku se sir Saeed atakankan oloye to lo ti do loye oloye inu awon
3: lagi
1: lu farm
3: ko ni baje san e se sa e ri awon orin igba niyan ah koda afi bi gba yi pe won ma nwoye si ojo waju
1: adua wo
3: e faraji ọ̀rọ̀ ayé ìfàdúrà ẹ wá rí tabaníkà wó gbà yẹn sí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa bá máa ṣàlàyé ìsìn fún àwa tá àti gbọ̀njú ńgbà náà ní ìsìn wa nígbà náà tó ń rọrùn.
1: kì í ṣe pé wọ́n á ní epo ń gbà yẹn per litre mi rò pé ju 100 something naira lọ per litre ní etí ara 84-85 yẹn tó tiẹ̀ tó bẹ́ẹ̀ torí mi kò tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀mí èmi ẹgbọ́n ní 1993 ẹ jẹ́ kí n sọ fún yín ní 1993 tọ́lọ́hún ṣe mọ́tò àkọ́kọ́ fún mi owó tí mo fi fíìlì táǹkì ó jẹ́ 165 naira ni mo fi fíìlì táǹkì mọ́tò tí ó lé ní 50 litres so around that time epo ò tí ì lè ju 20 nkankan lọ.
3: ẹ wá rí nísìnyí ó túmọ̀ sí pé ìsín gangan
1: lóye
3: ká tún wá múra sí àdúrà yìí àtẹ̀yìnwá lọ orí tábà múra sí lákòókò yìí kò mọ̀já sí pé a tún filẹ̀ fún àwọn ọmọ lọ́jọ́ iwájú táwọn náà tún ṣe é múra àbí
1: tó torí
3: èyí dẹ́wò èyí tó ṣẹlẹ̀ lánàá tí wọ́n ń pariwo tó dàbẹ́ ni pé bọ́yá àdìsáàlì sọ pé àwọn èèyàn yà sí ngbà náà òun ló wá di tí ó wá di èdè báyìí ní
1: ìdíranto lónìí
3: tòbí tí kò ṣe ní tún diranto lọ́la àwọn tó tún ń bọ̀ lẹ́yìn ó tún mọ̀ sí pé àwọn káwọn ti sìn àwa ti sìn ká ṣiṣẹ́ ẹlẹ̀ ẹ kú ètò sà.
1: Olóyè Atakankan, God bless you. Wọ́n mọ̀ wò pé sáwọn ti àwọn olóyè nìyìn olóyè Atakankan. Ẹ mọ́ gbàgbé o, mo sọ wípé a máa kó méjèèjì papọ̀. Bó sì yẹ ọkàn náà lè bá rí mú, ẹ ṣáà máa mú. Dìtìn bá ṣílẹ̀kùn. Hello.
2: Ẹ máa kó àjí o.
1: Olúwa máa ṣe o. Bó ṣe àrọ́nà rẹ̀ pé
2: ìdajì rẹ̀.
1: Olúwa ló ń ṣiṣẹ́ rẹ̀.
2: Olúwa tó pè yín kò ní sí sílẹ̀ ní ìgbà kankan.
1: Àmì o.
2: A túbọ̀ máa bomi rin.
1: Àmì.
2: Ẹ máa dàgbà nínú ẹ̀mí.
1: Àmì.
2: Ẹ máa dàgbà nínú ara.
1: Àmì.
2: Orúkọ tèmi ni Gani Ọlọ́ǹda láti Abẹ́òkúta.
1: Ẹ̀yin la lo ẹ̀rí yín lọ́sẹ̀ tó kọjá.
2: Bẹ́ẹ̀ni bàbá.
1: Tá a bẹ̀rẹ̀ rí yín, ó yẹ ká tẹ̀síwájú lónìí ṣùgbọ́n torí pé òní jẹ́ ọjọ́ ọpẹ́. Ọjọ́ ọjọ́
2: ẹ̀yìn
1: lọ́jọ́ lágbára lọ́wọ́ ọlọ́njọ́ mẹ́jọ a mọ̀ tẹ̀síwájú ibi tá a bá dé. Ẹ rántí ibi tá ẹ bá dé.
2: Mo ìbò mo mọ ọmọ bẹ̀rẹ̀.
1: Yes, ẹ sọ̀rọ̀ nípa tó rin ìgbà ni.
2: 1980 tẹ̀yìn ń sọ yẹn. Èmi ń lòògùn Abẹ́òkúta, Gokom Abẹ́òkúta wa ₦10.
1: Ni Gokom Abẹ́òkúta. ₦10 ni light ties.
2: Bẹ́ẹ̀ni ₦1 la ń gbèrò Abẹ́òkúta. Ìdìbò ni mo wà.
1: Ìdí mólì lẹ ti ń gbèrò.
2: Bẹ́ẹ̀ni lọ́sọ̀ Abẹ́òkúta ń bí.
1: Ẹ wà á deliver ₦10.
2: Bẹ́ẹ̀ni tí n bá wá Abẹ́òkúta mẹ́ta bí ₦30. Bẹ́ẹ̀ni bàbá. Orí ìgbà ni.
1: Ọ̀rọ̀ ayé ń fàdúrà.
2: Orí tẹ́ sílẹ̀ yìí ní gbọ́lẹ́ sílẹ̀ fún mo jó ń bí mi.
1: Àtàyè rọ̀bí àgbàgbọ́.
2: Orí tí mi lè fi ṣeré ni láyé. Ó ní aláìṣòdodo oyinjọkùn. Ẹni tí ó ń ṣòdodo ebi ń pa.
1: Bẹ́ẹ̀ni ebi ń polódodo aláìṣòdodo oyinjọkùn.
2: Ó ní ọ̀rọ̀ ayé ń ṣe àdúrà. Ṣé bẹ́ẹ̀ ni àgbàdúrà ni? Ọmọ tí wọ́n sá fún ẹ̀ṣẹ̀ tó nǹkan kan, ọmọ tó ń wọnú ẹ̀ṣẹ̀ ló pọ̀ ju. Bàbá orin ńlá ni
1: o.
2: Orin ẹ̀ wà sùn.
1: Ó ní ìfẹ́ ló ń gbórí léèdè lékè.
2: Tí ló wà lọ́wọ́ wa. Jẹ́ ajé olódodo bí sí Ọlọ́run. Tàbí sí ọmọlàkejì wa. Jẹ́ a ní ìfẹ́. Bàbá. Mo ní ọpẹ́ ńlá ni mo ní.
1: Ògùn ni fọ́lọ́ lókè ọ̀run.
2: Ọpẹ́ ńlá ni mo ní. Ṣé mo mọ̀ pé mo lè dùn ní ni? Bàbá, alẹ́nu mi orí máa fọ. Nǹkan kan, àmọ́ màá rí ní ìsinyìí. Àna ò ti kú. Ṣé mo mọ̀ ṣe ní ìmọ̀ ṣe?
1: Èyí tó ń
2: bàbá bàbá mi.
1: Èyí tó ń dúpẹ́.
2: Ọlọ́run ló ń pa mí mọ́. Olóbì mi mú. Olójẹ́ kí n wà láyé kí n wà láàyè. Bí kò ṣe bẹ́ẹ̀, ọ̀tá mi ọba ti fi ọba ti kọ́ lẹ̀ gbòó.
1: Ẹ ní pé ẹ̀yin lẹ́nu ọpẹ́.
2: Mo ní ẹnu ọpẹ́ o.
1: Ẹ níyàwó ńlé, ẹ sì tún lẹ́nu ọpẹ́.
2: Ọpẹ́ bàbá tí n bá tẹ̀ tí n bá dúpẹ́ Ọlọ́run bá nà mí ń pàṣọ.
1: Then physical eye ẹ ò ní ẹ sì tún lè dúpẹ́. Ìyẹn ojú tara kò sí. Ìbéèrè
2: ìgbà tó pọ̀ ju ìbéèrè wa lọ.
1: Nínú ipò tẹ́ ẹ wà ẹ ń dúpẹ́.
2: Mo ń dúpẹ́ o.
1: Gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa ńlé ìránṣẹ́ tẹ́ ń gbọ́ yìí wọn ní ojú tara wọ́n láwọn sì tún ń dúpẹ́. Ìyàwó ò sínú ilé wọn, wọ́n láwọn sì tún ń dúpẹ́. Ẹ̀yin tẹ́ ẹgbẹ́ rí wọn lọ́sẹ̀ tó kọjá tá a gbọ́ débi tá a bá dé. Wọ́n láwọn sì tún ń dúpẹ́ nínú ipò táwọn wà pé àwọn nìkan làwọn ń gbé àwọn sì tún ń dúpẹ́. Bó o lẹ ṣe ń jẹun ìránṣẹ́ yìí.
2: Àánú mi.
1: Àánú.
2: Bẹ́ẹ̀ni o, mi ò lè sọ pé báyìí mo ṣe ń jẹ́.
1: Kai.
2: Àánú ni o. O kì í sílẹ̀ nígbà kankan.
1: Ó dáa. Láti ọ̀dọ̀ Bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ Apostle Paul Túndé Tolúwa ni. Apostle Paul Túndé Tolúwa Bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní àfún yín ₦10,000. wọ́n ní ká fún ₦10,000 apostle Paul Tunde Toluwa ni baba lẹ́sẹ̀kẹsẹ̀
2: wọ́n ní àfihàn tẹ
1: wọ́n ní pé ẹ tún lè dúpẹ́ ẹ jẹ́ àkàndá ẹ tún lè dúpẹ́ ẹ lẹ́ni lọ́dọ̀ ẹ tún lè dúpẹ́ ẹ tọmọ ọdún mélòó báyìí.
2: 56
1: ọdún mẹ́rin péré ló kù báyìí ká ẹ fi pé àádọ́rin ẹ dẹ̀ tún lè dúpẹ́ oko yín dẹ̀ tún wà ń bẹ̀ agbára yín wà ń bẹ̀ ọ̀rọ̀ yín ọ̀gbọ́jọ́ wẹ́wẹ́ kẹsà máa dúpẹ́ lótọ́ lórúkọ bàbá tọmọ tí ẹ mímí mọ ọlọrun kò ní fi yín sílẹ ọlọrun náà tẹ dúpẹ yóò tún máa tọjú yín ìta bá ti ṣetán àkáǹtì yín ẹ fi ránṣẹ a lè fi ₦10,000 yẹn ránṣẹ sí yín látọdọ apostle paul tunde toluwa ni bàbá lẹsẹkẹsẹ ti bible way crusaders
2: àmì ẹṣẹ
1: olúwa ṣeun ẹ máa bá wa bọ bàbá ẹ máa bá wa bọ yes +234 814 249 1006 èyí tí ẹ wà lókèrè hello.
4: Hello sir.
1: Hello.
4: Mo ṣe wa ìtànàròyìn náà ní gbé
1: olóòtú ọjọ́ àmì
4: a máa pọ̀ sí ẹ máa tẹ̀síwájú lórúkọ
1: bí àmì
4: ẹrí irú ìgbà nìyẹn mo dúró báyìí lórí bẹ́ẹ̀dì mi báyìí mo ṣáà wò wí pé bó bá wà sáfíkọ ìṣe máa rí nígbà tí nǹkan àti etí tó ní bí
1: eléyìí
4: nǹkan ní ó ní agbára àánú ọlọ́run nìkan ni kò fọhùn nínú àánú ọlọ́run nìkan ni kò
1: fọhùn
4: sẹ́ẹ̀rí ní ìfẹ́ sọ ẹ̀rí mi ó máa dàbí ẹni pé bóyá mo ti gbọ́ wípé ó fẹ́ nìkan dúró mo fẹ́ tọrọ báyẹ́ pé mi ni wọ́n kọ́pọ̀ ìwọlé mi
1: bá
4: sọ sẹ́ẹ̀rí oṣù kẹjọ mi gbogbo bí mo ṣe dá sọ́rọ̀ ní tún ní ìṣègbè mi ṣe ṣe yẹn bí ìjẹ́ tí ń sọ bí pa ṣùgbọ́n o mi ò rìlẹ́ǹtì
1: ẹ̀yìn
4: náà mi
1: ẹ rìlẹ́ǹtì
4: mi ò lè rìlẹ́ǹtì torí ọlọ́run ṣòro kan fún mi ní 1996 ó gbé ṣe pé ó bá èyí àtọkọ mi kú ni èmi àtàwọn ọmọ mi wà ní 12 days láìjẹ nǹkan kan ṣùgbọ́n ọlọ́run rán ó lọ́wọ́ agbára tí mi ò rírí bẹ́ẹ̀ ni mo sọ fún ọlọ́run náà nípa ọlọ́run kò sí ohun tó lè ṣe nígbà tó ṣe fi 1996 ó wà láyé òkú òun sá òun dìbàjẹ́ mo gbé ọlọ́run ga lọ́pọ̀lọpọ̀ mo bẹ́ẹ̀ ni rè mo lè gbọ́ mo lè gbẹ́sẹ̀
1: àjẹpé
4: mo bá ṣe àṣírò fún ìgbà kan nípa ọlọ́run wà láyé
1: o tún ṣàwòtán yín olúwa ṣeun
4: mi ló ń kó wọn
1: ṣùgbọ́n mo ní kristi ọba ó ní mo ti ní jésù lọ́rẹ̀ òjò ń gbogbo fún mi òun nìkan lára wa tí ọkàn mi fẹ́ òun ní tọ́nà ìyípadà ìràwọ̀ ọ̀rọ̀ òun nìkan lára wa tí ọkàn mi fẹ́. Bàbá kí ni orúkọ yín mà.
4: Abigail.
1: Abigail kí ni mà.
4: Abigail Agbaje.
1: Agbaje nọmba mẹ́rin tó gbẹ̀yìn nọmba yín. 83 43 látọ̀dọ̀ bàbá lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní a fún yín ní ₦5,000 apostle paul tunde toluwa ni wọn ni tó bá ti di
4: ìgbà tí
1: ẹ send account number yín sí mi nígbà tí a bá parí ètò ní number tí n bá fi síta bàbá lẹsẹ
4: tó ń kó ní yín
1: àmì o àbí o
4: àmì
1: àmì
4: àmì àmì àmì
1: àmì
4: àmì ọlọ́run a máa wà pẹ̀lú gbogbo wa ẹ ṣe mo dúpẹ́ god bless
1: olúwa ṣeun ẹ máa bá wa bọ̀ ojú aago ọwa ń bẹ́ o jẹ́ ń wẹ nìkan sí ojú aago yẹn o ti ń bẹ́ lọ oni kọ́ọ̀zì àkọ́kọ́ nìyí ó yẹ ká.
5: ẹ̀lóòsà. ojú olúwa.
1: ohun wo yín.
5: o lágbára o samuel bídọ̀ ọmọ ìyàwó yìí tó ń kí lọ ìwà.
1: adupe sa
6: ha aya mi dey ya ba di gbo ba iru ba iru agbegoye ga e o di soro seyin oloko oko Nigeria mari loju agba mi
1: ta ni yo wa oko yi debute ayo
6: o wa wa loju agba mi bayi
1: ilu le koko oluwa wa dero o
6: oke ore ni to fun ni oye e dai bi ata kankan o bi dada opolo ni gbaru
1: amen
6: o ti se to wa ye o tun contribute o ma se o olo aba mi dai mesi olo aba mi lora emi
1: amen amen
6: ogbe ni baba beji alaba na olo aba lora emi
1: amen
6: o kure abekuta na olo aba lora emi ko be condition like that ẹgbẹ́ wà ìjì gbogbo ọlọ́gbọ́n ṣẹgbẹ́ tí ìkan tọrọ owó evangelist káyọ̀dé oyébọ̀dé ojú òní tí ẹ o ẹ ṣàṣeyọrí ẹ ti mọ̀nà ìwé yìí náà láìláì má yí padà ẹ máa bá lọ bẹ́ẹ̀ bí o mọ nǹkan tí mo lè sọ jù bẹ́ẹ̀ àfẹ́dópin ìhò orí kíde sun ẹni bá fẹ kò máa sóhun kí kò ní ìhò owó owó dára òní bánidé sáré ọmọ ọmọ dára ìrùgbọ́n kò láyọ̀ lé o ọ̀rẹ́ ọ̀rẹ́ dára o abáni kúṣọ wọn o pé mo rí kọ.
1: ẹ ṣe
6: God bless you sir.
1: Ẹkú àgbàgbé ìgbà ni bàbá tí ń sọ̀rọ̀ yìí ẹ tọmọ ọdún mélòó ná.
6: Ṣé ìjìnlẹ̀ mú àgbà ní 80?
1: Ṣé ìjìnlẹ̀ gbà nínú 80? Adupe
6: lagbara olosa
1: adupe agba yin o ni baje e ma tesu
6: amisa
1: loruko oluwa god bless you pelu age yin change le ma gba ninu 80 e ti tun kede e tun jade si evangelism
6: be ni sa
1: oju oluwa oni ka ku lara yin o oluwa yo ma si ran ti fun yin ni gbogbo igba god bless you sir
7: amen
1: e se e ma ba wa bo eyin ti wa ti wa won ti wa ti fun wa pelu tipe tipe tipe tipe lati gba ti oju oluwa ti bere lenti e ajo nka kiride ti ti to vide bi su e to vide gbogbo bi to lo afi baba lo eko ngba ti network o ti mo cover ara won tabi ta ba lo awon olugbo mi pe oju oluwa wa nbo kan won ni debe ero ni god bless you sir alagba samuel bitoye omo aya silekun fe nikan si dixie ko je ka le lo si abara to won so pa ati ko meji papo o ati ko eri mo o hello
8: e ka ro sa o
1: e ka ro ma o
8: yes sir lati apata oruko ni oluwa femi lati apata
1: oluwa femi so okunrin abobirin
8: okunrin lo nsoro sa
1: olu oyin to fe ma mu to birin mo ni
8: mi náà yin oluwa akandeyan náà le mi náà mo fi ìlú yin ọlọrun ni o
1: fi ìlú yin ọlọrun
8: ben john sete ni mo de n play
1: drum set le n play
8: bẹẹni sa
1: akanda de ni yin
8: bẹẹni sa lati apata
1: e de n play drum set
8: bẹẹni sa
1: e n play e ninu ijọ
8: mo de fi n tẹ kick ati ayas dada
1: e n fẹsẹ meyeji tẹ kick ati ayas dada
8: bẹẹni
1: bawo le se se akanda nipa ti kini nipa toju abi nipa kini
8: ẹsẹ
1: yẹn náà which alẹ ń lò ẹdẹ tún play drum set wọn á gbé yín látòrí wíṣẹ àbọ sórí àga tẹ fi ń lu drum set
8: bẹẹni
1: kábíyèsí olódùmarè kí lorúkọ tẹlẹ pé orúkọ yín olúfẹmi
8: olúwàfẹmi
1: bello láti àpáta ó dára láti máa wúlò fún olúwa ó dára púpọ ipò kípò téèyàn bá wà láyé èyàn gbọdọ rúra ẹ pé ẹni tó bá ti kú nìkan ni ò nírètí mọ nọmba mẹrin tó gbẹyìn yín káfi yín ṣe ẹnì kẹta tí bàbá apostle paul tún dé tolúwa níran wá sí nọmba mẹrin tó gbẹyìn nọmba yín 3045 fóònù nọmba mi tí mo bá ti sọ síta ńgbà tá a bá parí send the account number yín síbẹ lágbára lọ́wọ́ ọlọ́run láti ìjọ bàbá paul túnde tolúwa ni that is bible way crusaders tó wà lẹ́yìn grandma nbàdàn bàbá paul túnde tolúwa ni lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ní ká fún yín 5000 naira kẹyin náà kẹfi máa dúpẹ́ lọ. Adúpẹ́ ògo ni fún ọlọ́run lókè ọ̀run, ògo ni fún ọlọ́run lókè ọ̀run, ọlọ́run tó dára, ọlọ́run tó dára òun ni à ń sìn, ọlọ́run tó dára òun ni à ń sìn, ọlọ́run tó dára ni à ń sìn. Ẹyin bàbá ṣẹ̀kẹ̀rẹ̀, ẹ bàbá ṣẹ̀kẹ̀rẹ̀, ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi níyà rẹ̀, ẹ máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi kí ìjà láráyè lọ máa ṣe tó wù mọ́ lọ́hùn yẹn. Bàbá ṣẹ̀kẹ̀rẹ̀, ẹ jẹ́ kí n gbóhùn díẹ̀ lẹ́nu yín. Torí pé tá a bá wò báyìí yóò ti tó ọdún mélòó tá a ti jọ lórí ọ̀fẹ́ àti jẹ jókòó sọ̀rọ̀ báyìí lórí rédíò gbẹ̀yìn. Ọdún bíi mẹ́ta. Nílagelu yìí náà lẹ wá. Lagelu yìí náà lẹ. Ìgbà wo lẹ́kọ́ lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ lórí rédíò àti pé bó lo sì jẹ́?
7: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Olúwa ṣeun.
7: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Olúwa ṣeun.
7: Mo dúpẹ́ lọ́wọ́ yín.
1: Ọlọ́run ni o.
7: Torí mi ò lè sọ tán torí àkókò. Mo lọ ṣiṣẹ́ lẹ́dẹ̀ ni. Mo lọ flóòdù FV transformer NEPA ẹ̀dẹ̀. Àwọn tó bá mọ̀ gbà yẹn, ẹ wá ṣe program. Ẹ̀mí ẹ̀ ní kí n wá jọ ẹ̀yìn.
1: Níbo la ti ṣe program?
7: Ìgbà ẹ̀ ṣe program ẹ̀ wà ní Liberty Road.
1: Ok. Ọjọ́ ti pẹ́ díẹ̀.
7: Ọjọ́ tí mo dé, àṣẹ ọ̀rọ̀ pọ̀ but máa gé kékèké. But mo wá ń wò ó, mo ní ẹ rò wípé ká lè ràn mí lọ́wọ́ láti ṣe kẹ́sẹ̀tì. Mo wá gbé ẹgbà tẹ́ẹ̀mí yìí ò jẹ́ kí n sinmi.
1: Pé kẹ́sà lọ bá wọn.
7: Kẹ́sà lọ lọ bá yín. Mo wá sọ fún ẹnjìnì ọba jẹ́mi ní. O wa ni ẹgbọn onímàásá lójú ọ̀nà olóhùn ó fi mọ́tò gbé mi wá.
1: Wá sí ọ̀dọ̀ wa.
7: Bẹ́ẹ̀ni mo ní rárá pé oníṣẹ́ mo mọ̀ pé tá àgbàlagbà bá purọ́ tí kò lè bọ́mọdé wí. Mo sáà wá ń jọ yẹn, mi ò gbàgbé ọjọ́ yẹn láti gé kúkúkú. Ń jọ yẹn

0: ọ̀tá lè sọ ohun tó wù wọ́n èmi mọ̀ pé ti gbala lójú ẹgbọ́n mi ayé lè máa sorísirísi nípa rẹ ọ̀tá lè máa sorísirísi nípa rẹ má gbàgbé o èyí tó lè jẹ́ kán padà wá fi mọ́ bú ọ ni pé kíwọ náà wá kọ etí ikún kọ ọmọ gbà jésù olúwa àti olùgbàlà rẹ wọn padà fi bú ọ torí tí wọn bá sọ ọ dà yẹn òun náà ni wọn padà fi bú ọ ṣùgbọn tó o bá jára rẹ gbà ìwọ náà rí i pé òdì ti ọlọ́run ọlọ́run náà rí i pé òdì tòun àwa ṣe ohun tí ṣe tiẹ̀ ní àṣẹ pé ní númẹ́rì numbers chapter 6 númẹ́rì orí kẹfà yẹn ó ní kí olúwa kí ó bù sí fún ọ kí ó sì pa ọmọ mo sọ sínú ayé ọkàn tó ń lórí ọ̀fẹ́ àti gbọ́wà ìbísí àti ìbùsí ìbomirin olúwa kó jẹ́ tèmi tiẹ̀ ààbò ọlọ́run ní oṣù kẹsàn-ín kó jẹ́ tiwa ó ní kí olúwa kí ó mú ojú rẹ̀ kí ó mọ́lẹ̀ sí wa lára kí ó sì ṣàánú fún wa ojú olúwa yóò mọ́lẹ̀ sí wa lára a rí àánú gbà mo láa máa rá àánú gbà ó ní kí olúwa ó ní kí ó máa bójú wò wá kí ó sì máa fún wa ní àlàáfíà lórúkọ jésù olúwa yóò bójú wò wá yóò dẹ̀ fún ọ lálàáfíà níbikíbi tó ti ń gbọ́ mi ìlú òkèrè ló wà ní tòsí ló wà ní olúwa yóò bójú wò ọ ohun tó ń béèrè lọ́wọ́ ọlọ́run yẹn níwọ̀n ìgbà tí wọ́n náà rọ̀ mọ́ àwọn àdúrà tá a mú jáde nínú ọ̀rọ̀ rẹ̀ nínú oṣù kẹsàn-án yìí tí wọ́n náà rọ̀ mọ́ òmíràn rẹ̀ máa dìde ohun tó ń lépa tipẹ́tipẹ́ yẹn ìwọ ń wá ìwé ìgbélu ìwọ tiẹ̀ ń wá ìyàwó ni ìwọ tiẹ̀ ń wá ọkọ ni ó wá ń bọ̀ ẹlẹ́rù oríṣiríṣi ìròyìn tá à ń gbọ́ bá a bá ti gbóbìnrin láti ìlú wa tá a bá ti gbé dán tán wọ́n máa ń yarí àyàkuyà mọ́ a lọ́wọ́ ni tiẹ̀ ò ní rí bẹ́ẹ̀ lórúkọ jésù kristi o ti ń lépa ìwé ìgbélu látọjọ pípẹ́ olúwa máa fìyanu ṣe fún ọ lórúkọ jésù àánú máa fọhùn iṣẹ́ rere gbogbo tó o ti ń ṣe níbẹ̀ yẹn kò ní dìṣẹ́ mọ́ ọ lọ́wọ́ ògo ni fọlọ́run lókè ọ̀run ògo ni fọlọ́run lókè ọ̀run ògo ni fọlọ́run lókè ọ̀run ní orúkọ jésù kristi olúwa wa àmì àmì àmì ẹ sọ pé oṣù yìí oṣù mi ni oṣù yìí oṣù mi ni oṣù tí mo máa rí ká fóun ayọ̀ mi láyé oṣù yìí oṣù mi ni yes 09123708675 ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa +234814249 1006 dixon bá ń ṣílẹ̀kùn fáwọn ènìyàn rere tó wà lẹ́nu ọ̀nà yẹn kí wọ́n lè wọlé bá ń ṣílẹ̀kùn fún wọn bá ń ṣílẹ̀kùn fáwọn èèyàn rere dixon dákunjẹ́ wọn ó ráyè wọlé àkókò tí ń kó wa ń pampá mọ́ra. Hello.
1: Ẹ̀yẹ́ ìra ojú olúwa.
0: Owó mi ó wò yín sá.
1: Ẹ kú ètò àdúrà rẹ mo máa gbà fún yín ní gbogbo ìgbà ibi tí ẹ lọ ẹ débẹ̀ lágbára ọlọ́run.
0: Àmì Jésù.
1: Ìbéèrè tí ó wà lọ́kàn yín ẹ débẹ̀.
0: Àmì.
1: Èyí mi ti yín o. Kìí pa ń gbádùn yín nìkan. Ẹ̀sọ́ kan wá yí ẹ̀tún mú wa lọ síbi tí ìlànà ìrírí ọlọ́run pé òní kan ní ọ̀nà òtítọ́ àti iyì ó bẹ̀ ṣùṣà sọ́mọ ìdìbò tó yẹ kaná ni o.
0: Ẹ káàbọ̀ ẹ ṣe.
1: Èmi tó ń kìlọ̀ wa.
0: Ẹ ṣe ẹ ṣe bá a ṣílẹ̀kùn fẹ́lómi bàbá ọ̀nà tí yí nǹkan fi ń gbọ́ wàálẹ̀ ọ̀nà tí yí lẹ̀ ọ̀nà tí kò lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ 09123708675 hello. Olúwa ṣe olúwa kú ṣe mà.
2: Ẹ kú jẹ́ mẹ́ta.
0: Màmá wa ẹ mà káàbọ̀ a ti mísì yí gan o.
2: Ìyá
0: olúwa ṣe o ẹ kú rìn.
2: Bible sọ nínú 1 John 5:14
0: only
2: the confidence we have.
0: Bẹ́ẹ̀ni gbàgbọ́ tí a ní bẹ́ẹ̀ni tá a bá ti bèrè yóò ṣe.
2: Nǹkan tá a bá bèrè ní ìfẹ́ ni a ṣe fún wa adúpẹ́ torí pé a ti bèrè nínú ìfẹ́ a dúpẹ́ torí pé o ti dáhùn àdúrà wa ògo ni fọlọ́run lókè ọ̀run ní gbogbo ọ̀nà ọba àwọn bá máa wà pẹ̀lú
0: ojú
2: èdè ní tì yín gbogbo ìdárun lójú gbogbo ìṣọ́ọ̀rù ìṣọ́ọ̀sán kò ní já sásán
0: lórí
2: a ó dìrí ológun sí ni
0: o
2: ojú ọ̀nà tì wa lórúkọ jésù
0: yàrá mọ̀ yín ṣùgbọ́n ẹ dárúkọ yín yáàfin
2: mo
0: dúpẹ́ ọ̀rẹ́
2: olúwa
0: ẹ̀ṣẹ́ God bless you ẹ̀kújọ́ méjì ẹ̀ṣẹ́ oṣù yìí ó sàn yìí sí rẹ lórúkọ jésù ẹ̀ ti ń láyọ̀ lórí àwọn ọmọ ayọ̀ ó túbọ̀ máa tẹ̀síwájú in Jesus
2: name
0: ẹ̀ṣẹ́.
2: Hello.
0: Hello
3: sir kojú mọ́.
0: Oluwa seun o.
3: Pẹ̀lú ọdún Ọlọ́run ba.
0: Oluwa seun.
3: Ọlọ́run àkàbí fún ẹgbẹ̀rún.
0: Amen.
3: Èmi rà rí ma rísà. Ọlọ́run ọ̀sán àdọ́ tó fà.
0: Amen o.
3: Bẹ́ẹ̀ kí èsì inú pé mi jà ní ìbẹ̀rẹ̀ ráre.
0: Bàbá ọmọ ẹ̀mí mímọ́. Ọlọ́run tó múrí jáde inú àìrí ayé. Nítorí pé ẹ ti gbọ́ ọ̀rọ̀ yìí ẹ̀dẹ̀ gbàgbọ́ lórúkọ Jésù lu akọ dáhùn sí ọ̀rọ̀ yìí. Orúkọ Jésù kò dáhùn sí ọ̀rọ̀ yìí. Ọ̀dà ìkórìtà ẹ̀sìn yín kó di ìkórìtà ẹ̀yẹ. Kó di ìkórìtà yìí. Yẹ̀yẹ́ yín kọ́ da ẹ̀yẹ. Ní orúkọ Jésù lu àwọn. Àmì àmì lórúkọ Jésù. Bá ń sílẹ̀kùn bá ń sílẹ̀kùn bá ń sílẹ̀kùn fún wọn. Dẹ́mu èèyàn bíi méjì sí kápẹ́ wa máa rèé ẹ̀lọ́ ma.
4: Ìran yóò ní kú.
0: Àmì lórúkọ Jésù.
4: Ẹ gbàdúrà fún mi ní pé ní ijó ojú.
0: Orúkọ yín ẹ̀tẹ̀ lè má da ọkọ̀ ńgbà
4: ẹ̀tẹ̀. Ọlá Ìtàn.
0: Ọlá.
4: Ọlá Ìtàn.
0: Ọlá Ìtàn. Lórúkọ Jésù Kristi ti Nasareti Ìtàn ìrere ti Kristi. Lórúkọ Jésù kò tú yín sílẹ̀. Kó dá yín dìde. Kó pèsè fún yín. Kó lànà níbi tó náà gbé sí. Òun tí ì ṣe ọ̀nà ó yá kọ́ mọ́ lọ ṣáájú yín kọ́ mọ́ kẹ́yìn yín kẹ́ẹ̀rá àánú gbà lórúkọ Jésù Olúwa wa. Àmì àmì àmì lórúkọ Jésù. God bless you.
4: Amen.
0: Yes, again when you can see +2348142491006. Hello.
5: Hello.
0: Hello.
5: Hello.
0: Hello.
5: Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello. Hello.
0: Kí Olúwa bá kó fún àwọn ọmọ yín ní ìbùjókòó ayọ̀. Ọlọ́run alágbára gíga ọba tí ààyè kìí há. Ẹni mímọ́ Ísírẹ́lì. Ó dà náà níbi tí a há àwọn ọmọ yẹn sí. Ẹni tó la ayé àtọ̀run kó tú wọn sílẹ̀. Ọlọ́run alágbára gíga ìbùjókòó ayọ̀ wọn. Wọ́n ló sá sọ wípé ó mú kí orun èjìká kó kun ọkùnrin náà ó sì yọ. Egun kan níbẹ̀ láti fi pèsè ẹran tó tún jáde tó wá di aya lórúkọ Jésù Kristi ti Nasareti. Àwọn ọmọ yín obìnrin orúkọ àwọn ọmọ yín ọkùnrin egungun nínú egungun ẹran nínú ẹran wọn pàdé ẹ ẹdẹ láyọ alẹ àwọn ọmọ òní dọ̀tà yín o Jésù Olúwa wa. Àmì àmì lórúkọ Jésù. Adúpẹ́ adúpẹ́ ògo ni fọlọ́run lókè ọ̀run gbogbo ìpè tó kù tẹ́ máa pè ẹ jẹ́ ká sọ di ìgbà tí a bá dìde lórí ètò yìí lẹ́yìn ìṣẹ́jú mẹ́wàá tá a bá dìde lórí ètò yìí ni pé 3:10 tá a bá ti kúrò lórí ètò lẹ́ẹ̀tún lórí ọ̀fẹ́ àti máa pe nọ́mbà tèmi ẹ̀yìn tí bàbá tolúwa ní ní ká fún ní Portunde tolúwa ní lẹ́sẹ̀kẹsẹ̀ tó ní ká fún yín ní owó yẹn nọ́mbà tẹ máa test account yín sí òun náà ni 08057929941 08057929941 08057929941 ẹ̀yin tí ẹ pè wọlé tá a sọ ni o béèyàn torí ngbà míì máa wà èèyàn mẹ́ta náà ní àfún nǹkan èèyàn 50% àkáǹtì òní fi máa jẹ́ kọ́ jẹ́ pọ́pẹ́ dọ́dọ̀ àwọn tí ó yẹ kán gbà á torí pé ká má lọ gbé òjò fún àìná àkókò tí náà ó dé ire ó wẹ ìná rí àwọn tọ́lọ́run dẹ̀ ń lò ọlọ́run kò ní fi wá sílẹ̀ èrè pé àwa náà kìí ṣe pé àwa náà kúkú yó kìí ṣe pé àwa náà ò ní àìní kan tàbí èkejì ṣùgbọ́n a fi ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé wa ọlọ́run dẹ̀ ń lo ẹ̀yin èèyàn rere lọ́tùndósì náà fún wa ọlọ́run dẹ̀ mọ̀ mú yín tẹ̀síwájú ẹ má já gbàgbé ìpàdé mi làánú kan ó ti bẹ̀rẹ̀ lálẹ́ àná ó tún máa bẹ̀rẹ̀ nírọ̀lẹ́ ó tún máa tẹ̀síwájú nírọ̀lẹ́ yìí láago márùn-ún lágbára lọ́wọ́ ọlọ́run láàárọ̀ la friday gbogbo àwọn àránṣẹ́ ọlọ́run olórí ọ̀fẹ́ àti kóra wa jọ láago mẹ́wàá àwọn lọ́jọ́ lọ gbàdúrà papọ̀ láti pé kí òmíràn wa kó lè dìde nínú ìjọ pápá oko tútù Green Pastures Holiness Bible Church International tó wà lóògùn ìbàdàn ìbàdàn àwọn aránṣẹ́ ọlọ́run lórí sọ ọlọ́kan ọ̀jọ̀kan ti wà lórúkọ ọlọ́run mo bẹ̀ wá e je ka wo awon oro olorun gbogbo ta gbo fun adura yi ka dimu ka de fi rin ajo osu yi osu yi bi olorun tin be temi e wa yo ti wa lara eyin te fe pe mi na number yin na le ma pe si number ti mo pe fun yin o na le ma pe si o baba sekere kini number yin kia kia
6: 070
0: ah e sumo kini
6: 070
0: 070 44
6: 44 14 14 65 65 75 75
0: lekan si
6: 070 070 44 44 14 14 65 65 75 75
0: e mo n lo tan ba pe yin fun irere ka kiri ka kiri o gbe fọlọ loke ọrun adupe lowo olorun olorun ti ba wa se tele yi o na lo de n ba wa se gbogbo gba ola oluwa wa nbi david olatoye jala jesu wa nbi dc tunu la moju ero wa baba sm afolabi awon na ni won je sub guest wa loni ajinrere kayode oyebode yin ni emi amo wi pe mo ba egunja mo segun egugun mo ba orisaja mo lu orisa mole igba mo gbianju lati bo lohun obaja gbangba lohun ba ma da mi se ni lohun baba ti da o se farawe emi na ko oju oluwa ti nbe lara mi le mi se mo wi pe oju oluwa ohun wo mi o si wo yin o gbogbo ta ba nse mo je agbagbe oju oluwa wo wa o e ja tes waju ba wa ranse olorun ka jinrere otito olorun alagbaga yo de diwa mu tori ko si ere kankan fun eniyan to ba jere aye to de so emi renu kini o fi se pasi paro re mi o ti re God bless you
7: la la la la gelu fm jagaba gogo radio ma

ni ojo keta ninu osu September ire to soro gbagbo iwa atomo re o ya gba o tun ti de o angeli ta ni ko sile ko osu tutu fun wa tun ti si o ile oba mi to ni dede oba mi to ni gbogbo asiko ka biesi re oba mi to lo karin kese oba me lagbagbeje ohun elagbagbeje oro gbogbo ẹni tí ọlọ́run rẹ̀ bẹ láyé káwọ́ yín méjì sókè kẹ́kọ̀ọ́ pariwo ogo. bàbá alábìyamọ yín wọlé wẹrẹ ò pásọ fọ́kẹ́ yẹn mánà ni mò ń jẹ́ ọmọ rẹ ò ní fòṣẹ́lẹ̀ lójijì ó ṣe jẹ́ wípé ẹni tó súnmọ́ ni tó mọ ni délédélé gan ni tún ṣe ni kádìíká gbẹ́kẹ̀lé kádìíká farati gan ogún ọmọ ìyá ni a máa já ni oh my god ẹni agbójúlé ẹni afọkàntán tó ń fọgún já ni ogún ọmọ ìyá ẹni ní káfò ká nìṣó ogún ilé bàbá ẹni ìyá ò tí ẹ ṣe máa sọ ogún ọ̀rẹ́ aláfọkàntán kí ni délédélé gan ìyẹn gan ọ̀rùn ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá láti fọkàntán tó tún jọ ló tún padà fọgún já ni ṣó gbàgbé wípé ọmọ bàbá joseph ló ran lọ sí ẹ̀wọ̀n ọmọ ìyá abel ló ran lọ sí ọ̀run àpàpàdodo ọmọ ìyá isọ ló padà gbógun ìbí rẹ̀ rúbẹ̀nì àkọ́bí tá a wò gẹ́gẹ́ bí olórí lọ́jọ́ ọjọ́ sí ló tún ń bá ìyàwó bàbá rẹ̀ ní àjọṣepọ̀ ọjọ́ lọ́jọ́ tí èèmọ̀ wọ̀ lójú dásì tó ń bá jésù jẹun tó tún lọ tà fún àwọn àlùfáà yẹ gbẹ́kẹ̀lé èèyàn yé gbára léèyàn olùfẹ́ ẹ̀ ó ṣòro gbàgbọ́ wípé dẹ̀lélà ló mú páswọ́ọ̀dù samson lẹ̀ lórúkọ jésù ayé òní ba tiẹ̀ jẹ́ ẹni tó fọkàn tẹ́ yìí lórúkọ jẹ́ kò ní jìn ẹ́ lẹ́sẹ̀ olólùfẹ́ ádámù ló fún ní àpùjẹ lórúkọ jẹ́ wọn nígbà bí oúnjẹ mú ọ ọmọ bàbá joseph ló dìrì kì í ṣí sí lórúkọ jésù wọn ní dìrì kì í ṣí sí wà tọmọ rẹ ẹmí ṣiṣẹ́ ṣiṣẹ́ ló bàlẹ́ rúbẹ́ẹ̀ni lórúkọ jẹ́ kò ní bàlẹ́ wà tọmọ rẹ

0: tura kuro lowo ogun amunipoyi loju kan ba tura kuro lowo ogun alakala ojojumo yi ba tura kuro lowo ogun ti o je ko roje omo je ba tura kuro lowo ogun ijakari wo ojojumo yi o je gba tura ba tura ba tura ba tura ba tura oluwa to ba se ko se ni to le se o ya gba koso itura ni agbogbo o ya ko wonu le re ara ma to tama tama ala bi akotu ko wonu le re anu be se re wo o be bi yi wo Ọbẹ̀ dílé yí wo, ó tọ́ tirakatọ́ lẹ́sẹ̀ ó yà ánú yanjú ẹ̀ lẹ́ni o. Ọlọ́run ò ní dáwọ́ dúró lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀. Ọlọ́run ò ní dá dábùkátà rẹ̀ o. Ọlọ́run ò ní jẹ́ ká yóò padà ṣe sí ọ̀sẹ̀ lórí ọmọ o. Ọlọ́run ò ní gbà ká yóò fọmọ rẹ̀ ṣe mìíndì o. Pẹ́kẹ́lẹ́ pẹ́kẹ̀lẹ́ ọmọ rẹ̀ ò ní san gbèsè ràn. Ifọ̀ ò ní fọ́ ọmọ rẹ̀ lọ́pọ̀ yà. Ọlọ́gbọ́n àtọlọ́yọ ọmọ yẹn kò ní padà gbòfo. Lónìí ẹnu omijé rẹ nù. Màmá ò sọkún mọ́. Ó dààmú mọ́ lórí ọmọ. Ẹ̀dùn ọkàn rẹ̀ Olúwa yóò dá sí lẹ́ni o. Olúwa yóò ṣòwò sàkáàtì wọ àtọmọ rẹ o. Ọmọ rẹ ò ní ṣàṣe dànù. Ó ní ṣàṣe dànù lórí ọmọ. Lórí iṣẹ́ rẹ ò ní ṣàṣe dànù. Lórí ìgbésí ayé rẹ ò ní ṣàṣe dànù. Lórí ìrìnàjò sí ìlú òyìnbó yẹ ò ní ṣàṣe dànù. Gbogbo ohun tó kojú ọwọ́ kojú ò ní fẹ̀yẹ ọwọ́ dànù. Gbogbo làálàá tó ń ṣe lẹ́ni ẹlẹ́ni ò ní jèrè rẹ. Ìgbìyànjú rẹ lórí ọmọ kò ní já sásán. Ó ní ṣerú owó. Ó ní ṣerú ẹgbẹ́. Ó ní báráyé fọwọ́ tì í. Ó ní tàràkà kó tó jẹ wọn mọ̀. Àjọ tó ń dá yóò ní dàrú o. Congratulations ló máa gbọ́ lórí ọmọ rẹ. Ẹ̀tọ́ rẹ lọ́wọ́ ọmọdé àtàgbàlagbà ó yàgbà. Olúwa yóò dìde fún ìgbé dìde rẹ. Ìrànlọ́wọ́ yọ sí ọ wẹ́rẹ́wẹ́rẹ́ o. Ó ní rí ìwòsí lọ́sù yìí o. Ó máa wẹ̀ nínú alẹ́ lọ́sù yìí. Ó ní dán ní kara torí àìní o. Ọmọ rẹ ò ní kó sọ́wọ́. Wà á rówó tọmọ. Bá a ṣe àwọn ohun tí ò dá ò dá ọmọ rẹ ò ní tọrọ jẹ lọ́sù yìí. Olúwa yóò gbọ́ nígbà tó o bá pè. Ẹ̀kọ́ gbígbóná kò ní ju ọlọ́wọ́. Bá a ṣe ń gbójú wa sọ́kè ìrànlọ́wọ́ yóò tọwọ́ Olúwa wà. Ẹni tó dá ọrùn wọn àtayé kò ní jẹ́ kí ẹsẹ̀ rẹ kó yẹ lọ́sù yìí. Oṣù yìí gangan wà náà náà tá yóò wọlé o. Bó ṣe ń jáde kó o máa jáde láyọ̀ kó o bọ̀ láyọ̀ o. Wọ́n ò ní fẹ́ tọ́ rẹ dùn ọ́ lọ́sù yìí o. Ìpèyígbẹ́ tọ́ rẹ jáde níbikíbi kọ́ wà. Kò sẹ́jọ́ wẹ́wẹ́ lọ́sù owó rẹ máa wọlé o. Ẹni dá ọrùn mọ́jú láti dá ọlọ́rọ̀ yóò ṣiṣẹ́ lọ́sù yìí o. Ọlọ́run ilẹ̀ mi máa yóò ṣílẹ̀ pàlú yọ fún ọtọmọtọmọ. Ọlọ́run máa bí ti fá ilé yín o. Orí ọ̀fẹ́ ọlọ́run kó máa bá ẹ lọ. Lọ́sù yóò ní ṣoore dáràn. Orí rẹ ò ní já ń pé owó ilé yín ẹ o. Ìbẹ̀bẹ̀ ní borí ìlú. Ìwọ àtọ́rí rẹ lọ borí o. Èrè lọ́lọ́jà ń jẹ wàá jèrè tọmọtọmọ. O ní faragbàru ẹ̀. O ní kó sọ́wọ́ ọ̀tá tọmọtọmọ o. Olódùmarè yóò gbẹ́sẹ̀ lé ẹni tó dójú lé o. O ní fojú ọlọ́jọ́ lọ tọmọtọmọ. Oṣù yóò ní mẹ́kún dání. Ẹlẹ́dàá tiẹ̀ náà máa ra lẹ̀ yẹn. Ẹlẹ́dàá yín máa kọ́lé yẹn o. Ẹlẹ́dàá yín máa ra mọ́tò yẹn o. Orí yóò ní sunu agbára ẹ̀jẹ̀. Àyíká ọmọ rẹ kò ní gba ibi. Orí ọmọ rẹ ò ní pàdé ohun tí ó bá láyé jẹ. Ibi tó o bá kojú sí ire ni. Àìsàn bàbàrà kò ní mú ọ lọ tọmọtọmọ o. Aláìsàn yẹn wàá ta tù. Òṣùká alábàárù wọn ní mú lé ọ lórí. Ewúkéwu kò ní wúwá tọmọtọmọ o. Yóò yẹ ọ tọmọtọmọ. Kò ní yẹ lẹ o. Owó kò ní fi ọ ṣọ̀tà. O ní ṣọ́ọ̀tì ọmọ o. Ọmọ yẹn ò ní dín. Ọmọ rẹ máa jòkó pẹ̀lú àwọn ọmọ aládé. Ayé ò ní fọmọ láwọn lójú ò màmá. Jésù Olúwa wa. Ẹ̀rí kan wà tó máa ń ṣe mí bíi pé kí n máa tún gbọ́. Jáwọ́ wò bóyá ó máa rí bẹ́ẹ̀ lọ́kàn tiẹ̀ náà. Bó ń bọ̀.
1: Ọmọ mi nǹkan kan ò ṣe rárá, kò sí anything tó ṣe, kò gbóná. Ó sùn. Mo wá ń sọ pé my baby have you wake up, kò dáhùn. Ìgbà tí mo wọlé lọ bá, ó wá dúró pa sórí bẹ́ẹ̀dì, kò wá bọ́lẹ̀ wá bá mú ní à. You are not we winner, oya calm down, come on meet me, kò dáhùn. Bí mo ṣe lọ sórí bẹ́ẹ̀dì tí mo lọ gbé báyìí ẹsẹ̀kẹsẹ̀, bọ̀ tẹ́ ẹ ṣe lọ nìyẹn. Kò mí mọ́,
2: ó
1: kú pátápátá ni dáàdì. Mo fi Ọlọ́run tí mò ń sìn, mo fi ṣe
3: pé ẹ̀yìn.
1: Kò mí mọ́ pátápátá, mo yẹ bẹ̀rẹ̀ sí ní pariwo nìyẹn. Ẹ̀jẹ̀ Jésù, ẹ̀jẹ̀ Jésù, Ọlọ́run pé babalábíyamọ́ o, bá mi jí ọmọ yìí, mi ò lọ́lọ́run mìíràn. Má jẹ́ ká yé fọmọ gbàdá mẹ́wàá lọ́wọ́ mi, mò ń san orí àdúrà mi gbà, mò ń san dá mẹ́wàá Ọlọ́run. Ṣàánú fún mi gbogbo èèyàn ló ti mọ̀ pé ìyá aládùúrà ni mí. Tọ́mú ṣáà ń pariwo, ẹ bá mi gbó mi àdúrà wá, àtòróró, ọgbẹ́ wa ń da odindi kan lé lórí. Ó tó 30 minutes, even ojú 30 minutes. Ọlọ́run ṣá bẹ́ẹ̀ ni sà, Ọlọ́run ṣá padà jí.
2: Ó ti jí.
1: Bẹ́ẹ̀ni sà, ṣá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run.
2: Abiyamọ kan ló máa ṣàmí, ọmọ rẹ ò ní fòṣẹ́lẹ̀ lójijì.
1: Bẹ́ẹ̀ni sà, ọmọ mi last born mi ni sà.
2: Ọmọ tá a máa ṣe fún ọ.
3: ẹ lọ bí ọmọ mi ìte.
4: Àṣírí ni o.
1: Dadi.
4: Àṣírí ni o.
3: Mo dábàá kẹ́ ẹ bí méjì le.
1: Dadi kò yọ mọ.
0: Àìsàn àpẹ́pẹ́ yẹ máa pọnmọ ní September 16 pẹ̀lú àwọn ẹ̀rí tí mò ń gbọ́ yìí o. Àwọn ẹ̀rí tí mò ń gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ti lágbára jì. Ó dàbí áńgẹ́lì tí wọ́n yàn tí ìpè yìí. Wọ́n tún ti pọ̀ sí ní òde ọ̀run. Màmá àsìkò rẹ̀ tó yẹ kí wọn náà rí ire jágbà. Ó wà nílẹ̀, ó sì tó fún gbogbo ènìyàn. Ìka yọkọ ni màá kọ̀rọ̀ fún September 16 yẹn. Tó bá ń bọ̀ láti Ìbàdàn máa pọ̀ pẹ̀lú ìgbàgbọ́ rẹ. Tó bá ń bọ̀ láti ìlú Ọ̀ṣọ́gbó máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ rẹ. Ẹ̀yin tẹ́ ń bọ̀ láti ìlú Òyìnbó ẹ máa bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ yín. Kẹ́ni lọ́kàn wípé kò sí nǹkan tí Ọlọ́run Bàbá Alábìyamọ ò lè ṣe. Kẹ́ ẹ wá wò bóyá àdúrà ò ní dáhùn. Ó dá mi lójú sa ìdí tí mo fi ń tẹnumọ nìyẹn. Ìgòròrò àti mọ́tò fún ènìyàn 20,000 ní kí ikú fún àwọn ènìyàn lọ́fẹ̀ẹ́. Tó o bá ti dé ilé pákó ní ìlú Agége, ìwọ kan bèrè àmọ́ playground, wà á ríre gbà. Ọrẹkọrẹ tí ènìyàn bá dá láyé kò sí lè tó gbé. Pàápàá lórí ọmọ nítorí pé ìṣẹ̀dá tún sì máa padà kó àjọ rẹ̀. Gbogbo ènìyàn yóò dá ọrẹ lẹ́ni fún ara rẹ̀ àti fún àwọn ọmọ rẹ̀. Kò sí iye tó lè fi ránṣẹ́ ìbáàjẹ́ tẹ́ náírà. Iṣẹ́ Ọlọ́run ló fowó rẹ gbé lárugẹ. Bó ṣe ń ṣe Ọlọ́run yóò bùkún ọ. Ọba mi tó jòkó sí ọ̀run tí mo bó ṣe máa ń sọ fún gbogbo yẹn yóò padà sọ lẹ́sẹ̀ eré yìí. Kí tó máa lọ ẹ̀yìn ara ilé má gbàgbé wọn à ń lọ ẹ̀fọ̀ báyìí báyìí o. Omi orókè tí gbogbo èèyàn fẹ́ fi fọ orí rẹ̀ mò ń gbé bọ̀. Ìyẹn fún oṣù tuntun. Mú ike wá tó o bá ti ń bọ̀ nítorí oṣù máa lò fọ́mọ tó o bá délé. Bọ́ọ̀lẹ̀ ní bọ̀sùbọ̀sọ̀ tó wà ní ìfọ̀ ní Ògùnṣe. Ní bọ́sọ̀bù ẹ sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àmọ́ Fákẹ́yẹ. Wà á ríre gbà. Ọlọ́run Bàbá Alábìyamọ o. Ààyè ló wà.
5: Hello, hello, prophet. 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14 Fákẹ́yẹ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ o, a ò ní mọ́bọ̀ jẹ mọ́.
6: Lagilu FM 96.7.

0: gbọ́ mi ní àárọ̀ yìí, àkòrí tí Olúwa fún wa fún ìrìnàjò májẹ̀mú ti ọdún yìí, òun ni Olúwa pè ní ìyípadà, transformation. Fún ìgbà àkọ́kọ́ òní ni màá bẹ̀rẹ̀ láti máa sọ kankan nípa rẹ̀. Gbogbo ẹni tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi láàárọ̀ yìí, a ó jọ gbàdúrà o, ẹ kíyèsí o. Bí ò bá ti sí ìyípadà, ẹ gbà mí gbọ́, kò sí ayé kankan fún ènìyàn. Bí ò bá ti sí ìyípadà, ìrìn àjò ẹni gan ò ní ìtumọ̀. Bí èèyàn bá dàgbà, ìyípadà ló ṣẹlẹ̀. Bí èèyàn bá bẹ̀rẹ̀ nǹkan tó dẹ̀ parí ẹ̀, ìyípadà ló ṣẹlẹ̀. Bí ènìyàn bá rí ọjà kó sínú ṣọ́ọ̀bù ẹ̀, ìyípadà ni. Tó bá kọjá síbẹ̀ tí ò bá rí tà, ẹ̀sà ìyípadà ni ò farahàn. Ọjọ́ tó bá rí tà ni ìyípadà dé. Bí ó bá jẹ́ pé iye ọjà tó rà ní 2026, òun náà ló rà ní bí ọdún bíi mẹ́wàá sẹ́yìn, ìyípadà ni ò sí. Ọjọ́ tí ó bá di pé ó rà ju tó rà tẹ́lẹ̀ lọ, láyé tó rí bí ẹni tó gba ìyípadà. Bí ọmọ bá jáde secondary school tí ò bá wọ university àbí polytechnic, nípa ìwé kò sí ìyípadà nìyẹn. Ọjọ́ tó bá ní admission, ọjọ́ náà lórí ìyípadà. Ọjọ́ tí ó bá débẹ̀ bí ò bá jáde mọ́, kò sí ìyípadà. Ọjọ́ tó bá kúrò ní university tó gba ìwé àṣẹ pé òun parí láyọ̀, GP tó ní ó lọ òkè, bóyá first class ló mú jáde àbí second class high level, ẹ̀sà ìgbà náà la tó sọ pé ní ìyípadà. Téèyàn bá jáde school tó níwé, tó wá dúó ní ọdún mẹ́ta tí ò lọ bì kankan tí ò ríṣẹ́, ẹ̀sà ayé ò rí ìyípadà lára rẹ̀. Ọjọ́ tó bá tó ríṣẹ́ ni wọ́n tó sọ pé ìyípadà ti dé. Ní gbogbo ìpele ayé èèyàn lèyàn ó ti ní ẹ̀kántà pẹ̀lú ìyípadà. Bí obìnrin bá ti pé 28, kò dẹ̀ tí ní àfẹ́sọ́nà, kò tí lọ́kọ, ẹ̀sà àwọn èèyàn ó ti máa fàdúà lọ pé kó lọ bí àdúà. Tó bá máa ń ṣakọ tẹ́lẹ̀, wọ́n lè máa gú akọ nìkan ló máa ṣe òrọ́kùnrin mú wálé. Ẹ̀sà ọjọ́ tó bá tó rọ́kọ ni wọ́n á tó congratulate ẹ̀, nítorí pé ìyípadà dé. Bí ènìyàn bá lọ́kọ tó dẹ̀ wá lé ọkọ yẹn fún ọdún mẹ́ta tí ò rí ọmọ bí, ayé ò ní rántí pé nígbà kan ló ń wá ọkọ mọ́. Ohun tó tẹ̀lé ni pé wọ́n á máa sọ pé kò sí ìyípadà fún un. Tó bá jẹun jù wàhálà, lẹ́yìn ọdún kẹrin kò rọ́mọ bí, ẹ̀sà tó bá wọṣọ jù ogun, tó bá múra jù, wọ́n á ní òpònú, kí ló ń dùn nínú ẹ̀? Ó àtókú mọ̀kú àmọ̀nà ọ̀run mọ́ lọ. Wọ́n á ní kò yé kò pa. Wọ́n á pè ní akọ ìbẹ́pẹ. Wọ́n á pè ní ẹ̀ṣin násánásán ti ata. Orúkọ tó pọ̀ ni wọ́n á pè é. Ẹ kíyèsí, ìdí tí mo ṣe ń sọ eléyìí ni pé gbogbo ìpele ayé ènìyàn ni ènìyàn ti nílò ìyípadà. Ẹni tí ò bá rí, ayé á dàbí ibi ogun lójú ẹ̀. Ohun gbogbo tó bẹ̀rẹ̀ là á nira. Ìrìn àjò máa le, á dàbí pé kò sí Ọlọ́run. Bí ọkùnrin bá tó níyàwó tí ò bá níyàwó, ẹ̀sà wọ́n lè bù láti ilé oúnjẹ. Ibi tó bá ti lọ róúnjẹ tó ti ń nawọ́ sí ẹran bíi méjì, tó nínú òmọ́mú yẹn eléyìí ló mú àfiẹ́lẹ̀ mélé. Ẹ̀sà ọmọbìnrin tó fẹ́ gbóúnjẹ fún lè gbẹ́nu sókè sí i. Pèsè ẹ̀dẹ̀ níyàwó lé báyìí, àbájọ òun náà ló fà á. Ẹ̀sà bí ayé kò bá ti wọnú ìyípadà, every junction ni ayé ò ti máa bú ènìyàn. Téèyàn bá gbégbá ìdìbò ní ọdún àkọ́kọ́, ẹ̀sà bóyá bíi chairman kò wá wọlé, wọ́n fi mínísítà lọ, wọ́n sẹ́ndi orúkọ rẹ̀ sàbújá, ó tún fìdí rẹmi, wọn ò tún fún un. Ó sáré pé jẹ́ ń lọ sí house of rep, ma lo soju agbegbe wa esa o tu fo oruko le won nominate e sugba nigba ti won ma ka ibo won tu mu oruko re aye ma so fun pe ko ri aye wa ni esa ko si idunu ti o ba si yi pada eni to lowo lowo ti o ba bimo tori yi pada ni o sele inu re o ni do eni to bimo ti o ni owo tori yi pada ni o sele inu re o ni do esa gbogbo ibi te ba ti ri pe yi pada ti safere esa ibanu je yo po nibe ile ti o ba ti ni yi pada ibanu je yo po awon kan gbe aye buruku bayi to je pe awon omo won o fi aye won toro awon omo won wo won pe pe mi ba dagba mi o fe dabi daddy te ba ti ri omo to bere lowo e pe when you grow up what did you want to become to ba ni I did not want to become like my daddy e ti mo pe aye baba to bi sa ko ni yi pada mo tenu mo laaro yi ki lo de to fi n gbadua kiri tori ipo fe yi pada ni ki lo de to fi rawo ebe tori ipo fe yi pada ni ki lo de to fi ji laaro yi to n sare kiri tori ipo fe yi pada ni ki lo de to fi n gbiyanju tori ipo fe yi pada ni bi mo ti je ni ipe isa bi awon eniyan ba ri n to yato ninu aye mi lodun to je bakan na ni lodun to bo ati lodun to tele esa aye oni gbagbo pe looto ni oluwa pe mi mo ti wa niru ipele yen ri ni odun 2018 ewo bi isa mi o le da owo ile san mama landlady mi wa gbe mi lo customary call ni ayeye esa mo ni ki n duo nibi pako ti won kan bayi won ni wonu be ki n rojo nitori pe mo je owo ile elo lowo ile na 18,000 naira owo odun kan esa efe bi mi pe bo ni ile yen yo se ri iwo na ma mo ile 18,000 o ye ko mo pe ko le ni toilet wo bi sa o ye ko mo pe o ni bi yo se ri sugbon sibe mi o le da owo ile yen san nigba ti mo rojo tan won wa ni ki n jade pe ki mama landlady kan wonu be kawon na soro won wa ni mama omo yin ni ki lo se fun yin mama yen wa koju si mi wi pe e wo omokunrin yi o pastor lo pera re sugbon mo mo pe olorun o pe àwọn èèyàn wa pariwo wọn wá ní màmá kí ló dé tẹ fi sọ bẹẹ màmá ní ṣé ọlọrun lè pè èèyàn kéèyàn mọ jẹwọ ilé ọdún kan àti àbọ ẹbí léèrè pé láti bódìjà bóun ló ṣe débí wọn ní man of God bóun lẹ ṣe débí mo ní ẹsẹ mi mo fi rìn wá ẹsẹ lẹ fi rìn láti bódìjà tẹ bá ń padà ń kọ ẹsẹ náà máa fi rìn wọn yà ni mọ lọ torí wọn ti rí àpẹẹrẹ pé kò sí ìyípadà ẹsà ayé yóò pẹ̀gẹ̀ ènìyàn bí ò bá sí ìyípadà wọn á fi ní ṣẹ̀sìn bí ò bá sí ìyípadà wọn ò fẹ́ gbọ́rọ̀ rẹ bí ò bá sí ìyípadà wọn ò fẹ́ kó dúó láàrin àwọn bí ò bá sí ìyípadà o ò tí ẹ lè dúó wájú bí ò bá sí ìyípadà wọn ò tí ẹ lè fún ọlọ́run sọ bí ò bá sí ìyípadà nílé bàbá tá a ti bí ọ wọn lè ṣe mítíìnì ẹbí lẹyìn rẹ bí ò bá ti sí ìyípadà wọn lè dá nǹkan ṣe ká mọ pè ọ ṣèbí tá a bá pè yín náà ṣèbẹ fọwọ rárá náà ni ẹ kúkú má wọrí ayé tí ò ní ìyípadà ayé burúkú ni màná bẹkọ adáyá náà bẹkadà bíbélì sọ pé ebi ń pa jésù ó wá ó kíyèsí igi ọ̀pọ̀tọ́ lọ́ọ̀kan nítorí àkókò ìrọ̀lẹ́ tó fẹ́ break àwẹ̀ rẹ̀ ni ó wá ní ẹjẹ́ lọ sí ìdí igi ẹ bóyá màá rí nǹkan jẹ bíbélì sọ pé bó ti dé ìdí igi ọ̀pọ̀tọ́ kún fún ewé ṣùgbọ́n kò ní èso ẹ̀sà mo ṣe ìpàdé kan ní ìgbà kan mo pè ní ayé tó ní ewé ayé tí ò léso ẹ̀sà ó tó burú ni sà àwọn kan tóbi wọn ní àwọ̀ tẹ́ bá rí wọn o ma dabi pe nkan be lowo won sugba ta ba duro ti won die le mo pe ewe ni won ni won o ni eso e wo bi isa e gbo mi eni to ni le omo ti o le bimo ewe lo ni ko ni eso e gba mi gbo sa eni to kose ti o ri ise gba ewe lo ni ko ni eso gba mi gbo bo le yin o se ni first class ko de ri ise ewe lo ni ko ni eso a fe gbadua fun iyipada laaro yi gbogbo eyin ti oro mi ba kalara me kavaru bi adaya dede menu na sadalia da ama oluwa lo ran mi si a eyin kan bi esa oni ni mo bere bi mo se ma gbele leyi titi ta fi wonu ipade majemu ni ojo friday ati ojo sunday e kiesi sa gbogbo eyin te nilo iyipada e ba mi lo ni awon ojo yi ke ajo gbadua sa eyin te ba ni ike ofifo mo be yin gan akoko ini te yipada e lo wa 1000 naira odidi te so sinu ike ofifo ye a ma gbadua fun iyipada ni ko de ju be lo akoko leleyi gbogbo eni to gbo mi e ja gbadua e pe oruko jesu ni e pe emi mema e pe to fi aye mi soju kan wa ni e pe bi na lai si atunse e pe to fa aye mi soju kan e pe pare lai si atunse e pe bi na e pe pare o ya dua oruko jesu
1: Amen.
0: Only the mo fi bere lati beye ma so fun yin tin ba sumo waju die pe ja gbale kan si oro di to fi mi pamo si koro wa ni oro di pare lai si atunse oro di to fi mi pamo si koro oro di pare pare lai si atunse oro di pare oro di to fi mi pamo si koro oro di pare pare lai ti atunse lai si atunse oro di pare o ya dua oro di to fi mi pamo si koro oro di pare lai si atunse abele pelu gege ya pelu ataya dadalia oro di pare mi pamo obi on to guru ni bi eniyan ba ni e kanta yi pada laarin wakati merinleniogun. If there is no transformation in your life between 24 hours, it is a taboo. Oto buruni. Inabaru abadaya nadelia. Mi o fe lo sinu biology. Mi o fe lo sinu ima science. Orisirisi nkan ni mo le so fun nipa re. Tin ti mo so yi ti mo le fifi die mule. Wo bi sa ara wa to wo yi, oni n to gbodo yi pada nbe. Laarin wakati ti mo so fun eyen ti o ba yi pada on to buru ni maliba ru abahana ya obirin yo ma dagba ojo to ba bi mo nikan ni ko ni dagba mo ijo to ba bi omo le reason to de fi ri be oni wi pe ojo na lo produce obirin o ma change yawo yo ma dagba afi to ba bi mo e ki esi sa ki lo de to ku loju kan ki lo de tin ko yi pada fun o awon omo te ba ri to ye kan rin ni odun ka bo odun meji ti won o rin esa e gba mi gbo sa won ri ogo won ni ohun akoko ti won fi koju won niyan pe nkan o le yi pada fun o esa bo ti ri na lo ti ri ko yato awon egbe re ti njoko ko joko awon egbe re ti ndide mo nkan ko dide nise lo sa rara ko esa on to buru ni manaba kwada yana dali aba ha lo fi damu iya to bi mi esa aburo mi kan odun meta lo to re iya mi yo mo gbe kaakiri ibi adua esa iya mi o mo gba adua kiri ni ojo kan mo wo bayi o kan dide ni o ba bere si rin leyin odun meta ko ski se n to da ti aye eniyan wo bi sa ti o ba gba iyipada emo so be fun oko ore o le take e serious ti nko ba yi pada fun wo bi sa iyawo ore o ni take e serious bi nko ba yi pada fun mo fe ko mo ile idaju eyin kan wa nbi to je pe ohun ti mo so ile nilo lati sise le lori why to fi wa ni bi ise yen fun oye odun to fi wa nbe to je pe ko de si yi pada oluwa lo ran mi eja gba elekeji ati so nipa oro oro a mo fa ki aye eyan mo gba iye pada be ni sa e wo bi bo mo fe do nbi oro laaro yi eja poruko jesu egun to fa aye mi soju kan wa ni egun gbi na lai si atunse egun pare lai si atunse egun to fa aye mi soju kan egun ile baba mi to faye mi soju kan egun ibi ta ti bi mi to faye mi soju kan egun to faye mi soju kan egun gbina egun pare lai si atunse o ya dua oruko jesu emi mi mo egun to faye mi soju kan egun pare o aya na be ko ba le me be ko aya na be kada o pa re e ko pa re o pa re e ko pa re o to ba e ko to fa ye mi si o ko pa re o pa re ma da be ru ba le aya na be kada aya na be dia o pa re le me do ba la da ya o pa re da ya o pa re a pa le mo zo ba le ba la ga ba le da ya no egun to faye mi soju kan egun pare o lai si atunse egun pare o lai si atunse egun to faye mi soju kan egun pare lai si atunse abimeta jesu oluwa wa amen ele ni agbara odidi ojo mesan la ma fi gbe omi sinu iri esa wa ri nti o sele gbogbo yin ta ba gbo mi laaro yi esa gbogbo yin ni ke wa omi gbe si ta ni aro yi time to n gbo mi yi to ba je aro kutukutu ni o si le ba be ni sa bi le o ba ti mo o si le ba now gbogbo eyin te ba gbe omi yen si iri to ba je pe ibadan lo tin gbo mi omi yen le ma fi pade ni oni ojo ipade Olorun kankan ni ago mefa laaro kutukutu titi di ago mesan ni ilu Ibadan ni church wa ni Iworo na ma so bo ti ma debe bo kin to lo be ma bi o pe o se gbe omi yen dani laaro ko wa wo nti adani waye ma se o se wa omi yen ko gbe dani esa ti won ba ti gbadu asi laaro ma so fun o pe sa gbe lo leni tori ma tu bere pelu emi ola gbogbo eyin te ba n gbo mi lati lu abekuta ohun ti eyin ma se leleyi e gbe omi sinu iri ni aro kutukutu ni ola e gbe si ni oni e gbe si ni ola to ba di ola e ma gbe omi yen bo ninu ipade wa gbadu asi e o gbe pada lo le ojo mesan le fi ma gbe sinu iri baba mi lo ran mi ise to ni agbara lo ran mi wo bi mo be o iwo na wa ona ri daju pe iwo na darapo eyin ti e ba wa ni Ibadan ni aro kutukutu yi oluwa ran mi ni ise to lagbara ipade Olorun kankan wa ma gba o niyanju pe iwo na darapo e wo bi gbogbo ibi kibi te ba ti ma darapo laaro latori bridge Iworo e ma bo nwaju bi igba te lo si ojo te ba ti koja ile eporo swale e ma bo nwaju bi igba te lo ojo e ma ri ile epo elekeji ile epo Poplar filling station e ya legbe ile epo yen wonu street to wole legbe ile epo yen be se wonu street yen bere lowo enikeni pe mo lo si church Olorun kankan wa na we si e aro yi ma kun fun agbara ni Ibadan ko de ju be lo ohun ti Oluwa ran mi niyan gbogbo eyan omo Olorun ni aro yi wo bi ire ajo yi pada ti bere ko si bo ti fe se iwo na nilo re ko ju be lo gbogbo eyin ta ba ni ki ofifo e gbe ki ofifo yin jade e je ki gbadua si baba mi lo ran mi mo so aso tele yi si aye gbogbo eniyan eyin te gbo mi ni aro yi mo lo ike ofifo re bi point of contact loni ni ko dola aye ofo to n gbe o ya jade
1: mbe
0: aye ofo to n gbe o ya jade
1: mbe
0: aye ofo to n gbe o ya jade
1: mbe
0: aye ofo to n gbe o ya jade
1: mbe
0: maje mu mu oja
1: ni
0: maje mu mu oja
1: ni
0: maje mu mu oja ni ba lo ma ri ko ni yi pada Jesu Oluwa wa
2: amen amen amen Jesus name
0: mo layo lati so fun o gbogbo eyin te wa ni ilu Ibadan ojo Sunday kabare menu adaya ne kadaya ki se Sunday ose eleyi o Sunday to tele on the 13th of September o ma ni agbara ni ilu Ibadan o ojo ti Oluwa ti ya soto bi mo ti n bo le latori oke esa ogunlogun awon eniyan ma pejo si church wa ni Iworo ni Ibadan ni ojo Sunday yen isoru lo ma je wo bi ninu ipade yen lati ma sayeye ojo ibi woli ti a ma ge akara oyinbo ninu ipade yen ni ma ti ma fun awon eniyan ni ororo ati oyin ti mo gbe bo le latori oke ni ofe ogoji ojo le meji ni eni to ran mi fi ni ma gbadua si ni ori oke so iwo to ba ni ori ofe wa gbogbo ona ki iwo na wa ni ipade yen ati ago mejo ale ni ojo Sunday 13 of September ki se Sunday ose yi o Sunday to tele oni o gbogbo eniyan ma pejo gbogbo yin ta wa ni ilu Ibadan ati ni agbegbe e bẹ́yẹn bá ń gbọ́ mi láti kiri obi ìpàdé tó yẹ kó darapọ̀ mọ́ ni bí ẹ̀yẹn bá ń gbọ́ mi láti Ọ̀yọ́ ìpàdé tó yẹ kó darapọ̀ mọ́ ni bí ẹ̀yẹn bá ń gbọ́ mi láti Ògbómọ̀ṣọ́ ìpàdé tó yẹ kó darapọ̀ mọ́ ni gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní Ìlọrin ìpàdé tó yẹ kẹ́ darapọ̀ mọ́ ni gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi ẹ̀sà ní ìlú Ìbàdàn bóyá ọjọ́ ló ti ń gbọ́ mi àbí ò ń gbọ́ mi láti Àkóbọ̀ àbí ò ń gbọ́ mi láti Iwo Road fúnrẹ̀ àbó ń gbọ́ mi láti Gbagi àbó ń gbọ́ mi láti Sọmi abo ngbo mi ni olorun sogo ore meji lo wa o wa ni agugu o wa ni ayeye eya ara oje gbogbo eyin ti e wa ni ita merin gbogbo eyin ti e wa ni challenge gbogbo eyin ti e wa ni apata gbogbo eyin ti e wa ni oluyole bibi kibi to wu ko wa eyin ti e gbe ni orogun eyin ti e wa ni maniya eya ara akingbile gbogbo ibi kibi to wa ni ojo sunday ojo ketala osu kesan kaba imenu adaya beko adayana ojo na ma ku fun agbara wo bi oluwa ran mi bole latori oke lati ogoji ojo le meji eyi ti mo ti lo wa ri pe agbara oluwa si wa sibe ibe yen lati ma bere fun yi pada fun aye wa so ipade yen niyan so gbogbo yin ta ba lori ofe ke darapo eyin te fe pe beti join prayer group wa number ti mo fe fi ile ile le pisi abo fe bebe fun ijuwe bo ti le debi pade olon kankan laaro yi ma pe sori number 090 2520 2724 090 2520 2724 thank you god bless you

0: sùn náà.
1: Last week.
0: Ètò kù lọ́wọ́ yín. Mélòó ló kù báyìí?
1: Ó kù náà lélẹ̀.
2: Kàbínú tán bí tó wà yẹn yín adánilóró. Ẹ gbọ́rọ̀ Olúwa. Ẹjú ayé mi lọ. Ẹjú ayé àwọn ọmọ mi lọ.
0: Sida ma sọ̀rọ̀. So the same ọrùn ti eléyìí náà.
1: Ó tó gbà tó wá di last week, ó wá wú. Ó ní mọ́mì kan lè wá, mọ́mì yẹn wà ń bí báyìí, mọ́mì àjọkẹ́.
0: Ẹ pé.
1: Yẹ àjọkẹ́ tó ń ta àmàlà ní lé márùn-ún. Mọ́mì wa ni à, mo ní omi 7-7, kò sí nǹkan kan tá a ṣe eléyìí. Géèm fún un, bọ́ ṣe fún un, wọ́n á gbọ́dọ̀ padà sílé o lọ́sùn àyíká chọ́ọ̀chì yẹn lọ́jọ́ Sátọ̀dé. Àwa sùn àyíká ṣùgbọ́n tó dẹ̀ di ọjọ́ Sunday, ọrùn yẹn ti lọ. Bọ̀ kó tó dìgbà yẹn gba tí first born mi kú 26 yẹn. Mi lè sunkún, ẹ̀jẹ̀ ló jáde gbà. Ẹ̀jẹ̀ ni mo rí.
0: Níbo lẹ̀jẹ̀ ti jáde?
1: Ojú ara.
0: Ojú ara yín.
1: Mi lè sunkún, ẹ̀jẹ̀ ni kámo kan ṣe. Nǹkan tí mo kàn ṣe nìyẹn.
0: Wọ́n ń sun ẹ̀jẹ̀. Tọ́ta rẹ̀ bá ló sun ẹ̀jẹ̀. Wọ́n fayé hàn ni. Bọ̀ oró yẹn ti pọ̀ ju. Oró yẹn ti pọ̀ ju. Ọmọ mẹ́rin. Àwọn ètò ti dàgbà. Sẹ́yìn lẹ mú ọ wá, ẹ mọ̀ bọ̀. Ẹ bá fún un ní kí.
3: Omi 7-7 àti Holy Communion.
0: Lè gbé
3: pa àmọ́ kan wà bá mi láàárọ̀ ti sọ fún mi tẹ́lẹ̀ pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ sọmọ mi náà. Kí ló rí tẹ́ ẹ̀ mọ̀nà chọ́ọ̀chì tẹ́ gbé wọn lọ? Wọ́n ní chọ́ọ̀chì táwọn ń lọ làwọn gbé wọn lọ. Táwọn nǹkan mọ gbàdúrà wọn lè pé kó mọ wá sí chọ́ọ̀chì wa. Ó ṣe dárò ọjọ́ ẹ̀mí mọ̀mọ́ ṣe wá bá mi nù pé kí n mọ gbà wọ́n. Kí ni tó yọ sáwọn ọmọ tó kú lọ́run mọ̀ ti yọ sí ọmọ eléyìí. Ibo ló wà? Wọ́n ló wà ní títì múlẹ̀ lọ gbé wá. Ṣáṣú gbọ́ mi 7-7 jáde ni. Àtọ́lé Communion mo ṣe lò ó fún ọmọ yẹn. Àfipá lára àfikún mi ní káwọn náà máa lò ó. Wọ́n ṣe lọ, wọ́n dẹ̀ ṣe prógámù chọ́ọ̀chì bá ní. Kán máa lọ, wọ́n bá àwọn wọ́kàs ní chọ́ọ̀chì. Ó jẹjọ Sátọ̀dé. Mo ní kán máa lọ, wọ́n bá àwọn wọ́kàs níbẹ̀. Mo ní kankan gbé yípo ilé àánú. Kán bu iye pẹrẹ, kán mọ búbọ̀ ní ká fi wẹ̀. Gọ́sọ̀gbọ̀ àwọn náà wá takú síbí bẹ̀ wọ́n wà léjọ́ yẹn. A ti retí retí wọn àríwọ̀ títí tá a fi sùn. Àwọn fi wá sí ṣọ́ọ̀ṣì Sunday, àwa bá wọn chọ́ọ̀ṣì.
0: Ìgbà tí ó fi di Sunday.
1: Ó ti lọ.
0: Ohun rẹ̀ ti fà.
1: Ọ̀rùn yẹn ó wú gidi, ó wá ohun ẹnu tẹ̀ gan, ó gan ti rùn bíi tàwọn yẹn.
0: Nice! Ọmọ yẹn òun mọ̀ ńgbà tí wọ́n gbé dé abẹ́ ìpè yìí. A lo anointing oil, a lo mi 7-7. Àwa ní kí ìjọ gbàdúà fún un pẹ̀lú ìgbàgbọ́ ìmí àtijọ́. Kí nìjọ ṣe? Báwo ni mo ṣe gbàdúà? Ẹ̀kúnlẹ̀. Ẹ nawọ́ sí ọmọbìnrin. Gbogbo èèyàn kígbe bàbà. Èṣù ti jẹ́ o. Gbogbo ọdún tí èṣù jẹ. Gbogbo ọmọ tí wọ́n gbà lọ́wọ́ ẹ̀. Dá wọn padà ní ìlọ́po méjì. Ẹ bá pe Jésù, ẹ bá gbàdúrà bẹ́ẹ̀. Mo fa ọmọ yẹn wá síwájú pẹpẹ. Mo anoint ìyá, mo anoint ọmọ. Ọjọ́ yẹn jẹ́ October 26. Ẹ lọ wo lórí fídíò clipsi wa 2025. Kí ló wá ṣẹlẹ̀? Kí ni ibi gan ni ìpè yìí ti dáhùn? Gbogbo ẹni tí bọ̀ ní Jesus ti pátápátá ni Olúwa ní kí n fún ní anointing oil méjì méjì àti iyọ̀ pẹ̀lú omi 7-7. Bó ti ẹ̀ jẹ́ pé pàdé wẹ̀jẹwẹ̀ mu ni tó bá dán di 7 ìní jẹ́ kó jẹun wá, à á gbá wẹ̀wá ìmí ní sì bírèkì fún yín. Tọ́ba tó wá dán di 13 mi ní tó bírèkì fún yín. A gbogbo oṣù yìí ìyanu lọ́mọ fi gbọ́. Ẹnjiníà sí obìnrin yẹn padà wá. Kó tó di pé màá sọ yọ nǹkan kan nípa obìnrin yẹn sọ padà wá àbí ò padà wá. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ní ẹ fún mi ní àkáǹtì. Àwa náà fẹ́ fún yín lẹ́bùn bẹ́ẹ̀dẹ̀. A fẹ́ bá yín dá sí. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ fún mi lẹ́bùn bẹ́ẹ̀dẹ̀. Àkáǹtì nọ́mbà tèmi gangan rèé. Ó yàtọ̀ sí ti chọ́. Gbogbo ẹ̀ tẹ́lẹ̀ ń gbọ́ yẹn ti chọ́ọ̀chì ni. Kò lè kàn mí lọ́wọ́. Èyí gangan ọ̀dọ̀ mi ni ó wà sí so òsè. 19-45-71-13-49. Ẹnìkan ní ìdá. 19-45-71-13-13-49. Access Bank Ọ̀dẹ́kúnlé Epaphras ni ó gbé jáde. Èmi náà retí ẹ̀bùn tó fẹ́ fún wòlíì. Ojú òní tí ì láéláé. Ẹnjiníà sóbìnrin yẹn padà wá. Yes.
4: Praise the Lord. Orúkọ mi ni Ọlátúnbọ̀sán Ronke. Èmi ni mo wá fún testimony tí mo

0: Kristi.
1: Obinrin pada ko gboyun wa o omo lo tun gbe wa o si tun mu epsiba na lowo otaro ko nti sase yori po nti o nti base je o nti baleje eju obinrin yo so engineer e fun mic
2: mo dupa lowo olorun laye ti o so mi di agan ale mo sele pe gba ti mo loyin ti mo ba nlo mi o ti loyin ru oyin ba iri ti mo ba nlo mi o ni le daduro ti mo ba rin mo sha ma se mi ma wa inconvenient ya so gba ti yo wa n to time ati bi mo so fola olorun mo sha nu mi olorun o didi sha nu mi ni second chance so gba ti mummy wa lo si church awon awon je seje fun pe omo iko ni le do omo ibi ko le se kini kan ki se ra pada mo so fun pe pastor to so pe ki se ra pada o gangan ni di ra pada fun ra
1: aya
2: báwo tó ní kí n ṣe ra padà kó ní ìdí ra padà fún ra ìpè lónà ní kí n ṣe ló ra padà wọn mú wa ní 19,000 mo ní ẹ bá ń fi rè olùbọ kí n máa jẹ mo ṣe máa mú mi mo máa kí n máa ẹni bẹ̀ tí n bá lọ kí n lọ tẹ́lẹ̀ tí máa gbọ́ mi 7-7 sábíyá mo á so mi 7-7 mo sọ́dọ̀ ọmọ gan mo ti sọ́dọ̀ ọmọ rẹ̀ jì so gba tí wọ́n fẹ́ bí mọ òróró 7-7 tó kù òróró yẹn ò pọ̀ mọ́ á fi sínú ẹ̀rọ ọmọ lọ sí ibi tí mo ti fẹ́ bí mọ mo ti mú bẹ̀ bọ́ díẹ̀ ló kù gba tó wá kú kí n bí mọ mo ṣe lọ mú òróró yẹn mo á mú kò wá kù nǹkan kan mo á mú ìka tó láàsì mo á kìbọ nù ike òróró yẹn mo á kìbọ ojú ara mo á ní gbogbo nǹkan tó ń dàwọ ọmọ ìdúró ọlọ́run òjì bá mi jábọ́ ẹ̀jẹ̀ dídì kan ó dẹ̀ jábọ́ sí ibi bẹ̀. Mo ṣàbí ọmọ yẹn láyọ̀ tàlà
1: ọlọ́run ẹbí nǹkan yìí
2: bẹ́ẹ̀ ni.
1: Ohun rẹ o ọmọ mi ló gbé wáyé. Ọdún tí Èṣù jẹ ó nù wọn lọ́hùn yóò bá yín dá padà fún yín ní ìlọ́po méjì. Mélòó lẹ fẹ́ bí sí.
2: Méjì ọkùnrin méjì.
1: Lẹ fẹ́ sí báyìí kọjá mẹ́rin. Mẹ́rin wọ́n gbà lọ́yìn. Ẹ fẹ́ padà ní mẹ́rẹ̀ẹ̀rin ó dàṣẹ.
2: Àmì Jésù.
1: Ẹ fún ya 100,000 kéré lùbọ́. Yóò bí ra ìlùbọ́. Nice! Ọba mi òkè tó jẹ́ ó gbọ́mọ mi wá. The downfall of a man is not the end of his life. Ẹbóbìnrin yìí ọ̀ kápò ó ti sọ rẹ má jẹ̀mú rẹ. Ó ti sàǹdà mẹ́wàá ó ṣe bá rúbọ ọpẹ gan pé olúwo mà ṣe. Torí ẹnìkan náà ni ó bá wọ̀ náà dúpẹ́. Ẹ wo ìkan number one nìyẹn kó tó di ọjọ́ Monday kìkì ẹ̀rí nìkan lẹ́mọ̀ gbọ́. Iṣẹ́ ìyanu kan tó nìyẹn. Adá ògo padà fẹ́ni tó ni. Gbogbo ilé ẹ mú ìdá mẹ́wàá ẹ̀yin tó fẹ́ sun ọrẹ má jẹ̀mú yín ẹ lo account number yìí. 1966 36 38 73 ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí ẹ kọ́lẹ̀ 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde account number 30 ni bí èèyàn ò bá wọlé ẹ lo 20 72 90 47 20 17 42 90 47 Comfort Life Mission International ni yẹn ó gbé jáde First Bank wa lo. Gbogbo èèyàn ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ẹ wá kúnlẹ̀ kí n tó gbàdúrà fún èèyàn ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí sá mà ẹsẹ̀ bíbélì ta fẹ́ kàrí o watermelon lẹ́gbẹ̀ẹ́ pàdé mi àti ẹ̀yìn méjì méjì tó bá di 12 bọ̀ láàárọ̀ iyọ̀ ni ẹ̀bù gbogbo lé iyọ̀ yẹn èmi ó padà fún yín padà nígbà tẹ́ bá dé Jesus ti lẹ́yọ̀ kọ̀ọ̀kan a ti prepare iyọ̀ tó pọ̀ ńlẹ̀ anointing ọ̀hìn ti wà ńlẹ̀ méjì méjì ni ẹ̀bùn tó bìnrin yẹn sọ ó ló ti tán oṣù méjì lọ́lọ́run ní ìfún yín torí iṣẹ́ àkànṣe tẹ́ fi ṣe. Ẹ wo ẹsẹ̀ bíbélì tá a kà ní ìwé 1 Thessalonians and 2 Thessalonians mẹ́jọ ni gbogbo ẹ̀ Thessalonica kínní àti Thessalonica kejì ẹ ká gbogbo Thessalonica tán lónìí. Ẹ jẹ́ ń gbàdúrà fún àwọn ọmọ ọlọ́run tí wọ́n bí lónìí ìrìn àjò yín láyé yóò yá o máàkì wẹ́dẹ̀ ẹ̀ máàkì bẹ́ẹ̀dẹ̀ yín the fine speed from heaven lórúkọ Jésù kò wọnú ìpínyàwó yín happy birthday long life and prosperity happy wedding anniversary God bless you. Ẹ̀yin wo lẹ fẹ́ send testimony àti lóṣù testimony ẹ máa lo number yìí 080-88-71-65-66 ẹ send the message yìí ire àtànú kọ́ bá yín you are blessed it is well with you.

kú ojúmọ́ o. Ìròyìn àfẹ́mọ́jú ni ó ń de ṣe tí ìgbọ́yìn láti ìkànnì ti lágẹ̀lú ní 6.7 FM òkè gájòkè tá a ta kàn mọ́lẹ̀ sí orílẹ̀ funfun báláú ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ ìbàdàn. Adékúnlé Yusuf lóníròyìn ṣáájú ẹgbọ́kọ́ tó wà nínú ìròyìn náà. Àjọ Amnesty International náà rántí pé fún ìwádìí alágbára aládàáṣe lórí ikú eléyìí tó pa arákùnrin kan tó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde níléèwé kan tó wà ní ìpínlẹ̀ Rivers. Àjọ IBDC náà ti gbaṣẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ wọn kan látàrí wípé wọ́n fẹ̀sùn kàn wọ́n kan lọ́wọ́ nínú bíba àwọn ẹ̀rọ amúnáwá jẹ́ iyùn ní ìpínlẹ̀ Ọ̀sun. LEPA náà ló ti jáwé sóbì sí lójú náà àti rí pé wọ́n dóòlà àwọn èèyàn eléyìí tí ìṣẹ̀lẹ̀ kun omi ṣẹlẹ̀ sí ní ìlú ọ̀hún. Kàmárà náà ló ti fèsì lẹ́yìn tí akùdé dé bá lílọ àwọn agbábọ́ọ̀lù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìyọ̀n sáà tó ń ti kàmárà tó akọ́sọ́ sínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù mẹ́rin. Nígbà ẹgbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ àjọ Amnesty International náà ti pè fún ìwádìí alágbára aládàáṣe lórí ikú eléyìí tó pa arákùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Anthony Owodo. Eléyìí tó fẹ̀sùn kan òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìlú Port Harcourt wípé àwọn náà ni wọ́n ṣekú pa ọmọkùnrin náà. Nínú àtẹ̀jáde tán fi léde, ibi tán ti ń sọ̀rọ̀ lórí ọmọ ọ̀hún tó jẹ́ akẹ́kọ̀ọ́ jáde nílé ìwé gíga tó fìdí pa gbára sí ìlú Port Harcourt tí ń ṣe olúlu ìpínlẹ̀ Rivers. Gẹ́gẹ́ bí ti jẹ́ kó di mọ̀ pé ọmọ ọ̀hún ti ń ṣe ẹni ọdún 22 òun náà ni wọ́n ṣekú pa ìyún ní ọjọ́ 29 oṣù kẹjọ ọdún rẹ̀ ní òpópónà Ada George tó wà nílùú Port Harcourt. Gẹ́gẹ́ bí ti ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ń ṣe náà ná fẹ̀sùn kan àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá kan wípé wọ́n lé ọmọkùnrin ọ̀hún nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ ti ṣe Lexus tí wọ́n sì lé tó torí pé wọ́n yìnbọn fún ọmọkùnrin náà. Bákan náà tó fẹ̀sùn kan àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún wípé lẹ́yìn tán yìnbọn fún ọmọkùnrin ọ̀tán tó ń wọ ojúlẹ̀ kúrò nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ wọ́n sì filẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀. Bákan náà lẹ́sùn ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹ̀gbọ́n rẹ̀ tó jẹ́ ti wúrà náà gbà lọ́rùn ọmọkùnrin ọ̀hún kódà tán tún gba òòkà ọwọ́ rẹ̀ kó tó wádìí pé wọ́n gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ọmọkùnrin ọ̀hún lọ. Gẹ́gẹ́ bí àwọn àjọ Amnesty ṣàlàyé ọ̀rọ̀ wípé ọpọlọpọ ẹnìkan eléyìí tó jẹ́ lẹ́yìn ijó àlọ́ ti ń kọjá lọ torí ọmọkùnrin ọ̀hún nínú òjò nínú àgbàrá ẹ̀jẹ̀ tó sì du ẹ̀mí ọmọkùnrin lọ tó gbé lọ sí ilé ìwòsàn kó tó di pé wọ́n kéde ìpapòdà rẹ̀ nílé ìwòsàn ọ̀hún. Ọ̀gbà bẹ́ẹ̀ náà ti wá pè fún ìwádìí alágbára aládàáṣe eléyìí tí ó fojú aṣebi hàn tó sì ń ké kìlọ̀kìlọ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá láti rí pé àwọn òṣìṣẹ́ wọn yàgò fún ìmọ̀ dojú sọ àwọn ọ̀dọ́langba eléyìí tán bá dùn rí tàbí tí wọ́n gun ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó dùn ún wò kódà àwọn tí wọ́n bá ń lo ẹ̀gbọ́rùn tó jẹ́ ti wúrà òun náà nìkan rí pé wọ́n ká ojú wọn kúrò lára àwọn ọ̀dọ́langba náà. Kò dín ní àwọn èèyàn eléyìí tó ń lọ bíi 14 ní iye tuntun míì eléyìí tí àjọ NCDC ilé àjọ tó jẹ́ wípé àwọn náà ń gbógun ti ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn tán ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí wípé wọ́n ti ní àrùn ibà ọ̀rẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí ti jẹ́ kó di mímọ̀ nínú àbọ̀ ìgbéjáde wọn eléyìí tó wáyé ní 27 níbi tán ti ń fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn èèyàn tuntun míì tán tó 14 níye òun náà ni wọ́n ti ní ibà ọ̀rẹ̀rẹ̀ báyìí tó sì mú kí àkọsílẹ̀ rẹ̀ kó fòfẹ̀rẹ̀ bọ́ sí 1,135. Gẹ́gẹ́ bí ti wá ń fìdí ẹ̀ múlẹ̀ ní olúlẹ̀wà ìlú Àbújá níbi tán ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àkọsílẹ̀ eléyìí táwọn ti ní láàrin ọjọ́ 10 oṣù kẹjọ sí ọjọ́ 16 oṣù kẹjọ ní ìyàn ní ìpínlẹ̀ Bauchi, Benue, Ondo tó ń ti ìpínlẹ̀ Edo òun náà ló ti fọ ẹ̀ tó ti fò fẹ̀rẹ̀ eléyìí tó sì mú kí àwọn èèyàn tán ti dágbére fáyè epo dìgbò ṣe látara ibà ọ̀rẹ̀rẹ̀ yìí òun náà ló ti ń lọ bí 242. Gẹ́gẹ́ bí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wípé ìdá tó ń lọ bí 24 ó lé ọ̀wọ́ mẹ́rin òun náà ni kíní fífò fẹ̀rẹ̀ sókè sí dípò ìdá 18 ó lé ọ̀wọ́ mẹ́fà eléyìí tán ti ní àkọsílẹ̀ rẹ̀ láti ọdún 2025. Gẹ́gẹ́ bí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ pé ibi tí nǹkan dé dó yìí òun náà nílò láti la àwọn aráàlú lọ́yẹ̀ pàápàá jùlọ láwọn ìjọba ìbílẹ̀ gbogbo tó wà ní tìbútò orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ibà àrùn ibà ọ̀rẹ̀rẹ̀ yìí eléyìí ti ń ṣekú pa àwọn èèyàn tó sì jẹ́ pé ó ṣe pàtàkì kí àwọn èèyàn kí wọ́n mọ ìgbésẹ̀ tá a bá gbé lórí irúfẹ́ àrùn náà.
àjọ apínaka ti ilẹ̀ ìbàdàn tá a mọ̀ sí IBDC òun náà ti fi tayọ̀tayọ̀ gba bí iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀sùn ṣe fi kélé òfin gbé àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n lọ rí ba àwọn ẹ̀rọ amúnáwájẹ́ eléyìí tó jẹ́ ti iléeṣẹ́ ìjọ ohun tó wà ní ìlú ìkírun ihò ní ìpínlẹ̀ ọ̀sùn gẹ́gẹ́ bí ọ̀gá àgbà kan eléyìí tó mójútó iṣẹ́ aráàlú tórúkọ tiẹ̀ ń jẹ́ Angela Ọlárewájú òun náà ló fìdí ẹ̀ múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi léde ní ọjọ́rú Wednesday níbi tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn òṣìṣẹ́ àjọ IBDC eléyìí tá fẹ́ fẹ̀sùn kàn wípé wọ́n lọ̀dí pọ̀ pẹ̀lú àwọn èèyàn ọ̀hún láti wà láabi náà làwọn ti gbaṣẹ́ lọ́wọ́ wọn tí ó sì jẹ́ pé ìwádìí alágbára ti bẹ̀rẹ̀ láti fìdí òdodo múlẹ̀ nígbà tí Ọlárewájú ó mọ ṣàlàyé ọ̀rọ̀ lórúkọ àjọ IBDC òun náà ló ṣàlàyé pé àtìlẹyìn tó gbọgbọ́n náà làwọn ó ṣe fún iléeṣẹ́ ọlọ́pàá láti rí pé ìwádìí ọ̀rẹ́ kẹnewín òun náà ló wáyé láì fi gbákanbọ̀ kan nínú bóyá nítorí pé wọ́n jẹ́ òṣìṣẹ́ àjọ IBDC tó sì ń fìdí ẹ̀ múlẹ̀ pé gbogbo àwọn tó jẹ́ òṣìṣẹ́ ọ̀hún pátá làwọn ti gbaṣẹ́ lọ́wọ́ wọn tí ìwádìí alágbára tí ó sì wáyé lórí ẹ̀ gẹ́gẹ́ bí Ọlárewájú ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ẹnikẹ́ni òun náà ni ò ní àṣẹ tàbí ẹ̀tọ́ kankan láti lọ rí máa ba àwọn ẹ̀rọ amúnáwá tàbí ẹ̀rọ tí ń pèsè iná tàbí tí ń gbéná ká láti máa bàjẹ́ yálà ó jẹ́ ti iléeṣẹ́ ọ̀hún tàbí tó jẹ́ ti àwọn oníbàárà tàbí tó jẹ́ ti aráàlú tàbí ti iléeṣẹ́ gẹ́gẹ́ bó ti wá fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àtìlẹyìn eléyìí tí ó gbọgbọ́n làwọn ó ṣe fún àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tí ń ṣe ìwádìí alágbára ọ̀hún tó sì jẹ́ pé gbogbo àwọn tí ìwà ìbàjẹ́ ọ̀hún ṣe mọ́ lórí òun náà ni wọ́n fi mú kó ata òfin. Ní báyìí láti ilẹ̀ òkèrè àjọ ìṣọ̀kan àgbáyé náà ti jẹ́ kó di mímọ̀ wípé ní NEPA òun náà ni àwọn ti jáwé sóbì sí lójú náà àti dájú pé wọ́n ń ṣe ìwádìí alágbára àti láti mọ wá àwọn èèyàn eléyìí tó nù níbi ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi tó kọlu NEPA pàápàá jùlọ ní alẹ́nubodè NEPA tó ti Tibet ìyẹn ò ní ọ̀sẹ̀ tó kọjá gẹ́gẹ́ bá ti ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ látẹnu agbẹnusọ wọn ibi tó ti fìdí ẹ̀ múlẹ̀ pé ogunlọ́gọ̀ àwọn èèyàn òun náà ni ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi ọ̀hún ṣẹlẹ̀ sí tó sì ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ níbi tí àwọn kan ti sọ ọmọ nù tán sì sọ mọ̀lẹ́bí nù eléyìí tó sì mú kí wọ́n mọ wá àwọn èèyàn ọ̀hún nínú ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi náà gẹ́gẹ́ bá ti fìdí ẹ̀ múlẹ̀ pé ní agbègbè NEPA nìkan àwọn èèyàn ti ń lọ bí 1,450 níye òun náà ni wọ́n ti dágbére fáyé pódìgbò ṣe tí àwọn èèyàn ti ń lọ bí 4,000 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì di àwátì bákan náà ṣàlàyé ọ̀rọ̀ wípé ní agbègbè ti Tibet òun náà ló jẹ́ pé àwọn èèyàn tó ń lọ bí 21,000 náà ti dágbére fáyé pódìgbò ṣe tí àwọn èèyàn ti sì tó 3,130 òun náà ni wọ́n ti mọ ibi tí wọ́n rá sí gẹ́gẹ́ bí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ò ní tẹ̀tì láti máa wá gbogbo àwọn tó nà kiri àti láti rí wípé gbogbo àwọn tí àwọn bá lè dóòlà òun náà làwọn ò dóòlà wọn. Ní báyìí ìròyìn lẹ́ka eré ìdárayá di Omanansi Kamara ẹni tó jẹ́ agbẹnusọ agbábọ́ọ̀lù Ismaila Sarr tó ń ti Lami Kamara òun náà ló ti bẹnu àtẹ́ lu bí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù ilẹ̀ òkèrè ṣe máa ń fojú lámẹ̀yí tọ́ wo àwọn agbábọ́ọ̀lù ti ilẹ̀ adúláwọ̀ tí wọ́n sì ṣe wọ́n dáadáa gẹ́gẹ́ bó ti ń jẹ́ kó di mímọ̀ wípé ọ̀rọ̀ ń lo jẹ jáde lẹ́yìn tí a kò déédé bá àwọn agbábọ́ọ̀lù méjèèjì eléyìí tí wọ́n fẹ́ fi inú ikọ̀ agbábọ́ọ̀lù tán wà sílẹ̀ ta kọ́sọ́ sínú ikọ̀ agbábọ́ọ̀lù míì eléyìí tó wo ọkàn wọn gẹ́gẹ́ bí ìròyìn ti làkalẹ̀ wípé agbábọ́ọ̀lù ni Ismaila Sarr òun náà ló wù ú lọ́kàn láti ta kọ́sọ́ bọ́ sínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Liverpool kúrò nínú ikọ̀ ti Crystal Palace àmọ́ tó jẹ́ pé Crystal Palace òun náà ló gbégi lé ìtakọ́sọ rẹ̀ sínú ikọ̀ agbábọ́ọ̀lù ti Liverpool bákan náà Lamin Kamara òun náà ló náà fẹ́ kúrò nínú ikọ̀ ti Monaco bọ́ sínú ikọ̀ ti Chelsea tó sì jẹ́ pé ṣe náà ni Monaco náà wọ́gi lé ìtakọ́sọ rẹ̀ bọ́ sínú ikọ̀ ti Chelsea nígbàtí agbẹnusọ àwọn agbábọ́ọ̀lù méjì wà máa sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tó fi léde lórí ìkànnì ti Instagram rẹ̀ ní ìyún ní ọjọ́rùú Wednesday níbẹ̀ ló ti ń ṣàlàyé ọ̀rọ̀ pé àwọn agbábọ́ọ̀lù tó bá wá láti ilẹ̀ adúláwọ̀ òun náà ni wọ́n gbọ́dọ̀ bọ̀wọ̀ fún dáradára látara bó ti jẹ́ pé àwọn agbábọ́ọ̀lù ni wọ́n ní ìpinnu tó lágbára tó sì ga yàtà látara bó ti ṣe ní oríṣiríṣi ìrírí eléyìí tó mú kí àwọn agbábọ́ọ̀lù kan mọ́ lórí dípò kankan máa fojú ibi tàbí kan máa fi ọwọ́ ẹ̀hẹ́ mú àwọn agbábọ́ọ̀lù eléyìí tó bá wá láti ilẹ̀ adúláwọ̀. Èyí ló pin ìròyìn àfẹ́mọ́jú wa fún tòórọ̀ àmọ́ kó tó di pé mo lọ́ọ́ jẹ́ mọ́ àwọn kókó amẹ́nubà wá fún yín lẹ́ẹ̀kan sí i
ninu royin owuro yi mo tin je ko diwon ke ajo Amnesty International lati pe fun iwadi alagbara ladase lori iku eleyi to pa akeko jade ti ile iwe giga kan eleyi to wa ni pele Rivers bakan na mo fidi e mule pe ajo IBDC ona lati gbase lowo awon osise won kan eleyi tan fesun kan ko won lowo ninu biba ibudo imuna wa ti ajo ohun ile to wa ni ipinle Osun bakan lati le okere mo ti salaye pe nepa na ti jawe so bisi ninu mimo dola awon eyan eleyi ti sele kun mi sele si lose to koja le ka ti re daya mo salaye fun pe kamara na lo ti fesi leyin ti a ku dede ba awon agbabolu mejeji yin o sa to ti kamara lati takoso po sinu iko agbabolu eleyi to wa awon agbabolu na fun akunre awon royin won yi ele kan so wa lo takun agbaye wa www.lagelefm.com bakan le darapo won lori kan x wa lagelo fm 967 lori kan abandon ti facebook lagelo fm 96.7 tunde olawo lo turoyin ti egbota yi pelu ikunlowo ibukun oluwa olagunju adekunle yusuf lo ti mu eyan wa siti gboyin e kojumo le kan si o e seun te eyan wa layo ni kan ni ti lagelu

lajú ẹ spiritually lajú ẹ nínú ẹ̀mí. Mo fẹ́ jẹ́ yín tọ́ láàárọ̀ yìí nínú ẹ̀mí ni o. Mo fẹ́ ká jọ lajú wa spiritually. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi dáadáa o. Mi jẹ́ yín tọ́ nínú ara láàárọ̀ yìí, mo fẹ́ jẹ́ yín tọ́ nínú ẹ̀mí. Ẹ wo bí ẹ gbọ́ mi dáadáa o, ẹ gbọ́ mi dáadáa o. Tá a bá ń sin Ọlọ́run, a máa ń gbọ́ ni o. Tí a bá ń sin Ọlọ́run, a máa ń gbọ́ ni o. A gbọ́dọ̀ máa fi òpè rìnrìn àjò ìgbàgbọ́. Ẹ̀yin lọ sí Nasfat ní àbẹ́yìn lọ ṣóòru. Ẹ lọ bí àdúrà, ẹ lọ bí ìsọjí. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi o. Wọ́n wá sọ fún yín pé ẹ pe orúkọ Jésù lẹ́ẹ̀kan tó bí ẹni tílẹ̀kùn Mìkírà mú lọ́wọ́. Wà á pariwo ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan. Olúwa ibi tí ìran mi ò dé rí, ibi tí ìran mi ò tẹ̀ rí, ibi tí wọn gbé mi dé tí ń dé rí láyé. Olúwa gbé mi débẹ̀ gbàdúrà orúkọ Jésù. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi o. Ṣé rí àwọn àdúrà kan wà tá a máa ń gbà, tá a máa ń ṣìgbà, tá a máa ń gbà lọ́nà tí yóò tọ́ àtọ̀nà tí yóò yẹ, tó fi dàbí ẹni wípé a mọ̀ọ́mọ̀ kóra wa sínú yọ́yọ́. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi o. Ibi tí ràn mí ò dé rí, ẹ gbàdúrà kọ́lọ́ ń gbé mi débẹ̀. Ẹ jẹ́ mọ là á tá a bá ń gbàdúrà o. Gbẹ̀ bá gbàdúrà bẹ́yẹn tán, ọ̀pọ̀lọpọ̀ ló máa bá rẹ̀ lábólóńgó, ọ̀pọ̀lọpọ̀ ló máa bá rẹ̀ lọ́gbẹ̀wọ̀n, ọ̀pọ̀lọpọ̀ ló máa bá rẹ̀ níbi tán ti ṣì kó, tán ti ṣì ń mú mọ́ àwọn èèyàn tí wọ́n ṣe. Wọ́n á ní ẹgbẹ́. Àbá wa tù lọ túbọ̀, ẹbí wọ̀ ló gbàdúrà pé ibi tí ràn rí òde rí, ràn rí òdọ́gbẹ́ ẹ̀wọ̀n rí náà. Ẹgbẹ́ ẹ̀wọ̀n náà ló dẹ̀ ti dé yẹn. Instead of that, ẹja máa ṣí ká máa là láwọn láwẹ́, ká máa sọ, ká máa yan ibi tí ràn mí òde níbi gíga, ibi rere, ibi ayọ̀. Ẹgbẹ́ mi débi Ọlọ́run, ó ti yé wa báyìí. Ẹ̀mú yẹn dání lé àkọ́kọ́ nìyẹn o. Ẹlẹ́ẹ̀kejì, ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ mi o. Bóyá lẹ mọ̀ pé gbogbo ilé ìjọsìn, gbogbo ilé ìjọsìn, ẹ má kí wọ́ọ̀dù mi o, ẹ mú mi lóhùn dáadáa o. Wọ́n bá sọ pé ta ló sọ bẹ́ẹ̀, ẹ ní big man presenter ni. Mò ń já yín tán nínú ẹ̀mí ni o. Ritually ni mò ń já yín láàárọ̀ yìí, mo fẹ́ já yín tán. Ǹjẹ́ mọ̀ pé gbogbo ilé ìjọsìn kọ́ tí èèyàn bá dé, tán ti ń ṣe ayẹyẹ, ṣàjọ̀dún, ṣèkórè, ṣe gbá, ṣàwo, jẹjẹ mọ̀ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ilé ìjọsìn yẹn kọ́ léèyàn ń dé tí èèyàn ti ń jẹun o. A ní ṣe oúnjẹ jẹ o. Ẹlòmíì ò ní nǹkan kan ṣe nínú ìjọsìn, bàbá ti di pé bí ìkórè bí àjọ̀dún, a ní wọn á so oúnjẹ ń bẹ̀, wọn á ṣe ìrẹsì, wọn á ṣe snacks, àwọn á mu nǹkan. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn tó ní ṣe pẹ̀lú pé ẹ máa bọ̀ jíjẹ, mú bẹrẹpẹtẹ, ẹ má kí wọ́ọ̀dù mi, ẹ bá sọ pé tàbí sọ bẹ́ẹ̀ ní bí gbọ́n àní. Mo sọ o, ọ̀pọ̀lọpọ̀ gbogbo ìjọ ilé ìjọsìn kọ́ léèyàn ń dé tí èèyàn ti ń jẹun o. A ní ṣe oúnjẹ jẹ o, a ní jògo wa oúnjẹ o. Ọ̀pọ̀ ilé ìjọsìn kọ́ léèyàn gùn tí èèyàn ń dórí pẹpẹ wọn o. Mo ń jayín tán spiritually ni o. Gbogbo ilé ìjọsìn kan léèyàn máa ń dé téèyàn máa ń torí pẹpẹ. Ẹ ṣe gbàdúrà ẹ bọ́lọ́run sọ̀rọ̀. Ṣébi tí mo ti fẹ́ lọ mínísítà yìí, ṣébi tí mo ti fẹ́ lọ kọrin yìí, tí mo ti fẹ́ lọ wàásù yìí, ṣé orí pẹpẹ yìí ṣe é gùn ṣá Ọlọ́run? Ẹfẹ̀ mi wádìí ẹ gbàdúrà dáadáa. A ní ṣìjọ lọ. Lastly, kí n jayín tán nínú ẹ̀mí ni o. Láàárọ̀ yìí mo ń jayín tán, ẹ lajú yín spiritually o. Ẹ lajú yín spiritually. Lastly, lélẹ̀ ẹgbélé yìí o. Lọ́pọ̀lọpọ̀ ìgbàǹgbà míì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn abiyamọ tán pọnmọ lẹ́yìn tán bá fẹ́ wọnú ọkọ̀ dánfó, ọkọ̀ gbúrú bí àwọn lighters yẹn. Let's get. Wọ́n ní ìyá ọmọ ẹbẹ̀rẹ̀ orí ọmọ dáadáa, ẹbẹ̀rẹ̀ orí o, ẹ mọ̀jẹ̀ kọ́ orí ọmọ gbá ibi ilẹ̀kùn o. Ẹ wà rí pọ̀pọ̀lọpọ̀ míì máa ń ṣáájò. Wọ́n á wá na ọwọ́ yẹn báyìí, ọ̀pọ̀lọpọ̀ ló jọ́wọ́ bú ni o.
ìwádìí tí mo ṣe ni o. Wọ́n wá náwó yẹn

0: wọn a gbé ọwọ́ yẹn lé orí ọmọ etiquette pé kí orí ọmọ má ba àgbá ilẹ̀kùn bẹ́ ṣe fẹ́ wọnú light eyes eget wọ́n ṣe àpọ́nlé wọ́n ṣe pé kórí ọmọ má gba ilẹ̀kùn wọ́n sọ wípun yín pé àwọn fẹ́ràn ọmọ àwọn fẹ́ràn yín àwọn fẹ́ràn ọmọ tẹ́ ẹ pọ̀ kórí ẹ má gba lẹ́kùn ṣùgbọ́n o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọwọ́ yẹn kọ́ lójọ́wọ́ rí àwọn ọwọ́ àjà àràbù kan bẹ́ẹ̀ tí ò gbọ́dọ̀ kan ọmọ ní ìṣẹ̀dá tí ò gbọ́dọ̀ kan ọwọ́ orí ọmọ àwùjẹ ọmọ tó jẹ́ pé ẹ kàn rí pé gbọ́ bá tó àsìkò kọ́mọ yẹn kó máa ṣe rere láyé a wá fẹ́ di tìpọ́n ti ràn á fẹ́ dogun dọdẹ torí ọwọ́ ọbú kan ọwọ́ àjà àràbù kan wọ́n ti fi gbé ilé ọmọ látàrí ẹ fura o àmá ti mọ́wọ́ yẹn wá pé káwọn fọwọ́ yẹn lórí ọmọ pé kábà forí ọmọ gbálẹ̀kùn ẹ ní pé kán wọ̀wọ̀ rí kan káwọ́ wọn kúrò mẹ́ ẹ ní kan káwọ́ ọbú wọn. Ẹ má gbà kí wọ́n ṣe bẹ́ẹ̀ máa fọwọ́ kàn yín látàrí fọwọ́ ra yín lórí gbọ́wọ́ lé yín lórí anyhow just anyhow ẹ má níta ló sọ bẹ́ẹ̀ ní big man ló sọ bẹ́ẹ̀. Mo ń jẹ́ ayé tán spiritually láàárọ̀ yìí ni mo ń jẹ́ ayé tán nínú ẹ̀mí kì í ṣe nínú ara o. Ẹ jẹ́ fi mọ bẹ́ẹ̀ yẹn ọlọ́jọ́ ti lọ. Mo ń jẹ́ ayé tán nínú ẹ̀mí láàárọ̀ yìí ni o gbogbo ilé ìjọsìn kọ́ mi ní gbogbo ẹ o. Ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn kọ́ léèyàn ń lọ ọ̀pọ̀lọpọ̀ násfàtì kọ́ léèyàn ń lọ tó ń lọ́rọ̀ oúnjẹ nínú gbogbo ẹ̀ náà kọ́ lẹ́ẹ̀mọ́ lọ lẹ́ẹ̀dẹ̀tẹ̀lẹ̀ lẹ́ẹ̀dẹ̀tẹ̀lẹ̀ lẹ́ẹ̀jókòó múrẹ́múrẹ́ lẹ́ẹ̀mọ́ jẹ lẹ́ẹ̀lẹ́bí ọmọ pajúpẹ̀ yọ ọmọ pajúpẹ̀ àní ṣìjẹ́ gbogbo ilé ìjọsìn kọ́ dẹ̀ lèyàn gun orí ọ̀tá àwọn èmi mo sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìwádìí jẹ́ kó di mímọ̀ ní fún yín lófo má sọ fún yín pọ́ mi ń jóná ẹ bèrè rú ẹ lọ́wọ́ mi ni ẹ̀lú ẹ káàárọ̀ ìyá mi.
1: Àwọn ọmọ yẹn wọ́n mọ̀ ní ẹgbẹ́ báyìí pọ̀ méje wọ́n lè pọ̀ méje náà ni wọ́n tún lè lọ ilé.
0: Wọ́n á tún lè lọ ilé wọ́n á tún lè lọ ilé.
1: Wọ́n á pa àwọn obìnrin àwọn obìnrin ni ọlọ́mọ jà sí jẹ ọlọ́mọdé wọn gbọ́ àwọn ọlọ́mọ náà ọlọ́mọdé wọn gbọ́ ọkọ̀ nìkan kọ́ ọmọ wọn ọlọ́mọ ọlọ́mọdé wọn jẹ́kọ́ ọmọ wọn dẹ́rù àrùn ká
0: ibi
1: ẹ̀yẹ ẹ̀bá yẹmọ yìí wo
0: ẹ̀bá yọmọ ìwé ẹ̀bá wo ẹ̀dúró ọjọ́ ọmọ lẹ́yìn dáadáa ẹ̀dúró ẹ̀dúró máa ń fọjà àwọn lẹ́yìn dára. Lájú ẹ spiritually mo ń jẹ ayé tán kẹ lájú yín nínú ẹ̀mí ni o kì í ṣe nínú ara láàárọ̀ yìí. N bá sọ fún yín pọ̀ mi ń jóná big man presenter ẹ bèrè rú ẹ lọ́wọ́ mi ni mi ní fún yín lọ́fọ̀ lórí ètò yìí náà. Jẹ́ ǹjẹ́ ayé tán nínú ẹ̀mí ẹ mú dání o ẹ mú dání o ẹ má fi jẹun o ẹ má fi jẹ.
2: Bíbí
0: ọmọlára
2: lájú ẹ ẹwò tó lágbára o bàbá tó débẹ̀ bó bá tó fún wa lóúnjẹ yóò tó di ìjà máa tó ní okùn sí lóko àkótó ọ̀fún wa akọ̀lọ́ jókòó bẹ́ẹ̀ ni àrùn oúnjẹ jẹ ọlọ́run kó sàánú akámọ́ sì jẹ o
0: àní sì jẹ
2: àní sí ìrò lágbára náà àbọ̀ náà dájú lórí gbogbo wa ẹkú ètò.
0: Àmì o lájú ẹ spiritually lájú ẹ nínú ẹ̀mí má gọrẹ má dáwọ́lẹ̀ bí ọ̀pẹ tíná mú. Náà ẹ̀lọ́ ẹ káàárọ̀ lápá bí. Bàbá mi ayé lágbogbo.
3: Lájọ́ ìwé lọ agbègbè láti wà láti.
0: Yóò bá ń da fún yín.
3: Ẹ̀kọ́ sáà ń kọ́ yìí. Àlùkò màmá fi sọ́wọ́ òsì ká má fi jẹun.
0: Ká fi sọ́wọ́ òsì ni ká má fi jẹun bá mi.
3: A gbọ́dọ̀ máa ronú pa
0: o. Bẹ́ẹ̀ni o.
3: Ìrísí àlòrísí èèyàn ló ń gbọ́ ọgbọ́n ọ̀nà ẹ̀sìn. Ìgbọ́dọ̀ sọ̀rọ̀ kan má lò ra wọ́wọ́.
0: Ògo tí ò tí ì tó yàn lò tẹ́lẹ̀. Ògo tí ò tí ì tóbi lò gan tẹ́lẹ̀ tí ò tí ì tó rárá.
3: Àbí sẹ́yìn ni o tí a máa lọ fi síbù.
0: Àbí o. Ọlọ́mọdé a ṣe oúnjẹ jẹ. Eba eba. Àwọn tó mọ̀ mí mọ̀ àwọn ọmọọṣẹ́ mi tó máa ń tẹ̀lé mi lò òde mọ̀ dáadáa. Má lọ òde pé mo lọ ṣe MC ní patí. Nínú patí mẹ́wàá pátápátá màá fi jẹun ní patí méjì. Tẹ́ bá rí ẹbí léèrè kí ló ń jẹ inú oúnjẹ nígbà oúnjẹ wà nílé mi tí ń jẹ ẹ ló yà rí ẹ káàárọ̀.
2: Mo ti sọ Lájídé Abọ́sẹ̀dé ńlá tàpátá ẹ má rí mi sọ.
0: Àbí ìyá mi

0: le gbọ́wọ́ mi kó tó lọ ní.
1: Ọmọjọ dadi.
0: Bẹ́ẹ̀ni òun là mọ́ fàfà jíjìn.
1: Ọmọjọ dadi yóò dà fún ọ, yóò dà fún ọ.
0: Ewu ẹ̀ ń tẹ́ tí ẹ sọ, mo ti ẹ̀ fẹ́ kọ́ ẹ lára bàbá mi. Tí bàbá mi bá lo òde wọn kí n jẹ rárá. Wọ́n ti jẹ nǹkan tó kú òlé. Máa gbé tó mọ̀ kò ní bàjẹ́.
1: Àmì o, àyàtò ọ̀dọ́ àwọn míì tó bá ń lo òde báyìí, wọ́n ó tún gbé kúrò àdání. Ọlọ́run mọ̀jẹ̀ á ti jẹ. Ẹ jẹ́ máa lọ fún tààrọ̀ yìí ká padà lọ́jọ́ mẹ́jọ láṣẹ Èdùmarè. Ilé òní léwọ̀ ọ̀dọ̀ nínú ọwọ́ àtẹ̀mí àtẹ̀yẹ àrìnrò ń gbé sọnù bí ó ṣe bí ọmọ o. Àti jẹun wa, àti débi gíga, àti jẹun wa, kò ní nira o. Ìlọ sí iléeṣẹ́ wa, ibi iṣẹ́ wa láàárọ̀ yìí. A lọ re o, a dẹ̀ bọ̀ re o. Àpamọ́ owó fún gbogbo wa àtàjẹ lọ́jà fún gbogbo lọ́jà 08168 98951. Ọlọ́run fún wa lásìkò dáadáa lórí ètò dáadáa. Ẹ jẹ́ máa fọbìrì wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí ná 08168 98951. Lẹ́lẹ̀ pẹ̀mí sí fúnra mi máa gbé Olúwarẹ̀mí Lẹ́kun Adéṣínà Big Man Presenter lórúkọ mi. Tún Dixie Oyàndé ilẹ̀ wá sá bàbá mi AK-47 sí. Kẹ́bùgì Kenneth Igbóejì lólóòtú ètò yìí. Big Man Presenter, mo dìde mo múrin, ó dìjọ́ mẹ́jọ ni. Ẹlẹ́mẹ̀kú kalẹ̀. Thanks so much and God bless you. Re good. Bye for now.

0: meji meji ti baba adu aye ke ko ti sabu ti gbadu asilofe opolopo lori eni lo nbo ati korodu garage e wo mo ru water bi micro to lo si eru enepe e so kale ni bega bus stop e so na su ni keji titi e mi o kada case of we be church baba adu aye ke ko ti sabu le na agbe yi bebe e tun le gbe telephone number yi 08066481455 orojo friday yi ni o je ka jo pade
1: gbogbo eyin omo olorun pata ni aro yi mo fi olorun be yin egbe igororo kan e pade mi lori facebook mo ma wa lori facebook ni agogo meta abo loru e gbo dada o ni ogajo oru agogo meta abo lori no more war prayer mountain ni ogajo oru agogo meta abo si agogo marun abo ni idaji mo pe ni oru awon angeli be na ni lori tiktok e ma pade mi lori tiktok lori youtube ati lori instagram ni baba adura AK47 prayer mountain e jo sa adura yen e gbe ororo kan lowo leyin ti n ba sure fun yin tan e o fi ororo yen anoint ara yin ati awon omo yin eni to fe jade lo fun ise eni ti ona dimo tabi eni ti n wa ire kan o fe lo gba eto kan lowo awon eyan kan abo fe promotion pade mi ororo yen ni ko fi anoint ara re o de mo pe nipa igbagbo anu o tele orun mi leyin yo dara fun yin Matthew lati bi ojo meta a so nipa ori abi be ko o ni laaro Thursday baba ti po studio a ma bo si challenge a wa ma sise lori ori wa wo wa ma gbo ori ti mo so nipa re Isaiah 1 verse 5 o ni gbogbo ori lo sai san gbogbo kan si dagun so wa ri iwe Jeremiah chapter 17 verse 14 o wa so pe wo mi san Oluwa
2: emi o
1: san
2: bamila
1: emi o la
2: nitori iwo
1: ni iyen ni pe n to to ni gbogbo ori sai san o sugbon wa wo emi san ta lo san mi ayiraye wo o san bayi laaro ibaba mi wo o san Matthew ti ori eyan ba n sai san ma wo nkan sa gbogbo nkan o ma se nu ofun Matthew bi ori ba n sai san gbogbo nkan o lo ma se lo ofun won ki kiru eni be ku oriro won a le congratulate why ori ẹ sai san o ma ri tori ba sai san wedding o ma se no fun kaka ko se wedding o ri se lowo o mi se wedding number 2 mori ba sai san to ba be travel out sir iwo wo jo ti ori ade to travel passport to lo wa lati UK o na mo nlo pada lo o de di airport ke ma so fun ma lori record lati airport o wa n pariwo o n pe mi baba wahala wa o mo ní wàhálà kí lọ wà ṣé bí mo ti ní kó o dúró ká parí ìbàdí mi kó o tó máa lọ ẹ̀wọ̀n wá lórí rẹ̀ kó o dání orí ẹ̀ ló wà ń bẹ̀ orí ẹ̀ ló wà ń bẹ̀ ó dẹ̀ padà síbẹ̀ the same counter tí a ti sọ pọ́lì rẹ̀ kọ́ kí wọ́n tún sọ wọ́n lórí ẹ̀ náà ni nítorí pé má jẹ̀ mọ́ ọlọ́run òun bẹ́ẹ̀ pẹ̀lú mi mo gbàdúrà ibi tó ti yọ ẹ lẹ́nu orí ẹ gbàwòsàn báyìí orí ẹ gbàwòsàn olórí ẹ gbàwòsàn number 3 success ma dẹ̀tì àṣeyọrí ma dẹ̀tì bẹ́ẹ̀ni torí yọ lẹ́nu Matthew oh my God kò ní lè ṣe graduation ó máa lọ sílé ìwé ṣùgbọ́n kò ní ṣàṣeyọrí ẹni orí bá ń yọ lẹ́nu bó bá gbọ́jà kalẹ̀ ẹskísà ayé ò ní bára àníbo ráwọn kan tí a fẹ́ rẹ yín ká tó ń béèrè lọ́wọ́ ẹlẹ́yin pé ẹjọ́ ẹyin ti yìn ẹsẹ̀ lè júwe fún wa ibi a ti ń ta òrìjìnlẹ̀ ẹyin ṣé fẹ́ẹ̀kì ẹyin wá èmi ò tí ì rí yẹn èmi ò tí ì rí o mo gbàdúrà orí ò ní takò ọ́ orí ò ní takò ọ́ sọ pé orí ò ní takò
2: mi
1: mo ní sọ pé orí ò ní takò
2: mi
1: ó lè mọ pàtàkì orí máa gbọ́ àwọn ọ̀rọ̀ tí a sọ nípa orí orí la fi mẹ́ran láwùú kó o lè mọ bó ṣe ṣe pàtàkì tó ẹ̀ẹ́dẹ́yìn bá mọ eegun wọn ni nítorí ìṣe ẹsẹ̀ kíni ohun tó múnú ẹlẹ́ẹ̀kejì wọn ní orí làbàbọ̀ àbáfọ́ ṣàṣílẹ̀ ẹ̀sìkísà orí ṣe pàtàkì nínú ayé rẹ̀

ọgbà tí ikọ̀ yìí ọgbà tí wọ́n balẹ̀ sólèdè germany nílùú berlin ẹni tó jẹ́ ambassador fún orílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn ambassador senator ita enang náà ló ti kọ́kọ́ gbà wọ́n lálejò ó sì kí wọn káàbọ̀ ó kí wọn tẹ̀sọ́tẹ̀sọ́ kí wọn tológun ìfigagbẹ́gẹ́ eléyìí tí ó bẹ̀rẹ̀ lọ́la yìí ìsọ̀rí aláàkejì group b ní kọ́ọ̀dì tigress wà o àwọn àti orílẹ̀-èdè france south korea àti orílẹ̀-èdè hungary bí nǹkan ṣe rí nù bàbá sọ nípa ìdíje viva women's afrobasket title ìyẹn eléyìí tó jẹ́ ti ìfi ẹ̀yẹ àgbáyé lórílẹ̀-èdè germany ó yá láti ibẹ̀ ó dìlú ouagadougou nínú ìdíje wafubi tabaso nípa caf champions tí àwọn obìnrin ìsọ̀rí tí agbọn ti west africa agbọn ti ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ẹlẹ́ẹ̀kejì wafu zombi edo queens wọ́n wà nílùú ouagadougou tí wọ́n ń ta bí elégbé fẹ́ẹ́fẹ́ gbọ́ ìpele tó kẹ́gùn sí àṣekágbá semifinals ó wáyé lánàá láàrin usfa tó jẹ́ orílẹ̀-èdè burkina faso tó ń gbàlejò gẹ́gẹ́ ni ẹ ti wá ikọ̀ yìí ò pàdánù rárá tó fi dé tẹ̀ semifinal ànábólẹ̀ ló na àwọn akẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ ń bí wọn kán ọ̀gá ó máa jẹ́ má bẹ́ sọ̀gá o usfa wọ́n bẹ́ sí ẹdó queen ṣùgbọ́n wọ́n bá ń bẹ̀ gan gidigan ni o torí pé edo queens gẹ́gẹ́ ló yẹ kí wọ́n máa pè ní ìjáwọ́ ìjà òsì always guide gbogbo ara kìkì ìjà torí tapá tẹsẹ̀ títan tí edo queens tí wọ́n kó lọ sórílẹ̀-èdè ti burkina faso tìjà ni o àyíbá àmọ́ alẹ́ rí ọmọ tó fẹ́ forí bẹ́ lọ́jọ́ kàngó dúró tìkanra ìfigagbẹ́gọ́ òun bẹ̀rẹ̀ lánàá nígbà tá a fi rí ìṣẹ́jú méjìlé ní ọgọ́ta ikọ̀ edo queens wọ́n ti ṣe nǹkan tí ọ̀dà fún ikọ̀ ti usfa o wọ́n ti ṣe nǹkan tí ọ̀dà fún ọ nǹkan burúkú ni a ṣe fún ọ góòmé ní méjì mẹ́ta wọ́n ní làwọn olólùfẹ́ ń fapá jánú pé kíni sẹ́wà náà wà ní góòní ó tó di mẹ́rin náà tí inú bí tán yẹ́yẹ́ àwọn bá bínú jáde ń tiẹ̀ gbétọ̀ ọ̀rẹ́ igbé ọ̀rọ̀ yìí ò nílé wọ o kásá já mọ́lẹ̀ kásẹ̀ kù mọ́lẹ̀ kámúrú ẹkù káyé lájá lọ́wọ́ àwọn sàbínú lọ wọ́n lójú ọ̀nà lẹ́lòmíín wà tí ẹ ti sọ fún bó ti pé márùn o ó ní kí n tó ń ṣe bó ń ti kú òun bẹ̀ èyí ni ẹ máa yanjú ìyókù tọ̀ àìwá àárín kórí ọmọ mi ẹ̀dọ́kùnrin ni fáfà ní àti ẹ̀kù ń pápá àṣẹrẹ àtàntí ẹ dúró wípé ẹ̀yin náà mú nǹkan relé wọ́n ṣàṣì dì ílẹ̀ fún wọn gún ẹyọ kan ọ̀sà ìjẹ́ àmì ayò márùn-ún sí ẹyọ kan èlé tí ikú ẹ̀dọ́kùnrin tó fi na usfa láti orílẹ̀-èdè burkina faso ti ń gbàlejò gangan ẹ wá máa gbọ́ o àṣekágbá máa wáyé tó bá ti ń di ọjọ́ karùn-ún oṣù tá a wáyé gangan ọ̀làkọ́hún àbọ̀ ọ̀túnlájàre ọ̀túnlá ọjọ́ sátidé ó ń gẹ́gẹ́ ní àṣekágbá máa láǹfààní àti wáyé o nígbà bá ń kojú ikọ̀ tọ́nà wọ́n ikọ̀ ẹyọkẹ dondo èlé tó dàbí ẹni pé ó fi ìyà jẹ edo queen tá a bá ń sọ nípa ampendekwa ladies bí nǹkan ṣe rí nù o ó yá pápá láti bẹ̀ ẹ̀jẹ̀ á sún ọwọ́ iwájú ojú ọjà àbí ọjà kò sí wàhálà àárò ojú ọjà ṣùgbọ́n ẹjẹ́ ń gbé yín débẹ̀ lórí ọ̀rọ̀ ti káṣẹ̀ Cash it. We go again. Toba tin di lola. Bọ́sọ̀ fi gbé láti ìbẹ̀rẹ̀ oṣù tá a wà yìí starting from September 1st náà ni káṣẹ́ ẹ ti gbé gbogbo ẹ̀ sókè owó ojoojúmọ́ ó ti lo òkè sí owó ọ̀sọ̀ọ̀sẹ̀ ó ti lo òkè sí owó oṣooṣù ó ti lo òkè sí ní báyìí starting from tomorrow Friday àkọ́kọ́ nù o
gbogbo Friday ta fi pari December pata 1 million naira ni 1 million naira oni e ma gba bayi ni ti cash e ko di owo ojojumo lowo owo ojojumo na ti gbera si tori pe owo tin lo bi million lona 100 naira 100 million naira oni cash e piya mo iyen fun osu merin to keyin odun yi awon ember month September October November December 100 million naira ti wa nle iyen ti awon eyan office faje se wa ri gbogbo Friday bayi 1 million naira o ti kuro ni 500,000 1 million naira ni ese yen leni elekeji daily payment o ti gbera si iye ero ti nje daily payment o ti poju iye ti nje tele tele lo o di meje abi eleketa monthly jackpot ko tun dawo duro o ise rere eyan na dawo duro owo ti e na tun ti gbera si bi nkan se ri niyan o wa ma gbo gbogbo ticket re be lati bere ose ti o fi dojo Friday lo ma wa eligible as usual daily payment re na si nlo o wa je laaro kuni o ma je losan kada kuni o ma je le meji ninu draw ke bake na so wa ri gbogbo ticket re lati bere osu yo tun pada wa eligible to ba di pari osu iyen ni pe o le ma kawo mo lo lojo Monday ko jejo Tuesday lo kawo mo lo

dìrọ̀rùn bá. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ta mọ́tò ní cash and carry no delay. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti dilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín, tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe, tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó rà lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083301333 09083301333 09083301333

fún gbogbo ẹni tó ń jàrún kan kọlọ́run ó kọ́lé ayọ̀ fóun ìjùnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbangbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jàrún kan àti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìjùnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún rànràn three bedroom ń bẹ̀ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànnà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ rà lé ní Futi Homes and Properties ìlànà san díẹ̀ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 0917060593 tàbí 0916503956 tó bá jẹ́ ti kárálẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.

0: nígbà tá a bá dojú agba mi ẹdọ kiroyin foto ni ibẹ láti sọngbẹ sítí gbọyin
1: olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Action Congress AAC ọmọyẹlé sowore o ti kọjú oro sí àwọn ìkan olóṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà èyí tó pé gbogbo wọn lọ́jẹ́ pé n tí wọ́n gbára lé n tí wọ́n gbọ́kànlé tí wọ́n rọ̀gbọ̀kúlé òun náà ni àwọn bá bá a ṣalẹ̀ àwọn ìkan tí wọ́n jẹ́ alátìlẹyìn tí wọ́n ní bílíọ̀nù gbé bílíọ̀nù owó náírà ní àpò eléyìí tí wọ́n fi ṣe àtìlẹyìn fún wọn tó ń ti àwọn ẹgbẹ́ òṣèlú tọ́jẹ́ èyí tọ́jẹ́ pé kì í ṣe ọwọ́ ara wọn ni wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ àbí tí wọ́n fi jẹ́ kí ẹgbẹ́ òṣèlú náà kó dúró rè ó pé ẹ̀yin tẹ́ ń lọ rèé ya ẹgbẹ́ òṣèlú àti àwọn bàbá ń ṣàlẹ̀ nídìí òṣèlú àti àwọn olówó tẹ́ fi ń ṣe àtìlẹyìn kì í ṣe ojúlówó olóṣèlú.
0: Ó dá o àjọ elétò ìdìbò ilẹ̀ wa Nàìjíríà INEC ó ní ó ti fi èrò ọkàn rẹ̀ hàn tó sì ń páyà lórí mímọ lo ìmọ̀ àtọwọ́dá tá a mọ̀ sí AI artificial intelligence láti mọ ṣe àwọn èèyàn lọ́nà pàápàá jùlọ bí ètò ìdìbò àpapọ̀ bó ṣe ń súnmọ́lé báyìí punch onlọkọ.
1: Nínú ìwé ìròyìn the punch bákan náà ilé asòfin àgbà nílẹ̀ yìí ló ti fi ọwọ́ ìdánilójú sọ̀yà fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé iṣẹ́ àtúnṣe sí òfin orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí àwọn ti dáwọlé gbogbo ẹ̀ làwọn ò rí o wípé ó yanjú tán yányán kó tó di wípé ilé asòfin àpapọ̀ ilẹ̀ yìí ẹlẹ́ẹ̀kẹwàá yóò palẹ̀ ara ẹ̀ mọ́ nínú oṣù kẹfà ọdún 2027 pẹ̀lú bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìkan ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe bẹ̀rẹ̀ sí kọ̀mínú lórí pé ó ṣe é ṣe o kọjá wípé ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà yìí kò ní jẹ́ kí àwọn iṣẹ́ àtúnṣe òfin eléyìí tí ilé asòfin àgbà ọ̀hún ti hàn ti dáwọlé kọ yọrí lójúnà àti ṣe àtúntò fún orílẹ̀-èdè Nàìjíríà.
0: Ó dá o ọ̀kan náà tún rèé tó ń bẹ níwájú tèmi lórí awuyewuye àtẹ́jọ́ tó súyọ lórí pé àjẹ àwùjalè tìjẹ̀bú òde àjẹ àwùjalè adájọ́ ti ń gbẹ́jọ́ ọ̀hún lọ́wọ́ adájọ́ AA ọmọnìyí ti ilé ẹjọ́ kẹta tó wà ní ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ogun State High Court tó jókòó rẹ́mú síjẹ̀bú òde lánàá iná ló pàṣẹ o wípé ṣe rí ẹjọ́ eléyìí ti ìdílé Fashengbuwa ìyẹn Fashengbuwa ruling house tí wọ́n pè tako gómìnà Dàpọ̀ Abiodun àti àwọn afọbajẹ mẹ́sàn-án tó ń tan míì lórí wípé tó ṣe rí ọ̀rọ̀ àyànmọye yìí kí wọ́n bẹ́gi lé wọn pé ẹjọ́ yìí wọ́n ní kí wọ́n taari rẹ̀ báyìí sí adájọ́ eléyìí tí ó fún ọ ní adájọ́ míì tí ó mọ gbẹ́jọ́ ọ̀hún lọ nítorí pé adájọ́ ti ń bẹ ẹjọ́ bọ̀ ọfẹ́ lọ rèé fún ara nísìnyí.
1: Ọ̀dà ẹja lójú ọjà ká mú iṣẹ́ jẹ́ ń bẹ̀ nígbà tá a bá dé látọ̀dọ̀ Dixon Tunu ọmọ alájà ẹ máa gbọ́ àwọn ẹ̀kúnrẹ́rẹ́ àkòrí ìròyìn eléyìí tá a ti mú wá fún yín ẹ dọ́kí ìròyìn ń tẹ̀ ẹ́ síwájú Lagelu FM 96.7 nífẹ̀lẹ́lẹ̀ ń bàdàn lẹ ti ń tẹ́tí gbọ́ wa.
2: Since the time of John the Baptist, the kingdom of God has suffered violence, and the violence are taken by force. Saturday Agbara, Saturday of Power, a quarterly powerful prophetic breakfast prayer meeting with Jesus Christ now holds at CAC All Saints Chapel, Andrew Babashonu Ibadan, near BCOS radio station, time 6 a.m. to 9 a.m. Ministry, Prophetess Kaya Uoladeji, General Evangelist, CAC Nigeria and Overseas, with other anointed ministers of God, featuring divine worship, powerful prayer sessions, undiluted word of God, deliverance sessions, for diverse miracle signs and wonders, and many more. Saturday Agbara holds on these Saturdays, September 12th and December 12th, 2026 at 6 to 9 a.m. Just count with faith. Your testimony is sure. Saturday Agbara at CAC All Saints Chapel and Andrew Babashonu Ibadan. For inquiry, please call 002-578-3488. Pastor Esau Oladele, President of CAC Nigeria and Overseas, is going to be powerful. Be there. Pastor T.D. Ashokeji, announcer.
3: Africa na multimedia ni awon olugbon tarigi akose mose ile ise to ba ni se kokari event coverage

0: ká àbọ̀padà
1: ẹ̀dọ̀ kí ìròyìn tẹ̀ síwájú lágẹ̀lú 96.7 òkè tó ga jókè
2: ibẹ̀ láwà yí
1: lẹ ti ń gbọ wá
2: adúpẹ́
1: ẹ já bẹ̀rẹ̀ sí máa mú wá fún yín báyìí ẹ̀kúnrẹ́rẹ́ àwọn àkòrí ìròyìn eléyìí tí akọ mẹ́nuba lẹ́ẹ̀kan ká tó lọ ojú ọjà èyí gbé mi ó di ìlú Abuja o lọ́dọ̀ mínísítà tó ń ṣe kò kárí ibùjókò ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà FCT Yesom Wike ẹni tí ó sọ di mímọ̀ wípé ó dóhùn lójú wípé bí ó bá lọ rèé wáyé ká mọ́ rí o pé ààrẹ Bọ́lá Tinubu kọ̀ láǹfààní láti díje dìbò wọlé lẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ Nàìjíríà lọ́dún 2027 ó pé òun ni àwọn èèkàn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò lórílẹ̀-èdè Nàìjíríà nínú èyí ti igbákejì ààrẹ ilẹ̀ Nàìjíríà tẹ́lẹ̀ rí Atiku Abubakar àti Peter Obi tí wọ́n ti jẹ́ ọ̀kan gbòógì nínú wọn yóò dojú orúkọ oníkọ́dà ìnira alágbára ó ní wọn ò fi mọ́ fínámọ́ tó irú ẹ̀ bá padà lọ rèé ṣẹlẹ̀ o wike òun ló sọ ọ̀rọ̀ di mímọ̀ nígbà tí ó ń pe ìpàdé oníròyìn kan ní ìlú Port Harcourt tí ṣe olúlu ìpínlẹ̀ Rivers ní ọjọ́rùú Wednesday tàná níbi tó ti sọ di mímọ̀ wípé èyí ni ìdí o tó ń ṣe pinnu láti mọ́ sinmi láti mọ́ káàárẹ̀ lórí pípolongo ìbò fún ìdáde àti ìdíje dupò ààrẹ Bọ́lá Tinubu lẹ́ẹ̀kejì kó lè tún wọlé sọ bí elékùrọ́ sípò ààrẹ bó tiẹ̀ tilẹ̀ jẹ́ pé ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP òun jẹ́ wike òun lọ jẹ́ pé ó ti wà nínú lílọ́kìtì pé ogun alágbára pẹ̀lú Atiku ẹni tó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ àsẹ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress láti ọdún 2022 nígbà tí ó ti pàdánù àǹfààní láti gba ìwé àṣẹ ìdíje dupò igbákejì ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP nígbà náà tẹ́ ẹ̀ bá gbàgbé Peter Obi ń tiẹ̀ ẹni tí ó jẹ́ pé òun ni olùdíje dupò ààrẹ lábẹ́ àsẹ ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC báyìí lọ́dún 2027 òun náà ló kàn sí Yesom Wike ní 2023 nínú ìgbìyànjú ẹ̀ láti di ààrẹ ilẹ̀ yìí lábẹ́ àsẹ ẹgbẹ́ òṣèlú Labour Party LP níbi tí ó ti bẹ̀ẹ́ pé kọ́dà kún kọ́ ṣe àtìlẹ́yìn fóun ṣùgbọ́n tó jẹ́ wípé Yesom Wike ó yí bírí ó lọ rí ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu nínú ètò ìdìbò ìgbà náà nígbà tí ó máa sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tó léwu tó jẹ́ ẹlẹ́gẹ́ eléyìí tí òun gbé nípa bíbọ́ síta yanya kéde pé òun o àtìlẹ́yìn tóun ó ṣe nínú ètò ìdìbò àpapọ̀ ọdún 2027 yóò mọ̀ jẹ́ èyí tóun ó ṣe o fún ààrẹ Bọ́lá Tinubu wike pé jíjẹ́ olóòótọ́ tóun jẹ́ olóòótọ́ sí ààrẹ Bọ́lá Tinubu ó ní ó ti sísọ sílẹ̀ gbaragada kúrò lórí òun báyìí láti lè fi ìyà jẹ òun bó bá yìí jẹ́ pé ààrẹ Bọ́lá Tinubu bá fi kùnà láti dìbò wọlé lẹ́ẹ̀kejì ó pé ohun tó ń kọ òun lóminú ó ní wípé òun ti rí o pé òun ó ṣe àtìlẹ́yìn alágbára fún ààrẹ Bọ́lá Tinubu èyí tó sì kan òun gbọ̀ngbọ̀n lásìkò inú ọ̀rọ̀ pé ààrẹ kò láǹfààní àtijáwé olúborí ìyẹn ń kọ òun lóminú òun sì fẹ́ ṣiṣẹ́ láti mọ́ jẹ́ kí nǹkan kan kó ṣe ìdíwọ́ fún ìjáwé olúborí ààrẹ orin tẹ́ ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lónìí tẹ́ ẹ wò láwòfin orin bí nǹkan kan bọ́ bá lọ rèé ṣẹlẹ̀ tí ààrẹ Bọ́lá Tinubu bá kùnà láti jáwé olúborí ó lóun wike ní Atiku tàbí Òbí yóò pè ẹ lọ rèé gbé orí rẹ̀ wá oni tó bá sì wọ̀n irú ọṣẹ tó bá wu àwọn méjèèjì ni wọn ó pè kí wọn fi òun gùn oni òun wá pe ẹnikẹ́ni níjà báyìí láti jẹ́ kí wọn mọ̀ wípé òun ò ní ṣe àṣìṣe pé òun wá lọ rèé sísun àsunpíyè láti jẹ́ kí ààrẹ Bọ́lá Tinubu kọ́ pàdánù ìbò lọ́dún 2027 mínísítà yìí ló sọ di mímọ̀ wípé bóun ṣe dúró láti mọ́ ṣe àtakò fún àwọn èèkàn ọmọ ẹgbẹ́ òṣèlú alátakò bíi Òbí àti Atiku ó ní tó túmọ̀ sí ni wípé ààrẹ Bọ́lá Tinubu òun ni yóò borí wọn o ó nítorí wípé wọn ò gbọ́dọ̀ déédéé gbẹ̀yìn ṣẹyọ mọ́ ààrẹ Bọ́lá Tinubu lọ́wọ́ ó ní bẹ́ẹ̀ ló sì jẹ́ wípé tí ààrẹ Bọ́lá Tinubu bá ṣubú òun gangan ni èmọ́dé bá o wike kò ṣàìwá kéde ẹ̀ wípé títí láé ó ní òun mọ̀ rí o pé òun wà nínú ẹgbẹ́ òṣèlú tóun sì ń ṣe iṣẹ́ akin gẹ́gẹ́ bí olóṣèlú láì lọ rèé sùn fi orílẹ̀ sùn ká lágbo òṣèlú bíi ti hù kó mọ̀ ó ní òun ò sì ní gbà kí Atiku Abubakar ko wa jawe olubori o ni pelu bo je pe bayi imura sile eto idibo osu kini odun 2027 o ti gbode kan ohun oni sun o debi pe awon atiku abi obi won wa gba ibomi yo be na lo da iso iroyin kanu ile ti awon yan gbe kiri pe ohun ti fe fi ilu abuja sile ko won wa mo gbe ni ipinle rivers nitori eto idibo papa julo bo se nlo si ipinle rivers ni gbomo gbomo oni rara ohun oni lo lati se iyen bo won wa labuja ohun tun lenu ni ipinle rivers bakan na ni o
2: o da o eje kemi o mele ko yin papa pa iroyin lo nsafomo oro di mimo pe egbe awon osise ijoba apapo nigeria iyen federal workers forum won ti kowe si are bola tinubu ati legbimo asofin agba le yi le ti won bere fun sise agbeyewo owo osu won ni papa pa kro ni 80,000 si 300,000 yen 70,000 to 300,000 naira ninu letter iyi ti won ko ti date ori re je ojo keji osu kesan 2026 iyi ti won wi pe en to je adari apapo won Andrew Emilieze ati akowe apapo won Ogundele Ayodele ona lo buwolu oni won fi sowo si are legbimo asofin agba Nigeria ati adari legbimo asofin apapo keji ile wa Nigeria oni nipase en to je akowe legbimo asofin agba won oni to nti are Nigeria Bola Tinubu eni to je adaju agba Nigeria Chief Justice of Nigeria en to je olori osise si joba apapo ni Nigeria ati be lo eleyi ti won ku gba awon won yi oni won ti tewo gba iwe na awon egbe yi to je ti osise joba apapo le wa Nigeria oni won daba ki awon osise to ti wa ni akaso keta din ni ogun level 17 officer kama gba wo kan ti se million kan abo naira 1.5 million naira ele ti won si nfidi oro mule pe owo oya ta won gba lowo lowo ba owo osu pe ko boju aye mu mo be lo je pe o je ki ara omo ni awon pupo pupo nigbati won si tun te waju ninu letter e ti won ko yi nibe oni won ti npe fun idajo ododo ki won si gbe kan se igbele won oro awon papapa ki won ti wa ojutu gbe tan si pe 300,000 naira o kere julo on lowo ti o se ijoba apapo Nigeria o ma gba an to si wa ni akaso 17 level 17 officers won mo gba 1.5 million naira be ni won pe in to tun wa ya nlenu ni pe lati odun 2024 ti ijoba apapo le wa Nigeria e ti won ti pe ki won ma san 80,000 naira fun ise nje je mo wi pe won o se amuse re tan bo se to ati bo se ye idire ti awon fi so pe ijoba gbodo tun se agbeyewo re won ni owo ti won fi kun wo so awon gba na lohun koju 30,000 naira lo ile ti won pe ni ilana purata to ka pinle lori lo ile ti won pe eleyi o boju mu pe iboju aye mu Nigeria lori inawo ati bi nkan se gbo lori goboy 70,000 naira ogbena
1: to iroyin mi tun re ti daily post toko ipinle osun oni iroyin ohun ti jade ijoba ipinle na oni o ti se agbekale awon igbimo kan to je o elenu meji ototo eyi ti won pe won o sise lori titopinpin iwadi nipa awon isele lasigbo to ni se pelu oro oselu ati awon igbese mi to lodi sofin to ti waye saaju ati leyin eto edibo ti won di ni ojo kedogun osu kejo odun 2026 yi ni ipinle na awon igbimo eleyi ti won gbekale ohun yun ni ojoru Wednesday ni ibudu apero eleyi to je ti ile ise eto idajo ni ipinle na eyun ni abere eyi to je wipe eni to je agbejoru agba ati commissioner fun eto idajo oluwole jimi bada oni o se agbekale re loruko gomina ademola adeleke ti ipinle osun oni won gbekale o gege bi agbekale ti ijoba ipinle na agbekale igbimo yi ona ni won pe yo mu ki won lo ri sise lori iwadi nipa awon orisirisi lasigbo to waye ihale moni ifiyaje ni biba dukia je ati awon orisirisi bi awon eyan kan bi o se lo ri ko awon nkan ijagun alagbara sakata lọ́nà tó lòdì sí òfin lórílẹ̀-èdè yìí tó ti bí wọ́n ṣe da omi àlàáfíà ìlú rú tí wọ́n sì tún ṣe àwọn nǹkan míì eléyìí tí ó jẹ́ wípé ó bòókọ àwọn èèyàn jẹ́ ní ìpínlẹ̀ ọ̀sùn nígbà tí wọ́n mọ sọ̀rọ̀ níbi tí wọ́n ti ṣe àfilọ́lẹ̀ ìgbìmọ̀ náà jìmí bàdà olóṣọ́ di mímọ̀ wípé ìjọba ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ yìí ó ní àti lè rí wípé àwọn ṣe ní ìdáhùn sí àwọn onírúurú ìbéèrè àti àwọn onírúurú ìfẹ̀hónúhàn tí àwọn èèyàn ti ṣe tó ń ti bí àwọn aráàlú bí wọn ṣe ń sọ oríṣiríṣi àríwísí wọn léde nípa ọ̀kan ọ̀jọ̀kan àwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tí ọba ọkàn wọn jẹ́ ẹni tí ṣe agbẹjọ́rò àgbà ọ̀hún ní ìpínlẹ̀ ọ̀sùn ló sọ di mímọ̀ pé ìjọba ó ní agbára o láti ṣe ìwádìí lórí àwọn ẹ̀sùn eléyìí tí wọn fi léde nípa pé àwọn kan wọn mú òfin lò lọ́wọ́ ara wọn wọn ṣe òfin lò ní ìpínlẹ̀ ọ̀sùn àti pé kí ìjọba ó sì fìdí ẹ̀ múlẹ̀ wípé ọ̀rìn kíni wín òótọ́ ó fìdí hànde tí aráàlú sì rí tí wọ́n sì gbé ìgbésẹ̀ tó tọ́ lórí ẹ̀ nídìí òfin ó wá ṣe àpèjúwe bí wọ́n ṣe gbé ìgbìmọ̀ náà kalẹ̀ gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ ṣíṣe àfihàn ìpinnu ìṣàkóso gómìnà Adémọlá Adélékè bí ẹni tó jẹ́ wípé ó fi ara jìn láti jẹ́ kí ìdájọ́ òdodo kó fi ara hàn bẹ́ẹ̀ ló sì jẹ́ pé ó níṣe pẹ̀lú ìjọba tó ń fi àkóyawọ́ àti pé kí ìlú kọ́ wà ní àlàáfíà kó mọ́ sì sí pé àwọn èèyàn kan wọ́n ń lo òfin lọ́wọ́ ara wọn àbí wọ́n ń ṣe agbára lò láàyè tí kò wá wọ́n lè wà bákan náà ló ṣe àtẹnumẹ́ wípé ètò táwọn fẹ́ ṣe yìí kìí ṣe láti fi ìyà jẹ ẹnikẹ́ni àbí láti lọ́ọ́ fi ojú ẹnikẹ́ni wíná ẹjọ́ àbí láti ní ẹgbẹ́ òṣèlú kan la tàbí olùdíje kan àbí ikọ̀ tàbí àwọn òṣìṣẹ́ ọba kan àbí àwọn ikọ̀ elétò ààbò oní rárá o ohun tí àwọn fẹ́ ṣe òun náà ni wípé àwọn ò ní lo àǹfààní ọ̀hún náà láti dáàbò bo ẹnikẹ́ni pé àwọn bò ó àwọn fi tún okọ rẹ̀ ṣe pé kí aráàlú ó mọ̀ rí rárá o gbogbo ẹnikẹ́ni tí ẹ̀bí bá jẹ́ tiẹ̀ làwọn kó àkóyawọ́ nípa rẹ̀ tó sì jẹ́ pé àwọn ẹ̀rí eléyìí tó jẹ́ pé ó ti wà ńlẹ̀ nípa àwọn àṣìṣe oní gbogbo ẹ̀ òun náà ni àwọn ó lò tó sì jẹ́ pé wọn ó fi eléyìí gbé àwọn onírúurú àbá kalẹ̀ nípa ohun táwọn lè ṣe lórí ọ̀rọ̀ òfin láti lè rí i pé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò tún padà sọmọ lọ́wọ́ ẹnikẹ́ni mọ́ nípínlẹ̀ náà.
2: ó dá o ẹ̀jẹ̀ kémi náà ó tún ya múlẹ̀ ikùn yín pápápá ìròyìn ló ń ṣàfọ̀mọ́ ẹ di mímọ̀ wípé alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú adc ẹgbẹ́ ọlọ́wọ́ bọwọ́ david mark lánàá ti ṣe ọjọ́rú òun ló ti tàn mọ́lẹ̀ sí o tó sì ṣàpèjúwe ìpèníjà gbòógì tó ń kojú ẹgbẹ́ òṣèlú alátakò ṣáájú ètò ìdìbò àpapọ̀ 2027 mark fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ìpèníjà gbòógì yìí òun náà òun ni láti jẹ́ kí ẹgbẹ́ ó wà ní ìṣọ̀kan ṣírímú èyí tí wọ́n fi ní ìkápá àti dìbò wọlé ní 2027 david mark sọ̀rọ̀ ẹdi mímọ̀ níbi àpérò kan tó wáyé lánàá ti ṣọjọ́ wednesday níbẹ̀ ni ẹni tó jẹ́ adarí ilé-ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa nàìjíríà tẹ́lẹ̀ ni ó ti kíyèsí wípé ètò ìdìbò abẹ́nú primaries èyí tí àwọn fi mọ́ amòye àwọn lóòótọ́ ló wáyé ó sì ti lọ ṣùgbọ́n ètò ìdìbò abẹ́nú yìí tún wá bí ìkùnsínú tó pọ̀ láàrin ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ ló fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ètò ìdìbò a máa pèsè ẹni tó jáwé olúborí bẹ́ẹ̀ ni ó tún pèsè ẹni tí ìrètí rí ọjọ́ àti àwọn tí inú ń bí òótọ́ ọ̀rọ̀ ti ń bẹ́ńbẹ̀ yìí ni ẹgbẹ́ gbọ́dọ̀ yanjú òní sì máa mú kí ẹgbẹ́ kó lè dúró ṣeré mú dáadáa o ó ní pé àwọn tí wọ́n jáwé olúborí ń bẹ̀ wọ́n gbọ́dọ̀ rí ìjáwé olúborí wọn gẹ́gẹ́ bí wípé wọ́n tún ní ojúṣe ni láti ṣe kìí ṣe láti wá gbà pé à ń ní ìkápá ni tàbí láti wá máa kó àwọn míì mẹ́rẹ̀ wọn ni irú nǹkan bẹ́ẹ̀ a máa fọ ẹgbẹ́ ni ó ní ìpèníjà gbòógì òun náà ni pé ọmọ ẹgbẹ́ wo gan-an ni wọ́n jí ojúlówó ọmọ ẹgbẹ́ lẹ́yìn tí ètò ìdìbò abẹ́nú ti parí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ lè máa jí ọmọ ẹgbẹ́ lójú tó sì jẹ́ pé ìlànà suníjẹ ìjìyàn ìní ń bẹ̀ lọ́kàn rẹ̀ tó yẹ pé wọ́n ní a ò bìtẹ́ bá yàrá já tí wọ́n sì lọ rèé dúró di ẹni tó já olúborí inú primary gan lásìkò ètò ìdìbò tí wọ́n fi wo mọ́lẹ̀ tí wọ́n wá nímọ̀ pé ọmọ ẹgbẹ́ wọn gangan náà ìlú bí ẹgbẹ́ ó lulẹ̀ òní ti ń bẹ̀rẹ̀ o bí ẹgbẹ́ ó ṣe dúró ṣeré mú táwọn ó jọ kọ́mọ lùbọ́pọ̀ tí wọ́n parí àwọ̀ tó yẹ pé àwọn tí wọ́n ní ìkùnsínú òun náà ni wọ́n ó lè ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ẹgbẹ́ ìlànà ọ̀tún láti jẹ́ kí ẹgbẹ́ ṣàṣeyẹrí o.
3: Ǹjẹ́ ìwọ́n gbọ̀ngbẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run aláìlábùlà tó yẹ kòrò láti ọ̀run wá bí? Èyí ni ìjọ Kristi náà tó fi kalẹ̀ sẹ́yìn ilé ẹ̀kọ́ Heritage Secondary School, Ìtàfàájì, Wáyà and Cable, Ìbàdàn. Ṣé gbogbo ènìyàn síbi ìdánilẹ́kọ̀ọ́ abẹ́lé ọlọ́jọ́ mẹ́ta pẹ̀lú àkòrí gbòòrò gbígba ìkìlọ̀ àwọn apostẹ́lì lórí lílọ kúrò nínú ìgbàgbọ́? Tí yóò sì máa wáyé ní gbogbo ọjọ́ Àìkú Sunday bẹ̀rẹ̀ látọjọ́ kẹfà sí ogúnjọ́ oṣù kẹsàn-án ọdún tá a wà yìí, lago mẹ́sàn-án òwúrọ̀ nínú gbọ̀ngàn ilé ìjọsìn náà. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ tó yè koro tá ò máa gbéyẹ̀wò látẹnu àwọn oníwàásù ọ̀rọ̀ Ọlọ́run tó dáńtọ́, níbi tán ti máa tàn mọ́lẹ̀ sáwọn ẹ̀kọ́ tó ṣe gbòógì mẹ́ta tó ṣe pàtàkì fún ìgbàlà gbogbo ènìyàn. Fún àlàyé síwájú sí i, o lè pè sórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 08034648013. Nítorí àwa kò dàbí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí ń ba ọ̀rọ̀ Ọlọ́run jẹ́. Fúdí èyí ni ìjọ Kristi náà tó fi kalẹ̀ sẹ́yìn ilé ẹ̀kọ́ Heritage Secondary School, Ìtàfàájì, Wáyà and Cable, Ìbàdàn. Ṣé rọ̀ ọ́ láti rí dájú pé ìdánilẹ́kọ̀ọ́ náà fọ́ ọ́ ru, kó o lè gba ara rẹ là kúrò lọ́wọ́ ìran à

0: Ajadi Ogun Toyinbo oludije fun ipo Senate Oyo Central lo kaju e lati soju wa ege lami egbe wa dibo fun APM APM Nigeria First
1: Family Prayer Ministry ṣàgbékalẹ̀ ètò àdúrà ìjìnà ti parí èyí tó máa ń wáyé lẹ́ẹ̀kan lóṣù mẹ́ta ẹlẹ́ẹ̀kẹjọ irú rẹ̀ akórìtọ̀tẹ̀ yìí la pè ní ìwò olúwa èyí tá mú jáde láti inú ìwé ẹ̀kún Jeremiah orí karùn ẹsẹ̀ ìkọkàndínlógún wá láti ní ìrírí àgbàyanu níbi olùgbàlejò wa pásítọ̀ Wẹ̀mí Ajégbémiga tó fi mọ́ pásítọ̀ MBR mú àti àwọn ọ̀rẹ́ṣẹ́ Ọlọ́run mìíràn yóò ti máa darí iṣẹ́ ìránṣẹ́ orin ìyìn àdúrà àsọtẹ́lẹ̀ àti ìsọ̀kalẹ̀ agbára Ọlọ́run ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹjọ ọjọ́ ajé sọ́jọ́ karùn-ún oṣù kẹsàn-án ọjọ́ Sátidé ọdún 2026 ni ìpàdé àdúrà ọ̀hún yóò wáyé ní Scripture Union Nigeria Headquarters Chamonda ńlùú Ìbàdàn ní ìdojúkọ Gasland ìpàdé òwúrọ̀ yóò bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́sàn-án òwúrọ̀ tí ìpàdé àṣálẹ́ yóò máa bẹ̀rẹ̀ ní dédé aago mẹ́fà ìrọ̀lẹ́ ojoojúmọ́ Jésù ló

0: akiyin kaabo pada.
1: Oh yes.
0: Edo ki iroyin te siwaju lagelu 96.7 na letin te ti gbo wa. Oya ninu iwe iroyin Daily Post nibi ti eni ti se oludije dupo are labi asia egbe oselu African Action Congress ninu eto idibo odun 2027 AAC nu eyun omo yen le sowore to ti gbe na woju awon ikan oloselu lorilede Nigeria ele to pe gbogbo won lo je pe won ma wa awon baba asale ati awon ikan ti an je olowo ti an ni billion gbe billion naira pon to nti awon egbe oselu to je pe won mo nipa idasile won ati bi an se se bi an se wo won ti an fi di gbajugbaje egbe oselu ni orilede Nigeria gege bi nkan afeyinti won sowore ni o so oro ndi mimo ni inu atejade kan to fi lede loju opo ikansire ni ti oje ti social media re nibi ti o ti so di mimo pe ki awon eyan ki won wo iru egbe oselu tohun AAC o pe funra awon nipase igboya alagbara o ni awon fi se agbekale egbe oselu na o ni to fi mo ifarajin alagbara o ni ati atileyin eleyi ta won rigba lọwọ àwọn ọmọ orílẹ̀-èdè Nigeria oni ẹgbẹ́ òṣèlú AAC ló jẹ́ ẹgbẹ́ òṣèlú tí ń jẹ́ lásìkò yìí kì í ṣe pé àwọn kan rí ọkọ̀ èrò ẹgbẹ́ òṣèlú kan làwọn kan gan lé àárín kan làwọn pé ibi táwọn ń gbà lọ rèé ó wá ń béèrè lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ olóṣèlú èyí tó jẹ́ pé gbogbo wọn ni wọ́n mọ̀ pé àwọn dáńtọ́ àwọn tó tún láti jáwé olúborí nínú gbogbo àwọn ètò ìdìbò pé kí ló dé tó ìwá jẹ́ pé níṣe ni kó wá àwọn máa múra tí wọn máa gbéra kúrò nínú ẹgbẹ́ òṣèlú kan bọ́ sínú ẹgbẹ́ òṣèlú míì nígbà tó bá ti di pé àsìkò ètò ìdìbò ti dé kàkà tó fi yẹ kí irú wọn kí wọn ó jókòó kí wọn ó ṣe àgbékalẹ̀ ẹgbẹ́ òṣèlú fúnra wọn kí wọn ó sì rósọ mọ́ lá títí tí ẹgbẹ́ òṣèlú náà yóò fi di èyí tí gbogbo ayé yóò tẹ́wọ́ gbà lákàtà wọn láì jẹ́ pé ẹgbẹ́ ẹlẹ́gbẹ́ àbí ẹgbẹ́ kan eléyìí tí wọ́n lérò pé ó ti dàgbà ó ti hàn dé làwọn fẹ́ bẹ́ sí láti lọ rèé dìbò sowore òun náà ló tún lo àǹfààní ọ̀hún láti tún lọ rèé rọ àwọn tí wọ́n jẹ́ olóṣèlú kan eléyìí tó pé wọ́n ń gbìyànjú láti máa rọ àwọn èèyàn tí wọ́n jẹ́ alátìlẹ́yìn wọn pé kí wọ́n fi àwọn ẹgbẹ́ òṣèlú eléyìí tí kò wá àwọn ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó dàbí ilé tí wọ́n ti jọ kọ́ǹbì kan tẹ́lẹ̀ rí pé kí wọ́n fi bẹ́ẹ̀lẹ̀ kí wọ́n tún lọ rèé darapọ̀ mọ àwọn ẹgbẹ́ òṣèlú míì sowore pé kí ló dé tó fi jẹ́ wípé irú èyí ni ìwà tí wọ́n máa ń hù bákan náà n ló sọ di mímọ̀ pé àwọn olóṣèlú ti hàn ní ìgbàgbọ́ nínú wípé nítàwọn àwọn ẹgbẹ́ òṣèlú tó bá ti tóbi tó ṣe kànjàn ó ní àwọn lè lò láti dìbò ó ní àti àwọn míì náà tí wọ́n máa sọ pé àwọn wulẹ̀ ti wá jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ gbogbo èèyàn ó ní ṣe bó yẹ kí wọ́n fìdí jíjẹ́ ìtẹ́wọ́gbà wọn múlẹ̀ nípa ṣíṣe àgbékalẹ̀ àwọn ẹgbẹ́ òṣèlú tó jẹ́ tiwọn àti kíkó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jọ láìmọ rọ̀gbọ̀kú lé àwọn tí wọ́n jẹ́ baba àbí ìyá àṣàlẹ̀ nínú òṣèlú tó jẹ́ pé wọ́n jẹ́ olówó wọn jẹ́ ọlọ́rọ̀ tí wọ́n máa fi owó ṣùgbà wọn tàbí káwọn gangan kan lọ rèé dá ẹgbẹ́ òṣèlú tiwọn sílẹ̀ láì jẹ́ pé ẹgbẹ́ òṣèlú tó ti fẹsẹ̀ rinlẹ̀ kan ni wọ́n fẹ́ bẹ́ sínú ẹ̀ sọ láti lè rí páwọn dìbò bẹ́ẹ̀ bá pé ẹ̀jẹ̀ ntẹ́ ẹ̀jẹ́ ẹ̀yin náà ẹ dá ẹgbẹ́ òṣèlú tiyín sílẹ̀ ní ìdákara yín ó pé tẹ bá jẹ́ wípé òye tẹ́ ẹ lẹ́ẹ̀ní ìmọ̀ àti ìrírí yín tẹ́ ẹ ní àti ètò tẹ́ ẹ ní fáráàlú ó jẹ́ èyí tí ó wu aráàlú gbọ́ ẹ bá wọn sọ̀rọ̀ ẹ̀yin náà wá ṣe àgbékalẹ̀ àwọn aráàlú àti ètò tẹ́ ẹ ní ẹ sọ sí tiwọn káti ẹ̀ wo ibi tẹ́ bá yàrá já oníbẹ̀ bá pé ẹgbẹ́ òṣèlú yín òun ló jẹ́ ẹgbẹ́ òṣèlú tó jẹ́ ìtẹ́wọ́gbà ó dẹ́ lo ẹgbẹ́ òṣèlú náà láti fi kó àwọn èèyàn jọ lórílẹ̀‐èdè Nàìjíríà oníbẹ̀ bá wá pé òṣèlú lẹ mọ̀ tó dúró re tó gbilẹ̀ bẹ́ẹ̀ ó ní àjẹ́ pé ẹ fi agbára òṣèlú yín ẹ fi ṣe àgbékalẹ̀ ẹgbẹ́ òṣèlú kan eléyìí tí yóò hàn dé tí gbogbo ayé ó sì rí pé pẹ̀lú akitiyan yín òun lè fi ṣe sowore ló sọ di mímọ̀ pé ẹgbẹ́ òṣèlú AAC tàwọn ò ní nípa onírúurú akitiyan àti àwọn ìfaradà tí àwọn ọmọ ẹgbẹ́ ṣe tó ń titi àwọn alátìlẹyìn ó làwọn fi gbé kalẹ̀ kì í kàn ṣe wípé àwọn gbé kalẹ̀ fún ọ̀rọ̀ èrè ǹjẹ́ òṣèlú tẹnìkan ó ní àwọn ò sì gbé kalẹ̀ láti pé àwọn ń wá àwọn alátìlẹyìn tí wọ́n jẹ́ olówó àbí ọlọ́rọ̀ tí wọ́n máa pé àwọn ní ọ̀padà mọ́ mú èrè ǹjẹ́ inú ẹgbẹ́ òṣèlú àwọn sọ sẹ́nu kálukálu.
1: O da wa je kemi o mele ko yin papapa iroyin na lo n fide oro mule wi pe adajo AA omo ni yi ti ile ejo keta ile ejo giga to wa ni ipinle Ogun to joko remu remu si jebu ode lana o na ni won mo ti lo ti pase o wi pe ejo kan ti idile omo oye fasengbuwa ti won pe tako gomina dapo abiodun ati awon omo oye awon afobaje meson mi ati awon mi lori wi pe won wogile ilana iyan omo oye lati je awujale tutun won ni oro yi ki won da pada o iyen si odo adajo asakoso lati tun oro ohun gbeyewo ki won si fa adajo mi kale ti o mo gbejo ohun adajo omo ni in lo fi di oro mule ipe ohun lo si ori ewe o laipe yi ile to si nfi di oro mule pe ori ewe to nfe lo ti se sun mi yi ipe o se se ko je ose ti nbo o si je pe yo to bi osu kini 2027 ko wo to le pada de si ile yi be oni o mo pe ejo ohun ejo to ye ko ya nle papapa ni ti ile ti number re je HCG/149/2026 leti won wi pe ejo yi o na ni won to ko iyen ni ojo kokan le logun osu kejo 2026 yi sugbon o to ye pe on wa asiko ti nbe nle to ye pe ose kan dondo lo ni tun o fi ma lo fun isimi omo niye eyi lo wa pe sere oro ti nbe nle yi ko pada sodo administrative judge ki won le tun ejo yi ki won le tare si adajo mi ti o mo gbejo ohun le ti won si ti sun igbejo si ojo keta le logun osu kesan odun ta wa yi saaju akoko yi oni en to je agbejoro fun idile omo oye fasengbuwa olusegun ota yemi on lo fidi oro mule fun le ejo o bi gbo awon omo oye meedogun ona ni won ti pe lejo yi ti won si ti fi to le ti pe ejo ohun o ti dele ejo o won ni ati wi pe amo lebi gan ti won ti se tan lati te waju lori igbejo na kunle kale jaye san ele ti won fi de oro mule wi pe nti e o yoju si le ejo won ni papa julo fun enikan ti se omo oye ke edogun ti e ati awon afobaje to n tenikan ti oruko re nje WA ona wale won pe o yoju o ipe to oro ti nbe nle yi ana ti gbo o si yoju fun gomina ipinle osun won pe omo bada pe abodun commissioner fitu dajo atamufin agba nipinle na ati awon mi ti ana tun je omo to je olujejo merin mi oni awon yen ni won duro fun bayi sugbon o to ye pe adayo tin gbejo ohun pe on fe lo faransin mi won si fe kejo yi ko ta ku ona bi efin fun dina ki won ti gbe ejo yi fun adajo mi ti o te waju lori e
2: agba oye ile ogboma so pe 100 odun 20 years loke erupe pelu alaafia to dangajia ada ogbo won pada sodo olohun ala oba re mi se mi lori I chief dr sakariyau adegbite balogun of ogboma so land 22nd day of july 2026 laye ye won popo sisi ojo ibi omo taiwo teregbebi ni sale afon logboma so oba ko asun siwaju tori ikolo ogboma so to sese yo dara awon to wa ni gbekun won pada layo oluwa olodumare gba ope wa are wa bala hamel tinubu gomina seyi makinde eyin ori ade wa logboma so iko alabo kajeka ogboma so ndupe o omo tiyin na oni rare awon agboma yeye ajodun adorun gba wipe agbadura ori kadun fun ajimini onkowe onkitan agba oluko baba saka balogun asun eye siwaju di friday september 4 2026 ti public lecture waye ni the hall lautech ogboma so by 11 a.m. ifilele iwe ni saturday september 5 2026 by 11 a.m. ni the great hall lautech ogboma so igbalejo tele o ni viva event center hall orogun resakupa ogboma so omo salujo olokun ola baba saka balogun kwa ayeye ojo bi alagbagbe ti adegoke gma alaga agbimo ni kede
0: akiyin kaabo pada edoki iroyin na ni iresin kan kiko ere asarile daily post nloko iroyin kan o to jade latenu eni ti se Minisita to nse akoso ibujoko ijoba apapo ile Nigeria Yizom Wike eni to so di mimo pe gbagbagba lo nsi duro gege bi kan oselu eni ti gbenu so won o si nbe fun ni ipinle Rivers ati ibujoko ijoba apapo orilede Nigeria FCT pelu bo je pe ohun ti e wule se gomina ipinle Rivers lowo lowo Wike oni o so oro di mimo lojo ru Wednesday ngba tin ba won oniroyin soro nilu Port Harcourt nigba ti o ma da won oniruru awon ibere eleyi ti an tako to e si nipa wipe boya gomina ti nbe nipo lowo ni ipinle Rivers boya ohun gangan ni oni agbara lori gbogbo awon egun egun to ni se pelu oselu ni ipinle Rivers Wike pe keyan o wa nipo gomina ko tumo si wipe oni ona kan soso te eyan fi le so pe enu ohun kale abi oju ohun sale nidi oselu ni ipinle kan abi lorilede kan o Wike ko sai so di mimo wipe eyan nilo lati di gomina ko to di wipe yo wa ni isakoso abi pe agbara re yo kale ni gbogbo awon awujo oselu ni ipinle na oni nibi ti nkan de duro bayi en ti oba mo ko ya tete lo re mo o pe ohun ni adari omo ogun oselu eleyi ti oje ti gbogbogbo ni ipinle Rivers gege bo se wi lebo ni I am the general commander of the political infantry ni ipinle Rivers o oni nitori na o tumo si pe ohun si wa ni enu pe ko mo dari gege bi enikan ti gbenu so won o si nbe fun ni ipinle Rivers bakan na lo pe Rivers nikan wa ko oni bakan na ni ibujoko ijoba apapo ile yi FCT nilu Abuja oni se ri ona mejejiun oni are ile yi oni ohun je ni gbese re tori pe ohun lo je ko ohun ni anfani e lati ri owo fi di awon be mu oni gbese to si je are o na ni pe ni awon aye mejeji ki nko senu re fun are ni o oni papa julo bo ti ni se pelu oro ero eto idibo eleyi ti o waye ni 2027 gomina ipinle Rivers tele ri ohun lo se alaye awon irin ajo tin se lo si ipinle Rivers gege bi eyi to pe wiwa to n wale ni ipinle na oni lati mo tun mo fi ara kinra pelu awon alatileyin ohun ni di oselu ko na o si fara kinra pelu molebi ohun onidi to n fi waye nu wa si lenu ise pe o fe ku o ni ilu Abuja ko n wa pe o fe wa joko si ipinle Rivers oni wiwa to n wa ohun tun pada wa sodo awon eyan ohun ni o ko won ba won soro ko si so fun pe ewo e dira e mo turale nigba kokan o ibi anrere ki gbogbo won o si le mo oni ko mo je pe ohun atawon eyan ohun kan awon kan joko si lu Abuja lawon ba lero pe ko sewu nkan tin lo bo ti se ye oni rara o oni irin ajo eleyi ti ohun rin yi oni o lati tun wa sile se ojuse ohun gege bi eni to jade nu molebi kan to si mo pe ohun lojuse ninu molebi na tin be ni ipinle Rivers pe eyi tin gbe ohun wale ni gbogbo igbanu se si mo wi pe ibi ti dukia eyan ba wa ti isura re ba kale si ibe ni emi e yo mo wa lore kore
1: o da o eje kemi no tun lo taratara si ijoba ibile Oluyole ni ipinle Oyo nbi ibe ni mo ti mu royin to fi de oro mule o pe alaga ijoba ibile Oluyole onimero Akim Olatunji ohun lo ti bere si ma fa awon ona eleyi to wa lese kuku ni tibu aturo ijoba ibile Oluyole nile Ibadan bi ti sololu ipinle Oyo won pe gege bi alaye ti onimero Akim Olatunji se wi pe igbese tan gbe yi oni lati je ki ijagere ati egboke gbudu oko ko wa fun awon eyan ti won gbe lawon agbegbe ohun ni tibuturo ijoba ibile Oluyole won pe ise akase yi towoja re to di okan ojo kan agbegbe nijoba ibile Oluyole oni o je okan o lara kitiyan ti isakoso ijoba ibile Oluyole ile to Musa Biogun lati wa ojutu gbe tan si gbogbo awon ona to ti di koto ati gegele ni ese kuku ni ijoba ibile na tun ta mi eleto epe owoja re o wole si igboro ni o won ni paapa julo ona to lo si awon ona gbogi e to lo oja e to wole soko awon e to lo si awon ile eko atawon ile ise nla nla ni ijoba ibile Oluyole won pe awon agbegbe ti won janfa ni mimo fa ona lowo lowo bayi ta ma si grading on lati ri agbegbe ideyan ogoluwa ile to wa ni ideyan re abafa abaopa atagba aboloke abanla ayegun onila ayetoro ati ona liberty academy ile to lo si opopona olugbemi won pe ise akanse fifa ojo ona yi gege bi olatunji se fide oro mule ipe eleyi ona ni yo tubo je ki awon tan gbe ni agbegbe ohun kan ma wole jade pelu irorun je pe gbo lasigbo eleyi ti won foju wi na yo je ododo yo lo re mumi to nti awon ti won gun okada awon oloko ti won lo agbegbe ohun ti o si tun je ki eto oro aje agbegbe na kuru gogogo si daada ni o nigba to wa nsoro lori ise akanse yi en to je alaga fun ijoba abile na ini o fide oro mule ipe isakoso to ngege bi alaga ijoba abile oluyole oni lati ri daju wi pe idagbasoke oba gbogbo ekun ile ti nbe ni ijoba ibile na papa julo awon ona ile to wa ni ijoba abile oluyole to fi je wi pe awon to ngbe nibe oni won mo le wole jade pelu irorun olatunji safomo ise pataki pe ki ona to yo kulu lona to jagere ko wa ni ijoba abile oni pe se ri ise ti ona in se yi ipa gbogi ni o oni be yan ba fe da oko ona kan ni o gba dibe bi o ba kure oko jade na ona kan ni oni gbogbo awon kan won yi in lo si ro mo emi omo niyan eleyi o si tun je ki igbega ko ba eto oro aje daada ni o olatunji wa fi lede pe isakoso tohun oni o si faraji si idagbasoke ijoba abile ti tohun to je oluyole to je pe gbogbo nkan ti o le mu keyan gbe aye ni rorun on lohun o ma mu ni okunkundun
0: to ibi na ni a ri mo lori edo ki royin laaro yi o tun di lago meji langba te pade awon akegbe wa mi lori gudugba iroyin oluwa sina alayo ogo ede ofo ma le so fa loruko temi nje ire atayo latun fi pade o o digba
1: Ibi tayo oye ladun aboro in loko mi esun te ngbo wa
3: Lagilu FM 96.7 Ekete si ikede pataki yi eyi ni lati kede pe awon awon osise obirin ati okunrin kan ni ile onje Amala Kingdom to wa ni egbe Central Mosque ni garage oko to nlo seko ni toll gate ni ilu Ibadan awon osise obirin ati okunrin to ba koju osuwon to loyaya to konimora to jafafa to si nife lati sise pelu wa le pe 08033285852 lekan si 08033285852 olukede ile onje Amala Kingdom egbe Central Mosque ni garage oko Eko toll gate Ibadan

0: ẹ ku ojúmọ́ ẹ káàbọ̀ padà sí ìkànnì Lágélú FM 96.7 èyí tó fìdí kalẹ̀ sí agbègbè Fẹ́lẹ́lẹ̀ ní ìlú Ìbàdàn láàfin bàbá wa Adébáyọ̀ Àkàndé MFR ẹ̀kẹrin Olúbàdàn ilẹ̀ Ìbàdàn kábíyèsí bàbá láàfin o lórúkọ olóòótọ́ ètò yìí Olúwaṣínà Aláyọ̀ Ògúnedè amojú ẹ̀rọ mi láàárọ̀ yìí ni Sọlá Àrẹ̀ó the mega child oníbami gbéké tí ọmọ gbélẹ̀ lèmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ṣẹ́gun Salam ni mò ń kí yín wípé àtúnkù ojúmọ́ ní àárọ̀ yìí Akirawa olùyànnà mi ọ̀gbẹ́ni Akinola Olújídé wọ́n ti wà pẹ̀lú mi ní àárọ̀ yìí wọ́n káàbọ̀ padà lẹ́yìn ìsinmi ráńpẹ́ ọ̀rìnrin ó mú alàgbàjídé Akinola so ara béèrè ojú tí wàá ṣe yege láàárọ̀ yìí mo tún kí yẹn káàbọ̀ sí orí ètò ẹ bá mi kí àwọn èèyàn tí wọ́n gbọ́ wá ń lé ẹ tún káàbọ̀ padà.
1: Ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káàlẹ́ níbi gbogbo tí a ti ń gbọ́ ètò wa òkodoro ọ̀rọ̀ ẹ kú lé o.
0: Òkodoro ọ̀rọ̀ ló tún dòde àkọ́tún rèé ẹ kú mọ̀ pé bẹ́mi ṣe máa ń sọ àlẹ́ òní bọmọlẹ́rù kọ́mọ lè rọ tó bá ti rí níléeṣẹ́ Lágélú ni a máa wí àwọn òní fìgbà kan bọ ìkan nínú torí pé iléeṣẹ́ Lágélú FM àgbàgbálẹ̀ lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan àbí ẹnikẹ́ni anybody tó mo kí gbogbo ọmọ Nàìjíríà wípé a kú múra sílẹ̀ òfin ti sí agbada lórí wípé wọ́n lè máa campaign kan máa polówó ìbò fún àwọn tí wọ́n lọ fún ipò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún tí ń bọ̀ 2027 àtàwọn tí wọ́n lọ fún senate fọdún 2027 bákan náà àtàwọn tí wọ́n lọ sí house of representatives fọdún 2027 ìpolongo ìbò tí wọ́n ti bẹ̀rẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni alàgbà jíde
1: ó ti gbìnà yá
0: bẹ́ẹ̀ tí àwọn gómìnà wọ́n tún fẹ́ sí agbada lórí tiẹ̀ náà pé kí campaign bẹ̀rẹ̀ kí polongo bẹ̀rẹ̀ kí gbogbo àwọn máa ró gbùdùgbùdùgbùdù òṣèlú tún lóde ọ̀rọ̀ bòlú ń bọ̀ lọ́nà yìí o èyí tẹ́ ń lò lọ́wọ́ yìí tọdún mẹ́rin yóò parí ó di may 29 next year kó tó parí àwọn àdéhùn tẹ́ ṣe fún àwọn aráàlú pẹ́ ṣe ẹni ó jẹ́ ààrẹ kọ́mọ́ gbàgbé àwọn gómìnà wa gbogbo àwọn àdéhùn tí wọ́n ṣe fún wa èyí tí wọn ò tíì ṣe kọ́mọ́ gbàgbé mo tiẹ̀ lu gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ mo lù wọ́n lọ́gọ̀ọ́ ẹnu kí mo fi lù wọ́n lọ́gọ̀ọ́ ẹnu lọ́nà àdúgbò mi lọ́hùn ní ìdólókó government ọ̀nà kan bẹ wọ́n pè ní wire and cable dámọ̀lápá dámọ̀lẹ́sẹ̀ ni

eku dede akoko yi ni gbogbo bi ti afefe ikan yi fe de ti eyin tin lori ofe ati ma gbo mi ohun tun mu ki igbe aye wa rorun wa ni moke moke o na ni mo tun gbe wa fun yin fun toni fun gbogbo eni to nilo ona miran ti o mu ki eto suna re orugogo si eyin gan leto yi wa fun ile ise fictionary eagles global lo ye ka darapo mo ile ise yi ti mu ki opo eniyan kuro loko kosi kosi ati aini to ojojumo eleyi ki se sogun dogoji rara o can somebody say success is possible sip fun gbogbo eni to setan lati kuro ninu ise atose mu ki oro aje re o gbero si ona bayori ete atejise sip si ero banisoro yi 0802 089 9900 lekan si 0802 089 9900 ile ise fictionary eagles global na kon yin ni ilana ti eyin lo fi kuro ninu awon to saroye airowo lo gbomi daada o nje le mo pe awon kan wa to je wipe ona irorun la won fi n pa owo sapo asuwon won lona to legit yato si wipe won ko yin lona bi e se ma se won tun se atileyin fun yin lati je ki e le daduro layara yin sip ni ete sori 0802 089 9900 se yoruba bo won ni eni ba mona lo ye ka tele ka ma ba wa sonu ka to sonu nile ise fictionary eagles global fi sin wa ni gbere ipako ka wa na ba le gbe nkan re se laye ta wa yi ma sun lori e te atejise sip sori 0802 089 9900 0802 089 9900 be se n gbo mi lori ikanni yi lowolowo awon eniyan gbon 30 people akoko to ba te atejise sip ni wọn je anfani idanileko yi lofe lai sanwo rara ma fi akoko re dola ore ilekun orire lo sisile yi yara wole ma gbo lagbo danu gbiyanju te sip sori 0802 089 9900 bí àsìkò ẹni bá ti tó láti soríire àwọn nǹkan gbìyànjú tí ó jẹ́ kí oríire yóò tètè súnmọ́ tòsí ṣò náà ni ó mọ yọjú sí èèyàn ní gbogbo àkókò ọ̀hún ìdí nìyí tí mo fi ń pe lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà láti kópa níbi àǹfààní oríire eléyìí tí iléeṣẹ́ fictionary eagles global gbé jáde yìí lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà gẹ́gẹ́ bí sọ lẹ́ẹ̀kan wípé àtẹ̀jísẹ́ sip ní kẹ́ ẹ sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ yín àwọn ọmọ lẹ́yìn yín láti wá jẹ àǹfààní oríire yìí torí pé ọ̀nà tí wọ́n á kọ́ yín láti fi máa rí owó yàtọ̀ sí iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ kò dira wọn lọ́wọ́ rárá o ọ̀nà yìí gan ni ó jẹ́ ọ̀nà àfikún láti jẹ́ kí owó túbọ̀ máa rogún sí àpò àsùnwọ̀n yín àtẹ̀jísẹ́ sip sórí 0802 089 9900 gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi fún tòní ẹ má jò pẹ́ jù kó tó di pé ẹ̀yin ló mọ fi àtẹ̀jíṣẹ́ yín sọ̀wọ́ sójú òpó eléyìí tí mo ti pè jáde yìí gbọ́ mi dáadáa o àwọn ènìyàn gbọ̀n 30 people àkọ́kọ́ tó bá tẹ àtẹ̀jíṣẹ́ sip ni wọ́n á jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ láì sanwó rárá kí n tó máa lọ fún tòní jẹ́ kí àwọn alábàágbé ojúlùmọ̀ àti ọ̀rẹ́ rẹ jẹ nínú àǹfààní tí fictionary eagles global gbédé yìí kájùmọ̀ sóríire financial empowerment classes success is possible sip tẹ sórí 0802 089 9900 ẹ sí púpọ̀ títí àkókò míì tèmi àti yóò tìjọ́ mọ́ pàdé bátúndé adéwọlé ló kọ́ mi.

0: nínú iṣẹ́ ìròyìn ṣáàkiri àgbáláyé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Mìíràlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Dr. Scrap Recycle àti tamọ́tò dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Scrap ó ràá lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti dilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín, tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà, kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, Strela, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ràá lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 090-8301-3333. 090-8301-3333. 090-8301-3333.

0: la ń lọ.
1: Ìjọba àwarawa kì í sun tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè. Tí wá lòṣèlú gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè bá a mọ ibi tí a bá ṣẹ́ ìlú dé. Ó yá ẹ darapọ̀ mọ́ṣínà Láyọ̀ Ògoèdè Ọ̀fọ́mà Àlésọ́fà lórí ètò tí wá lòṣèlú ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 AM lórí ìkànnì Lágelo FM 96.7 kájọ tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú, ètò ọrọ̀ ajé, ètò ẹ̀kọ́, ètò ìlera, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tí wá lòṣèlú. Ojú òpó bara ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò. Tí wá lòṣèlú Sátidé ọ̀sẹ̀ yìí ni o, láago mẹ́wàá òwúrọ̀ 10 AM ní Lágelo FM 96.7.

0: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápò yá. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2.5 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE. HND A level to fẹ wọlé pẹlú direct entry o rọrun pẹlú WMOU kan si wa nilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704 700-0167 tele wa lori ikan ibanidore @WMOU Nigeria West Midlands Open University so ojú sùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
1: Lagilu FM 96.7.
2: Yẹ̀rọ!
3: Àlàyé ló ń pè gẹ̀ẹ́sì òkú.

the Lord's Prayer. Our Father in heaven, hallowed be your name.

bọ̀wọ̀ fún orúkọ rẹ̀. Ìjọba rẹ̀ dé. Ìfẹ́ rẹ̀ ni kí a ṣe nílé ayé. Bí a ti ń ṣe lọ́run. Fún wa lónìí ní oúnjẹ òòjọ́ wa. Dárí ẹsẹ̀ wa jìn wá, dárí jíjẹ wa jìn wá. Bí a ti ń dá orí ẹsẹ̀ jẹ àwọn tó bá ṣẹ̀ wá. Má sì ṣe mú wa wọnú ìdánwò. Ṣùgbọ́n bàbá mi gbà wá kúrò lọ́wọ́ ẹni búburú. Nítorí tí ìjọba àti agbára àti ògo rẹ̀. Ti wọ́nì títí láíláí àti títí láíláí ayé àìnípẹ̀kun. Àmì. Ibi tí mò ń lọ lónìí nìyẹn o. Bí Ọlọ́run bá fún ọ ní làákàyè tó kún kẹ́kẹ́kẹ́. Gbọ́ ètò tòní. Ó ń rọ́sì lọ́wọ́ àlójọ ọpín ètò báyìí. Ẹ má fi ojo pòjó mi. Gboyè Galawa lorúkọ tèmi jẹ́ iyán burú afájà lọ àṣejù bàbá ojo ojókòó tó lódùmarè ọ̀sán àgbà mọ́tò. Ojúlówó ọmọ Alábí Adéẹyọ lójúde rẹ̀ fínlẹ̀

0: wọ́n tẹ́ sẹ̀sẹ̀ fẹ́ ṣe ìyàwó. Ẹ̀yin tẹ́ ń bára yín sí lásán tẹ́ ti ẹ̀fẹ́ fẹ́ra yín. A ní jọ gbé papọ̀ ká má ṣe ra wa o. Pa ìlúdà. A ní jọ gbé papọ̀ ká má ṣe ra wa. Bàbá wà ń ṣe ra wa. Ibi mo ń lọ́gán nìyẹn kẹ̀. Kò sí bá ṣe lè jọ wà láyé a máa ṣe ra wa ni. Àbí wọ́n mẹ́nu lé láàrin ọ̀sẹ̀ kan ìwà àti ìyàwó rẹ̀ ò ní ṣẹra yín ni. Nsọ ìyàwó àtọmọ bàbá àtọmọ no. I'm talking about the matrimonial home. Ìyàwó àtọkọ ẹ̀. Ọkọ àti ìyàwó ẹ̀. Ṣé ẹ máa ń ṣẹra yín sá? Àwọn ẹ̀ṣẹ́ lọ sùà. Káká obìnrin mọ ọkùnrin lóde àríyá ẹ̀ṣẹ́ ni. Káká obìnrin mọ́kùnrin lóde ẹ̀ṣẹ̀ ni káká ọkùnrin náà mọ́bìnrin ẹ̀ṣẹ̀ ni àgàgà káte wà á ká obìnrin lórí bẹ́ẹ̀dì ọkọ pẹ̀lú àlè nínú ilé ọkọ ẹ̀ṣẹ̀ burúkú ni. Ẹ̀ṣẹ̀ ni kí obìnrin máa ṣòfófó káàkiri àdúgbò kọ́kọ́ kékeré tí ọ̀gbọ́ ẹ̀ṣẹ̀ ni. Ẹ̀ṣẹ̀ ni kí èèyàn máa múra lámùjù. Ọkọ̀ wọ̀ rò pé ìbúra rẹ ti ń pọ̀ jù torí bàbá ti ń múra jù náà tá ń fara lẹ̀ fi gbogbo ẹlẹ̀ tó sì jẹ́yàwó lé ọkọ̀ nǹkan mìíràn wá gbòòrò ẹ̀ṣẹ̀ ni lọ́dọ̀ ọkọ̀. Bí ọkọ̀ náà bá ń múra jù tí múra rẹ ti kọjá ń tó yẹ kó jẹ́ ti ń mú jù ti ń wà ní patí torí rẹ̀ ògbébì kan torí rẹ̀ dàbí orí òwìwí ti ń wò káàkiri káàkiri tó bá dìjà nù lé ẹ̀ṣẹ̀ ni. Ká fún obìnrin lówó ọbẹ̀ 10,000 kó ṣe bẹ́ẹ̀ 3,000 kọ́kọ́ ká kíjà ò dé ẹ̀ṣẹ̀ ni. Ìmúkanmọ́kan ká má ṣe ẹ̀tọ́ tó yẹ ká ṣe lọ́ọ̀dẹ ọkọ ká má fìyà jẹ obìnrin tí ń bẹ́nu ilé ẹni tó bímọ fún ni. Fìyà jẹ obìnrin nù lé fìyà jẹ ọmọ ẹ̀ kíjà ò dé láàrin ẹyin méjèèjì ó ti ṣẹ̀yàwó ẹ̀ ẹ̀ṣẹ̀ ni. Ká máa pa owó mọ́ fún ìyàwó nù lé tẹ́sí pé ra ẹni wọ́n. Ìyàwó wa ká pé olóòlò lọ owó dẹ̀rẹ̀ kìí sówó cooperative kìí sówó kan ọ̀ ń yọ ọmú díẹ̀díẹ̀ ẹ̀ṣẹ̀ ni. Gbogbo tó lè dájà alẹ́ ẹnu lé láyé pátápátá òun wọ́n pè lẹ́sẹ̀ tí kan nu yín bá bínú síra yín. Bíjà bá wá dé láàrin lọ́kọláyà ẹ̀dẹ̀jọ́ ń sùn nu yàrá kan náà ẹ sì gbọ́ wípé dárẹ́sẹ̀ wa jù wá bá ti ń dá jẹ àwọn tó ṣẹ̀ wá. Ìwọ́n dẹ̀ dúró láàyè pé ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe ọ́ ó yarú lára ẹ̀. Ó dúró pé ọ́ yarú lára ẹ̀. Bóbìnrin bá ti ń sọ fọ́kọ ẹ̀ pé tí n bá bẹ̀rẹ̀ tèmi ọká ọkọ ẹ̀ yes. Ọ̀wọ́n ni tí ń bèè bẹ̀rẹ̀ tèmi yọ ya lẹ́nu o ìwọ ló dẹ̀ máa dùnjú o kóbìnrin yẹn náà wúra rẹ̀ wò irú obìnrin wo nù tí ń bèè bẹ̀rẹ̀ tèmi fọ́kọ ẹ̀ kí lọ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀fẹ́ máa ṣe sìnà kí ayé ni ọ̀fẹ́ dájà àgbòrò ni bóyá lo mọ̀ wípé kí wọ́n ríyàn máàyàn kọ́mọ̀ jẹ́ ṣekúṣekú òun ni oríire fọ́bìnrin. Àwọn ọkùnrin lè láyà mẹ́fà kò burú ọkùnrin kan ṣó lọ bá mi lọ́bọ̀ olúwa mi yàn fóbìnrin ló mark we can marry as many as four even as possible lọ́nà tó tọ́ bọ́ tó lè wá sọ pé n tó ń ṣe yo òun náà fẹ́ bẹ̀rẹ̀ tó ń báyìí tí n bá sì bẹ̀rẹ̀ ìwọ ni ó dùn jù no. Báwo lọ̀rọ̀ yẹn ṣe rí létí ìwọ tó sọ àti tí ẹni ti ń gbọ́ dárí ẹsẹ̀ wa jù wá bí a ṣe ń dárí ẹsẹ̀ jẹ àwọn tó ṣẹ̀ wá ọlọ́run dárí jù wọ ṣùgbọ́n wọn ṣé wọn dárí jọ máa ní kejì ẹ. Ìbéèrè mi láàárọ̀ yìí fún ẹ̀yin tẹ́ ẹ jẹ́ obìnrin ilé àtẹ̀yìn young boys tẹ́sẹ̀ fẹ́ra yín àtẹ̀yìn sẹ́sẹ̀sẹ̀ fẹ́ máa fẹ́ra yín àtẹ̀yìn tẹ́sẹ̀ darapọ̀ láti fẹ́ra yín ẹ jẹ́ bá mi ṣe àìtó yìí dáadáa ọ̀pọ̀lọpọ̀ létí tú dànù to bi mi ti se se gbe lo en to fe re denu denu gbogbo n to n fe ni won ba bo se lagbara ma lo se ki fe se o tokan tokan lona kini atona keji o bi mi to fe re denu denu ti fe se owo na okunrin the same thing mejeji ni omi o leyan nu to bi bo ma compare re n gbo ba de bi o tun lo to ma jora won and to compare to compare and to compare that the boss no go sir so jora won a jo soro loni oro to ba mi ojoro dile lo leni o I'm telling you this bi ta ba wa de la loko ya la ya lord ojo kini ojo kini ojo keji ojo keta ojo kerin ojo karun ija nlo be ojo kefa eh ojo keje o second lo nu ja laarin loko laya ta lo ye ko bebe ti le o fi to pada se okunrin lo ye ko bebe ti le o fi to pada abi obirin lo ye ko bebe gan ti le o fi to pada abi kenikan kan ma bebe ko daru de le ki kaluku ko e ko re lowo kan ma roran lo kan ko ma baje lo be ti ba baje lo be ma gbo yo pa awon mo lara to ba ti wole yo pa okan lara ironu ko kan jo daada tokunrin ese fun e o ma ro le ko kan n pa ola ronu ko kan ni ti obirin na se fun o ma ro e mejeji na ni o sugbon ta ni yo to ye ko koko bebe ki le o le to pada mo bo e je n polo oja
1: Ladilu FM 96.7
2: Oruko mi woli ati ajirere temi tope eje Jesu mo ma bole latori oki ni ojo ketala osu kesan

0: ìyàwó àtọkọ lọ́ọ̀dẹ̀ tí wọ́n ń jà. Jọ́kìnrin jọ́kejì jọ́kẹta jọ́kẹrin jọ́karùn-ún jọ́kẹfà jọ́keje. Sẹ́ẹ̀bì lífò wípé ọ̀rọ̀ ọmọ gbọ́n sí ni. Nianes. Kéèyàn súnmọ́ra wọn kọ́ mọ́ jìnà síra wọn èròkèrò gbanú ọkùnrin àtobìnrin. Bó bá ti di pé ń lo bí ọ̀sẹ̀ méjì mẹ́ta mẹ́rin márùn-ún. Èrò burúkú ti máa gbà ta ni kí n mú ta ni kí n mú. Ẹ̀parú ẹ̀ lè mọ bòrò mọ́ láyé fá àbàdà. Àwọn fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi báyìí o. Ẹ̀yin lọ́kọláyà. Lọ́kọláyà tó ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ra. Ẹ̀yin tẹ́ ti wà pẹ̀lú ara yín tipẹ́ tipẹ́. Ẹ̀yin tẹ́ ń gbèrò àti kó délé ara yín. Ẹ̀yin tẹ́ ti dájọ́ ìgbéyàwó sọ́nà. Ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọlé ara yín tẹ́ fẹ́ mẹbi ara yín. Ẹ̀yin tẹ́ ti yọjú lé. Àwọ̀ wa ṣẹlẹ̀. Mo wá lọ sínú ìwé tó sọ pé dárẹ́sẹ̀ wa jù wá bá ti ń dárẹ́sẹ̀ jẹ àwọn tó ṣẹ̀ wá. Ta ló yẹ kọ́kọ́ bẹ nìkan? Ọjẹ̀bi ni o, ọjàre ni o. Ta ló yẹ kọ́kọ́ bẹra wọn nú ọ̀dẹ̀ yẹn tí ilé òfin ní dàrú yányán? Ẹ̀yin tí ọ̀ bàbá mi dá sí kó ti ṣẹlẹ̀ sí ọrí ni o. Kì í ṣe pé gbà tó wá yá ẹ̀yin tí ẹ kọ́ bẹ́ẹ̀ ni pé tó wà ń fọgbọ́n gbé nù o. Tọ́ ṣẹlẹ̀ sí orí. Ó yíwọ́ ni àbódùn sí. Nọ́mbà tẹ́ fi bá mi sọ̀rọ̀ wà ńbẹ̀. Eléyìí ni wọ́n fà fún bíi ìṣẹ́jú mẹ́wàá. Àwọn gbé gudugudu wọlé. Má gbé kúò, má gbé kúò ní Lagilu FM 96.7 FM. 091-2370-8675 Nbi orí ojoko sí nbi orí ọwà ta ló yẹ kọ́kọ́ máa bẹ̀bẹ̀ ń bọ̀. Lẹ́yìn tí má gba gúdúgúdú lálejò tán. Màá tún gbaṣọ láàrẹ̀ ó lálejò fún ìṣẹ́jú márùn-ún ká tó kú. Ẹja máa gbéra wa lárugẹ. Bẹ́ẹ̀rẹ̀ ṣe wà lébẹ́ẹ̀lì rẹ̀ wà lóde. Nọ́mbà kejì +2 3 4 81 42 49 10 06 +234 ni ẹ fi sí yẹn lẹ́yìn. Wọ́n ti ń pè lọ́kan lọ́kan. Má waste time mi lórí ètò yìí o. Ìwọ́n tó ṣẹlẹ̀ sí nílá ní kò sọ. Hello.
1: Hello, ẹ káàárọ̀.
0: Bẹ́ẹ̀ bá ti yí rédíò, ok, wọ́n já dànù.
1: Àti kò ní rédíò.
0: Ẹ já yẹn dànù sá.
1: Àti kò ní rédíò.
0: Ẹ sọ̀rọ̀.
1: Ẹ káàárọ̀. Ó ṣẹlẹ̀ sí mi rí.
0: Ó yà.
1: Ṣùgbọ́n ọkọ mi ló kọ́kọ́ bẹ̀ mí.
0: Kí ló bẹ̀? Kí ló ṣe?
1: Èmi ò ṣẹ́, èwo ló ṣẹ̀ mí?
0: Kí ló ṣe?
1: Ó fẹ́yàwó mi.
0: Ṣẹ́ṣẹ̀ nu ni.
1: Àpá àjọṣọ́.
0: Mùsùlùmí ni àbí kítẹ́nì?
1: Aláàjì ni.
0: Ìkànnì ọ̀. Kò mi rédíò wà.
1: Mo ti kò mi rédíò.
0: Tọ́ bá ti hàn máa já, ó sì hàn. Kí ló ṣe fún ọ?
1: Ẹ mọ̀ tẹ́yìn ọkùnrin bá fẹ́ o. Ẹ máa pẹ̀ gan, ẹ máa ṣe kẹ́kọ́ kọ́kọ́. Èmi ò sì ní kó má fẹ́yàwó. Ṣùgbọ́n ó padà fẹ́yàwó yẹn tí mo sì gbọ́. Ó sì ní kò rí bẹ̀.
0: Ìyàwó
2: wà
0: báyìí.
1: Ìyàwó wà nínú ilé ẹ̀.
0: Ẹ̀yin wà nǹkan.
1: Èmi náà wà nbẹ̀.
0: Ṣáà ń gbádùn ara yín bẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣé kò ṣàfojúdi sí ọ? Ọmọ púpọ̀ lọ̀gá alé.
1: Èmi kọ́ lọ̀gá ọkọ wa lọ̀gá.
0: Ta lọ̀gá kejì?
1: Èmi.
0: Ó ti tàn, ó sorire lọ́dẹ.
1: Ẹ̀mí.
0: Sọ́sà ti bẹ̀ ọ́.
2: Bẹ́ẹ̀ni.
0: Ọmọ yín ó jẹ́ èèyàn lọ́yẹ́.
1: Ẹ̀mí.
0: Máa gbé

Ogun ayé rẹ̀ máa parẹ́.

0: ọ̀rọ̀.
1: Kára ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣángun-ṣángun, kẹ́yìn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kẹ́yìn ó mọ̀ mọ̀, tàbí kẹ́yìn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó tú àṣírí ibi táìsàn fi ṣebùba lára ẹ̀dá, ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
2: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Ọmọ Nàìjíríà, ọmọ Nàìjíríà, níbo là ń lọ.
4: Ìjọba àwarawa kìí sohun tó yẹ ká fọwọ́ dẹngbẹ̀rẹ̀ mú, torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá ò fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè. Tí wàá lò ṣèlú, gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè ba àmọ́ ibi tí a bá ṣẹ́ ìlú dé. Ó yá ẹ darapọ̀ mọ́ṣínà Láyọ̀ Ògúnèdè Ọ̀fọ́mà Àlésọ́fà lórí ètò tí wà lòṣèlú ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́wọ́ òwúrọ̀ 10 AM lórí ìkànnì Lágelú FM 96.7. Kájọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú, ètò ọrọ̀ ajé, ètò ẹ̀kọ́, ètò ìlera, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànàná àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀

0: àbẹ̀sí.
1: Yorùbá yà mí lójú ríràn rówó orí ya o, yà mí lójú ríràn orí ya. Yorùbá yà mí lójú ríràn rajé orí ya o, yà mí lójú ríràn orí ya. Yorùbá yà mí lójú ríràn rírẹ gbogbo orí ya o, yà mí lójú ríràn orí ya.
0: Kí ni mo jẹ́ ti Olúbàdàn ilẹ̀ Ìbàdàn
1: bẹ́ẹ̀
0: àti bàbá wa MFR Adébáyọ̀
1: bẹ́ẹ̀
0: Àkàdé, kó sì máa jẹ́ ti Adégbè Galawa náà, kó tó máa jẹ́ ti ẹ̀yin náà pàápàá
1: bẹ́ẹ̀.
0: Ọmọlúwo ni yáyín
1: Ìbàdàn náà ni.
0: Ìbàdàn ni bàbá ti mú ìyá yín. Òun là jẹ́ pé inú ara bàbá yín jagunjagun wà ń bẹ̀ tẹ́ẹ̀mù wọn sọ ń tàn fún yín
1: bẹ́ẹ̀.
0: Ìkanu bàbá yín lọ́wọ́ nìyín. Ìṣàwò lẹ̀ ń ṣe.
1: Mo ń ṣe fíìmù.
0: Ẹ ń ṣe fíìmù
1: bẹ́ẹ̀.
0: Ta lọ̀gá yín lìṣẹ́ yìí?
1: Mi lọ́gá dádì mi náà ló kọ́ mi iṣẹ́.
0: Tíátà ni bàbá yín ṣe tíátà ni
1: bẹ́ẹ̀.
0: Àní ọkọ yín ṣe
1: bẹ́ẹ̀.
0: Irú iṣẹ́ wo?
1: Fíìmù kà máa pò fọ́.
0: Ǹjẹ́ ẹ lọ skúù rárá sà?
1: Mo lọ skúù bẹ́ẹ̀.
0: Ẹ ti sán skúù báyìí o?
1: Mi sán skúù.
0: Ìpele wo lẹ wà báyìí?
1: Mo wá ń jẹ́ SS1.
0: JSS1
1: bẹ́ẹ̀.
0: Kí lẹ fẹ́ jẹnu ayé? Ẹ sọ fún gbogbo ayé ògbùgbàgbà.
1: Mo fẹ́ jẹ́ ògbójú actor.
0: Kí lẹ fẹ́ fi ògbójú actor yẹn ní láyé?
1: Mo fẹ́ fi kọ́lé.
0: One.
1: Mo fẹ́ fi ralẹ̀.
0: Yes.
1: Mo fẹ́ fi kọ́lé fún dádì mi. Mo dẹ̀ fẹ́ fi ra mọ́tò. Mo dẹ̀ fẹ́ fi ṣe nǹkan rere. Inú owó fíìmù yẹn náà ni màá ti ya fíìmù.
0: Ẹ fẹ́ lọ sílùú ọba ni?
1: Bẹ́ẹ̀ màá lọ sílùú ọba.
0: Kílẹ̀ wá lọ bẹ̀ ibí yóò dání?
1: Wọ́n lè pè mí síṣẹ́ ń bẹ̀.
0: Ẹ sì tún wọn kú owó yẹn wálé.
1: Bẹ́ẹ̀.
0: Ta lè fẹ́ràn jòun bàbá àti ìyá yín torí bàbá lẹ́sà ń dákọ́ ìyá sẹ́yìn?
1: Rárá o.
0: Àgé ló ṣẹlẹ̀?
1: Nǹkan kan ò ṣẹlẹ̀.
0: Ta ni ẹ fẹ́ràn jòun bàbá àti ìyá yín?
1: Mi mọ àwọn méjèèjì mo fẹ́ràn.
0: Ẹ tí ìdákọ wẹ́wẹ́ látàárọ̀. Dádì lẹ́nu nítorí pé wọ́n fi yín síbi iṣẹ́ ló yẹ kẹ́ ẹ láìkí wọn jù yín lọ.
1: Rárá o.
0: Àwọn méjèèjì lẹ fẹ́.
1: Bẹ́ẹ̀.
0: Sẹ́yìn la kọ́ bí bàbá àti ìyá yín ni.
1: Bẹ́ẹ̀ ni.
0: Ẹ̀yin ni.
1: Bẹ́ẹ̀ ni sà.
0: Ǹjẹ́ ń sọ fún yín pé àkàndá ẹ̀dá kan ni?
1: Rárá o.
0: Wọ́n sọ.
1: Bẹ́ẹ̀.
0: Ẹ̀yin náà sì máa wúra yín pé akọni ni mí.
1: Mo mọ̀ pé akọni ni mí.
0: Torí kíni o tún ti ń bá bọ̀ àjọ wọ ta lakọni ibi táwa dúró sí ni wọ́n máa pèrè lakọni ta ni ọ.
1: Èmi jíjà lóògùn ò ṣe rí bí ọlá bá ń ta ọ ò mọ̀ bí ó dọjà lọ́lẹ̀ ẹnìkan ò mọ̀ èmi lòmí dójígìní jígìní níwájú ta bàbá mi kó má bàa wú gbẹ́gi Adifa Fọrùnmílà tó lọ rèé gbà jagunmalè lẹ́rú ẹ̀yìn tẹ̀ mórí eku tẹ fi ń ṣèké eku ẹ̀yìn tẹ̀ mórí ẹja tẹ fi ń ṣèké ẹja ajagunmalè kò ní jẹ́ káwọ́ ṣèké síra wọn ajagunmalè.
0: Ṣèké sí ọ mo ní ọmọ rí nfin ni àìfowóràgbà díẹ̀díẹ̀ là á dàgbà
1: bẹ́ẹ̀
0: bọ́ bá tẹ̀ ní gbogbo agbára mọ ṣáájú ọ̀rọ̀ lọ́jọ́ orí
1: bẹ́ẹ̀
0: má bọ̀wọ́ mi bọ̀wọ́ mi ẹ ti bọ̀wọ́ mi.
2: Alhaji babalọla ṣe ni ọ
3: babalọla ṣe ni ọ babalọla ṣe ni ọ babalọla ṣe ni ọ.
0: Kí ló orúkọ yín lẹ́ẹ̀kan sí sà?
1: Orúkọ mi ni Oladipupọ Hamzat aka Jagunmolu.
0: Jagunmolu ọmọ wọn nílùú Ìbàdàn.
1: Bẹ́ẹ̀ni.
0: Kò ní bàjẹ́ fún yín sà. Ǹjẹ́ wọ́n máa ń pè yín sí àwọn sinimá tó ń ṣe káàkiri lórí net?
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn wo ló ti pè yín bẹ́ẹ̀ rí?
1: Àwọn pọ̀.
0: Ẹ̀yà ẹ bá ń dákọ́ bíi mélòó kan?
1: Ara Abẹ́òkúta ń pè mí. Ara Ìbàdàn náà ń pè mí.
0: Ìbàdàn láwà. Àwọn wo ló tún ń pè yín?
1: Ara Kútọnú ń pè mí. Ara wọ́n pọ̀ bẹ́ẹ̀ ṣá.
0: Ẹ ṣe wá ń rí àyè kàwé tẹ́ ẹ bá pè yín tí kò díwe yín lọ́wọ́?
1: Kò di rárá.
0: Ǹjẹ́ wọ́n bá gbó kalẹ̀ láti Kútọnú tí wọ́n lówó rè tán ní kíláàsì rè ní sùkúù èwo lẹ́kọ̀ọ́kọ́ mú bẹ̀?
1: Owó ni.
0: Kẹ́tí o lọ sí sùkúù owó lẹ́kọ̀ọ́ gba? Owó náà bá yé jẹ́ o.
1: Nítorí pé tí ò bá sówó báwo ni máa ṣe lọ sí sùkúù?
0: Ayé bàbá yín ti ń sanwó sùkúù yín.
1: Tí wọ́n bá ń san náà a gbọ́dọ̀ ṣì máa gbowó sí. nítorí pé a fẹ́ fi ṣe nǹkan rere sí láyé.
0: Ẹ sì ṣe nǹkan rere náà lágbára Ọlọ́run.
1: Àmì.
0: Àwọn tó wà lamẹ́ríkà ń wò yín o, wọ́n sì nífẹ̀ẹ́ sí àwọn tó bá jẹ́ ọ̀dọ́ báyìí. Ẹ bá àwọn olólùfẹ́ yín sọ̀rọ̀ ní diaspora lamẹ́ríkà, London, Haiti, Puerto Rico, Canada, Germany. Ẹ bá ń sọ̀rọ̀ kí lẹ fẹ́ lọ́dọ̀ wọn.
1: Mo fẹ́ jẹ́ kí wọ́n máa pè mí síṣẹ́ dáadáa. Mo dẹ̀ fẹ́ máa yaṣẹ́ kí àwọn mákẹ́tà má máa gbà mí mọ́.
0: Ká má máa
1: gbà mí bíi ti tẹ́lẹ̀.
0: Wọ́n ti gbá yín rí ni.
1: Bẹ́ẹ̀.
0: Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe kéré tó ẹnìkan tó ń gbárù yín.
1: Bẹ́ẹ̀.
0: Bàbá ọ̀rọ̀ bá wọn fa.
1: Èèyàn ò lè bá wọn fa nítorí pé téèyàn bá fẹ́ ṣiṣẹ́ mi, àwọn náà ni wọ́n tún máa.
0: Ná máa pè yàn.
1: Bẹ́ẹ̀.
0: Ẹ wú ọpọlọ. Orí rẹ̀ ò lè dàrú o. Àwọn yẹn wá ń fẹ́ kí ẹ̀sọ́ tẹ fẹ́. Sọ́wọ́ tó wà ń lẹ̀ tẹ́ fẹ́ fi ṣe bí intervention.
1: Rárá.
0: Kò sílẹ̀.
1: Bẹ́ẹ̀.
0: Ẹ bá wọn sọ̀rọ̀, àwọn tí ò mọ̀ yín lé ojú báyìí tí ń rí lọ́wọ́lọ́wọ́ báyìí, wọ́n fẹ́ ṣèrànwọ́ fún yín.
1: Ẹ jọ fíìmù kan wà tí mo fẹ́ ṣe ògbórí ẹ̀fọn sáfìlàfìlà ní
0: Nàìjíríà. Ògbórí ẹ̀fọn sáfìlàfìlà.
1: Bẹ́ẹ̀.
0: Táǹkọ sórí fún yín.
1: Dádì mi náà.
0: Yóò ṣe é ṣe o.
1: Àmì.
0: Ẹ̀sọ́ nọ́mbà yín.
1: 08
0: Ṣé àpamọ́ gbà fún ni mo fi ń lo ẹ́ fún yín.
1: Bẹ́ẹ̀.
0: Ẹ̀yìn lè dá ẹmu kankan. Ẹ kàn hàn lè mọ̀ ni. Ẹbí ẹ̀ báyìí ti tú bá tí ó ti bẹ̀bẹ̀ ọparí nù.
1: Bẹ́ẹ̀.
0: Ṣé bẹ́ẹ̀ ti dárí jẹ̀mí gbogbo ìhàlẹ̀ kan tí mò ń ṣe òun.
1: Bẹ́ẹ̀.
0: Bàbá jẹ̀kọ́ á dárí jẹ̀ wẹ́ni o.
1: Bẹ́ẹ̀.
0: Ẹ sọ nọ́mbà yín.
1: 08 569 44 333.
0: Ẹ tún wí lẹ́ẹ̀kan sí.
1: 08
0: Yes.
1: 569
0: Yes.
1: 44 333
0: tó ẹ wá sọ àkáǹtì nọmba yín báyìí. Abẹ́ẹ̀ ni.
1: A ní.
0: Ọ̀yà ewo ni a ní sí bàbá yín ni àbí títí yín.
1: Mo ní.
0: Gangan. Yes.
1: 80 569 44 333
0: ẹ tún wí.
1: 80 569 44 333
0: ẹ wí lẹ́ẹ̀kan sí.
1: 80 569 44 333
0: Báǹkì wo?
1: Opay.
0: Ẹ jáde ẹ dìde kẹ ẹ lọ máa gbowó ń tà, ẹ lọ máa gbowó lórí àkáǹtì yín. Ẹ dàgbà ẹ jù wá lọ.
1: Àmì.
0: Èyí tẹ́ ẹ sílé ni yóò sọ ní dológun àgbáyé ni.
1: Àmì.
0: Bí ó ṣe rí nìyẹn.
1: Àmì.
0: Àbẹ tún fẹ́ wọ̀n lù mí ni.
1: Ẹ ṣí sá.
0: Má wọ̀n kankan lù mí, má wọ̀n ètò wọ̀n lù mí ní dáadáa ti tọ́, ó ti tọ́. Lé.
1: Àbẹ tún fẹ́ gbà kan sí.
0: Ọ̀yá bi lè lọ.
1: Nítorí pé bí a ó bá kéré àwa lé, àwọn ni wọ́n pa lọ́ba lọ́ba, àwọn ni wọ́n pa lọ́jà lọ́jà. Àjá foríkìtú, alùlùgbàjà, àgbàǹsálẹ̀ ìyìn àṣà ìtòkò, dífáfọ́ ọ̀dàjà àṣà tó lọ̀rẹ́ jalè láìlẹ́jọ́, olódì ṣaṣa, ọ̀gà ṣaṣa, àwọn ọmọ lótú ifẹ̀, ọmọdákẹ́jà pariwo wíjọ́, aṣadìrẹ tó ń ṣaṣọ rédèrède, mọ́kànlá nìkan kan tí ń dún sáré odò.
0: Ẹ máa lọ sádùá ni yín ni àbí pé.
1: Èpè ni.
0: Má lọ, ọ̀tá wa ló lè pè, ọ̀tá wa ló lè pè.

0: ọpọlọpọ ẹdá lọ wà nínú ayé. Wọ́n jẹ́ wípé
1: lóde
0: àárọ̀ wọn wọ́n ríran kedere.
1: Aládìsá Ọlọ́run lóde.
0: Ọ̀sán wọn wọ́n ríran kedere. Ṣùgbọ́n nígbà tó di ọwọ́ ọ̀rọ̀ lẹ́málẹ́, ojú wọn ò mọ̀ ríran mọ́ o.
1: Ọlọ́run lóde sínú iṣẹ́ mi.
0: Mo wá ń ké tantan fún gbogbo ọlọ́kadà.
1: Lóde sínú ilé mi.
0: Gbogbo ẹni tẹ́ ń gun márúwá.
1: Ọlọ́run lóde sínú ẹ.
0: Wípé nínú ayé tá a wà yìí,
1: ìṣàgbára
0: ojúmọ̀ lọ́ba ara.
1: Ọlọ́run lóde o.
0: Ìjọba kékeré pé kẹ́ ẹ de kòtò. Nítorí kòtò yóò bu etí kò ní járùn burúkú wọnú etí wa. Ìjọba ń ké pé kẹ́ ẹ lo dígí ojú.
1: Ká máa bọ́ sí rọrùn.
0: Atẹ́kùn yẹn máa ń ṣe okùnfà láti mú wàhálà bá ojú. Àwọn onímọ̀ sọ pé láàrin àkókò yìí sí bí ọdún méjì mẹ́ta mẹ́rin sí márùn-ún, àrùn ojú dídùn yóò pọ̀ sí ni o.
1: Kẹ̀dẹ̀rì ń bọ́lọ́.
0: Torí pé àkíyèsíra wa lára ni.
1: Ojú o.
0: Àwa ń bẹ̀ ọ́, á kàn ti wà ń bẹ̀ tí wọ́n lùgbàdì ẹ̀ báyìí.
1: Ẹni rí jẹ.
0: Mo bẹ̀yìn gbogbo ẹni tẹ́ ẹ̀ ríran dé. Ọlọ́run ó mú ikú ń bẹ̀, ojú yẹn là kedere. Ṣùgbọ́n wọ́n ní a kìí dákẹ́ kú, a kìí wòsàn ń dáràn.
1: Mọ̀rọ̀ ìgbà lọ bí orí.
0: Ṣé bá ń ṣe ni káyà wá ń tá lò sí ni? Ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ dákun kí lorúkọ yín sà.
2: Orúkọ mi ni Mr. Jerry Gold. Láti ilé iṣẹ́ Jerry Gold Wellness Therapy.
0: Ẹ bá ń sọ̀rọ̀ sókè dáadáa.
2: Takalẹ̀ sílùú Ògbómọ̀ṣọ́.
0: Ògbómọ̀ṣọ́.
2: Ilé iṣẹ́ Jerry Gold Wellness Therapy.
0: Kí n sẹ́ yín.
2: Iṣẹ́ ìlera
0: ni. Kí n lè fẹ́ fàyè, kí n lè fẹ́ káyọ̀ ọmọ nípa iṣẹ́ yín.
2: Nǹkan mẹ́ta la fẹ́ káyọ̀ ọmọ lónìí.
0: Ó yà.
2: Nǹkan àkọ́kọ́.
0: Láàrin bí ìṣẹ́jú mẹ́wàá yìí.
2: Ẹ̀hón náà ni àwọn tó ní ìpèníjà ojú. Ṣé rí ìpèníjà ojú yẹn ìgbà kan náà ló ti pọ̀ sí? Ṣùgbọ́n sìn, ó ti di tọrọ fọ́nkálẹ́ báyìí o. Náà ìpèníjà yẹn wá wà level by level. Lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa quantum eye glasses. Dígí tí àwọn China tí wọ́n ṣe fún àwọn tó bá ní ìpèníjà àwọn ojú. Pàápàá jùlọ àwọn tó bá níbi cataract. Àwọn tó bá níbi glaucoma. Àwọn tó bá níbi retinal detachment, myopia, long and short sightedness.
0: Èmi ò tẹ́ gbọ́ wúwo ìbọn ọjà ìmọ̀ṣẹ́ yín.
2: So now, wọ́n wá ṣe glasses kan jáde, òmùmúdá níyì. UV rẹ̀ láti ultraviolet is 400 UV. Ṣé glasses yìí àwọn tó bá ti ní ìpèníjà ojú yẹn?
0: Tó ti ní ọ̀rẹ́dì.
2: Tó ti ní ọ̀rẹ́dì. Tàbí tẹ́ wọ́n ti diagnose pé kíní yẹn ti ní iyo. Kó tó wá di pé yóò àmọ́ grow. Tí ò ní gbọ́mọ́ kí wọ́n tètè lọ ra quantum polarized eye glasses.
0: Quantum polarized eye glasses.
2: Iléeṣẹ́ double plus tó wà ní China àwọn ni wọ́n ṣe. And nígbàdàn bí báyìí.
0: Agbára rẹ̀ pọ̀ tó bẹ́ẹ̀.
2: Ẹ sà, ó kọjá bẹ́ẹ̀ o. Bọ̀kí nìkan wà ní, wọ́n nìkan wà ń bẹ̀. Gbogbo ẹni tí ojú máa ń dùn sà tí wọn ò ríran mọ́ kán mọ́ débẹ̀.
0: Wọ́n ní ẹ wò dodo ọ̀rọ̀ ẹni tí ò ríran mọ́ rárá.
2: Wọ́n mọ̀ wulẹ̀ débẹ̀. Kì í lajú afọ́jú o, kì í ṣe Jésù Kristì.
0: Olódùmarè.
2: Ṣùgbọ́n tẹ́ pé ojú yẹn ń dùn ẹ́, o lè jáde bóyá kò clear, o lè lọ sí mọ́sálásí, o lè lọ sí church fún ara rẹ.
0: N forí gbàgànà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. N forí gbàgànà níbẹ̀
2: fún lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n lórí ọ̀fẹ́ àti lọ rà ó dẹ̀ máa correct ojú wọn láàrin oṣù mẹ́ta sí oṣù mẹ́fà tán.
0: Láìsí operation.
2: Ṣùgbọ́n ẹgbẹ́ wọn nìmí ẹ dáadáa. Ẹni tó wà nínú ilé tó yẹ pé fúnra rẹ̀ kò lè rìn kò lè jáde fúnra ara rẹ̀ débi tí yóò ṣe pé òun lọ sílé kejì ṣe mọ̀
0: kò ríran ní ojú
2: bẹ́ẹ̀ kò ríran
0: eléyìí ò ríran rárá.
2: So quantum polarized
0: ṣùgbọ́n tí èèfọ́ tán
2: tí ò tí fọ́tán
0: tí
2: rí díẹ̀ díẹ̀ tẹ́ pọ̀ at least fúnra ara rẹ̀ ó lè lọ sílé kejì ilé kẹta fúnra ara rẹ̀ irú àwọn bẹ́ẹ̀ yẹn la ṣe fún.
0: yọkàn sáà di pé àwọn ẹbẹ ẹni máa yín orí
2: rẹ
0: ọmọ tí ń fò náà dáadáa.
2: So now ó máa correct ojú yẹn pátápátá. Àwọn recommend tí kan ẹgẹran pẹ̀lú ẹ̀.
0: Kí lẹ pẹ̀.
2: Tí kan bẹ tẹ́ pé wọ́n rà pẹ̀lú ẹ̀ tí yẹn lélẹ̀.
0: Wọ́n ń lò pẹ̀lú glasses yẹn.
2: Bẹ́ẹ̀ni à ń pè ní detox tea. Ṣé detox tea gbogbo everybody ló ní ìdẹ? Ìdí ni wípé kò sí àgọ́ ara tí ò sí ìdọ̀tí ní.
0: Ẹni tó bá ní glass nìkan ló lè ní. Ẹ ń bára glass nìkan ló lè ní.
2: Gbogbo yẹn pátápátá.
0: Ewo ń sẹ́ ẹ tẹ́lẹ̀.
2: Yọ dà fún yín. Ṣé ẹ rí pé gbà mí ẹ máa lo oògùn ẹni oògùn tí mo lò yìí kò ṣiṣẹ́ jáde kò tiẹ̀ ṣiṣẹ́. Kì í jẹ́ pé oògùn yìí ò ṣiṣẹ́. Ìdọ̀tí ló pọ̀ nínú ara.
0: Tí ò jẹ́ ò ṣiṣẹ́.
2: Tí ò jẹ́ ò ṣiṣẹ́. So oògùn tó ń lò yẹn pátì lọ́wọ́lọ́wọ́ báyìí lọ ra detox tí yìí.
0: Àkọ́mọ́ pátì bóyá àwọn tó ṣiṣẹ́ lára wọn lè jẹ́ bíi millions of people tó ṣiṣẹ́ lára àwọn ò ní pátì wọn máa lò ní. Àwọn tí nǹkan ò tí ì ṣe.
2: Ẹni ó sinmi fún báyìí kọ́ lọ ra detox tí yìí kọ́ wa lò fún ọjọ́ mẹ́wàá kọ́ wa padà sórí ògbómọ̀ ọjọ́ mẹ́wàá kọ́ wa òbí ò ní ṣiṣẹ́. eyin romi e mo ni arthritis e mo ni rheumatism mo ni kinikan go and get the detox tea detoxify ara re
0: glasses
2: wa pada sori ogun yen
0: eleyi ni
2: eji
0: ewo nketa
2: now mejeji yi ati ko si olan pharmacy ni di ape
0: nibadan
2: nibadan olan pharmacy wa ni number 62 wa niwaju ibadan north east local government ni idi ape ibe ni e ti mari e wa gbo mi glasses yi e ba nibe ni 330,000
0: so ẹni tí ọba wọn lówó tó bẹ nǹkan
2: ọlọ́run pèsè fún wọn o torí owó operation ju 330 lọ
0: ẹyin kì í tiẹ̀ kúkú ẹ̀ẹ́dẹ́rù bá yìí bá ti ṣe làáwí
2: 330,000 ni wọ́n bá ní ọlọ́run pharmacy
0: ẹni ẹlówó ohun tó wọ operation
2: kò tó wọ operation sir
0: wọn àní sọ operation fún
2: àmì
0: wọn àṣẹ fáwọn náà
2: àmì detox tea yìí ni wọ́n bá níbẹ̀ at the rate of 18,000 everybody ló ní detox tea. Eleke
0: en ba ti da pe oni de
2: ta lori be ta n da pe
0: sai ti lori
2: ko se ti won test oni mo nlo ko se ti won test sa ti
0: kakan oni
2: ma se ko lara re everybody lo need the test
0: e wo ni keta te to
2: be le keta ni machine
0: tori ojo nlo o
2: ben e wo machine tun gbe la ni
0: ah se a to be gabadi
2: ba awon jamrin ni won se
0: ke se
2: ele la pe ni only life therapy 90
0: se ma fi yera mi o ni ma ni ma wait mi ni
2: wait e fi yera o ke se wait o
0: kani
2: lese kese ke se masaja tori be se we mo pe ah awon masaja na gbe wa
0: o fe jo
2: eleju masaja lo
0: kini
2: o do awon lo sheri machine yi technology to wa behind the lamp ni pmf pulse electromagnetic field gbe te ba ni aisan lojo pipe boyo gayin en te wa na outside boya obi yin te pe won iye pori hospital won ni high blood sugar won ni bp won
0: ni ke lendin ni o ma so fun yan laarin seju pere
2: engine yi e gbesele o la npe ni gbesele ko si gba ewosan for 30 minutes every 6 hours on one man lo
0: kene se
2: e to sele o yo wa se ewosan fun agu ara yen o la npe ni ewosan lai lo ogun
0: come on ben
2: esa that is technology for you sir
0: omo lagbara extra number yin o
2: eyan ni stroke eyan ni parkinson disease eyan ni bp eyan ni sugar eyan ni aisan to nawo sisa
0: owo eleyo le yan lo
2: this is 1 million
0: olorun sanu mi o ende ende ru bi ba lo dagun sanu wa o dagun da lo wa o extra number yin o
2: esa
0: won ma pe yin o
2: esa second matter sir owo machine yi oju owo tawo yen ti na hospital lo fun odun
0: so number
2: 080
0: eyun ka ewule meta ka to dide
2: 34 84 43 89
0: ewule ka
2: 080 34
0: 84 43 89
2: ema ro se ragun 080 34 84 43 89 ewa gbo lori machine a ma import emi en to ba need machine yi won pe won ta kon wa si le se wa a ba won import la ni 2 weeks a ba won order fun ile se jerry god wellness a se facebook marketer ile se ni wa a kale si logun mosho branch meta la ni logun mosho
0: ojo ti lo baba
2: be ni won a wa ni odeto mi street odoru ni ilu ogun mosho thank you very much.

0: ẹlọ́rọ̀.
1: Kala ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ba òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fẹ́ àìlera bí àìrọ́rùn sùn, ara títa, ṣangun-ṣangun, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè gbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá ló mú alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó máa gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pé ọlá ìmọ̀ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
2: Lágẹ̀lú apáta mọ̀jà pàtó Jàmákùtà. Lágẹ̀lú FM àkàbà faratilẹ̀ faratilẹ̀. Adùn bá dò pọ̀ má kàmúso. Lágẹ̀lú FM kàkàkí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ti ń fa rere ìdùnnú fún gbogbo ọlọ́jà tó ń tà. Ìmùlẹ̀ gúngún nìsọ̀.

0: dìbò fún àjàdí ògúntóyìnbó fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lẹ́kùn dìbò ọyọ central dìbò fẹgbẹ́ òṣèlú apm apm nigeria first.
1: Orúkọ mi wòlí àti ajíhìnrere tèmi tọpẹ ẹjẹ jésù mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án.

0: fún gbogbo ẹni tó ń jà rún kan kọ́lọ́run ó kọ́lé ayọ̀ fóun ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jà rún kan àti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún rọrùn three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Masose Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bezuan Plaza ní Yànà Adéọyọ tẹ bá fẹ́ rà lé ní Futi Homes and Properties ìlànà san díẹ̀ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 091-706-0593 tàbí 091-650-39506 tó bá jẹ́ ti kára lẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Ibadan, are you ready? Something big and massive is opening soon at Palm Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Cinemart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meter of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Cinemart Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Cinemart Superstore, cheaper, quality and satisfaction.
2: Nílé yóò dára fún wa ó gbọ́ fún wa ní kọ́kọ́rọ́ àṣírí ìjọba rẹ̀ láti iṣẹ́ ìgbàlà ìtúsílẹ̀ ìsọdọmọ ìwòsàn ìṣelógo ẹ wá gbà á nínú ìpàgọ́ tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ ti ọmọ ọlọ́run àti iṣẹ́ ìyanu ìgbàgbọ́ nínú kristi lópin ọ̀sẹ̀ yìí ló bẹ̀rẹ̀ ní ọjọ́ friday aago márùn-ún saturday aago mẹ́wàá òwúrọ̀ àti aago márùn-ún ní ìrọ̀lẹ́ sunday aago mọ́kànlá ìpàgọ́ yóò wáyé ní great shepherd liberation church barracks fẹ́lẹ́lẹ̀ olú àwọn oníwàásùn bishop roland peters reverend adéwálé àlì pastor rotimi asonibare pastor gideon silva pastor adesola hassan pastor peter o'shea àtàwọn ìránṣẹ́ ọlọ́run pẹ̀lú àmì òróró tó dájú olùkéde àtolùpàgọ́ pastor layo ande mama authority ta fún níṣẹ́ ìtúsílẹ̀ àti ìgbéniró nínú oko kìkì àṣẹ kìkì ọ̀rọ̀ kìkì ogun olúwa ẹ wá gba ọtọ́ ìtàjẹ àṣẹ látòkè fún ìgbàlà àti fún ìtúsílẹ̀ àti fún ìgbé ayé tó nítumọ̀ jésù lolúwa praise the lord.
3: Hey. Golden Chance Lotto.
4: Golden Vogue Independence Promotion. Gbogbo eyan lolufẹ Golden Chance Lotto. E ku orire. Golden Chance Lotto ti setan. Lati fo bitibiti million gbedunnu ko opiyan. Bi Naija se nsajo yo odun ominira. Darapo mawon olorire. Ti o janfani owo tulutulu. Ti eni ko kata. Golden Chance Lotto Morning Game. Golden Vogue. Lo ba kaju osunwon. Lati je ninu 125 million cash bonanza. Gege bi ebun fo odun ominira independent gift. O le tala imoye igba. Bo se ta to. Be lo se je to. O ya gbera so ma do lu ara e. Lo tarata si eyike yi Golden Chance Lotto Stand Kiosk tàbí sọ́ọ̀bù wa gbogbo o lè tá lórí online wa our website www.goldenchancelotto.com tàbí USSD code *7005# lórí MTN nìkan ni o. Ta morning game ta mọ̀ sí Golden Vogue. Scan QR code lórí ticket tàbí sticker poster. Nọ́mbà drop kò drop o. Ẹ̀bùn òmìnira independent money gift dey grant for you. Òfin àti ìlànà wa o. Ayò yíyó wà fẹ́ni ọdún 18 sókè. Ó yà látàsìkò yìí di September 27. You fit play ₦200,000, ₦100,000, ₦50,000. Make you enter zone category. Golden Chance Lotto loni. Irene oni bawa lodun ominira.
5: Sọ̀rọ̀ ayé bá le koko bí ojú ẹja. Jókòó ìdílé ọ̀fẹ́ gbà lẹ́rọ̀. Àkókò ìṣẹ́gun rẹ ti dé. Ìpàdé àdúrà ìṣẹ́gun ńlá ni ó máa bọ̀. Níbi tó àwọn aṣẹ́gun ti forí kàṣì àdúà. Ó tún ti kọ́. Ìpàdé àdúrà ìṣẹ́gun ńlá. Tí iṣẹ́ ìránṣẹ́ Wings of Grace Ministry fẹ́lẹ̀lẹ̀ rap ń bàdàn.

0: tó àti sì dé bá ṣe ń dé
1: adúpẹ́
0: lọ́wọ́ ọlọ́run
1: adúpẹ́ lọ́wọ́ rẹ
0: ọlọ́run la máa dúpẹ́ fún torí pé àwa kan sọ ni aṣẹnu dédé síbí kí alára
1: àárín ilẹ̀ la ló sì fa lórí ọ̀fẹ́
0: yìí
1: àwọn tí ń gbọ́ wa gan náà àwa náà gbọ́ yín lọ́la
0: ọlọ́run ni
1: tọ́ka yín máa wọn aláyé
0: tẹ́ẹ̀dún
1: fi ń gbọ́ wa
0: fún díẹ̀ èyí adúpẹ́ ààyìn lógo àfọ̀pẹ́ fún gan afẹ́ kọrin yìí gan kaná gbà wá láàyè
1: yìí
0: kálàyé wà ní àbá sọ́jì sọ́jì
1: torí
0: inú wa dùn ara wa ya gaga a sì mọ lóore toró ni lọjọ kẹta oṣù kẹsàn-án o tún 2026 ìyún ni pé ọjọ kẹta nínú oṣù kẹsàn-án ìyún nípa tún ti bẹ̀rẹ̀ september ni wọ́n sì ní ọ̀pọ̀ ló fẹ́ rọjọ́ oní ṣùgbọ́n àníkọ́tà àníkọ́tán àníkọ́tán kọ́ mọ̀dà mẹ́pà fi ń yọ̀rọ̀ àti fi yọ̀ wọ́n o
1: a fi ń dúpẹ́
0: ni o a tún wá fi ń ṣàdúrà pé àwọn tó tẹ̀ dé àwọn tó dàbẹ́ pé wọ́n wà ní dùbúlẹ̀ fún wọn lálàáfíà gbogbo
1: ọ̀rọ̀
0: táwọn ojú ọlọ́run fún ni ti dáadáa kọ́ ló ń jọ kó yọ̀ǹda ẹ̀ fún wa bójú owó ni bójú àlàáfíà ni bójú ẹgbẹ́ga ni gbogbo ohun tá à ń fẹ́ ni ti dáadáa kọ́ ló ń kó jọ kó yọ̀ǹda ẹ̀ fún gbogbo wa bá a dẹ̀ ṣe ń sọ pé àmúra ìwọlé mo kí yín o bá a ṣe ń sọ pé àmúra ìwọlé kọ́ ló ń jọ ọba aláṣẹ́rí kò bò torí skul báàgì ó wọ̀ skúṣù ó wọ̀ sọ́ọ̀sì ó wọ̀ pápánbárí owó skul gan kò ń ṣe kèrè mímọ́
1: àwọn náà yín òkè tán
0: ni yín kí ni òkè sóní rẹ̀ sí òyì òkè sóní sí òyì òkè gbogbo èèyàn náà lóyè òkè ó tiẹ̀ máa ń pa èmi lẹ́yìn táyà ká gẹ́gẹ́ nìbàdàn ni ọ̀rẹ́ pé kí n sọ pé oró gbalẹ̀ nù ẹlọ́nà tara ìsìlẹ̀ kò tán tà bá
1: dé
0: àbí èlò náà ń gbalẹ̀
1: nìbàdàn
0: ṣùgbọ́n àgbàbẹ̀
1: adúpẹ́
0: ọlọ́run kò jọ kó gba àdúrà wa kó ṣàánú fún wa kó wá jẹ́ káwọn ọmọ wa kán wọlé ayọ̀ kọ́mọ̀gbọ̀n ẹnìkankan tí kọ́mọ̀ ṣàìsàn kọ́mọ̀gbọ̀n náà di kọ́mọ̀ tuntun òdì lọ́la iná àtẹ́ná.
1: kálíkà ọ̀sára bá ti jẹun aláta lọ́sàn yìí fọwọ́ àdúrà bọ́jú àwọn àgbà pọ̀ fùtọ́ máa láta yẹ́rẹ́yẹ́rẹ́ ń bẹ lọ́wọ́ yín ẹ kí ìsàrà
0: bẹ́ẹ̀ fi bọ́jú ní ìyín náà pọ̀jù ẹ̀mí tí ò já ta
1: ẹ̀yìn ẹ̀pẹ̀rẹ̀
0: ni bàbá ojú aago báyìí ìṣẹ́jú méje ti kọjá lára
1: kẹ́kọ̀ọ́ ọtí gbà mélòó ẹ sì mọ̀ pé lórí ètò yìí náà làgbà ìpele káàṣì ẹ̀ wà káwọn èèyàn wa ti ń ti darapọ̀ wọn ìwé náà lè máa darapọ̀ wọn lóyún sí kọ́ ọmọ bá wa ta bàbá ti ń bọ́ sí òwò rẹ̀ sí náà nù àwọn tọ́jẹ lánàá wọn dúpẹ́ àwọn tọ́jẹ níjẹta wọn dúpẹ́ ọlọ́run lè kàwọ́ náà mara àwọn ọlọ́pẹ́ mọ́jì oṣù ọmọjì ọ̀rẹ́ ọ àkókò rẹ̀ bá tó ẹ láǹfààní ó lè máa bá láǹfààní àti máa darapọ̀ mọ́ wa ní gbogbo ibi tẹ́ bá ti lórí fẹ́ àti máa gbọ́ yíká àgbáyé la wà tá a ti ń kí yín pé ẹ káàsán bẹ́ òun o kí la rí gbọ́n náà ni ètò ìkànnì lágẹ̀ẹ́lú ni wọ́n ń pè bí 96.7 FM òkè gáàjì òkè ilé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ ìbàdàn bí Fọlákẹ́ Mẹ́tì sọ akínyìn akínyìn gbogbo àwọn tó sọjọ́ òbí lé ní pátápátá tọjọjọ́ kẹta oṣù kẹsàn-án lọ́jọ́ òbí yín akínyìn ẹ̀ẹ́dẹ́gbọ́jọ́ yìí gangan lọ́bọ́ sí ọjọ́ tí ẹ ṣègbéyàwó tẹ dágbére fún báṣílọ̀ tẹ dágbére fún pétó àwa náà ti di àtikú lápá o àti lọ́kọ àti láyá o gbogbo yín là kí o làgbàrọ̀ lọ ẹ sọ̀dọ̀ ayọ̀ lókè pẹ̀ ilé yóò ní dàrú ọ̀dẹ̀ yóò ní túká akin akin yẹmí ndokọ̀ tèmi jẹ ẹnìkejì mẹ́mí Fọlákẹ́ Mẹ́tì ẹ̀yìn náà ti mọ̀ bí ẹ mọ̀ owó odun ni kì í sáì mà fò lóko
0: ṣe bàbá mi ẹ pàpọ̀ lémi ẹ ṣe èyàn odù àwa lórí facebook ẹ̀dẹ̀ tí mo kẹ́ lè drop comment gbogbo bó bá ṣe ń lọ tẹ́yìn náà bá fẹ́ dá sí in case you call tí kọ́ọ̀lù yín ò bá wọlé ẹ drop comment sórí facebook káàkiri àwọn ti wà ayọ̀mídé àǹkó àkí gbogbo àwọn tó wà ní social media tí wọ́n ń ṣiṣẹ́ ẹ ṣeun tẹ̀jẹ́ kí ojú wa kí ó máa ṣàìrí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí social media.
1: lọ abídèmí àdìsájẹ ti darapọ̀ mọ́ ní ẹ̀ka àsán ẹ̀yin náà mọ̀ ń darapọ̀ mọ́ bí kíbitẹ́ bá ti ń bọ̀
0: abídèmí àdìsájẹ ọkùnrin ní àbóbìn.
1: àwọn wà dán rẹ̀ wọ́n dán rẹ̀ bọ́yọ́kùnrin ni
0: wọ́n. torí mo fẹ́ sọ good afternoon ma good afternoon sa ìyìn wà sùọ́ kọ́kọ́ láì mọ́ lọ gbé fúnra abídèmí
1: àdìsákùn aya ń bẹ ìyàwó wà baálé wà bàbá ọmọ ń bẹ o ìyàwó
0: náà ń bẹ baálé náà sì wà
1: àbí tọ́lá lèmi àní ẹ
0: yóò bá dùn
1: ẹ tí mo ní bàbá ọmọ lásán ni ọlọ́sàánú mi ni sọkọ ẹ lè máa sì máa gbé ẹ wo ẹ ní mo ní ìyá ọmọ lásán ni kì í ṣe ìyàwó tó ọlọ́run ọba mi kì í yóò tún gbogbo wa sí
0: àmọ̀ déédéé tó a máa yí kó tó káṣẹ lọ́sàn-án ti tò ní ẹ ti mọ bó ṣe ń lọ slowly ni ma pe number ile ite mate star 347 star 1004 star 2 ash kilo de se expect one bi se loni
1: eh
0: I bro owo wo la la ti buki wa dede na
2: ele ma para lo le
0: kilo se ite dash wo le ba ko du ko po ko pa bo le se wa se se beti se ti
2: kila se en ti se kankan
0: e la du se bo ti pari ise
2: en ti pari ise
0: o neni o ni pari ise ba lagbara olo toni ni mo so toni
1: o se karoyin tan ise si de wa
0: le dash wo le kila dash wo du kila ri go fun e ka wa salary
2: ajo mi studio ni
1: a mo pa ajo ni na ni
2: yàrá kólóbó tó gba tẹ́ẹ̀sì bọ̀
0: ẹ ṣeun tí tẹ́ẹ̀ṣẹ́ kù fún wa tẹ́ẹ̀ṣẹ́ tán tẹ́ẹ̀ṣẹ́ kù fún wa.
2: pé ọkọ sì ní máa ju owó tiẹ̀ pé a sáré wọnú yàrá yín.
1: màá ti
0: àwọn ẹni àwọn àjò ìwọ náà ìwọ náà
1: ìwọ náà gbómi ìdání.
0: Ikani like 96.7 FM
1: ojú òpó tí wọ́n tọ̀ yẹn fún ti káṣe
0: àti ìlànà àtẹ̀lé èmi ò pójú òpó àwọn ṣàlàyé ìlànà àtẹ̀lé star 347 star 1004 star 2 ash oní nọ́mbà tẹ máa tẹ o sórí fóònù ẹ tẹ́ǹtẹ́ pé bóyá ẹ fẹ́ dáyà
1: nọ́mbà
0: exactly
1: lẹ́sẹ̀ tẹ tẹ́ bá ti tẹ̀ tán ẹ̀yìn àwọn ìlànà àtẹ̀lé tó bá gbé wá fún yín lẹ́sẹ̀ẹsẹ̀ ní kẹ́ wá tẹ̀lé owó bá ń bẹ nínú àsùnwọ̀n yín báyà lórí àpò yín láwọn ojú òpó tí ẹ ní owó sí yóò fẹ́ àká nàmbà tẹ́ láǹfààní àti ìfowó yẹn sọwọ́ síbẹ̀ bí ọba wá sí ń bẹ̀ ẹ lè sún mẹ́rin ní pọ́s tó bá súnmọ́ tòsí yín ẹ lè fi atm yín ẹ lè fi transfer owó ṣáàkàtì tẹ́ bá gbé wá fún yín ẹ lè tayọ kan ẹ lè ta méjì ẹ lè ta mẹ́ta àmọ́ 500 naira lẹ́yọ kan bí ọba wá sẹ́ndí owó mẹ́wàá yóò jẹ́ oyin pé owó mẹ́wàá ni lẹ́ta lẹ́ẹ̀kan náà ṣoṣo lẹ́yìn yùn ni pé ká ẹ máa tẹ́tí sí gbogbo ètò lórí ìkànnì yìí láti rí i pé bóyá àgbà bá yí kòtò yọkàn á tún yí kòtò kan lọ́sàn-án yìí lórí ètò kìlà àdígbọ́ táwọn kan ti láǹfààní àti fi 25,000 naira tí wọ́n tún fi ṣèfàjẹ́ lórí ètò yìí akínyìn akínyìn ẹ káàbọ̀ sórí ètò kìlà àdígbọ́ náà ni ètò ọ̀hún ó ní tá a pàtì lánàá
0: bẹ́ẹ̀ni
1: ìbéèrè àmúrelé kan sì wà tó tó láṣiṣẹ́ lórí ẹ̀ àwa mọ̀ èyí mélòó lẹ gbé yẹ̀wò ṣùgbọ́n tún béèrè ń béèrè káwọn yẹn wá láǹfààní àti wá wò ó ṣe é gbàgbé pé lánàá yẹn là ń sọ nípa pé bàbá ìyàwó ìyá ìyàwó bàbá ọkọ ìyá ọkọ bẹ́ẹ̀ yẹn bá jọkọ bó o lẹ̀ ṣe ń súnmọ́ bàbá ìyàwó yín sí àti ìyá ìyàwó yín bẹ́ẹ̀ yẹn bá jẹ́ ìyàwó àjọṣepọ̀ owó ló gúnmọ́ láàrin yín àti ìyá ọkọ yín àti bàbá ọkọ yín làgbéyẹ̀wò lánàá bọ̀ Fọlákẹ́mi wa mú ìbéèrè kan tó tún fẹ́ ó tíkì díẹ̀ báyìí ó mú wa làwa là á yí mọ́ra wọn léènì tá a fi láǹfààní àti gbádùn ara wa
0: yìí ta láàyè mọ̀ ni pé ká wá ní pé ìyá ọkọ àbí ìyá ìyàwó wa tó jẹ́ pé ó ń ṣe dáadáa sí ọkọ ọmọ ẹ̀ àbí ìyàwó ọmọ ẹ̀ ṣùgbọ́n
1: síbẹ̀ ẹni tá à ń ṣe dáadáa sí yẹn
0: nígbà téèyàn bá kàn lọ́jà bí ẹ kí ló ṣe ẹ kí ni ò ṣe ẹ ẹ mú
1: pé òun pé fún bí ìyá pépépépépépé bí bàbá ọkọ yẹn ṣe ń tó tó
0: tí ò ní gbé kọlù
1: tí ò sì ní ná ní wọn tí ọkà wọn kún.
0: kì í sì ṣe pọ́ńbọ́ ọkọ ọjà o ṣùgbọ́n kò ṣàti ẹ̀ gba tàwọn ẹbí ọkọ ẹ ni àbí kò gba tàwọn ẹbí ìyàwó ẹ
1: à ń sì ń fàjọ ẹ mara
0: ìyàwó ọmọ ẹ̀yìn ìmájìn pé mo jẹ́ ìyàwó ọmọ yín nsìn kó wá jẹ́ pé tí mo gbé gbá mi ò mọ̀ gbé tí mo gbá wò mi ò mọ̀ gbé kí n di gbogbo ìnáwó tí mo tẹ̀ ń ṣe mò ń tètè débẹ̀ ètò yẹ kí n ṣe gan ètò yẹ kó kò
1: lẹ́sẹ̀ ṣùgbọ́n mo bá dùn gẹ́gẹ́ bí ìyàwó tí sà ń ṣe gbogbo ẹ̀
0: ṣùgbọ́n lọ́jọ́ ti tèmi kódà bẹ́ẹ̀ pé mi tẹ ẹ mi ṣàwù yín ṣá
1: láti tẹ bàbá ọkọ lọ́rùn láti tẹ ìyá ọkọ lọ́rùn obìnrin yẹn ṣàforí sí
0: ọfà àbíyàwó
1: bàbá ìyàwó síbẹ̀ náà wọn àti ẹ ríro
0: wọn ṣàtẹ like ẹ
1: sẹyìn bá wà
0: tẹ báyìí àwọn kan wo ló máa ń fà á àti wípé tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí lèèyàn lè ṣe sí ẹ má gbàgbé ìbéèrè mi ẹ ká tú iṣẹ́ ọpọ́rọ̀ yìí ó pin sí yẹlẹyẹlẹ tá a bá ní ká pin sí yẹlẹyẹlẹ báyìí bí iná nepa ẹbí iná wẹ́dà ni ó ṣe rí yóò fọn ká ni kó bọ́ bá fọn ká ṣe mọ̀ pé nǹkan ta ṣe ń pè ní ètò nìyẹn ó gbọ́dọ̀ ní ètò
1: ó gbọ́dọ̀ níbi tá a fi
0: sùn
1: ó gbọ́dọ̀ níbi tí ń dorí kọ
0: tó bá wá rí bẹ́ẹ̀ kí lèèyàn lè ṣe

0: márùn báyìí àbí ó sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀ ni.
1: Wo sílé ìgbọ̀nsẹ̀ ẹlẹ̀.
2: Ẹyin tó bá wa sẹ̀ ń bá mí ìyẹn ni kò ṣe dáadáa láti ìgbà tí wọ́n ti gbókùdé ní gbogbo èèyàn ti fọwọ́ di mú.
3: Tẹ̀yìn ọ̀gbọ́n nípa Graceful Rest Funeral Home ilé iṣẹ́ tí ń bá ní sẹ̀ ń bá mí òkú tí wọ́n tún bá ní gbókù pamọ́ dìgbà téèyàn bá fẹ́ kò ní rùn bẹ́ẹ̀ furu ní ọgbẹ́ kódà àwọ̀ rẹ̀ ò ní yí padà àwọn aráàlú òyìnbó wọn ọ̀jẹ́ fi ṣeré tí ẹ bá fẹ́ ṣe ń bá mí èyí táwọn èèyàn fọ́ di mú níbi òkú èèyàn yìí tó gẹ̀. Graceful Rest Funeral Home ni ẹ máa bọ̀ wọ́n ní ambulance láti fi bá yín gbé òkú débi tẹ́ ẹ bá ń fẹ́ lówó tí ò gara àwọn band boys and biara wà bẹ́ẹ̀ sì fẹ́ ra ibùsùn lè kẹ́yìn casket ẹ máa bọ̀ lóní ìrànràn lọ́wà private burial land ilẹ̀ ẹ̀sìnkú aládàáni wà bẹ́ẹ̀ sì ni à ń ṣe postmortem iléeṣẹ́ Graceful Rest Funeral Home wà ní ọ̀nà àrà hospital complex jẹ̀gẹ̀dẹ̀ olú láyọ̀ amúlòkun àkàrà road ìbàdàn telephone 08143504426 àti 08076262803 iléeṣẹ́ Graceful Rest Funeral Home ló ní ọjọ́ gbogbo wa ní ọ̀dálẹ́ o.
4: Ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí ti gbọ̀nyìn níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni o.
5: Àlejò wa lọ́sọ̀ ẹni distinguished senator Yunus Akintunde tó ń ṣojú ẹkùn ààrin gbùngbùn Ọ̀yọ́ nígbìmọ̀ aṣòfin àgbà Làbújá tó sì tún jẹ́ olùdíje fún ipò nígbìmọ̀ aṣòfin àgbà lẹ́kùn Ọ̀yọ́ Central lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC.
4: Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ atọ́kùnrin ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbò ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè ìkànnì lágẹ̀lú ti sátidé yìí ó tún máa

kan ni ṣànú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀yìn ẹlẹ́dàá ránṣẹ́ wọn lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cash port àwọn olúborí 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan-an lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*#. Lórí Ilágelú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

àwọn boys ọlọ́run tí ò dérò rẹ̀mí àti rẹ̀mí rẹ̀mí additional big man presenter pẹ̀lú rẹ̀mí babajide mc general láàgùn mẹ́rin kọjá ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di àgùn mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ ẹtì friday ní ìkànnì lágẹ̀lú 96.7 fm entertainment program.

0: Hello, sir. Urobo ni ìyàwó mi yẹn.
1: Urobo.
0: Bẹ́ẹ̀ni. Ìgbọ́n wọ́n mi sọ pé tó bá di pé ọmọ bá bẹ̀rẹ̀ sí bímọ yóò kọ́ ọmọ sá lónìí.
1: Èrò ń dọ́wà lọ́kàn tí wọ́n nu. Wọ́n ti di pé ẹ̀yà tá à ń sọ yìí nígbà mí ìdí bá bímọ fún yàn. Wọ́n máa kọ́ ọmọ sá lọ ni.
0: Bẹ́ẹ̀ni wọ́n ní kí ni ọ̀wà àgbègbè yẹn wọn. Ó tún wá jẹ́ pé mi nìkan ni wọ́n bí.
1: Lọ́kùnrin.
0: Àtọkùnrin àtobìnrin mi nìkan ni. Wọ́n mi sá yarí wọn ní kò ní sínú tí ọjọ́ ni àwọn ò ní gbà. Mo sá bẹ̀rẹ̀ sí pẹ́ẹ̀tì wọn. A sì wá gbélé mi jẹ́ni tó ṣiṣẹ́ wọlé káàkiri bẹ́ẹ̀ mo ti pàdé ìyàwó mi yìí.
1: Ok.
0: So ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ tí n bá ní kí ìyàwó mi kó lọ sọ́dọ̀ ọmọ yìí mi máa di gbáda gan everything fún. Tó bá débẹ̀ kódà tí wọ́n bá sí ni wọ́n tilẹ̀kùn yàrá wọn ni. So àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mo wá bí sòrò tí mẹ̀rẹ̀ máa ń wà tuntun ìyàwó mi náà.
1: At the end of the day, mama wa calm down.
0: Wọ́n calm down kó tó di pé wọ́n jáde láyé.
1: Ṣùgbọ́n ha tẹ́kọ̀ fi síun náà.
0: Wọ́n calm down nígbà tó di pa ọmọ bẹ̀rẹ̀ sí dàgbà táwọn bẹ̀rẹ̀ sí lọ bá wọn ṣeré. To the glory of God, ìyàwó yẹn ń bẹ pẹ̀lú mi nílùú wòlà láti báyìí.
1: Ọlọ́run ṣeun. Ọlọ́run níyàyín o.
2: Ìyẹn ni pé one of the reasons táwọn filẹ̀ ni pé táwọn òbí ò bá
1: faramọ́ pé ara wọn fàtọ̀ láti lẹ̀ bóyá
2: kò wá sí nǹkan tó rẹ̀ ní bẹ́ẹ̀ ṣe
1: tó lè tẹ wọn lọ́rùn
2: tó máa tẹ wọn lọ́rùn
1: bọ́jọ́ kọ ọmọ náà ni tí wọn bá ti faramọ́ láti lẹ̀
2: kò
1: sí ìyàwó ọmọ náà ni.
3: Hello
1: sir.
3: Akin.
1: Yes sir.
3: Yóò yẹ yín o.
1: Ami.
3: Ìyá ara kejì Akin o.
1: Ọ̀pọ̀lọpọ̀ máa ti nù.
3: Ilé dáadáa ni. Alhaji Umaru Ayilabogo.
1: Yàrá
3: ní àgbára àdúgbò ìṣiṣẹ́ èmi náà máa ń lórí experience bẹ́ẹ̀. Mo lọ yunifásitì kan ní Ìjẹ̀bù. Máa ń rí ọmọ kan níbẹ̀ ni mo fẹ́ fẹ́. Ó máa ń da ó máa ń tẹ́kẹ̀ ó jẹ́ ń tó da bá délé. Àbáṣọ fáwọn òbí náà bá ń tẹ́ Ìjẹ̀bù pé kò sí wọn ó jọ. Ṣé àwọn Ìjẹ̀bù obìnrin wọn mi ò jẹ́ kọkùnrin lè mọ fámìlì lẹ́jẹ́ mọ̀ láàrin ẹsẹ̀ orí nìyẹn. Ní àwọn òbí yìí ò bá gbà tàbí tí wàhálà tó àsìmọ̀kúgbà ẹni wọn tóbi bá iṣẹ́ ọlọ́mọ ó fẹ́ pẹ̀lú. Ó ti yàtọ̀ sí wa sí ìlà ayé ìsinyìí. Bẹ́ẹ̀ sí ẹ̀ ń sẹ́ orí náà nìyẹn.
1: Tó ẹ ṣe o. Ẹ bá pàpà fẹ́ arábìnrin yẹn. Àti lọ ẹ jẹ́ pété lomi ìró pọ̀ lójú òpọ̀ ọ̀rọ̀ yẹn lágbára.
4: Hello
1: ma ẹ pẹ̀lẹ́ ma ẹ kú lẹ́gbẹ̀rẹ́ di oyin ẹ dákun tẹ́ ẹ bá ti pè wá ẹ ti kó mẹ́
2: ẹ bá wọn kúrò níbi rédíò
1: ṣe ẹ ti kó mẹ́ ọkà ń gbọ́ yín
4: ṣe ẹ rí yóò ṣẹlẹ̀ sí mi náà.
1: Ẹ kó mẹ́ o ẹ kó mi rédíò yẹn o tẹ́ ẹ bá ti pè wá tá a ti gbé ṣe é dẹ́ bá ti kó àwọn ń dá a kó síbi táwọn ọ̀gá wa kó síbi yọ́ọ́ máa sọ fún apétò ẹ̀ ẹ̀ etí ìgbọ́ méjì.

0: ṣàtá ọ̀bá mọ́ ọmọdé díẹ̀ píparun ní parun ní parun. Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ. Nìkànnì Lágẹ̀lú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbà láìyá àgbà.
1: Ẹ bá ohun gbọ́dọ̀ yí gbẹ.
2: Jàǹgbàrà jùbú ìjùbú ìjùbú jàǹgbàrà.
0: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbà láìyá àgbà. Níbi tẹ́ ò sì máa pàdé atọ́kùn ètò tó mú yẹ́yẹ́ létè àdéronkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan ọ̀sán bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò. Lágbà láìyá àgbà ni kẹ́yìn èwe wo máa gbọ́ ká ṣàwà ó lè ráàyè gbilẹ̀ láàrin yín.
3: Orúkọ mi wòlíì àti ajíhìnrere tèmi tọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù. Mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

0: nínú ayé oníbojúbo níwò ní tẹ̀mí tọ́gbà ẹ̀jẹ̀ jésù ṣe máa sọ kalẹ̀ látorí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkórí ìtọ́dún yìí o gbogbo ènìyàn tún ẹ̀yà máa bọ̀ iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́kọ̀ọ́ pápá filling station tó wà lórí bridge wo road ládojúkọ jájọ nkú ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ Benga Avi, Prophet Suma, Ati Bebelo, Ekbe 0902-520-2724. Yesu Meti, Rekeka Jokwa, Denebe.
1: Omo Nigeria, Omo Nigeria, Mimbo Launlo.
2: Ìjọba àwara wa kì í sun tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè tí wàá lò òṣèlú gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè ba àmọ́ ibi tí a báṣẹ́ ìlú dé ó yá ẹ darapọ̀ mọ́ṣínà láyọ̀ ògo-èdè ọ̀fọ́mà lè sọ́fà lórí ètò tí wàá lò òṣèlú ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì lágẹ̀lú fm 96.7 kájọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ayànnàná àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tiwa lòṣèlú ojú òpó ìbáraẹnisọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò tiwa lòṣèlú sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. ní lágẹ̀lú fm 96.7

ètò kan ètò kan tó ń fún àwọn ìyá lọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àti ohun gbogbo tó lè mú kọjọ ó dùn kájí ó sì tún máa wọgbá ètò àgbájọwọ yóò máa wáyé ní ìkànnì lágelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédé agogo méjì ó kọjá ìṣẹ́jú márùndínlógún ètò àgbájọwọ ìyámọ̀pọ̀ peace women and youth development ló ṣagbátẹrù ẹ̀ erich bo foundation abuja ló ṣe onígbọ̀wọ́ ẹ̀ àgbájọwọ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan kò gbẹ́rù lórí.

0: ríyàn kọ àtàyàwó tí ò bá sí àfọwọ́sowọ́pọ̀ wọ́n ní ibi tí koríko erin méjì bá ti jà ẹ̀rí koríko bẹ̀ yóò ṣe kí ni yóò fara gbé a ó rí pé ọmọ irú ọmọ bẹ́ẹ̀ kò ní ṣe dáadáa kò ní sí tọ́jú ọmọ tí ẹnìkan dédé ń tọ́jú jẹ́ pé òun nìkan ni ìyá ló dojúkọ so nǹkan tá a kàn ń rọ àwọn ọkọ wa pé kí wọ́n jọ̀ọ́ kọ́ fọwọ́sowọ́pọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa a rí pé àìsí ìfọwọ́sowọ́pọ̀ láti tọ́jú ọmọ tó jẹ́ pé obìnrin
1: láti inú ilé
0: ni wàhálà ti bẹ̀rẹ̀ nígbàtí inú ilé ò bá rọgbọ tọmọ bá bọ síta ìwàkiwà ni ó mọ ṣe kíni ni ó lọ mọ hù ọmọ tí ò sì tọjú ọmọ tí ó yẹ kó lọ sí skul tí ò rówó lọ sí skul tó jẹ ìyá nìkan ló ń sáré kiri ẹ rí pé tí irú ọmọ bá yá ìyàkuyà náà ló mọ yà lágbára ọlọrun ọmọ wa ò ní yá ìyàkuyà ẹ rí pé tí ọmọ bá wọṣọ tí ò da tí ìyá bá rí tó sọ tí bàbá bá wà ńbẹ tọjọ fọwọsowọpọ tí wọn sọ fún ọmọ yẹn pé irú aṣọ tó wọ ìrìn tó ń rìn kò da ẹ wo àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ ń sìn especially ọkọ mi ìgbà tí ò bá mójú tó yàwó tí gbogbo wàhálà tó ṣẹlẹ̀ nínú ilé ìyàwó á kó jáde wọn á di single mother èèyàn mẹ́rẹ̀ẹ̀rin tọ́jú ọmọ gan-an ọlọ́run ló ń báyàn ṣe ká má wá sọ pé wá ku ẹnìkan ṣoṣo so tẹ́ bá fojú inú wò ń sìn nígbà táwọn ọkọ ọ̀pọ̀lọpọ̀ mójú tó yàwó wọn single mother pọ̀ ń gbòòrò bó dẹ̀ ṣe ń pọ̀ làwọn ọmọ tí àwọn òbí wọn ò sí lọ́dọ̀ wọn wọ́n ń yà yàkuyà ni tẹ́ bá rọ́kùnrin sìn wọ́n máa lu etí inú ilé ló ti bẹ̀rẹ̀ tí bàbá àtìyàwó bá jọ tí bàbá àtọkọ tán bá jọ wà tí wọ́n mójútó àwọn ọmọ tí wọ́n support ìyàwó
1: bàbá àti
0: ìyá tán bá jọ wà tán mójútó ọmọ ẹjọ́ ṣé ọmọ a máa kó yarí ìsétí ọmọkùnrin a máa dirun a máa ṣe oríṣiríṣi so gbogbo nǹkan yìí ó ń ṣẹlẹ̀ nínú ilé nítorí pé àwọn ọkọ wa àti orílẹ̀-èdè wa náà a ní ìdìrànlọ́wọ́ kán fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwa obìnrin gbìyànjú lórí ọjà táǹtà obìnrin mi ó ti jí lágo márùn-ún yóò ti gba ọ̀nà ọjà àbí tó ti fẹ́ lọ rajà lọ ẹ̀rí pẹ̀lú já ẹlòmíì gbọmúlé láǹtà ló ń gbà tó fi ń tajà nínú ẹ̀ náà ló tún máa fọmọjẹ ń gbà tọkọ bá fowó oúnjẹ sílẹ̀ so aru àwọn bàbá wa kán fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa ẹ̀rí torí ọjọ́ alẹ́ àwọn ọmọ wọn tó bá tó stage ká nílé ṣiṣẹ́ mọ́ ànílé ṣe ẹni tí mọ́ àwọn ọmọ tá a bá tọ́jú òun náà ló mọ ṣe kí ni ló mọ máa help wa ló mọ máa tọ́jú wa ló mọ máa gbé wa ọ̀pọ̀lọpọ̀ ń sì lọ ọmọ rẹ̀ gbé lọ ìlú òyìnbó ó tọ́jú ọmọ ni ọmọ tá a bá tọ́jú kò sí nǹkan tí ò lè yà so àwọn obìnrin a ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọkọ wa kán ràn wá lọ́wọ́ kán bá wa fi ọwọ́ sowọ́ pọ̀ ká jọ tọ́ ọmọ ká jọ rán wọn léèwé ká má kàn jẹ́ pé tá a bá ti lóyún tán kán kàn dá sí wa lọ́rùn tẹ́ bá rí wàhálà tó bọ́ obìnrin míì ṣe lórí ọmọ àánú á ṣe ènìyàn nígbà tó bá gbóyún sínú tó tún gbóyún oko lọ tó jẹ́ pé ọ̀bọ̀n ti hàn náà ọmú gbọ́múlé láǹtà ló gbà tó fi ń tajà kò sí ìrànlọ́wọ́ ọkọ mi àlówó kò ràn ìyàwó ẹ lọwọ kò dẹ yẹ kó ṣe kí ni kó rí bẹ́ẹ̀ yẹn èmi gbàdúrà lórúkọ jésù ọlọ́run bá wa wọnú àwọn ọkọ wa àwa ọlọ́jà náà káwa náà dẹ̀ ni ká mójútó àwọn ọmọ wa.
1: ìyàwó ẹni sùúrù fún mi ìyàwó esther fún mi láyọ ńgbà tẹ sọrọ lẹẹkan ní kókó tí erin méjì bá ti jà kókó bẹ
0: kò ní pé rí
1: ni yóò forí
0: kó ni yóò forí kó àwọn ọmọ ni.
1: àwọn ọmọ lẹ ń pè ní kókó
0: bẹẹni
1: láàrin àwọn erin méjì tó jẹ bàbá àti ìyàwó
0: bẹẹni bàbá àti ìyàwó
1: àwọn kan wá wà kìí ṣe pé bóyá ìjà ló wà láàrin
0: wọn
1: ti bàbá àti tọmọ ṣùgbọ́n tó jẹ́ pé bùkátà gbígbé ẹrù rẹ̀ orí àwọn ọmọ yìí ló fì sí kí abala bẹ̀ yẹn ojú wo lẹ fi wò ó.
0: kó tó fi rí bẹ́ẹ̀ ni pé kò sífẹ̀ẹ́ láàrin wọn kò sífẹ̀ẹ́ ni torí bíbélì sọ pé ká fẹ́ràn ìyàwó wa ó ní ìwọ ayé ẹtẹríba fún ọkọ yín tí ìfẹ́ bá wà láàrin wọn wọn á jọ fọwọ́sowọ́pọ̀ tọ́jú ọmọ ni àìsí ìfẹ́ òun ó lè jẹ́ kéèyàn dá ọmọ sílẹ̀ ọmọ téèyàn bí fúnra rẹ̀ kó dàálẹ̀ fún ìyàwó nìkan tó ní kó máa tọ́jú ẹ̀ kò sífẹ̀ẹ́ ni. ẹ jẹ́ ká gba ìfẹ́ ọlọ́run láyè tá a bá ti gba ìfẹ́ ọlọ́run láyè ohun gbogbo tá a bá dáwọ́ lé a yọrí sí rere.
1: ó dáa ẹ ṣeun a bá ti gba ìfẹ́ ọlọ́run láyè ohun gbogbo tá a bá dáwọ́ lé
0: a
1: yọrí sí rere. lágbára lọ́wọ́ ọlọ́run ọba rere òun náà ni ọ̀rọ̀ wa yóò máa yọjú sí tí yóò máa yọrí sí láṣẹ edumare ìyá wa abilékọ mufle art ẹ̀dùnjọ́bí tá a bá ní ká rò ó tá a bá ní ká gbé lórí òṣùwọ̀n yóò ti tó bí ọdún mélòó tí ẹyin ti jẹ́ obìnrin tí ó ń ta ọjà tó ń ṣe okòwò tó ń ta ọjà tó jẹ́ pé kátàkárà oníṣẹ́ ẹ tiẹ̀ yàtọ̀ fún pé kẹ́ ẹ tó dénú ọjà tẹ́ ẹ ti jẹ́ akọ̀wé yẹn ni mò ń sọ o ṣé inú ọjà yẹn náà lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ akọ̀wé yín ṣé ibẹ̀ lẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ kátàkárà ó ti tọ́dún mélòó ní gbólóǹkan.
2: ẹ ṣe mà mo kí yín o ẹ kú lé o
1: yes
2: orúkọ tèmi ni abilékọ mufle art ọláìdé ẹdùnjọbí

0: kò ní bàjẹ́ lágbára lọ́wọ́ ọlọ́run àgbájọwọ́ ọ̀nà lẹ́tọ̀ọ́ eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ìkànnì lágẹ̀lú 96.7 fm òkè gájòkè òun sì ni ètò ọ̀hún ti ń lọ o agbátẹrù ètò ọ̀hún ni ìyámọ̀pọ̀ center for peace women and youth development àdúpẹ́ àwọn obìnrin ní ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n gbárí jọ ni wọ́n pawọ́pọ̀ ni wọ́n kóra wọn jọ láti sọ̀rọ̀ sókè pé ó dáa a kì í dákẹ́kù a sì kì í wò ó sùn dáràn tẹ bá ń tẹ̀lé wa lórí ètò ẹ rí pé nǹkan tá a gbọ́ lórí ètò lónìí àwọn nǹkan tá a gbé yẹ̀wò òun náà làwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú àwọn obìnrin tí wọ́n jẹ́ akíkanjú tí wọ́n jẹ́ ọlọ́jà wọ́n ń tajà lóòótọ́ ṣùgbọ́n bùkátà tó ń bẹ lọ́rùn wọn pàápàá jùlọ bùkátà ọmọ kò fẹ́ jẹ́ kí ó dàbí wípé wọ́n mọṣẹ́ ọ̀hún ṣe pé àwọn míì tọ́kọ wọ́n tiẹ̀ máa ń dọmọ lẹ̀ fún ìyá wa mufliat ìmọ̀ràn wo lẹ ní gan fún àwọn pápá tàbí ká sọ pé ẹ̀bẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ bàbá lọ́mọ yìí àwọn kan ní àwọn tiẹ̀ ń wò pé àbí torí pé àwọn kan ni wọ́n máa ń gbé ọmọ ní oṣù mẹ́sàn-án ní kù wọn wọn kò jẹ́ ká mọ bí ọ̀rọ̀ yìí ṣe rí ni bí irú àrọ́wà wo la lè pa fún wọn àti bí irú torí àmọ̀ bẹ̀rẹ̀ ṣe pé àwọn náà lọ pẹ́ kí wọ́n dákun àbí kí lè rò láàrin.
1: ẹ ṣe ìyá wa àmọ̀ràn mi sí àwọn ọkùnrin tí wọ́n jẹ́ ọkọ wa yìí ni pé kí wọ́n dákun kí wọ́n dábọ̀ ìfẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ yẹn ni kí wọ́n rántí tígbà tí wọ́n bá ti rántí ìfẹ́ ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kí wọ́n máa bojú ẹ̀yìn àrí èyí tó ti kọ́ mọ́lẹ̀ tó ti lọ lílọ tó sì lọ kì í ṣe pé ó lọ lásán owó bóbìnrin míì lọ ni o.
0: ṣé gbogbo wọn náà lọ bóbìnrin lọ.
1: àwa ti ẹ̀ wá àwọn ọkùnrin tá ń wo èèyàn dáadáa ni wọ́n wọ́n sì nífẹ̀ẹ́ àwọ obìnrin
0: orí kẹyàn lè mọ bí ó ti ń sọ tí ó fi délé o
1: láyọ
0: àtàlàfíà
1: tí wọn bá mú táyé tí wọn fi táyé lẹ wọn mọ kún lọ bá kẹhìndé ebóbìnrin náà kún ní kẹhìndé tí wọn lọ bá àmọràn mi sí wọn ni pé láti bẹ wọn kí wọn dákun kí wọn dábọ kó fi yèdè nù kí wọn rántí ìfẹ ìbẹrẹ pẹpẹ ìfẹ táwọn àti ìyàwó wọn tí wọn fi bẹrẹ tí wọn fi kó àwọn ọmọ yẹn tí wọn fi kó àwọn ọmọ yẹn jọ tó fi pe àwọn ọmọ yẹn wá sáyé tó sì ń dá mi lójú pé ọlọ́run ó bùkún ẹnì kọ̀ọ̀kan wọn lágbára lọ́wọ́ ọlọ́run òdítọ́ ọlọ́run pè wọ́n nínú bíbélì àti nínú quran wọn ò ní dìrù láéláé iṣẹ́ ń ṣe àwọn ọkùnrin wa tọ́jọ́ kọ wa iṣẹ́ wọn ò mọ̀ ní dìbàjẹ́ kí wọ́n dákun kán mọ bojú wẹ̀yìn kí a lè jọ jèrè àwọn ọmọ yẹn ká lè rá àánú gbà látọ̀dọ̀ ọba tó ni wá torí pé nígbà tí òun bá ṣọ̀kan òun ni iṣẹ́ tá a ṣe ò ní bàjẹ́ o.
0: ara àánú gbà àmì lágbára lọ́wọ́ ọlọ́run ìyá wa esther fún mi láyọ̀ ṣé bí obìnrin kan bá ń kó ọmọ ká tí bí irú ìyá wa bọ́n ti ṣe sọ́lẹ̀ kan yẹn ìyá wa mufle àtitán nínú irú ọjà táwọn wà gan èrò pọ̀ ńbẹ tó nírú ìdojúkọ bẹ́ẹ̀ táwọn bá tún lọ rajà ń gbòòrò bóyá lọ́nà jíjì àbí nítòsí àwọn tó máa ń rọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin náà tí wọ́n máa ṣàlàyé pé irú nǹkan kan náà ni àwọn náà máa ń là kọjá o pé ọkọ ti kó ọmọ lẹ̀ fáwọn àwọn nìkan làwọn sì ń dá tọ́jú ọmọ ọmọ tí kì í ṣe ọkàn tí kì í ṣe méjì tí àwọn obìnrin kan tó jẹ́ pé àwọn ni wọ́n ń dá wọn tọ́ tágbára ò sì fẹ́ gbé tó yẹ kó ṣàǹfàgídí irun mọ́ nígbà tó bá ti ẹ̀yà obìnrin mi ò sọ pé ẹ̀gbọ́ òun ò lè wá kú báyìí bí tẹ bá rí kẹ wá wọ̀ lọ báyìí ṣé ó lè nípalára láabi tó lè ṣe fún àwùjọ wa àbí fún orílẹ̀-èdè wa lápapọ̀ nígbà tóbìnrin ò bá rọ́mọ tọ́mọ́.
2: ó pọ̀ mọ̀ tẹ bá rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ ńsìn ẹ rí wọ́n ní ọmọ ọlọ́mọ lè yàn rán níṣẹ́ dé tòrutòru àwọn ọmọ yẹn náà wọ́n máa ń lò ẹ rí nísìn ìbò ló fẹ́ wọlé irú àwọn ọmọ bẹ́ẹ̀ tí wọn ò rówó tọ́ tí wọn ò ní ẹ̀kọ́ òun ni wọ́n máa ń fún ní 500 naira tí wọ́n máa ń fún ní 250 tí wọ́n máa ń fún 100 naira táwọn ni kó lọ máa gbàpò tí kò bá jàpótì ẹ rí àwọn ò lè rí ọmọ ológo ọmọ ológo ò lè fi ọmọ ògo rẹ̀ lẹ̀ kó sọ pé kó lọ fèsì ìbọn.
0: nígbàtẹ́bi ò bá pa.
2: nígbàtẹ́bi ò bá pa.
0: tó rí nǹkan ṣe
2: ìgbà tí mo dẹ̀ fẹ́ rọ àwọn ọkọ wa ni pé kí wọ́n gbìyànjú kán fọwọ́sowọ́pọ̀ kájọ tọ́jú àwọn ọmọ yìí. kí àwọn ọmọ wa kó mọ̀ jẹ́ irinṣẹ́ ìṣòfò sàtánì.
0: ìyá ibi tá ẹ dé dùn òun ó mú dáadáa wọn ní kí gbogbo wa jọ fọwọ́sowọ́pọ̀ ká tọ́jú àwọn ọmọ kí àwọn ọmọ mọ̀ jẹ́ irinṣẹ́ èṣù fún sàtánì. ó yá àsìkò ti kan gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ńlé náà láti máa pè wá sórí ètò ilé ìta pè ní àgbàjọwọ́ lónìí níkànnì lágẹ̀lú 96.7 fm òkè gájòkè ó yá ní tààràtà hello ta ló wà ńbẹ o hello ẹ kàsán o hello ẹ ti wọlé o hello 0912370.
3: ohun mi ò jáde.
0: ẹ kàsán o.
3: Olaide Adebayo ya na re do ni.
0: E ka san ma.
3: O ke awon alejo wa.
0: E seun.
3: Nti ni ati nsi omi nu ka awon ya na Olorun ni baje.
0: Ami o.
3: Won fa gbo se. Mo se ri gele na fi yan na fun wa yen. A ri pe tokunrin ba nse daada pelu obirin oja re go yato ya oja re o mo jeun. Kora ti ba nande kan to ko ba nse daada kora bi ori fun. To ba ri fo kan ni fo kan ba oko ya aya mi mo ri gbogbo bo se nse pelu oro oja yi. Gbogbo ya to nse igboro mo na.
0: Tori oro itinu itunu oro oro ya ti leyin. Ori
3: wa lai nu ri o mo dun ni. Okunrin ni tun de ade bi wi pe wo ni se won o si tun ni fobirin yen ni fokan bale dun
0: ki wa lona abayo bayi o
3: to ona abayo na ni pe a bi awon oko wa na ni ki won o dakun ki won o jo kete mi o legun tori bi wa la ba ti poju soki ojina olomo ja ni soki mo ja ade
0: ami ami ami elo ta lo wa nbe o elo e ka san o elo elo mi tun ti wole e ka san sa
4: orúkọ tèmi ni wàá yìí láti olówó agbára kù ní ìsàlẹ̀mí
0: ṣe ẹ gbọ́ wa
4: mo ń gbọ́ yín ṣe ẹ rí oríṣiríṣi ìlàwọ ọkùnrin adúmáwò lọkùnrin mi ó ti yé ṣe ẹ rí ohun tó wọn ṣẹlẹ̀ ni pé ẹni tí wọn bá fẹ́ gbóhùn ọkọ̀ ọmọ ìwọ̀n bá tọ́ bá lè bí ìyọ̀kọ́ ṣùgbọ́n fún ọmọ yẹn ìyọ́kàn máa bí mọ dàálẹ̀ ni kò ní lójú tó wọn so ẹyin tẹ ìjẹ́ ya wa sí mẹ́ ó wà ní Quran àti Bible pé ọlọ́run àwa ló ní yín ó sì yẹ ká máa ṣe dáadáa pẹ̀lú yín so ẹni tó wá fẹ́ jẹun ọmọ ọkùnrin tó wá fẹ́ jẹun ọmọ yóò mójú tọ́pọ̀ ó ti ní ìṣe tó wá dáadáa yàwó kọ́ wá pé ohun ti dáadáa kọ́ máa mójú tó ìpínlẹ̀ kọkùnrin ilé kọ́ máa rí sí pé wọ́n jẹun ọmọ ó ti ní ìjẹ́ káwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ
0: a ní dààmú ẹ ṣeun.
4: Tó ẹyìn ìyá wa ló fẹ́ ìta ẹ̀ but àwọn ọmọ ìyá bí má wò ní.
0: Ẹ ṣe ẹ lóò ta ló wà ń bẹ̀ ní pápá pàtórí àti ń lọ ẹ lóò ẹ ló ẹ kàsán o ẹ ti wọlé o hello hello ẹ ló ẹ kàsán.
5: Ẹ ló mọ̀
0: ẹ kàsán yes sir.
5: Ẹ kú sí olóòtú.
0: Ó ga.
5: Ẹ nígbà mú. Ṣẹ́rí pé máa ń sọ̀rọ̀ kan tí wíwé lídẹ̀ sọ ń gbà ẹ̀. Ó ní mo dẹ̀rẹ̀ fún mi kò tó fẹ́ máa sábà sọ ń gbàjẹ́ bá ṣe kó náà. Pé ẹjọ́ fún yóò dùn pé yóò jẹ yóò dára ọlọ́kan òkú kó yọ ṣe owó ẹ̀rù. Ṣé mo pé àwọn ọkùnrin kan wà àwọn ọkọ wọn bá ní pé ìyàwó wọn ṣiṣẹ́ báyìí wọn ní agbára kó tẹ̀ máa ṣiṣẹ́ ó máa tọjà tó yẹ pé oúnjẹ ilé kò ní ṣe tán yóò ní bámi bálẹ̀dẹ̀ bálẹ̀dẹ̀.
0: Ọ̀nà àbáyọ owó wa la wá fẹ́ rí nbẹ̀ báyìí ní pápápá pò láṣeṣe.
5: Ọ̀nà àbáyọ owó wa bẹ̀ ṣe rí ìfẹ́ ìfẹ́ òtítọ́ ìfẹ́ òtítọ́ òun ni ká ní kó má jẹ́ ìfẹ́ ẹ̀tọ́ ìfẹ́ ẹ̀tọ́ ti pọ̀ jù.
0: Àánú
5: ọṣẹ́ ẹgbẹ́ mi ti wà ẹ́ mo ń ká ní obìnrin kì í ṣe pé ìfẹ́ pé bóyá ìyìnlọ́lá ìkó gbé mo máa ń sọ fún àwọn ọ̀rẹ́ mi gbọ́mà nígbà ẹ máa tètè bá àwọn obìnrin wọn gbìyànjú o.
0: Ẹ ṣeun ojú òní ti wá adúpẹ́ lọ́sàn-án tòní ètò eléyìí tá a pè ní àgbájọ owó ti di chọ̀ha fi chọ̀chọ̀ gun o ń bá a gbéyẹ̀wò lónìí òun náà ni ìdojúkọ tí àwọn obìnrin tó jẹ́ ọlọ́jà máa ń rí tó bá jẹ́ pé àwọn nìkan ni wọ́n ṣe mọ̀mọ́ tí wọ́n tún ṣe bàbá fún àwọn ọmọ wọn ó nípalára lórí àwọn ọjà wọn kì í jẹ́ kí wọ́n gòkè àgbà wọ́n sì tún ní ó nípalára pẹ̀lú àwùjọ wa gan eléyìí náà la gbéyẹ̀wò lórí ètò lónìí a sì gbàgbọ́ wípé àwọn tọ́rọ̀ ọkàn wọn ti gbọ́ ọ̀rọ̀ yìí pàápàá jùlọ ìjọba eléyìí tí ó wà ńbẹ̀ tó yẹ kí ó ran gbogbo àwọn tí wọ́n ní rúpè níjàmbá yìí lọ́wọ́ lágbára lọ́wọ́ ọlọ́run ọba ẹ̀ ní ṣubú débi pé ẹ dànù á kí gbogbo ẹ̀yin tí ẹ tẹ̀lé wa wá ojú òní ti ìyá wa esther funmilayo tí wọ́n jẹ́ ọ̀tún ìyá lọ́jà àti ọjà àfọwọ́sowọ́pọ̀ akíyín ní rainbow akí ìyá wa mufliat ẹdúnjọbí lágbára lọ́wọ́ ọlọ́run ọba ẹ̀ bàlẹ̀ láyọ̀ láṣẹ edumare ajá ọjà kò ní bù wá jẹ ìjọ mẹjọ lọ́dà lórí ètò tá a pè ní àgbàjọwọ́ títí wá dìgbà náà fọláṣadé àjàlá lórúkọ tèmi tí mò ń jẹ́ ọlọ́run ọba yóò ṣàtìlẹ́yìn fún gbogbo wa àwùjọ wa kò ní dojúrú àmọ́ rírì yìí ò pẹ̀ngbọ̀ wa.

0: revolution.
1: Yóò tún sí fèrè sí ọrùn sílẹ̀.
0: Tún ìyanu ìbùkún.
1: Amẹ́rẹ́rẹ́ jáde fún gbogbo èèyàn.
0: Ẹgbẹ́ oríta láyé tí ń retí ìtìjú lórí ọ̀rọ̀ rẹ.
1: Jésù fẹ́ jáde sí ọdún ìyanu nípa sẹ́yìn.
0: Pásítọ̀ Láwọ̀ Lídàrí ẹ̀.
1: Pásítọ̀ Gbẹ̀ngàn Fáráì Ìró.
0: Rọ̀pẹ̀sẹ̀ Àbọ̀lọ́wẹ̀rẹ́.
1: Àwọn olórí ẹ̀mí Adéyinka láṣeyọrí.
0: Pásítọ̀ Ifẹ̀ Olúwa-Dogiyan.
1: Evangelist Fáforí Taiwo.
0: Pẹ̀lú mínísítà Ẹlọ́dún Mùráyọ̀.
1: Pásítọ̀ Iná Fọlọ́nṣọ́ yóò máa sọ̀rọ̀ àṣẹ.
0: Látọjọ́ Mọ́ndé
1: Fẹ́m̀bà.
0: Láago mẹ́jọ

0: ṣàánú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ bá a ṣe ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí ká a ṣe tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cash port àwọn olúborí 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káṣẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*#. Lórí Lágelú FM *347*1004*#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kaase.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
1: 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ṣe ìyanu nínú ayé oníbòjípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àánú. Ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkà sí ara. Èmi ò ṣe ohun titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago 12 òru. Lọ́jọ́ Sunday àpàdé láago 8 àbọ̀ àárọ̀ sí 12 ọ̀sán àti ṣóòru láago 10 alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mercy Camp kìlómítà 18 Ìbàdàn Ife Expressway Òsèǹgẹ̀rẹ̀ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìfọ̀nṣẹ́ Ọlọ́run alayé Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ Ọlọ́run máa lo àtàwọn ìfọ̀nṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí lẹ́ndì NCE. HND A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
3: Lágelú FM 96.7.

0: wrote our money. Àwọn ọmọ yìí gan because ìwé pé ilé ìwé ti délẹ̀ nsìn. Another class sí ni. Bẹ́ẹ̀ni iṣẹ́ tán ti ń lò lọ́tẹ̀lẹ̀.
1: Ìyẹn dẹ̀ nínáwó.
2: Ìyẹn nínáwó.
0: Textbook wà mẹ́. School fees wà. Wọ́n ṣe ń kúrò nípele kan bọ́ sí mi. O ní owó yẹn ṣe sí. A sì lè bọ́ tó nílé ìwé náà wọ́n já san salary.
1: Bẹ́ẹ̀ni oṣooṣù ló ń san salary. Òbí ń san owó school ní ẹ̀kan ní oṣù mẹ́ta. Ẹ ní blame wọn o.
0: Ẹjọ́ ẹ̀yin dájú o. Ọlọ́la ṣe fẹ́ bẹ àwọn dájú wa lọ́sàn-án tò ní. Ìwọ mọ́ mi tó bá sì wọ́n náà pé gbèrà gẹ́rọ àmì ẹ̀gbá gbára alẹ̀.
1: Bẹ́ẹ̀ ni o.
0: Kò sí torí nǹkan míì torí àwọn ọmọ
1: yìí.
0: Torí àwọn ọmọ yìí ni. Ẹ jẹ́ kí bàbá wọn wà nínú ayé wọn. Torí pọ̀lọpọ̀ ẹ òun ló ní òun le tọ́ wọn òun ló ní kò jẹ́ rí wọn. Ṣọmọ tí mi rí ni màá sọ kílé tó jẹ́ bàbá ọmọ rẹ wọn. Ohun tí ó dẹ̀ kí pọ̀lọpọ̀ mi ni pé time tẹ bá ní kán má rí wọn yẹn. By the time tí ọmọ yẹn bá máa dàgbà sí wọn ti miss wọn.
2: Wọ́n ti miss wọn already.
0: Wọ́n wá fẹ́ feel vacuum yẹn. Ẹ̀yin òní jọ wọ́n lójú mọ́. Wọn ò ní fẹ́ rí yín mọ́ gan.
2: God bless you
1: ma.
2: Ọ̀rọ̀ gidi
1: ni. Kíni wọn ò ní rí àṣìṣe bàbá wọn mọ́.
2: Mi ni jẹ́ kó rí wọn. O lè ti brainwash wọn o. Kò lo brainwash ọgbọ́n by the time tí àwọn ọmọ yẹn bá máa ju ọ̀tọ̀.
1: Bẹ́ẹ̀ni
2: tọ́ bá máa ju ọ̀tọ̀ tọ́ bá fojú rí bàbá wọn.
1: Kíni ṣó máa dá wa ni bàbá gan ò ní dá wa.
0: A wá with full force. Kíni kan pé ọlọ́run mọ̀ jẹ́ àṣìṣe fún iṣẹ́.
2: Bẹ́ẹ̀ni o.
0: Ẹ mọ́ bọ lọ́mọ tọ́mọ ẹjọ́ lọ́mọ
2: ẹjọ́ lọ́mọ tọ́mọ ẹ o kàn fẹ́ fi wàhálà parẹ́ ẹ dànù.
0: Ẹni bá tọ ẹni bí ọ̀pọ̀lọpọ̀ tọ́mọ tí ń jèrè ọmọ kí wàá lọ ní jí ó tọ́ sí.
2: Bẹ́ẹ̀ni torí wọn padà sọ fáwọn ọmọ yẹn pé ṣe bí bàbá yín ni bí ò ti ẹ ṣe nǹkan kan fún yẹn tààrẹ
1: sí lọ. A tún wá witness lọ bèrè lọ́wọ́ lágbájá.
2: Wọ́n ní ẹ̀ta rẹ̀ sí lọ́hún bí ò bá ti ẹ̀ ṣe é ṣàtọ́jú ẹ̀.
0: Gbogbo cooperative rẹ gbogbo àjọ rẹ gbogbo lónìí ẹ̀ kọ́ fi fine game fine mama wọn nìkan wọn dà gbé ọwọ́ adarúgbó ọ̀sán gangan ọgbó lójijì.
2: Wọ́n ń bínú ntí ò ṣe bídú sí. Tó jẹ́ pé ò lè kó sí bó ti lè wù kó rí ò lè gbọ́ bọ́ permanently lọ́wọ́
0: àwọn Yorùbá
2: pé lọ́wọ́ bàbá.
0: Ọ̀pẹyẹmí ọlọ́jà tọmọ bá ti wọ̀
2: ó ti dokuta
0: kí wá lẹ̀ jádọ́ra gbé lẹ̀ sí
2: kájọ wọn tánzó
0: mú ti ẹ̀rọ amútẹ̀mí wá kóso dídí.
2: Bẹ́ẹ̀ni
0: torí pé kìnrin kò sẹ́ńtò ó ń lókè òkú lòkú rè bàbá ọmọ lọ́lọ́ wọn á lè gbá lọ́wọ́ wọn. Ẹ mọ̀ jẹ́ ajíyà ìmọ̀dí ẹ mọ̀ jẹ́ agbègé lélẹ̀ káwọ ṣòkòtò ohun tó bá ṣeéṣe àgbà ń tò tọ́ pọkùnrin mí àbí mọ́mọ́ wò ni. Mọ̀ èyí tó bá ṣe tán tó lóun fẹ́ wò ẹjí ò wò
2: ó
0: ẹjẹ́ kan ní impact nínú ayé ọmọ wọn ẹjẹ́ kan mọ̀ pé my daddy is coming. Mọ́mí kan sọ̀rọ̀ kan fún mi ní ọdún ọjọ́ kan wọ́n ní pé jàṣẹ ránpẹ́ náà ni wọ́n máa pé mò ń lọ lúnú ìpọ̀jù dáàdì náà sọ nítòótọ́ pé báyà wọn ní anger issue níbí kan ni táwọn bá tiẹ̀ ti wà pa tó bá sọ kínní kan gbájú ìgbà mi wọn wá lu ìtọ́nà wọn sùn mọ́ bẹ̀bẹ̀ wọn bá náà ti pé kò lè pé òun mọ́ ló lọ a sì jọ lọ. Ó wá ní tí dáàdì wọn bá ti wá ń bọ̀ yàrá kan náà làwọn ń gbé ńgbà yẹn kí bọ̀ tó bá ti dáàdì wọn lọ́ọ̀kan mọ́mì kan máa ń ta foodstuff lẹ́gbẹ̀ẹ́ mọ́mì yẹn ló ní bench wọ́n sì mọ̀ pé wọ́n mọ̀ pé ìyá àwọn àgbẹ̀ta ṣáàdì wọn bí kúrí kí bàbá rẹ̀ dẹ́sẹ̀ wọnú ẹnu ọ̀nà bọ̀ ní wẹ́ẹ́fì ní kọ́ọ̀tàn dáhùn pé jacoba àárín ọmọ ẹ̀ lẹ́ẹ̀kan ẹ̀mí jù lóṣù nlẹ́dí yẹn wá lọ tọrọ bench lọ wọ́n mọ̀ pé mọ́mí ẹ̀jọ̀ dáde mi ti ń bọ̀ mọ́mí ọ̀dẹ̀ ní yàwá lápótì wọn ẹ̀jọ̀ ẹ̀yà wa ní bench yín mọ́mí yẹn wá gbé bench fún wa ní àtòun àti bàbá àwa lọ jókòó sí orí bẹ́ǹtì lẹ́gbẹ̀ẹ́ ní other side àwa lọ pàbí rẹ pé ṣé òní wá kí ọkùnrin làbúrò pé ṣé òní wá kí dáàdì mi ni dáàdì mi ti dé ti pẹ́ tẹ̀ wá jókòó síbẹ̀ yín ò dá wọn lóhùn mo ní bẹ́ẹ̀ ló ń káwọ́ mo ní yan gbé
1: gbà mí mo máa ṣe máa jẹ́ jù
0: mí
2: ni ẹ̀dọ́ òun lọ sí ẹ̀ṣẹ̀ṣẹ̀lẹ̀ ọmọbìnrin mo fi bàbá wọn ṣeré wọn jẹ ju ẹ
0: olúwa sọ fún mọ́mí yẹn pé ó ní màmá pé òun àtìyá yẹn màmá yẹn ló ń sọ fún mi pé òun àtìyá yẹn ní misunderstanding wọn àwọn òpé kò má lọ gba tíà lọwọ bẹ́ǹtì lọwọ màmá yẹn ó dẹ̀ gbà bó òun ń bọ̀ ó ní sẹ́mọ̀ àpamọ́ òun rewó jù ó lọ rẹ́ǹtì plastic ṣe ayọ̀ kan torí bàbá rẹ̀ ṣerú ọmọ yẹn ni wàá sọ pé o fẹ́ dágbẹ́rù ẹ̀ bàbá yẹn ó jẹ jù ọ lọ.
1: fine ìwọ̀nba tó ṣe yẹn
0: ọ̀bọ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ọ̀wà tí ó mú lọ school ọ̀rà school bag ọ̀rà tó bá tún náà ní end of the year kínní kan wà tí máa sáré aṣọ tó máa wọ̀ ọmọ rẹ mọ̀ gbẹ̀yìn.
2: o tètè jẹ́ ó ṣe júṣe ẹ̀ dẹ́nu àwọn kankan míì gan tún wà tó jẹ́ pé ó ní ṣe ní láìfọ ọmọ pẹ̀lú tí bàbá máa ní láti handle láyé ọmọ ayé bàbá máa ń yọlẹ̀ especially àwọn ọmọkùnrin tán nídìí iron hand tán nídìí correction tán nídìí àwọn kankan
0: ko ti e gbo pe baba re nbo lasan
2: lasan
0: iyan to fun loto e ti a lo taja ta ba de ma wa soju opo le ma fe ki yan ara le na ke bandasi anbo e mo lo bi kankan lagelu lawa o na the 67 fm ayi obere na si le tete n gbe lowo gbelade run ke sunshine atawe yan re mo nbo
3: Lagelu FM 96.7
4: Oruko mi woli ati ajirere temi tope eje Jesu mo ma bole latori oki ni ojo 13 osu

0: weekend wa je gbadun lagosa gboko lejo nu o wa be
1: o de sile buka mo sori ma fi si apawon
0: eto to munudu lori nlagelu 96.7 fm tumo na rayo lakotun ni gbogbo ojo friday lago kan san lu kola wole adeniyi coladex international ni yo ma gbo akiri lagosa gbo abala koko labala o wa nbe tati ma soro lori awon nkan to sele lagbo aliya abala ikeji labala pepede abala to mama so nipa oniruru oso ta le ma ju ta le ma te lagbo o wa nbe abala keta ewewe ni abala e oda nibe let's ma bere oniruru onje te nife si te fe je ni party pade kola wole adeniyi coladex international lojo friday ose yi lago kan san o ma ta lenu bi noodles 100 naira pelu atarodo 1000 o wa nbe Oma Super!
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó 2,500 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, tàbí lẹ́ndì, NCE, HND, A-level, tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Akran Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.

ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ilé wa náà ni wọ́n ti gbé ìgbìmọ̀ kankalẹ̀ eléyìí tí oríṣi ọ̀rọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú olórí àwọn òṣìṣẹ́ ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà fẹmi gbàjàbíàmílà níbi tí wọ́n ti ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún nípa ẹ̀ka iléeṣẹ́ ìjọba kan eléyìí tí wọ́n dá sílẹ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú àwọn ìdókòwò nílẹ̀ òkèèrè eléyìí tí wọ́n pè ní PFIPC ibẹ̀ ló jẹ́ pé ìgbìmọ̀ kan eléyìí tó jẹ́ ti ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ọ̀hún ọ̀nà ni wọ́n tanná wádìí ẹ̀sùn tí wọ́n fi kan gbàjàmíàmílà eléyìí tí lẹ́yìn ìgbà tí wọ́n ṣiṣẹ́ ìwádìí ọ̀hún ọ̀nà lẹni tó jẹ́ alága tó ṣe ipò kárí ìgbìmọ̀ ọ̀hún ẹni tí ṣe yusuf gadi ọ̀nà ló ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ ọ̀hún síta fún àwọn oníròyìn ibi tó ti ṣàlàyé pé lẹ́yìn iṣẹ́ ìwádìí eléyìí tí àwọn yẹ̀wò finifini náà ni àwọn ti rí pé fẹmi gbàjàbíàmílà kò mọ́wọ́ kò mẹsẹ̀ nípa ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn án níbẹ̀ náà ni wọ́n tẹ̀wájú wípé ẹ̀ka eléyìí tó ń rí sí ṣíṣòwò òlù mọ́kùmọ́kù òun náà ń bẹ lára àwọn ìgbìmọ̀ eléyìí tó rí sí ìgbìmọ̀ eléyìí tó tanná wádìí fẹmi gbàjàbíàmílà níbẹ̀ náà lẹni tó jẹ́ alága fún ìgbìmọ̀ ọ̀hún wá ṣàlàyé wípé fẹmi gbàjàbíàmílà òun náà ni kò mọ̀ nípa ìgbìmọ̀ ọ̀hún tó ṣe pé kété tí ó kẹfin pé wọ́n da ẹ̀ka ọ̀hún sílẹ̀ òun náà ni ó ké gbàjarì sí iléeṣẹ́ ọlọ́pàá àti àjọ eléyìí tí ó jẹ́ ti aláàbò orílẹ̀-èdè wa nàìjíríà pàápàá jùlọ sí ti àjọ eléyìí tó rí sí ìwà ọ̀daràn àti ṣòwò òlù mọ́kùmọ́kù òní pẹ̀lú àwọn ẹ̀rí yìí náà ni àwọn ti wá gbé jáde báyìí pé fẹmi gbàjàbíàmílà náà ni kò mọ́wọ́ nípa ìgbìmọ̀ àti nípa ti àjọ ọ̀hún eléyìí tí wọ́n dá kalẹ̀ àjọ tó ń rí sí ètò ìdìbò lórílẹ̀‐èdè wa nàìjíríà àjọ inec òun náà ni wọ́n ti ṣàlàyé pé kí àwọn èèyàn yàgò fún àwọn àtinúdá ìmọ̀ ìjìnlẹ̀ ti sáyẹ̀nsì eléyìí tó jẹ́ ti òfegè tí a mọ̀ sí ai eléyìí tí ó lè pagi dínà àwọn èsì ètò ìdìbò eléyìí tó lè jáde ṣáájú ètò ìdìbò ọdún 2027 àbí nígbà tí ètò ìdìbò ọ̀hún ti yóò bá ń lọ lọ́wọ́ bẹ́ẹ̀ lẹni tó jẹ́ alága fún ti àjọ ti inec ẹni tí ń jẹ́ ọ̀jọ̀gbọ́n george amopitan òun náà ni ó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ tó ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ ọ̀hún fún àwọn oníròyìn òun ni pẹ̀lú àwọn ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ̀nsì eléyìí tí àwọn èèyàn ń lò òun náà ló jẹ́ pé ó lè jẹ́ kí kùdìẹ̀kudiẹ fẹ́ wà tó sì jẹ́ pé àwọn aráàlú òun náà ni wọn kò ní fẹ́ nígbàgbọ́ nínú àwọn èsì ìdìbò eléyìí tó lè fẹ́ jẹ jáde òun ni kìí ṣe nípa ìdìbò tí àwọn èèyàn bá tẹ̀ nìkan òun náà ni ó jẹ́ kí àjọ inec kí wọ́n ní ìgbàgbọ́ nínú rẹ̀ òní ṣùgbọ́n nípa àwọn èsì eléyìí tí wọ́n bá ń fi léde ní ibùdó ìdìbò kọ̀ọ̀kan òun ní báyìí ló ti wá rọ àwọn aráàlú láti yàgò fún irúfẹ́ mọ̀kàrúrú ọ̀hún eléyìí tó lè fẹ́ jẹ jáde nígbà tó bá di àkókò ìdìbò ẹgbẹ́ àwọn tó ní ẹ̀bùn ìfọpo lórílẹ̀‐èdè wa ti nàìjíríà koran òun náà ni wọ́n ti rọ ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà láti jígìrì sí àwọn ẹ̀bùn ìfọpo eléyìí tó ń bẹ lábẹ́lẹ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹgbẹ́ ọ̀hún òun náà ló pe ìpè ọ̀hún lónìí ti ṣe ọjọ́bọ̀ níbi tí wọ́n ti ṣàlàyé nípa bí ààrẹ orílẹ̀‐èdè wa orílẹ̀‐èdè nàìjíríà àti ààrẹ orílẹ̀‐èdè amẹ́ríkà bí wọ́n ṣe dá sí ọ̀rọ̀ àwọn ẹ̀bùn ìfọpo ọ̀hún ibẹ̀ náà ló ti wá rọ orílẹ̀‐èdè wa nàìjíríà láti jígìrì sí ẹ̀ka ọ̀hún yálà láti máa gbé epo wọlé láti ilẹ̀ òkèèrè àbí láti máa ya òbítíbitì owó láti fi fọ ẹ̀bùn ìfọpo nílẹ̀ òkèèrè ẹgbẹ́ kóra ọ̀hún ló ti rọ ìjọba orílẹ̀‐èdè wa nàìjíríà ìpè orílẹ̀‐èdè wa nàìjíríà ń bẹ̀ lábẹ́ àwọn orílẹ̀‐èdè eléyìí tí ó gàga ara jù nílẹ̀ áfíríkà eléyìí tí ó sì ń pèsè epo rọ̀bì oníkiniwádìí tó jẹ́ pé àwọn ẹ̀bùn ìfọpo lábẹ́lé òun náà ni wọ́n kọ̀ láti ṣe àtúnṣe sí wọ́n ti wá ṣàlàyé báyìí pé kí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà kí wọ́n rí i pé wọ́n yára gírí sí ẹ̀bùn ìfọpo eléyìí tó ń bẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà iléeṣẹ́ ọlọ́pàá ti ilé wa òun náà ni wọ́n ti san owó kan eléyìí tó tóbi bílíọ̀nù méjì ó lé mẹ́ta owó náírà gẹ́gẹ́ bí owó ìdójútòfò fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá eléyìí tí wọ́n ti sùn tó jẹ́ pé àwọn èèyàn wọn náà ni wọ́n láǹfààní láti jàǹfààní owó ọ̀hún
en to je oga agba fun ile ise olopa lewa Tunji Diso o na ni ogbe iwe so we do wo won ti o si fi le awon ti won lanfani lati je ninu re loni ti se ojobo ni olulu lewa ni ilu Abuja oni owo ohun o na ni o bere lati odun 2007 titi di 2018 2019 wo 2000 be gege 2000 wo 2001 ati 2001 wo 2002 bakana oni 2002 wo 2003 ati 2004 wo odun 2005 gege bi ala kale ti ajo ti le ise ti idojutofo to nbe lorilede wa Nigeria ibe na ni oga agba ni ise olopa ohun na ni wa selaye pipe awon to ba tu ku o na ni ijoba ati ile ise olopa lewa ni won ri pe won san laipe ati laijina ibe na ni wa kedun pelu awon molebi awon olugbe ohun ile to je osise olopa oni ki won lowo ohun fun anfani ile ti awon mo tabi aye awon olugbe ohun ti won fi sile iroyin ta agbaye lo nde se ti igboyin lati ikoni ti lagelu 96.7 okay gajuke ni bayi iroyin ti le okere

Ikọ̀ ọmọ ogun ti orílẹ̀-èdè ti Iran náà ni wọ́n tún kọlu àwọn ibùdó ilé-ìtọ́jọ́ ti orílẹ̀-èdè Amẹ́ríkà tó ń bẹ ní Kuwait àti ti ní orílẹ̀-èdè ti United Arab Emirates. Gẹ́gẹ́ bí àwọn ìkọlù sí ìdáhùn sí àwọn ìkọlù ilé ti orílẹ̀-èdè Amẹ́ríkà tí ó ń ṣe sí àwọn ọmọ orílẹ̀-èdè ti Iran. Kuwait náà ló tún wá bẹnu àtẹ́lu ìkọlù ọ̀hún tó ṣàlàyé wípé orílẹ̀-èdè Iran náà ni wọ́n kọ̀ láti ṣíkà òfin eléyìí tí ó níṣe pẹ̀lú ìdáàbòbò orílẹ̀-èdè. Òní bẹ́ẹ̀ náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta pé àwọn kò ní tẹ̀tì láti máa bá àwọn ibùba eléyìí tó bá jẹ́ ti orílẹ̀-èdè Amẹ́ríkà jẹ́. Kò tún dín ní àwọn èèyàn méjì láti orílẹ̀-èdè ọmọ orílẹ̀-èdè ti Palestine eléyìí tí wọ́n tún pàdé ikú òjijì lẹ́yìn ìgbà tí ikọ̀ ọmọ ogun orílẹ̀-èdè ti Israel tí wọ́n tún ṣọṣẹ́ ní agbègbè ti Beit Lea ní àríwá ti Gaza. Lákòótán ìròyìn ti eré ìdárayá, ikọ̀ agbábọ́ọ̀lù tobìnrin ti kò gbábọ́ọ̀lù ti Manchester City òun náà ni wọ́n ti ní èròngbà báyìí láti gbé agbábọ́ọ̀lù tọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń bẹnu kọ Super Falcons tó tún jẹ́ agbárin gbùngbùn Jennifer Echegini eléyìí tí ó ń fakọ nínú kọ agbábọ́ọ̀lù ti PSG. Ní báyìí ló jẹ́ pé wọ́n ti gbìyànjú láti gbé kóònù kọ agbábọ́ọ̀lù ọ̀hún pẹ̀lú bí ó ṣe jẹ́ pé agbábọ́ọ̀lù ọ̀hún ẹni ọdún 25 ọ̀hún náà ló tọwọ́ bọ àdéhùn ọlọ́dún kan pẹ̀lú kọ agbábọ́ọ̀lù ti PSG tí ìrètí sì wà báyìí pé bí àdéhùn bá ti tò òun náà ni yóò máa takọ̀sọ̀ bọ́ sínú kọ agbábọ́ọ̀lù ti Manchester City.

0: owó sí orí account number yìí. Lọ́wọ́ kan ẹ ti wà lára àwọn tá a yí koto fún. Bó ṣe jẹ́ nìyẹn. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń ta bọ̀ láti ọjọ́ kìíní ẹ mọ́ bẹ̀rù ẹ mọ́ fòyà. Ẹ kàn mọ́ ẹ mọ́ lọ́ra alẹ̀. Owó lè jẹ́wọ́ ló jẹ wọ́n mílíọ̀nù. Ọlá yóò dùn gbẹgbẹ́ máa kán sí. Ẹ mọ́ múra alẹ̀. Gbogbo ọjọ́ jímọ̀ báyìí. Àní mílí lọ̀rọ̀ tèmi kù. Ẹ̀yin ò sọ ti ẹ̀ tó sọ ti yín àbí. Ó dáa kò sí lábúrò. Mílíọ̀nù mo fẹ́ máa jẹ ní ìsìn. 1000 ti sú mi. *347*1004*2#. Òun lẹ́ fi ta lórí lágelu ẹ̀fẹ̀. Ẹ wá gbọ́ mi o. Kìí ṣe pé lẹ́ni náà yóò lọ lọ́fẹ̀ẹ́ o. Òní ò lọ lọ́fẹ̀ẹ́. Torí bí ìgbẹ̀ ìṣẹ́jú díẹ̀ tí mo fẹ́ wọlé agbára. Mo rí nǹkan kan tó tan green lórí sísítẹ̀mù ń bí. Owó ló wọlé. Owó káàṣì ẹ ni. Ó tún ti balẹ̀ bàgẹ̀ sórí ètò yìí náà. Ilé tó túmọ̀ sí wípé wọ́n ní ká tún ta ẹnìkan lọ́rẹ, ká tún bù wọ́n lówó. Ìyẹn lórí ètò lọ́sẹ̀ èní ni. Ẹ mọ́ kó ń bẹ̀. Ẹ mọ́ kó lójú òpó yẹn. *347*1004*2# Bó o bá ta lẹ́nìí, gbogbo ń tẹ́ ẹ bá ta lẹ́nìí, ó tún wà nù kó tó nì. Ìyẹn tá a kó papọ̀ lọ́la, táwọn èèyàn fi gba owó. Gbogbo ọjọ́ jímọ̀ mílí lẹ́ẹ̀mọ jẹ. Ẹ wá gbọ́ bàbá ń bari rẹ̀. Ẹ mọ̀ pé tó bá di October 1st, Nàìjíríà ó pe 66 years. Ṣùgbọ́n September 30. September 30 yẹn. Yóò lárin kíkí o. Yóò ẹ mọ̀ jẹ́ ń sọ̀rọ̀ jù tẹ́ ẹ bá gbọ́ mọ̀ sọ̀rọ̀ jù pàṣọ. Ẹ sáà mọ fọ́lò wa lórí ìkànnì lágelu ẹ̀fẹ̀ lórí ti káàṣì ẹ̀. *347*1004*2#. Hello.
1: Hello, Agbọ̀nà.
0: Ẹ kúrọ̀ lẹ́sà kí lórúkọ yín.
1: Abiodun Látòlódo.
0: Afis Abiodun Látòlódo. Ẹ mú bèrè sà.
1: Mo máa fẹ́ wù.
0: Ìbéèrè nọmba 7 ilé ìtẹ́ láǹfààní láti mú. Ó ní kí n béèrè lọ́wọ́ yín wípé kí ni orúkọ olùkọ́ni kan Juventus?
1: Kí lorúkọ
0: olùkọ́ni Juventus?
1: Nìkanu Ṣàlẹ̀.
0: Ni olùkọ́ni Juventus?
1: Bẹ́ẹ̀.
0: Luciano Spalletti. Ó ló olùkọ́ni Juventus. Òun náà ni olùkọ́ni Luciano Spalletti ni. Ẹ mú bẹ̀rẹ̀ yín tó gbẹ̀yìn. Ìbéèrè nọmba 10. Líìgì orílẹ̀-èdè wa Nàìjíríà Professional Football League. Ní sáà 2022/2023 ikọ̀ wo ló gbà?
1: Rivers United.
0: Final answer.
1: Rivers United
0: kọ́. Èyí bá international ti lu abá ni. Rivers èyí bá ló gbà. Hello. Hello.
2: Ẹ bà kúrọ̀ lẹ́ o.
0: Ẹ kúrọ̀ lẹ́, kí lorúkọ yín?
2: Ṣé Kamaludin Alabu láti iná gara ṣùgbọ́n tí Jọlá olóòpó yẹ sá.
0: Kamaludin na ìkílẹ̀ pé.
2: Kamaludin Alamu láti iná gara ṣùgbọ́n tí ká súnmọ̀.
0: Àmúròpẹ́ sọ pé lóòpó yí ọ̀sà. Sọmọ ilé jálárúrú lẹ́yìn ni. Ọmọ ilé jálárúrú ni yín. Èmi ò mọ̀ yín. Ọmọ ilé jálárúrú lèmi náà lóòpó yí ọ̀sà. Èmi ò mọ̀ yín.
2: Àdúgbò lẹ́yìn wà ní lóòpó yí ọ̀sà.
0: Ọmọ ilé jálárúrú gangan lèmi.
2: Egbò ni ilé ọ̀dọ́ yín lóòpó yí ọ̀sà.
0: Ilé jálárúrú ẹ̀ mọ́ ilé jálárúrú lóòpó ni.
2: Ẹ mọ ilé yán.
0: Ilé yán èmi ò mọ ilé yán o. Family house wa nìkan lèmi mọ̀ lé jálárúrú. Ẹ̀yà
2: ayéda olóyè lèmi nílé jálárúrú lóòpó yí ọ̀sà tẹ.
0: Ẹ̀ olóyè ni. Ó da kò sí lábúrú. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Ara ilé wájà. Ó yẹ mú bèrè sà.
2: Mú bèrè nọmba 3.
0: Tíìmù o ní.
2: Tíìmù.
0: Network yẹn ni. Hello. 0912370-8675. Bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn. 0912370-8675. Hello, ẹ káàsán.
2: Ẹ káàsán.
0: Kí lorúkọ yín sà?
1: Oyedina Ajibola lati challenge.
0: E mu bere sir.
2: Number 27.
0: Iro 2012 orilede wo logba sir.
2: Iro 2012.
0: Orilede Portugal. Final answer.
2: Nani.
0: Orilede Portugal ko logba sir. Laroja logba. Laroja orilede Spain awon na gba case orilede Portugal. Case orilede Portugal. Laroja logba lodun 2012. Awon na lanfani lati gba idije Iro 2012. Orilede Spain lo nje Laroja. Ta ba ni Laroja orilede Spain na pe be ina gije won e mo pe ba wa se nje Super Eagles yi. Eh awon na nje Laroja. Awon na nina gije na e mo pe Portugal na. Navigators ni won. Navigators orilede Portugal na nje. Eh se je niyan ta ba ni Laroja. Orilede Spain lo nje be. Hello. Hello.
2: Ajo sa.
0: E ku lo le sa. Ki loruko yin bo la tin ba yin soro.
2: Tama lati ku mapa yin ba.
0: Tama lati ku mapa yi.
2: Be nla.
0: E ka bo sori eto yi. Team wo ni yin sa?
2: Madrid ni sa.
0: Ala Madrid. Ah, Ala Madrid ni e ku ni baje eyin ti Galacticos abi.
2: I am a champion.
0: Ni odun 2020/2021 e daruko iko to gba Yoruba Champions League
2: 2020/2021
0: be ni sir
2: Madrid
0: Ala Madrid o da yin loju pe Madrid lo gba so da
2: ah well
0: Madrid lo gba igbo Madrid gba e ti gba pe Chelsea lo gba ni.
2: Mr. Peter Latapata.
0: E mu bere sa. Hello.
3: Yeah.
0: Hello.
3: E ka san
0: o, ki loruko yin?
3: Iya Chelsea ni lati egba.
0: Iya Chelsea lati lu egba. Egba mo le sabi agbongba kala. E ka bo sori eto yi ma.
3: Yes, o da ti fe ko ri fun wa lose to koja. Olawo ise ko ba de o.
0: Ah, se mo wo la buru si Chelsea ni.
3: Ah, eh wo te so ni ose to koja ni.
0: Ke mo so.
3: Mo ko wo yin bayi ni. Olorun de gbogbo fun wa.
0: Olorun gbogbo fun Chelsea. Olorun o gbogbo fun gbogbo wa na. Eh? E ma binu.
3: Ami.
0: E ma binu. Iya Chelsea ti binu tan. E ma binu iya Chelsea. E ma

0: ẹdíje ìyẹwà champions league ẹ dárúkọ kí ni orúkọ olùkọ́ni tó gbà fún wọn lẹ́kùnrẹ́rẹ́.
1: Luis Enrique
0: ló gba ìyẹwà champions fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù PSG àbí.
1: bẹ́ẹ̀ni
0: ó dá kò sí láburú Luis Enrique náà ni ìyá Chelsea láti Lisabia gbòǹgbò àkàlà àbí.
1: bẹ́ẹ̀ni
0: ẹ mọ̀ pé ẹ̀yìn lẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀.
1: bẹ́ẹ̀ni
0: ẹ ṣe gan ma.
1: ẹ ṣe gan ni.
0: 175 ló parí nọ́mbà yín. ìyá Chelsea láti ẹgbà nìyẹn ẹjẹ́ tún ẹ tó wà lójú òpó. hello. ẹ kú ìrọ̀lẹ́ sáà kí lórúkọ yín ìbọn lẹ ti ń bá wa sọ̀rọ̀. Mr. Folarin láti gbáremú.
2: Mr. Damola láti gbáremú.
0: Gbáremú di òbí.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ káàbọ̀ sórí ètò ìsà o.
2: Ẹ ṣeun.
0: Tíìmù wo ni yín sà?
2: Arsenal ni.
0: Ẹ̀yìn Arsenal ni yìí.
2: Ẹ má dára Chelsea lórúkọ mọ́ ta sí wa ń bẹ̀.
0: Ìyá bàbá ti àwọn Arsenal ti bínú tán o.
2: Obìnrin tó jẹ́ ló jẹ́ darí.
0: kí lẹ pé.
2: Obìnrin tí wọ́n jẹ́ ló jẹ́ ń darí jù wọ́n.
0: ó dà kò sí láburú eré làáfọ́ máa yóò ṣe àwọn arsenal náà bẹ́ẹ̀ bá délé bọ́ọ̀lù náà àwọn náà máa ń tahùn sáwọn chelsea ọlọ́run ó sànú ni eré làáfọ́ máa yóò ṣe ibi tí bọ́ọ̀lù sún wa dénú. ẹ mú bèrè sà.
2: Number 19
0: àbí. ìbéèrè number 19 ó ní kí n bèrè lọ́wọ́ yín pé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ló ń lo pápáṣeré Selhurst Park nílẹ̀ Gẹ̀ẹ́sì tán bá pe pápáṣeré tán pè ní Selhurst Park ẹ mọ̀ pé Man U Old Trafford làwọn ń lò Liverpool lu Anfield.
2: Selhurst Park
0: ikọ̀ wo ló ń lò a ti bèrè yìí lórí ètò yìí dáadáa.
2: Àwọn Champions League ni ẹgbẹ́ wọn.
0: Bàbá ti yá dànù ikọ̀ Crystal Palace ni ẹ ti gbàgbé Selhurst Park Crystal Palace ló ń lò nílẹ̀ Gẹ̀ẹ́sì. Ikọ̀ Crystal Palace ni bó ṣe jẹ́ nìyẹn lápàbẹ̀ yẹn. Ẹ̀yin ẹ mọ̀ kó lójú òpó káàṣì ẹ o ẹ mọ̀ pé mo sọ fún yín lẹ́ẹ̀kan wípé ẹnìkan ó jẹ owó lọ́sẹ̀ ni owó ti wà ńlẹ̀ báyìí kò í ṣe ká lọ kábọ̀ mọ́ torí ẹni tẹ́ bá lórí ọ̀fẹ́ àti mọ́ wò mí lójú òpó ìkànnì lágelu fm ẹ rí kinní kan lẹ́gbẹ̀ẹ́ mi ó ń tan green gbogbo àwọn ọmọ ìgboro ti mọ̀ bí nǹkan bá ti ń tan green báyìí owó ti wọlé nìyẹn ọ̀dọ̀ mọ̀jẹ̀ kan ó tan rẹ́ẹ̀dì fún wa bí nǹkan bá ti tan green báyìí owó ti wọlé nìyẹn green lọ̀rọ̀ tèmi kù green lèmi ó mọ gbà ń tèmi nígbà rẹ́ẹ̀dì ẹ̀yin ọ̀rọ̀ ayé sọ ti yín ó ti tan green lẹ́gbẹ̀ẹ́ mi báyìí owó ti sọ̀kalẹ̀ sójú òpó káàṣì bí mo ṣe ń wò báyìí ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ ni wípé àwọn nọ́mbà kan tó ń wọlé àti ìmọ̀ tó kàn lọ́sàn-án yìí èmi ló kàn ìwọ ló kàn ta ló kàn tí ó gbowó bàbá eré ìṣẹ́jú márùn-ún sísìn a yí koto a sì fún àwọn èèyàn lówó ṣùgbọ́n ẹ jẹ́ kí nǹkan kó ẹ jẹ́ sáré já yín sí nǹkan kan tẹ́ ẹ bá ta káàṣì ẹ̀ lénìí àtẹ̀yìn tẹ́ ẹ ti ń tábọ̀ láti ọjọ́ kìíní nínú oṣù tá a wà yìí òní ni ọjọ́ kẹta àbí láti ọjọ́ kìíní nínú oṣù tá a wà yìí ẹ ti lóore ọ̀fẹ́ tó bá di lọ́la ọjọ́ jimọ̀ èèyàn kan ó di mílíọ̀níà ní gbogbo ọjọ́ jimọ̀ nínú oṣù bàbàbà a ti wà ń september october november december ó làwọn èèyàn ó di mílíọ̀níà ti wà nínú oṣù tá a wà yìí àpá àti wọ́n ní wọ́n pé ìyẹn fẹ́ tó bá ta káàṣì ẹ̀ ni o bí èèyàn ò bá ta káàṣì ẹ̀ bó bá jókòó lé pé ọlọ́run ti sọ pé wọ́n kù ti sọ pé ọjọ́ jimọ̀ ẹnìkan ó di mílíọ̀nù náà wá àwọn orí fóònù rẹ̀ ò sì ta káàṣì ẹ̀ ègénú o èèyàn kàn gé ara ẹ̀ légénú bọ́sẹ̀ tì ni ṣùgbọ́n àwọn tó bá yẹ kí wọ́n ta káàṣì ẹ̀ orí ọ̀fẹ́ ti wà fún wọn wípé ó bá dọjọ́ jimọ̀ bí wọn bá tiẹ̀ mú láàrin ọ̀sẹ̀ bó bá ti dọjọ́ jimọ̀ báyìí òun ni ó di mílíọ̀nù náà torí pé lásìkò tá a wà yìí èmi ló kàn ṣé wọn ò ní sọ tẹ́lẹ̀ pé wọ́n ló kàn èmi ló kàn ṣùgbọ́n tí ó fi akàn ni pé tẹ́ ẹ bá ta káàṣì ẹ̀.

ó tún di onípẹ̀kí àtàwà àtìyìn àtún kura wa nírọ̀lẹ́ tòní ṣé mọ̀ pé bí gbogbo aago márùn-ún bá ti lù ní gbogbo ọjọ́ bọ̀ Thursday náà la mọ̀ jọ fìpàdé sórí ètò ìlàlọ́rọ̀ ìkànnì lágilu 96.7 FM ilé ìfún bọ́lá fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ ìbàdàn lórúkọ ọlọ́run ọba mi Edumare ẹ̀kọ́ gbóná ilé ti dẹ́rù gbàgbà kọ lórúkọ lọ́gàlọ́gà níkànnì yìí látòrí ọ̀gá wa Túndé Ọmọláwo kenneth ogójèké bugi ń lolóòtú ètò yìí adémọlá sísè àsìsó bàbá lónílá ńlọjẹ kẹ mọ láǹfààní àti gbọ wà nírọlẹ yìí abídèmí ló kọ tèmi àkàdé ló kọ bàbá tó bímí lọmọ ọrọ àgbà bí ò bá ṣe lórọ bọ bá pẹ títí àmọ ṣe lọjọ alẹ wọn ní. ìsíwò ìkòròwò ń tá a bá dìjọ wò a máa gún jọjọ ṣe mọ wípé bóníwá bá ń gbé tẹlẹyìn náà ń gbé tí àwọn kan ọmọ fà á sókè káwọn kan máa fà á lẹ̀ tọ́jẹ́ pé à ń fi àgbájọwọ́ a fi ń ṣe ọ̀yà orílẹ̀-èdè nàìjíríà yọ padà balẹ̀ gbàgẹ̀ sí èbúté ògo torí bí àwọn èèyàn bá sọ wọn ní kí ni ọ̀bọ bí sorí tí náà kí o ṣe tá a bá wo àwọn orílẹ̀-èdè lágbàáyé omi ń bẹ tó yẹ pé lẹ́yìn wa náà lọ gba òmìnira ilé òdùn ọmọ nàìjíríà wọn ń sá lọ orílẹ̀-èdè south africa wọn ń sá káàkiri ọfẹ mọ sórílẹèdè kan tẹ dé tẹ níbà ọmọ nàìjíríà bẹẹ bá ti bá wọn bẹ wọn ní kẹ rọnu o torí pé ajẹ pé nǹkan ò sí dáadáa bẹ nù láwọn orílẹèdè tẹ wá gbọ òmìnira lẹyìn wa tó yẹ pà wá gan nípa tá a kó nínú òmìnira wọn ibẹ la wá ń sá lọ àmọ sá wọn ní bílíọ bá dùn ńlẹ ọpọlọpọ gbàlẹyìn mọ sá lọ sẹyìn òdì gbogbo àwa tọrọ nàìjíríà bá kàn nírọlẹ yìí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ta nà nípọ̀ pa ńlọrọ̀ yìí ẹni ọba tàbá kó tó bẹ̀ ṣe ẹ̀yin olóṣèlú àsìkò ètò ìdìbò ó ti ń kànkùn gbọ̀ngàn ìrọ́sìpọ̀ ìrọ́pọ̀ ó ti pọ̀ ìrọ́pọ̀ àmọ́ sá gbogbo ẹni tí bá ń fi tọrọ lẹ kọ́bọ̀ lójú fún ọmọ nàìjíríà a ti ń gbọ́n o òkò tó rọ́ yọ padà bẹ́ẹ̀dì àwọn èèyàn ò sì mọ bí ṣe ń lọ ẹ káàbọ̀ sórí ètò tàpé ní ẹ̀ lálọ́rọ̀ irúfẹ́ ọjọ́ òní nínú tàn ṣe mọ̀ pé òní náà ní ọjọ́ kẹta oṣù kẹsàn-án ọdún 2026 irúfẹ́ ọjọ́ òní lọ́dún 1915 bá a bá kàlé ní méjì mẹ́ta ó kẹ́ bí ọdún ọgọ́rùn-ún ọdún ó lé mọ́kànlá 111 years eléyìí tí wọ́n bí ọ̀kan lára àwọn ìkan ọmọ nàìjíríà ńlẹ̀ ìbàdàn náà ni gbàdàmọ́sí adégòkè adélábù eléyìí tí wọ́n tó máa ń pè ní adélábù pẹ̀kẹ̀lẹ̀ mẹ́sì ìyẹn pẹ̀kúlíà mẹ́sì nílẹ̀ ìbàdàn ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ ṣùgbọ́n àwa tá a bá mọ̀ tàn gbèsè ayé bàbá yìí ẹ̀sà ìjà mọ̀ wípé kí gbogbo wa náà ká gba ayé sí rere n tí àwọn ṣe iná ń sọhun bọ́mọ ẹlòmíì bá jáde ta tó bá dákọ rẹ̀ pé ọmọ ẹni báyìí lòun nítójú rí orí kó ń bẹ̀ ẹ̀sà ìjà gba ayé sí dáadáa níbo là ń lọ́rọ̀ lẹ́yìn ẹni tí í ṣe alūkkóró fún ẹgbẹ́ òṣèlú adc wọ́n ti wà nínú ilé agbára pẹ̀lú mi àmọ́ mo fẹ́ kínní kan ó yé wa o ẹ má bọ̀ lórí facebook pẹ̀lú lágilu 96.7 FM ẹ já gbójú àyọ̀wòra wa torí pé lójúlójú là wọ lọ́rọ̀ ẹni lójúlójú ni ìyàwó ọ̀sìngín máa wọ̀ ọkọ rẹ̀ lọ́dẹ̀ lágilu 96.7 FM lẹ́ẹ̀fì láǹfààní àti wàá rọ̀ lẹ́yìn a gba ìpè ṣùgbọ́n ó kù belenja ilé ìta ṣe ojú òpó lẹ̀ lára àwọn nǹkan tí mo fẹ́ jójí a láti ọ̀sẹ̀ ìmọ́sẹ̀ tí ń bọ̀ lọ a mọ̀ yan fún a ṣe mọ̀ pé wọ́n ní àjẹ̀bí mọ́mọ̀ yìí máa kógun jàlú lọ́pọ̀lọpọ̀ gbà àwọn ọ̀pọ̀lọpọ̀ gbà wà tó pé àwọn nǹkan mi wà tá à ń ṣe eléyìí tí ọ̀tọ̀ ó sì tọ̀nà gẹ́gẹ́ bí iṣẹ́ wa ká sin wa nígbẹ̀rẹ̀ pàkọ́ ká mọ bí ti ń lọ gbogbo nǹkan náà káàbí sòṣèlú wọ́n máa pe kinní kan ní ìwà jàgídíjà gan láàrin akọ sí abo sexual and gender based violence kinní ọ̀hún pọ̀ láyìíká wa bí láàrin ọkọ àtìyàwó àlùfẹ́ pa kọ́kọ́ náà pé bọ́ bá ti. ti sẹ̀wọ́n báyìí nínà ni tójú ó wù bígbà tí èèyàn bá na ọmọ sùkúù

lẹ̀ 7 a.m. to 7 Àkórí ẹ̀ just a wow. Gigi ọ̀rọ̀ kan. Ẹ̀mí Ọlọ́run nípasẹ̀ ìfàmì òróyọ̀. Prophet Olúfẹ́mi òní yóò fún àwọn agbára jáde. Ìdè máa já. Ọ̀nà máa là. Nípasẹ̀ ìfẹ́. Pastor Dr. David Adébọ̀wálé. Pastor Dr. Peter Madu. Àwọn olórin àti bàbá tún ní ṣe. Máyọ̀ wọ ọ̀nà bájọ́. Olú ìbí tó yẹ. Ọ̀pọ̀lọlá Kẹ́mi. Táíwò Òbí. Òkìkí Ayọ̀ Emma. Ọ̀páyàbí Praise. Prophet Olúfẹ́mi òní yóò máa súre lórúkọ Jésù. Ìyanu máa ṣẹlẹ̀. Lọ́jọ́ Sunday 13 September 2026 Látàgọ́ méje òwúrọ̀ 7 a.m. CAC Monthly Public Ministry NTC Branch. Ó wà ní ìyájọ́ Kúnlífrò. NTC Gọ́mbà láti pàdé ń bàdàn. Ogun ayé rẹ̀ máa pa.

0: lọ.
1: Ìjọba àwarawa kì í sun tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè. Tí wá lò ṣèlú. Gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè bá a mọ ibi tí a bá ṣẹ́ ìlú dé. Ó ya ẹ darapọ̀ mọ́ṣínà Láyọ̀ Ògoèdè Ọ̀fọ́mà Àlésọ́fà lórí ètò tí wá lòṣèlú ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì Lágelú FM 96.7 kájọ tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ayànnàná àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀. Gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tí wá lòṣèlú. Ojú òpó ìbára ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò. Tí wá lòṣèlú Sátidé ọ̀sẹ̀ yìí ni o, láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. ní Lágelú FM.

0: 107.
1: Bíbélì ọ̀rọ̀ mímọ́. Ọ̀rọ̀ Ọlọ́run wípé bí ẹ̀yẹ bá gbàgbọ́, ẹ̀yin yóò rí òkú Ọlọ́run. Bọ́rọ̀ bá bùse gàdà tó bùse gèdè, tẹni ṣiṣẹ́ rí jìjẹ̀ lérí tí ẹ̀gbọ́n jẹsà fún àbúrò rẹ̀. Àdìtú lọ̀rọ̀ yìí, ètò kan pàtàkì lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM fẹ́lẹ̀ lẹ́bàdàn ni ó jẹ́ ń pàkíyèsí rẹ sí o. Àkókò ìsíníye, àkókò ìsíníye lápètò ọ̀hún, èyí ti máa wáyé ní gbogbo ọjọ́bọ̀ tọ́sẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ báago méje ìrọ̀lẹ́ 7 PM bá ti lù. N lè tọ́ ti máa dé tí èsì gbọ́ onípojúpo ènìyàn fún wọn ní ìsíníye tó lápọ́njá. Ǹjẹ́ gbogbo ẹ̀yin ọkàn tó ti ń tògbé nípa ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀dá tí ó mọ bí ogun ti jà, tó ti wá ru ara rẹ̀ pin àgàgà, ẹni ń gbàdúrà títí tó wá rò wípé àdúrà ń gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìròyìn ayọ̀ bẹ̀ ni wípé ìsíníye ló kan. Bàbá wa nínú Olúwa, Apostle Olúmọ̀mí Awoyọ̀mí, olùdásílẹ̀ ilé ìjọsìn Winning Souls for Christ Bible Church, number 9 Lane 3 Sionis Estate, lẹ́yìn Anchor Mall, New Garage Àpáta Expressway, Ìbàdàn, ní ẹ máa gbàdé lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM ní gbogbo ọjọ́bọ̀ Thursday lọ́sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú atọ́kùn ètò alàgbà Bàdé Ojúadé. Àkókò ìsíníye, gbogbo èèyàn pátá lètò ọ̀hún kan.
2: A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nítorí pé kì í ṣe ẹnìkan ṣoṣo ni ètò yìí kan, kì í ṣe ẹnìkan ṣoṣo ni a ti gbé amọ̀ sílẹ̀ láti máa gbétò gbogbo ayé náà ni. Àti ẹni tó mọ Kristi, àti ẹni tí ò mọ Kristi, àti ẹni tó jẹ́ Kristẹni, àti ẹni tí kìí ṣe Kristẹni, gbogbo wa náà ni ètò yìí wà fún. Ní Lágẹ̀lú náà ni ò Lágẹ̀lú FM òkè gajoge ni. Ẹni tí ò bá tí yí síbẹ̀, ẹ sọ fún wọn kí wọ́n yí sí ètò yìí. Àsìkò àkókò tí Olúwa ní kí bàbá wa Wòlíì àti Àpọ́sù Olúmọ̀mí Awoyọ̀mí kí wọ́n máa ṣe onípò jípò níyè. Mo sì mọ̀ pé ẹ̀yin náà ti wà pẹ̀lú rédíò yín. Ẹ̀yẹ ẹ̀jẹ̀ akalọ̀ bàbá, ẹ fún aládùra.
3: Ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù.
2: Àmì.
3: Olùwàgbọ́pẹ́ wa.
2: Àmì.
3: Olùwàgbà ẹ̀yìn wa.
2: Àmì.
3: Gbogbo àwọn ẹ̀sẹ̀ wa nínú ọ̀rọ̀ àti èrò àti ṣe wa, ẹ̀mí mímẹ́ dáríji wa.
2: Àmì.
3: Ẹ jẹ́ Jésù olùwàdà sórí wa.
2: Àmì.
3: Àti dé ní àṣálẹ̀ olùwàdà ara pọ̀ mọ́ wa.
2: Àmì Jésù.
3: Ẹ̀mí mímẹ́ tì wá lẹ́yìn.
2: Àmì.
3: Ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi káàkiri àgbáyé lórúkọ Jésù ẹ̀rá ànúgbà.
2: Àmì.
3: Lórúkọ Jésù ẹ̀ní mọ ìnira.
2: Àmì.
3: Ẹ̀yin tẹ̀ ń gbé lórí àkìtà àìsàn kan àbó mi lórúkọ Jésù ẹgbẹ́ àlàáfíà.
2: Àmì.
3: Lọ́run wa ti ń jẹ́ ẹ̀mí ni kò mí lára dá.
2: Àmì.
3: Ilé iṣẹ́ náà kò máa tẹ̀síwájú.
2: Àmì.
3: Àwọn ìṣẹ́bí náà kò máa ṣeré o.
2: Àmì.
3: À ń gbọ̀wọ́ ètò lórúkọ Jésù lámọ̀ ìbùkún fún wa.
2: Àmì.
3: Àwọn táwọn olùwà sànú fún wa.
2: Àmì.
3: Ohun tá a mẹ́ta ní àṣálẹ̀ olùwà dára kọ́ ma.
2: Àmì.
3: Ògùn ni forúkọ Olúwa.
2: Hallelujah.
3: Lórúkọ Jésù Olúwa wa.
2: Àmì. Àmì. Àmì. Lórúkọ Jésù. Tọ́ akórí tòní kọ́.
3: Ohun tá a fẹ́ kíyèsí ní àṣálẹ̀ nǹkan kékeré náà ni. So ó wà nínú ìwé ìwé òwe orí kejìdínlógún ẹsẹ̀ kọkànlélógún ìwé òwe chapter 18 verse 21 Proverbs 18:21 la fẹ́ kíyèsí.
4: Ikú àti ìyè ń bẹ ní ipa hán.
3: Ikú àti ìyè ń bẹ nípa hán.
4: Àwọn ẹni tí wọ́n bá sì ń lò ó.
3: Àwọn ẹni tó bá sì lò ó.
4: Yóò jẹ ère rẹ̀.
3: Ikú àti ìyè ń bẹ nípa hán. Àwọn tó bá lò ó yóò jẹ èso rẹ̀, yóò jère rẹ̀. Ẹni pé bí ẹ̀ bá fara rẹ̀ pé kú fúnra rẹ̀ yóò rí ikú rẹ̀. Wọ́n fara rẹ̀ náà pé ìyè náà fara rẹ̀ náà yóò rí ìyè náà. Pé ikú àti ìyè ń bẹ nípa hán. So àti mẹ́nubọ̀ ọ̀rọ̀ náà rí ọkàn tipẹ́ jẹ́ náà ni. Pé kéèyàn wọ́n máa sọ̀rọ̀ òdì sínú ayé ọmọ rẹ̀ máa tàbára rẹ̀ àbọ́kọ rẹ̀ àbíyàwó rẹ̀ máa. Kò sí nǹkan kan tọ́lọ́run lè ṣe àtúnṣe rẹ̀ nínú ayé. Kò sí tọ́lọ́run lè tún ayé rẹ̀ ṣe. Kò dẹ̀ sí nǹkan tí ò lè dáa. Kò sí nǹkan tọ́lọ́run dá wọlé tí kìí dáa. Ẹ má jẹ́ àrùrọ̀ apẹ́ mọ́. Ẹ má jẹ́ àrùpẹ́ pé jì kan ń jà ogun kan dé. A bẹ̀ ti sọ ìsọkúsọ sí ayé ara wa. Níwájú Ọlọ́run àbí wájú àwọn èèyàn burúkú mí gan tí wọ́n ní àṣẹ lọ́dọ̀ àbí nínú ilé. Ta lè fi àṣẹ sí nǹkan burúkú tá à ń sọ sí ara wa. Lórúkọ Jésù a ní sísọ. So ikú àti ìyè ń bẹ nípa hán. Àwọn tó bá fẹ́ yóò jẹ èso rẹ̀ àbí yóò ṣe rere. Ìyẹn ni pé ìwé òwe 18:21 lọ́sọ̀ bẹ́ẹ̀. Ẹ wá já kéèsì àwọn ọmọ Ìsírẹ́lì tí wọ́n náà sọ́sọ́kúsọ sí ayé wọn àti bó ṣe ṣẹlẹ̀ sí wọn nígbà tó lọ́ ń bínú sí wọn. Ẹ já máa lọ sínú ìwé Númẹ́rì orí 14 àkọ́kọ́ wo ẹsẹ̀ kejì náà lẹ́yìn náà wo ẹsẹ̀ 26-30 ẹsẹ̀ kejì lẹ́yìn náà ẹsẹ̀ 26-30.
4: Gbogbo àwọn ọmọ Ìsírẹ́lì sì ń kùn sí Mósè àti sí Áróní.
3: Nígbà táwọn rogun Fáráò Íjíbítì ti ń bọ̀ lẹ́yìn wọn kádẹ́ rogun pa náà níwájú abẹ́ ìsísọ̀kúsọ sí Mósè àti Áróní.
4: Gbogbo ìjọ sì wí fún wọn pé.
3: Gbogbo ìjọ ìyẹn sọ fún wa pé.
4: Àwọn ìbákúkú ti kú ní ilẹ̀ Íjíbítì.
3: Pé kí ló dé tó mú akú nílẹ̀ Íjíbítì pé sáàárọ̀ ń sẹ́ ni. Ọlọ́run tó ní okó akú ò sáà bẹ̀ ń sẹ́ ni. Ìbákú ti yá ti kú sí ilẹ̀ Íjíbítì.
4: Tàbí àwa ìbákú lé aginjù yìí.
3: Pé ṣé ká wá kúkú yà lágejù wá ló wá dáa ni. Lóòótọ́ lásùpárá ni wá ṣùgbọ́n ọ̀sọ́ pé òkú wa wá súnú láti bá yẹ wa jẹ́ ẹ wá bọ́ sí ẹsẹ̀ 26-30 tẹ́ bá ti ká wa ẹsẹ̀ kejì yẹn tán.
4: Oluwa si so fun Mose ati fun Aroni pe
3: Oluwa so fun Mose ati Aroni pe
4: Emi ti musuru pe to fun ijo eniyan buburu yi
3: Emi o ti musuru pe to fun awon eniyan buruku ti mo n dare
4: Mo si mi
3: Gbogbo se agbara ti mo se pelu mo mo ati ti gbona te pe won rogun ni sabre si soro di ni si sura yara won mo n kun si mi mo n soro di sura yara won
4: Emi ti gbo kikun awon omo Israeli
3: Emi ti gbo kikun awon omo Israeli o
4: kun si mi
3: ti won kun si mi o
4: ni fun won pe
3: so fun pe
4: Oluwa wi pe
3: Oluwa so pe
4: mo ti wa ni tooto
3: bi mo ti wa n tooto
4: bẹẹ ti so leti mi
3: bẹẹ ti so leti mi te ekun si ra
4: yin o emi o si se si yin
3: bẹẹ ti pe parun lagiju agiju na le parun si o
4: bẹẹ
3: ti so mama bẹẹ ti so na ni se si yin o tori agba gbo ni pe erogun e be se soro ti sun aya ra yin eran ti pe tan kesi ni pe iku ati en be nipa ha
2: to
3: ba lo yo je re re ati eso re o ba pe ku o ri ku o ba pe ye o ri ye o ba te n pe ku le wa to ni te ba ma so pe iye ti te n te bo ni ku ku ku kankan ti te e ma so ma
4: Oku yo subu le agiju yi.
3: Bebe ti mi oku yo subu ni agiju yi o.
4: Ati gbogbo awon ti a ka ninu yin.
3: Gbogbo awon ta ka ninu yin o.
4: Gege bi iye gbogbo yin.
3: Leni omo ogun odun soke gege bi iye yin.
4: Lati eni ogun odun lo.
3: Lati eni ogun odun lo.
4: Ati ju be lo.
3: Ati ju be lo.
4: Te kun si mi.
3: Te kun si mi.
4: Eyin ki yo de inu ile na.
3: Be ti le ni de bayi na e ni de bayi na o.
4: Ti mo ti bura lati mu yin gbe inu re.
3: Ti mo bura pe ma mo yin de inu re.
4: Bi ko se kelebo omo ju fe ni.
3: A mejeji tan lokan mi ta won okun ti won. Ta ma pe mo di alagbara pe okun te rin ma di mo le pin niya pe okun tin bo mo le se fun yin awon nkan na ni yo de le le rin tin won ta won osoro din tin won sinu aye ara tin won aha
4: ati Joshua omo Nuni
3: ati Joshua yen pe kelebu ati Joshua ma Nuni ati kelebu ma de fun ni ameji je na ni o de ile le ri ka ba de ran ti dada an to lohun koko ni le Egypt ma de 600,000 yan 600,000 ni ma de yen ni omo ogun tun soke ni o lai kobere okunrin kan soso ni o e wa ja awon awon akoso na nisin olohun a so pe eyin 0.6 million yi 0.6 million pe e ku sa giju na ni be se wi
2: be se fenu ara won so
3: eyin meji pere na ni o de be leyin na atufa awon ma yin keke kete ro pe awon ti won gbon yin awon kan na ni o de le pe awon ti won se pa ma de nto awon adaka ma ti won awon so so ku so ti won si o wa nti won
2: awon omode omuro nkan kan won si so so ku so
3: te ba ti robin nti won so ko bi ti won na ni
2: lolorun won be ni
3: ata pe obi wa rin kan ko je so ambi ti won se pe omode ma ba gbon gan gan nuno
2: bi obi be ni
3: so bi omode ba ro ta re ti ba ti ma lo saba yare na ni ba je pota yan gan gan le lu yare
2: pa
3: ko ni wori pe o le lu yan pa
2: ibi abo lo bi re
3: a te ko focus pe iya to lo bayi na abo nkan kan ni ele na so be na ma se sent wa so lo nti wa so pe awon omo je te so yi awon ni o de le le ri o ni awon ti o ti pogun odun be yan ogun odun soke te je 0.6 million ji
2: te fe nu ara yin
3: wi ku yi e ku sa giju pe agiju na le ku si pe agiju na le ku ijire ti olodun fin kilo fun wa inu we woli joel wori keta ese kewa iwe woli joel wori keta ese kewa
4: e fi rin oko itule yin mo ro ro ida
3: e fi rin oko tin yin ro ida
4: ati doje yin ro oko
3: ati doje yin na ro oko
4: je ki alailera wi pe
3: je ki alailera so pe
4: ara
3: mi le koko I'm strong I'm so ta ma ta sare ke bi christian but be ri na re pe je ki alailera en to wi koko pe ara mi le koko ma so po week o week ma ba tin gbera re se pe be na ni o ri fun o so o ma bere kan ti e wa tolorun papa ba yire pa de do ni ojo wa bi odun te se yin o ni egbon re kan fe ni kan ba da lo wa don sere o n de nko da lo nti ti e ke bi afeso na beji aburo nko da lo nti ti e so oko egbon to fe wa nso fun yawo e pe yen yawo to bi ba na lo yo ta ba ti fara to pe wa ton pe mo fe life yin bo yen pe ka ko sere fun 2 years na life bi ma aburo ti en ko da lo ngba na o olori emere ni
2: oluwa
3: mo se ba fase sin ti wa nu
2: oluwa iyen ni pa awon elegbe ogun le fi ase sin te en ba nso latenu oluwa
3: en ti mo so re pastor ni o mo abi ma fi tuka ma to lo wa ba yawo agba aburo pade no do wa lo to ka pe oluwa ndi abi won wa o ati tuka ton re di o
2: oluwa
3: pe awon na ku bara awon na to pe so so so na se ra awon se ka awon mo ta awon ka ru ka awon se re na ni
2: be ni
3: ma se ma ko ni pe la be igi orombo ni be la be se re wa ka be nu ma le lo a kan se ke bi afeso na bi ji na ni e ma ro ra sin kan te ma so be ti be nsoro e me to wa nbe lo ba ga mo so pe amage din kan tin koja a mo nkan te do mi na to gbe si bi afose ati nkan mi bogun ba ti e lele ogun ose na ni ma ti ro pogun ni ko ma so ku so na sinu aya ara re ma so nkan to da sun aya ara re wọ́n bá tẹ̀ ń lan kankan kọjá tó kọrọ̀ ẹja bọ̀ nǹkan tí wẹ́ẹ́bẹ̀rù sọ fana wẹ́ẹ́bẹ̀rù orí kẹrin ẹsẹ̀ kẹrin là ẹbẹ̀rù orí kẹrin ẹsẹ̀ kẹrin là.
4: Ǹjẹ́
3: bí
4: a ti ní olórí àlùfáà ńlá kan
3: bí a ti ní Jésù wa olórí àlùfáà ńlá kan
4: tí ó ti la àwọn ọ̀run kọjá lọ
3: tó ti la àwọn ọ̀run kọjá lọ
4: Jésù ọmọ Ọlọ́run
3: Jésù ọmọ Ọlọ́run
4: ẹjẹ́ ká dìjẹ́ wọ wa mú ṣinṣin
3: ẹjẹ́ ká dìjẹ́ wọ wa mú ṣinṣin pé mi ìdínkù kan bí kò ṣe yíyẹ mi ní bá ìsẹ̀yìn lọ mi nùkú sínú pẹ̀lú ọ̀nà mi máa là èmi náà máa ṣe rere Nàìjíríà náà sì máa dára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ má ṣe pé ẹ má sọ̀rọ̀ òdì kankan mọ́ torí pé àmọ́ńgẹ́dì ti ń kọjá ẹlẹ́ẹ̀kejì ẹ̀ ń tà ń sọ lójú ẹ̀ àmọ́ré ń tọ́jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run gangba mi gan àmọ́ bínú ọba sọ̀sọ̀ kú sọ̀sọ̀ rẹ tó wá sọ lọ́n di ẹ̀ tí ò ní agbára mọ́ ọlọ́run pé bó ti sọ bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ náà ni màá ṣe sọ gẹ́gẹ́ bí tàwọn ọmọ Ísírẹ́lì lórúkọ Jésù àní sì ṣe àní sì sọ ìdáwọ̀ wo ebèrè wa kan náà orí ìkan náà sí orí kẹwàá ẹsẹ̀ ìkẹtàléní ogún 23 ebèrè orí kẹwàá ẹsẹ̀ 23.
4: Ẹjẹ́
3: kí a di ìjẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin. Ẹjẹ́ a di ìjẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin.
4: Láìsiyèméjì.
3: Nítorí pé.
4: Olóòótọ́ lẹni tó ń ṣe.
3: Olóòótọ́ lẹni tó ṣe rí fún ẹni tó máa kàlẹ́ kan sí.
4: Ẹjẹ́ kí a di ìjẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin.
3: Ní pé ìrètí tó ń retí pé yọ̀ọ̀dá yẹn máa tẹnu mọ́ pé yọ̀ọ̀dá má sọ pé kò ní dá a má láìsẹ̀ kan ní ọ̀pọ̀ má sọ bẹ́ẹ̀ má sọ pé ò ní bá ìṣẹ̀ kú náà ni kò máa sọ ìyẹn pé n tá ó bá dẹ̀ nǹkan dáadáa sí wa ọ̀rọ̀ àlàáfíà ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ rere ọ̀rọ̀ ìbùkún máa sọ sínú ayé ọmọ rẹ àtara rẹ àti iṣẹ́ rẹ àti
4: kọ́
3: rẹ
4: láìsiyèméjì
3: nítorí pé
4: olóòótọ́ lẹni tí ó ṣe
3: ọlọ́run tó ń ké pè yọ̀hún tẹ̀ kì í ṣàbòsí ní títí ẹ kì í parọ́ yóò ràn ọ́ lọ́wọ́ yóò tu ọ sílẹ̀ yóò ṣàánú fún ọ yóò tì ọ lẹ́yìn ogun tó le kankan kẹ yóò ṣẹ fún ọ wọ́n ti pé ogun le kó a máa sọ́kò sọ náà sínú ayára rẹ ẹ̀dá wo wòlíì àìsáyà orí kọkànlẹ̀ ní ogójì 41 ẹsẹ̀ 10-13 wòlíì àìsáyà orí kọkànlẹ̀ ní ogójì 41 ẹsẹ̀ 10-13.
4: Ìwọ má bẹ̀rù.
3: Èmi àti ẹ̀ná ń sọ̀rọ̀ fún ọ ìwọ tó roro ara rẹ pẹ́ ìwọ tó ń la kankan kọjá wọ́n bẹ̀rẹ̀ gbé ara rẹ sí pé àbọ̀ ọmọ rẹ náà lóru pé ayé rẹ̀ lè dáa mọ́ láìsí pé ìwọ náà ni ọ dáa ìwọ ọkàn bí sún ayé ni ìwọ kọ lọ dáa ẹ tó bá kàlẹ́ kan sí ọ yá o.
4: Ìwọ
3: má bẹ̀rù o
4: nítorí mo wà pẹ̀lú rẹ.
3: Ẹ pé ẹ̀ ń tẹ̀ ń gbó mi níbikíbi tẹ́lẹ̀ wà káàkiri àgbáyé lọ́lọ́ba ìbá àdálẹ́ ni ìbá àjọsàn ni ìbá àjárọ̀ náà ni ọlọ́run sọ fún pé má bẹ̀rù torí pé ọlọ́run wà pẹ̀lú rẹ o.
4: Má fòyà
3: o.
4: Nítorí èmi ni Ọlọ́run rẹ.
3: Torí pé èmi ni Ọlọ́run rẹ o.
4: Èmi ò fún ọ ní okun.
3: Nítòótọ́.
4: Èmi
3: ó ràn ọ́ lọ́wọ́.
4: Nítòótọ́.
3: Èmi ò fi ọwọ́ ọ̀tún òdodo mi gbé ọ sókè.
4: Kíyèsí. Gbogbo àwọn tí ó bínú sí ọ. Lójú ó tì.
3: Lójú máa tì ká ẹ.
4: Wọ́n dààmú.
3: Wọ́n dàbí asán.
4: Àwọn tó sì ń bọ́ ọjà.
3: Yóò ṣègbè.
4: Ìwọ́ wà wọn. Ìwọ́ kì yóò sì rí wọn.
3: Ìyẹn pé ogun ti ń bọ̀ lẹ́rù yẹn. Ọ̀ wà gbà kan báyìí pé ogun yẹn náà dà tó ní gbúrò ẹ̀ mọ́ láéláé.
4: Àní àwọn tí ó ń bọ ọjà.
3: Àwọn tí ó ń bọ ọjà gun.
4: Yóò dàbí asán. Àti bí ohun tí kò sí. Nítorí mi olúwa Ọlọ́run rẹ.
3: Kí ló fà ní pé olúwa tó ń ké pè.
4: Yóò di ọwọ́ ọ̀tún rẹ mú.
3: Èmi ò sọ fún ọ pé.
4: Má bẹ̀rù.
3: Èmi ó ràn ọ́ lọ́wọ́. Ẹ ń tẹ̀ mí pé mi ní àṣálẹ̀ àtẹ̀mí náà lájọ́ ní ìlérí tí a kà fún ààyè. Ẹ mọ̀ ìjà torí pé ogun le ká máa sọ̀tún náà sí ayé ara wa àbọ́kọ́ wa àbọ́mọ́ wa àbíṣẹ́ wa àbílé wa àbórílẹ̀-èdè yìí àbí ìlú ìbàdàn àbí ìdílé kọ̀ọ̀kan. Ẹ mọ̀ ìjà torí pé ogun le ẹjẹ́ àgbàgbọ́ pé ọlọ́run tá à ń kígbe tá à ń sin yẹn á gbà ńdọ́kan náà ní ọwọ́ ogun pé à ní gbógun lọ. Wọ́n má bẹ̀ ru o olóhùn rìn mi àti náà lọ́wọ́ ogun tá à ń dà lónìí pé à ní rí mọ́ ìlàkọ́jẹ́ mi àti ẹ pé à ní gbúrò rẹ̀ mọ́ sọ ẹ má dì àbẹ̀rù ẹjẹ́ àdìrọ̀ lọ́mú ẹjẹ́ àsúmọ́ lọ́hún àdúrà tá à ń gbà ẹjẹ́ àdìrọ̀ mọ́ ẹjẹ́ àgbàgbọ́ pé ńdọ́kan olóhùn yóò sì ti wá náà ní àṣẹ pé tá à ń sọ náà ni pé ikú àtìyè ń bẹ nípa ti àhán àwọn tó bá fẹ yóò ṣe rere lórúkọ Jésù Kristì ara àná gbà.
2: Àmì Jésù ikú àti iyè ń bẹ nípa ti àhán.
3: Bẹ́ẹ̀ni.
2: Bó bá jẹ́ pé a fi aṣọ nípa ikú sílé ayé ara ẹni.
3: Ikú náà lẹ́yìn rẹ̀.
2: Bó bá sì jẹ́ pé iyè lèèyàn sọ sínú ayé ara rẹ̀.
3: Iyè
2: náà ni ó rí.
3: Bẹ́ẹ̀ni.
2: Tó bàbá ẹ jẹ́ kí n bèrè ìbéèrè àwọn tí wọ́n ń ṣe pé nǹkan àtẹni tá à ń ṣe pé fún.
3: Méjèèjì ọ̀ dára.
2: Ẹni tá a wá ṣe pè fún tí àwọn ẹlẹ́mìí òkùnkùn bá kọjá lásìkò ìgbà náà ṣé wọn ò lè mú múṣẹ́.
3: ese to ba se pe en ti a se pe fun ti o ba se wa ta kan se pe fun sa e pe yin o le sise ma ta mo le me su ba koja
2: lasiko na
3: o le sise o oruko Jesu a ni sise o
2: amen so fun en ti se pe fun fun ra le
3: kodara
2: je mo pe en ti mo ko be en ti a se pe fun niyan ti o ba je pe ko se
3: en ti a se pe fun yen mo pe en ti se pe en ti se pe fun o le da pada fun o
2: eh kan yo dai pe pada
3: fun be ni o mo ri pe wa le da pada fun lojo aye bayi so sinu pe ori ti o buru nti e o
2: kan yo
3: so sinu nti ti e
2: o ye
3: be ni sir
2: en ti won se pe un se ki ko ye ko pada sori re
3: loruko Jesu ani sise
2: ami
3: eh awoko ni oje fe je kin je ka tetele e da ko ma tori keji la 37 o so npa nkan to wa nu awon kan ta fe so na tetele
2: Matthew ori keji la
3: 12 37
2: 37
4: nitori nipa oro re
3: nipa oro re
4: le o da o lare
3: da o da lare
4: nipa oro re na o si fi da o lebi
3: Matthew ori keji la ese
2: 37
3: to afa kan tetele na awoko le o da ka fe file pe ka ma le ka to ri akoko wa mo pelu nkan kan ta wa so bayi nisisiyi e ba ni bi lati 36
4: sugbon
3: mo
4: wi fun yin gbogbo
3: oro were
4: ti eniyan
3: so
4: mo jinre li ojo idajo
3: mo ti se pe buruku ni ya o gbogbo oro were te so en to da to nbu abi mo bi kini kankan abi ti bi kini kankan
2: tabi pe tin se
3: aro ni afoju ni ti won lo da bayi ti won lo ya o da bayi pe gbogbo oro were to nso yi o jin na ni jo idajo o so ko da ka ma gbeyan se pe o ka ma buyan
2: le ba yo ba gan na we won ni oko ti eyan ba so mo ope
3: lo pe so mo
2: ni se so mo yo pada so to eni
3: so mo ye kan ni kan si so mo ba ka pe ba ka de kan si
4: nitori nipa oro re la o fi da o lare
3: o
4: nipa oro re la o si fi da o
3: lefi do lebi o so ma so ro disu aya ara re o ba so disu aya ara re a fi da o le ebi na ni ba de sure fun na fi do ni are na ni eyin ten si pe te ma bun ida tu o ko nbe ko da to to ma me ma mo no binya dipo be eyan kan ma so
2: fun sadua fun
3: e ma so pe ori abi ori kini kan kini kan kini kan ki se pe bi bi bo
2: ja re aya ina agbere bon
3: ya me kan ti ba kan to pe
2: ya me kan ti ibure ni ma wo pe ti wa n ba mi bi bayi ni e wo gbere ba mi ti wa ni
3: ya me kan ko to ti pe
2: de mi o mo tu me ngba na
3: ama pe ni asure na ni da ti gbanju lati kekere ti won ya fi ku
2: koko se pe ri oluwa
3: se se laye asure nu ase o je sane yen pe nti won pe asire na lo se o e pe te na nu
2: be ba mu lu bon bi ami
3: to ba ki mo le yo wa na gidi ga o mo pe ko se pe yen ko je se pe
2: ko se pe
3: ko je se pe
2: en agbere bo that is pe won fere se en tin binu to tun sadua fun
3: ko je so mo re to se re nu aye
2: ko se be ni
3: agbere na lo bi
2: beta
3: na asin yan yaju
2: eya baba o ra pe bibeli na ni as a man thinking in his heart so he is bi o se roro ninu ara re leyan ori
3: be ni
2: en to ba ro buruku gan ti o fe nu ara re so jade
3: na ni ori
2: you ri bo ba je pe ninu na ninu ti ro pe o n di bayi mo doga mo doba mo de olori orilede o se se ko ri be ka je lo nte ko si de se daada na
3: bẹni sa
2: inu fi ro nkan na da ni ka ma fi inu ro nkan to da
3: bẹni sa
2: eyin yan wa ti e n gbo wa mo mo pe a ko ri toni ohun ti eleto mi le ni
3: mo fe se rere o

0: àtúmọ̀ akọrin kan náà pé ilẹ̀
1: bọ̀rọ̀ olúwa
0: lórúkọ jésù
1: èmi àṣerere lórí rẹ.
0: Èmi lè jẹ́ àfihàn fọlọ́run pé àṣerere náà ni
2: nígbà
0: tó kógun le tó ìjì bá jà ìṣòro náà bá dé pé àbúrí ẹ̀ náà ni lórúkọ jésù ara àánú
2: gbà. Ìwọ ènìyàn o ti gbọ́ àti sọ o sì ti gbọ́ báyìí mọ́fínú ara rẹ tàbí ẹnu ara rẹ sọ̀rọ̀ òdì mọ́ ká tó wí ká tó fọ̀ ẹlòmíì ti ṣe pè fúnra rẹ
0: gan.
2: Ani bo ba ato se ibura ni se o ye ki eyan gan o ti ibura gan ko se pe fun pe o igba mi gbo agbagba mi gbo ani to ba je pe bo nbayi ni
0: ani bura ani ko ta ki pe ni ma ko je pe ni ni bili so fun a be ko ko je pe ko ka ma bura rara rara
2: awon ti ma bura un gan na
0: ko
2: le bo si won ori won lori ni
0: itara odi ni asakasa yoruba ni
2: eh
0: pe ni ba o pe to ba ti bura ko ti gba
2: wo pe
0: nkan to so di be na bi ni ko fe je abura so asakasa ni bi to pe ka je ki be ni wa
2: ko je be ni
0: be ko na ko je be na ko
2: nti o ba si gba wa gbo
0: ota na nu
2: o lo lo mo
0: o lo mo
2: elomi o wa si pe a ni elo gbogun wa ohun o bu elo gbe kini kan wa ohun o bu
0: e da wo Matthew 27 lóbitẹ́ máa lọ yẹn ni o láti orí kan ẹsẹ̀ 37.
3: ṣùgbọ́n jẹ́ kí ọ̀rọ̀ yín jẹ́.
0: ẹ jẹ́ kọ̀rọ̀ yín jẹ́.
3: bẹ́ẹ̀ni.
0: bẹ́ẹ̀kọ́.
3: nítorí pé ohunkóhun tí a bá jù ohunkóhun tí ó bá jù wọ̀nyí lọ.
0: ó bá tilẹ̀ jù wọ̀nyí lọ.
3: nípa ibi ni ó ti wá.
0: nípa ibi ló ti wá o. tó bá ti jù wọ̀nyí lọ. À ń búra à ń sépè à ń pè wà láì à ń fọwọ́ tọ́ là ń
2: sépè à ń fọwọ́ tọ́ lẹ̀lẹ̀ àlá à ń sépè tó bá jẹ́ pé báyìí báyìí ni aṣáájú
0: ò báyìí ká tó fọ́
2: ká tó fọ́ ká tó fọ́
0: wọ́n
2: ti fọwọ́ tọ́lẹ̀ wọ́n ti gbọ́wọ́ kè wọ́n á ní ọlọ́run rí àwọn ẹlòmíì àtúmọ̀ pé káwọn jọ búra káwọn ó jọ là kankan kọjá májẹ̀mú
0: burúkú ni tùbí sọ pé ká jẹ́ kí ọ̀rọ̀ wa jẹ́ bẹ́ẹ̀ ni ní láti wàá kọjá ilé láti inú ibi ló ti ń wá.
2: bẹ́ẹ̀ bá dẹ̀ ti da àtúnbí gbogbo wọn gan ò sí nílé ayé ẹni
0: bẹ́ẹ̀ mọ́.
2: nọ́mbà tí ẹ fi pe wòlíì tí ẹ fi bá wa sọ̀rọ̀ náà ni 09-23-70-86-75 àsìkò ti tó láti bá wòlíì sọ̀rọ̀ láti bá wọn béèrè ìbéèrè tí ò bá yé wa nípa pé ikú àti iyè
0: nbẹ
2: nípa ahọ́n
0: yorùbá
2: tiẹ̀ máa ń sọ pé ahọ́n ló dùn jù nínú ẹran bẹ́ẹ̀ náà ni ahọ́n ló burú jù nínú ẹran.
0: bẹ́ẹ̀ni
2: àwọn ẹgbẹ́ wa kan wà láti pé power of the tongue power wa ti pe ẹgbẹ́ òun báyìí ni power agbára ti ń bẹ nínú ahọ́n ó le láti òní lọ èèyàn ẹ jẹ́ ká máa fi ẹnu ara wa sọ̀rọ̀ gidi fúnra wa ká máa fi ahọ́n wa yún ẹnu wa ká mọ̀ fi sọ nǹkan òdì síra wa bí wàhálà kan bá dé mọ̀ sọ nínú ara rẹ tàbí kò sọ síta wípé yọ dára.
0: ọ̀rọ̀ àwọn àtẹ̀sọ yẹn wà nínú ìwé jacob orí kẹta ẹja kẹsẹ kẹfà péré ń bẹ̀ torí àwòkọ.
3: iná ni ahán
0: o.
3: ayé ẹsẹ̀ sí ni
0: o.
3: láàrin àwọn ẹ̀yà ara wa ahán ti ń bá gbogbo ara. Gbogbo ara jagun.
0: Náà ti máa gbogbo ara jagun.
3: Tí ó sì ti náà bọ ipa ayé wa.
0: Àwọn
3: àpáde sì ti náà bọ òun náà.
0: Pé a ló kéré jù nínú àwọn ẹ̀yà ara wa, olóṣì burú jù. O lè sòkè di ilẹ̀ẹ́lẹ̀, o lè bá ayé èèyàn jẹ́, o lè táyé èèyàn náà ṣe, o lè fa ogun fún èèyàn, o sì lè mú kógun náà tó ṣe fún èèyàn náà bákan náà. Èèyàn gbọ́dọ̀ kọ́ bọ́ sí máa lu ahọ́n rẹ̀ ní ìjánu lórúkọ Jésù àti sísọ.
2: Ahọ́n tá a sì ń wí náà ẹnu ni ẹnu ló wà ẹnu àyíká fẹnu wa sọ.
0: Ṣé
2: o pé tí a bá mú òbúrẹ́ tá a bá gba ahọ́n wa mú ọ̀rọ̀ kankan ò lè jáde.
0: Láíláí kò ṣeé ṣe.
2: Bí wọ́n bá wọn ṣe ń lọ síwájú tí ń lọ sẹ́yìn
0: òun
2: la fi ń sọ̀rọ̀. Bẹ́ẹ̀ bá di ahọ́n rẹ̀ mú ọ̀rọ̀ kankan ò ní jáde níbẹ̀ nípa sọ pé ahọ́n lódò jù lára ẹran ahọ́n náà ló sì korò jù lára ẹran. Ṣùgbọ́n bí a ṣe ń sọ kì í ṣe pé bóyá dídùn jíjẹ ni wọ́n ń wí ló burú jù náà ló sì dára jù. Ikú àti iyè níbẹ̀ nípa ahọ́n 09-1-23-70-86-75 náà ni kí ẹ pè wá sí.
0: Orúkọ ilé ìjọsìn tí wọ́n ní Many Souls for Christ Bible Church. A wà lọ́nà kan tán pè ní Akálàrà Odò ní Nyọ́gàrà Jíbẹ̀ yẹn lọ́sọ́nà Odò ní Eléwé tó náà kọ́ ọlọ́pàá tán bẹ̀ yẹn. À ń pè náà ní Akálàrà Odò bẹ́ẹ̀. A wà níbi kẹ́mẹ̀ tán pè ní Ankomo. So àdúgbò ìpìtà wà gangan. À ń pè ní Sionist Estate náà láwà. A wà ní nọmba 9 lẹ́ntìrì bẹ́ẹ̀. Bá ti ibi Ankomo yẹn báyìí máa ṣe sàmójú wa bẹ́ẹ̀. awon ilana esun are laarin ose ati njo sunday gbogbo ojo tuesday ni ago marun ode sa ago meje bible study niyan leko building niyan ojo thursday ro ni bayi lago meje abo aro thursday bayi titi dagun mewa ipada da niyan fun gbogbo awon to ba ti wa sibe ijo friday
2: hello ẹkọ alẹ
4: Abraham don so that
2: leko ẹkọ alẹ ki loruko yin
4: Abraham don so that
2: Abraham e se
0: latiko
2: latiko kini ibere yin
4: ma fe be okay die ma ta se bi anti se seyin ti en go igbale mo ni ki en le se lati le fi percent so seyin ti
0: ya se to ti pe yan ti se seyin to je igbale ma eyan ma gbadu na pe nipa soro odi ti mo so sun ara mi lo agba mi fanu we danu kun be ma je o se ba re danu adu ana le yan fun ma yi danu ni gbae ma so amu wa lo ni pe ka ma pe atu se be ma pe ka le ba da ise se be du ka ma se be ma se aya ara wa ati mo ani asale ese lateko
2: ese
0: ko bi mo tin so lo iro to se bayi lagun meje abo aro se ago mewa ipada danu yan fun gbogbo en to ati wa se be ma kan ejo friday la ba ni se so yi ti ba ti se friday to kan osu ati pe friday are ose ni eh ani osu ni na go meta o so that me faro lola an ta ba do ni oro aso titi ta tele npa adu atutu le ni e wa ni wa fun titi e ijo sunday wa yi ago meje aro

0: Nàìjíríà, gbogbo ará ìpínlẹ̀ Ọ̀yọ́, ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́, àti gbogbo ará ìlú Ìbàdàn, ọmọ ìlú Ìbàdàn. Orúkọ tèmi ni Taiwo Azeez Hasan, láti ilé-ìwé Grand Plus College of Education ní ìlú Ìlọrin, tí ó wà ní òpópónà Àjàṣà Epo, Ọfà Garage, Kwara State, Ìlọrin.
1: Grand Plus College of Education.
0: Bẹ́ẹ̀ni ló
1: ti. Ẹjẹ́ ti bí bẹ̀rẹ̀, bàbá ń sọ̀rọ̀ àwọn ẹ̀ka lọ́kan òjò kan tí Ọlọ́run ọba mi gbé kalẹ̀ nílé ẹ̀kọ́ Grand Plus College of Education. Àwọn kọ́ọ̀sì wo ló wà ńbẹ gan? Ibi mo ti fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ nu.
0: Ilé nílé ẹ̀kọ́ Grand Plus College of Education yìí, àwọn oríṣiríṣi ẹ̀ka ẹ̀kọ́ ló wà níbẹ̀ tí ìjọba àpapọ̀ tí ó fọwọ́ sí ni àwọn tó ń ṣojú ilé ẹ̀kọ́ olùkọ́ni àgbà NCCA. A ní School of Languages, a ní School of Vocational and Technical Education, a ní School of Art and Sports, a ní School of Sciences. Tó jẹ́ pé ọmọ tí ó bá ti jáde iléèwé gíga mẹ́wàá, ìyẹn ti ń ṣe SS3, tó sì perégedé nínú WAEC àbí NECO tàbí NAPTEP. Ó perégedé láti jẹ́ kó wá sí ilé ẹ̀kọ́ náà.
1: Ṣé pé ilé ẹ̀kọ́ Grand Plus College of Education yìí, àwọn tí máa ń retí èsì ìdánwò nǹkan torí ibi tí mò ń lọ pọ̀?
0: Awaiting result. So àwọn tó bá ní awaiting result, àwọn náà lè wá síbẹ̀. Even àǹfààní kan tó ń bẹ tí ìjọba àpapọ̀ tí wọ́n fi fún àwọn tí ó bá fẹ́ lọ sí ilé ẹ̀kọ́ tí olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ Grand Plus, Ẹ̀ránimú Yakaki,
1: tó
0: fún wọn ní ẹ̀kọ́ ọ̀fẹ́ ni tí wọ́n ń pè ní scholarship, 100% scholarship on tuition fee. Wọ́n ní san tí ń jẹ́ owó iléèwé, but owó tí wọ́n máa san wọ́n pè ní registration fee. Per semester wọ́n máa san, ó fẹ́ wọlé everything, ó jẹ́ 35,000 naira. So àǹfààní tó tún wà ń bẹ tíjọba àpapọ̀ ṣe ni pé ọmọ tí ó wọlé báyìí wọ́n ní ṣe jamb mọ́, kò sí jamb mọ́ ni tí wọ́n á ṣe nínú policy tíjọba àpapọ̀ ṣe gbé sílẹ̀, tó jẹ́ pé ọmọ tó fẹ́ wá, so o lè wá láì ṣe pé o ṣe jam. Torí àǹfààní yìí wà débi pé olùdásílẹ̀ náà, ìyẹn ọmọọba Adémọlá Abídòye, o ní ó gbé àǹfààní aláìlẹ́gbẹ́ náà sílẹ̀ pé fún àwọn ọmọ tó bá fẹ́ kàwé bí àwa ọmọ mẹ́kúnnù.
1: Bàbá, ibi tẹ́ ń lọ ẹjọ́ yí àwọn èèyàn, wọ́n ní lónìí ká fún ọmọ 100 ní fọ́ọ̀mù ọ̀fẹ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọn ò sì ní sanwó ẹ̀kọ́, pé owó registration nìkan wọ́n ó san fódìdí ọdún kan tá a ti kílẹ̀ pé
0: 35,000.
1: Ẹjẹ́ ń sójú òpó lẹ̀ ká tó tọ̀pá bọ̀ o, ibi tí wọ́n ti gba fọ́ọ̀mù níbo wọ́n ti bá yín pàdé. Ọ́fíìsì ń bẹ Ìbàdàn, ọ́fíìsì ń bẹ káàkiri, ṣùgbọ́n Ìlọrin nílé ẹ̀kọ́ ìwà.
0: Ìlọrin ló
1: wà. Èèyàn 100 tọ́mọ ẹ̀ fẹ́ kàwé ní College of Education tí wọ́n lágbára, wọn ò ní san kọjá
0: 35,000.
1: Ẹ dákun orí rédíò Lágẹ́lú lẹ wà yìí o, a mú 100 bí o, orí fóònù tí wọ́n bá pè sí àtàtẹ̀jíṣẹ́ 35, èló lẹ́ni wọn ó san
0: 35,000
1: péré tí ẹ̀kọ́ ọdún kan ó fi ṣe kínni
0: tí
1: ó fi parí. Àwọn tó bá wà ṣe é sí ọdún mẹ́rin wọn ó lò.
0: Ọdún mẹ́ta ni.
1: Ọdún mẹ́ta péré wọ́n gbà wí ẹ̀rí NCE inú. Bó o níṣẹ́ ìrọ̀nù degree? Àwọn kí lè tún rọ̀nù nílé ẹ̀kọ́ yín torí wọ́n ló ní ṣe pẹ̀lú àwọn nǹkan mẹ́.
0: So special programs ni wọ́n ń rọ̀nù. Pé ẹni tó fà fẹ́ ṣe bí entrepreneurship training, ICT security training. Àǹfààní tí ìjọba àpapọ̀ fi sílẹ̀ fún NCE nísìn ni pé wọ́n ń pín kankan ní wọ́n lè gba ìwé ẹ̀rí degree, dual certificate ní NCA báyìí, ní ọ̀fíì council jam pé kí wọ́n má ṣe mọ́.
1: Àwọn tí ó pè mò ń bọ̀, ẹ jẹ́ dókè lọ́n ká gbọ́ iṣẹ́ yín, mò ń bọ̀ Grand Plus College of Education, mò ń bọ̀, mò ń bọ̀.
2: Attention, are you seeking knowledge? Are you seeking future? Grand Plus College of Education, Ìlọrin, Àjàṣà Èporo, Ọfà Garage, opposite Kwara Express, Ìlọrin Kwara State is calling you. This is to inform the general public that admissions is ongoing.

0: Prophet approved. Ẹ̀kọ́ ọ̀fẹ́ lélẹ́yìí oríire ńlá ló jẹ́ lágbègbè wa. Ìjọba tẹ̀lú tẹ̀gbà. Wọ́n pèrègédé, wọ́n fi gbọ̀rọ̀ jẹ́ ká. Ẹ̀kọ́ ọ̀fẹ́ lélẹ́yìí. Ìgbaniwọlé sì ń tẹ̀síwájú. 5 credit pass in all levels with English and mathematics. Iná ló nílò láti gba fọ́ọ̀mù. Ló bá pèrègédé o. Ohun registration pẹ̀lú owó pélé ń já kọ̀ọ̀kan lẹ́ẹ̀kan. Akẹ́kọ̀ọ́ lè yan ètò ẹ̀kọ́ tó wù ú láàyò. Nínú àwọn agbo ètò ẹ̀kọ́ yìí. School of Primary and Early Child Care Education. School of Languages. School of Vocational and Technical Education. School of Art and Social Sciences. School of Sciences and other special programs. You can check our website for more information on www.grandpluscollege.edu.ng or call 0702676140. Admissions is ongoing. Ilé-ìwé gíga ti dìrọ̀. Announcer management.
1: Ẹ sọ̀rọ̀ dáadáa. Ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé n tẹ́ ń ṣe ó ṣe kí ni. Oṣù ọ̀ ṣẹ́gbọ́n ṣẹ́gbọ́n ẹ̀ ní rí wàhálà. Mo ń kí n káàbọ̀ padà látẹ̀ka polówó ọjà Grand Plus College of Education bẹ́ẹ̀ ń bí pẹ̀lú mi. Aṣojú wọn náà sì ń bẹ́ẹ̀ ń bí yìí. Àwọn nǹkan tán kó wá pọ̀. Ẹjẹ́ àná ní ìkọ̀ọ̀kan. Ẹjẹ́ àná ní ìkọ̀ọ̀kan. Ó yá àwọn kílẹ̀ kó wá.
2: Àwọn àǹfààní tí a mú wá láti ilé ẹ̀kọ́ Grand Plus College of Education. Ó ní àǹfààní tí olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ Grand Plus College of Education tó fún gbogbo ará ìlú ní ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ orílẹ̀-èdè Nàìjíríà láti wá jẹ àǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ tó mú wa mú kó fọ́ọ̀mù 100 fún ọmọ tó bá fẹ́ kàwé ẹ̀kọ́ ọ̀fẹ́ tó láti wá jẹ àǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ náà.
1: Pé ọmọ 100 ṣé ká mú DMB báyìí ní ìsìn.
2: Kò sí wàhálà tí gbogbo 100 náà bá lè wọlé ní ìsìn.
1: Ó ti yá sọ fóònù nọmbà tí wọn ó pè sí nọmbà tí wọn àgbẹ̀ 1-2 ibi láti kọ́ fún wọn nọmbà 0912370-8675 0912370-8675 0912370-8675 Oya, hello.
3: Hello, sir.
1: Yes, sir.
3: Yes, sir. Reninu pe lati omi adio, sir.
1: Oya, baba kile fe.
3: Mi na fe gba na di pipa ti form yen ni, sir.
1: Oruko yin, number yin pari pelu 1319.
3: Bẹ́ẹ̀ni, sir.
1: Ẹ tẹ̀lé wa dáadáa o, ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́.
3: Alright, sir. Ẹ ṣe, sir.
1: Ṣe gbọ́. Pápá mo fẹ́ mú ẹjẹ́ mú bíi mẹ́wàá bí. Hello 0912370-8675. Hello, number 1 o.
4: Hello.
1: Orúkọ yín mọ́ mi.
4: Láti ṣẹ́yìn. Elizabeth Muhammed láti ṣẹ́yìn.
1: Láti ṣẹ́yìn, kẹ́ ẹ ti ṣe WAEC.
4: Ọmọ mi tiẹ̀ ni, ọmọ mi ni.
1: Ṣé o ti ṣe WAEC?
4: O ti ṣe láti last year.
1: O ti dán, o ti tán, o bá ti ní resort.
4: O ní resort.
1: 4207. 4207. 0912370-8675. Nọ́mbà tó wọ́ bíi nìyẹn. Ẹyọ ẹjẹ àti mú méjì àbí ẹ jẹ àwọn yìí bó ní ilégbé.
2: Ilégbé wà fún akẹ́kọ̀ọ́ tó bá wọlé tá n pè ní hostel. Even àǹfààní tó tún wà bẹ́ẹ̀ ni pé ọmọ náà ò ní san ju
1: 20,000
2: lọ́wọ́ hostel.
1: Hello, ẹ bá ń sọ̀rọ̀ òkè.
5: Hello, ẹ ká ọmọ. Hello.
1: Mo ń gbọ́ yín.
5: Akintade Emmanuel.
1: Akintade Emmanuel. Bàbá ó yá ẹ bá ń dá sí ṣé ọmọ yín náà ti ṣe WAEC ni. Mo ní wọn ó sọ bí ìgbà tó dá wa lójú. Torí pé mi àbá ń sọ̀rọ̀ díẹ̀díẹ̀ wọn ò ní ṣé rọ́kọ́ ni wọ́n ń pa òótọ́ ni.
2: Bẹ́ẹ̀ ni olóòtú tó ni.
1: 3830 ó di mẹ́ta. Fẹ́ mú mẹ́wàá. Jẹ̀ngọ́ mú mẹ́wàá ká tó mọ orójọ́ yòókù lọ. Hello.
5: Hello.
1: Hello, orúkọ yín àdúgbò bo.
5: Fọlọ́runṣọ́ Esther.
1: Fọlọ́runṣọ́ Esther.
5: Láti Ìdó.
1: Ìdó, nọ́mbà yín parí pẹ̀lú 5467.
5: Bẹ́ẹ̀ni.
1: Oya papa pa ni ko saye. Hello.
6: Hello. Amide oye ni la ni.
1: Lati bo.
6: Atori ta ta leyin.
1: 5416. 5416 lo pa pelu number won. Hello.
6: Hello.
1: Oye ni ran ni te kan. Ki le pe mo mi?
2: Atapata.
6: Atapata ni o.
1: Oruko yin.
6: Ineko. Tani Ibola.
1: Oya 2328. 09123 mewa. Leyin re eni gbogbo eyan to ba gbo eto yi. 100 di omo won o ni sanwo school fodun odun melo fodun kan bi
2: na odun kan semester na ma sanwo
1: semester na sanwo
2: semester bo omo mewa to ba kokko wa emi fowo soya pe omo mewa ko ni sanwo semester kan e to ba fe wa
1: se be ni 100 di omo la fe fun won form bayi
2: ele wa fe lo mewa lori eto
1: a lo mewa
2: do omo lo fe ni form o to rock pe ni form
1: 400 omo
2: 400 omo
1: o ti tan. Hello.
7: Hello sir. Abileko wo labi ni lati sapati.
1: Lati sapati.
7: Ben.
1: Oya. 3739. 09123708675. Hello.
8: Hello. Eka Leo.
1: Mo gba yin baba. Abi ya ni.
8: Ah, iya obirin lo soro.
1: Oya gba gba pa.
8: Abro mi ni mo fe ba gba o.
1: Ki loruko ti yin a ko le.
8: Adeleke Aisha loruko mi.
1: Oya 2506. Baba, eja se bayi ni alafibo. Eja se ni alafibo. Eja n gba pe meji si. E wa tun so nipa re. Dada, awon kan te ko wa. Ati mu mewa bi.
2: Ati mo mesan okay
1: mesan oku kan je mu kan yoku koko pe mewa na adeun na. Hello.
7: Hello sir. Hello sir.
1: Yes sir.
7: Lati male pe ni o.
1: Lati male te kilo Oruko yin
7: Oluwa Toyin Adebayo.
1: Oluwa Toyin Adebayo 1597 lo gbe yen.
7: Be.
1: Mo tun kokko mu mewa bayi mo tun mu. Mo tun mu adeun se. Eje n wa se bayi. A mu ipesi o. Tori be ba ti wa lajelu bi gba teyan. Eyan wa fara re le Olorun lowo na nbi. Eyan ngbedi no gba form lo fe.
2: Be ni olotu.
1: Awon kan o de janfani eko ofe.
2: Fun itan ba ko wole semester akoko.
1: Fun semester akoko.
2: Ben.
1: Se awon kan ni abi gbogbo eyan
2: en no pe to awon mo wa akoko te kokko mu yi on fwa grant won ni semester akoko won owo won
1: semester melo lodun kan
2: meji ni
1: meji ni ni odun kan
2: beni olotu
1: sugbon won o ni sanwo eko
2: owo registration
1: owo registration won gbe oyun ye mi owo form acceptance gankan gbogbo oyun ni won o san won o ni sanwo eko gangan
2: beni
1: fun semester
2: beni
1: eje n bo ga soro tori pe woli ademola musa agbala gebeli awon na ti wa lara won ti won sanwo omo
2: beni
1: ni ile eko yin ri
2: beni
1: baba o ye salaye bo lati gba form bo lati mo yen nbo gan ni ile eko yin wa eje doke lohun ka gbo ise won na eje doke lohun ka gbo ise won o ya mo nbo
9: Attention, are you seeking knowledge? Are you seeking future? Grand Plus College of Education, Ilorin, Ajase Iporo, Offer Garage, opposite Kwara Express, Ilorin Kwara State, is calling you. This is to inform the

0: ẹ̀kọ́ ọ̀fẹ́ leléyìí ìgbaniwọlé sì ń tẹ̀síwájú 5 credit pass in O level with English and mathematics iná ló nílò láti gba fọ́ọ̀mù
1: lọ bá perégedé o
0: ohun registration
1: pẹ̀lú owó belẹ́ńjá kọ̀ọ̀kan lẹ́ẹ̀kan san o
0: akẹ́kọ̀ọ́ lè yan ètò ẹ̀kọ́ tó wù ú láàyò nínú àwọn agbo ètò ẹ̀

0: website for more information on www.grandpluscollege.edu.ng or call 0702676142. Admissions is ongoing. Ilewe Gigati Diron, announcer, management.
1: Kambo pada lati kan polowo oja wa baba oya awon kile mu wa ganga isalaye lekunre re
2: ah inta mu wa na ni eko fe ti atin so lataro fun ile eko Grand Plus College of Education to je pe omo ti o ba wa si ile eko na ko ni san owo ilewe kankan rara ile ta mo nti tuition fee te nti owo ilewe
1: fun semester akoko
2: tuition fee ni je owo lewe ko ni sara ti o fi pari but owo registration fee ni yo san tan pe ni every semester 35,000 naira
1: sugbon salaye fun mi pe awon mewa yi
2: lo si awon mewa koko don tan pe wole nsin won je anfani
1: awon mewa yi o ba tetede e ba won to ba koko gba form tan koko da pada tan koko san 35
2: be ni
1: lo e ka sise le lori
2: awon na wo pe gba se pe wole yi tan ja anfani won ni fe ko fu awon ru so lati je kon gba form bo omo to ba koko wa so o na ni o je anfani na
1: so mewa
2: mewa
1: sugbon ofe ni gbogbo awon to ba di gbo lori eto yi ofe won gba form
2: ofe ni won gba
1: baba nile eko yin eni awon courses to po
2: be ni sir
1: iru awon courses je be any school of languages
2: we have school of languages
1: yes
2: we have school of vocational and yes. technical education
1: mm.
2: we have school of art and social science mm. and we have school of sciences so orisirisi eko lo wa ni abe school kokan mm. and english language and political science english language and social study English language and Islamic study, Yoruba language and social study, Yoruba language and political science, Yoruba language and Christian religion study, Yoruba language and Islamic study, Arabic Islamic study. Under the School of Vocational and Technical Education, mm-hmm. we have agricultural science, double major. We have business education, double major. Under the School of Art and Souls Science, we have
1: Islamic.
2: So, Okpo. So school of sciences and integrated science double major integrated science and biology integrated science and chemistry computer education and mathematics computer education
1: physics special program no
2: our special program to wa fun awon to je pe won bi won ti lo sile eko kan tele won to wa fi mo ko mo oni we have entrepreneurship training ICT security training
1: baba baba fe gba form yi ni bo gan tori awon eyan pe ba ni isin won duro ni bo office yin wa nbadan
2: won le ri form gba lodo afa trimidi ni oja bodija ti address e je z4 bodija plank market
1: era fele pe pe kan na won to wa nbe yen won fe gba form yi kan ma lo be igba won o de be gba won le reform gba tun won si ri gba loju ese
2: lati ago mesan ro titi de ago meje role so won le ri gba nibe ni oja bodija o isopako set for bodija plank market ibadan oyo state won si tun le ri gba ni ibikeji ni oje oje eleni baba isale street opposite ojo david house so won le ri gba nbe tan ba ti debe kan bere abidex shoemaker
1: iyun loje ni titi to lo na baba sale to lo na elero meta ona re meji nbi eleni un gangan nbi complex to tobi un
2: be ni
1: won le ri form yin gba nbe
2: be ni
1: olo be won eyan se won le ri gba na re ba cover won security bayi ni pe eyan mewa ko wa gba la ro la nbi
2: kora ton ba fe gba 100 gbogbo 100 o wa kan wa gba ni
1: kan wa gba
2: nile
1: ehn
2: oda won se la gelu bi bayi na
1: oda won kasole ko fun ba won won kasole ko fun kan wa gba lenu gate lo fe
2: be ni
1: melo le ko le
2: ma a ko 100 sile
1: 100 eh e ma gba o to ba ti ola nikan na de won lori ofe re
2: be ni
1: kan kan ma bere ah se gbogbo oyun bi iro ni e mo ẹ mọ ẹgẹ ṣe pé iléeṣẹ ló gbà yín ṣiṣẹ ìpolówó ọjà lẹ wá ṣe nbọ ni wọn tún tiri fọọmù yín gbà
2: kí wọn lè jàǹfààní ẹ náà ni
1: kí wọn lè jàǹfààní ẹ ni
2: ọmọ tí ò bá tábà fún lẹkọọ ni mo ń kólé tá a kọta
1: lọjọ ọla bàbá àwọn nọmba wo ni wọn mọ pé yìí sí gbogbo tán bá fẹ béèrè.
2: ẹ wọn pè sórí 08145090733.
1: Ẹ tún pè lẹ́ẹ̀kan sí
2: 08145 0909 0733.
1: Ẹ gbọ́ dáadáa gbogbo ẹyin tẹ́ ẹ̀ ń gbọ́ ètò yìí àbẹ̀yìn ẹ má wà á gba fọ́ọ̀mù ńlá gẹlú fm o ìrọ́nù yín o àṣà gbọ́dẹ̀ gbà yín o ṣùgbọ́n lórúkọ èmi káyọ̀dé adéọ̀sán mo lè bá yín gba fọ́ọ̀mù sọ́wọ́ ẹ bá fẹ́ gbà ó bá wá rú bólúwájí mo lè kó sọ́fíìsì mi wọn ó bá yàn án bẹ́ẹ̀ mo lè gbógun lọ́la lẹ́yìn police station bólúwájí gangan kẹlẹ́ ń lọ́fíìsì káyọ̀dé adéọ̀sán ilé gàgàrà yẹn lọ́dọ̀ fásilá shopping complex nyo 20 èmi ó kó èyí sì bá yín bàbá ẹ̀kọ́ ọ̀fẹ́ ń bẹ fún àwọn ọmọ tó bá fẹ́ kàwé tí wọ́n bá ti ní rìsọ́ọ̀tì.
2: Bẹ́ẹ̀ni tí o sì rán
1: bẹ́ẹ̀ni. Mo fi ní ẹ sọ̀rọ̀ dáadáa.
2: Bẹ́ẹ̀ni olóòtú tí o sì rán bẹ́ẹ̀.
1: Bẹ́ẹ̀ni
2: n
1: gbọ́dọ̀ mọ Grand Plus College of Education Imbolẹ wa.
2: A wà ní ìlú Ìlọrin.
1: Ìlọrin.
2: Ìpínlẹ̀ Kwara ní ojú ọ̀nà Àdáṣẹ́ Epo Road ní opposite Kwara Express Ìlọrin níbi tá à ń sọ Èké ṣe inú gbó. Inú ìlú ni ní gbòòrò ìlú Ìlọrin. Even téèyàn bá ń lọ tó bá gbé mọ́tò lọ́wọ́ 5-minute drive ni tí ó fi délé ìjọba Ìlọrin Government House wọn ní Ìlọrin.
1: Ẹ sì ti ní bó ni iléègbé fáwọn ọmọ tá a fẹ́ rán wá Ìlọrin.
2: Iléègbé wà.
1: Èlò lẹnu wo san lọ́dún?
2: ₦25,000
1: ni. Lowó iléègbé wọn fọ́dún kan.
2: Bẹ́ẹ̀ni.
1: Tẹ́ ẹ ti kọ́ ọ bẹ́ẹ̀.
2: Bẹ́ẹ̀ni. Ni mo sọ pé ẹni tó ní iléèwé kò fẹ́ fara ni mẹ̀kúnù. Sórí tó náà ti là kọjá ló jẹ́ kó gbé àǹfààní aláìlẹ́gbẹ́.
1: Ẹ tún nọ́mbà yín sọ lẹ́ẹ̀kan sí ṣùgbọ́n ká tó sọ. Lórúkọ ìkànnì ti Lágelú FM 96.7 lórúkọ Káyọ̀dé Adéọ̀sán lórúkọ Azizi Adémọ́lá àti gbogbo òṣìṣẹ́ ìkànnì yìí Anki Wòlíì Gabriel Adémọ́lá Amúsan Àgbàlá Gabriel fún ti òkú ìyá wọn tí wọ́n fẹ́ ṣe gbogbo ẹ̀yìn èèyàn náà pé o tí wọ́n fẹ́ ṣe ní September 12 tá a wà yìí èèyàn nínú ilé ẹ̀kọ́ Elékùrọ́ High School tí ń bẹ ní ògbèrè lẹ́gbẹ̀ẹ́ police station tájẹ̀tì gbogbo yín òun la pè gbogbo yín wa náà lágbẹ̀yìn arúgbó wa jíjẹ mímu wà Káyọ̀dé Adéọ̀sán ni ó darí ètò àti olúborí ọmọ ẹ̀mí portable àti abe brown ni ó sì kọrin olórin ńlá méjì ni wọ́n pè ẹ wo ilé ẹ̀kọ́ Grand Plus College of Education náà wọ́n tún wà ńbẹ̀ náà ń jọ náà àbíbò ni
2: bẹ́ẹ̀ni olóòtú
1: ó yá nọ́mbà wo wọ́n mọ pè yín sí.
2: O náà ni kan pè wá sórí 08145090733.
1: Ẹ tún pè lẹ́ẹ̀kan sí
2: 08145090733.
1: Àwọn tí yóò jẹ́ ṣé WhatsApp number yín náà nìyẹn.
2: WhatsApp number mi
1: náà. Nọ́mbà ọ̀gá ilé ẹ̀kọ́ yẹn gangan ń kọ́. Ṣé wọ́n lè pè yín náà?
2: Wọ́n lè pè ó náà.
1: O ní 081.
2: Bẹ́ẹ̀ ni.
1: 25. 26. O ní 26 lẹ́yìn mú. Torí nọ́mbà méjì ló wà ń bẹ̀. Ó yẹ sọ pápápá.
2: So kí wọ́n pe 08126401851.
1: Ẹ tún pè lẹ́ẹ̀kan sí.
2: 08126401851.
1: Nọ́mbà ọ̀gá gangan nu ẹ bá ti pè ẹ yẹ tún ti náà pè ẹyin èèyàn bẹ́ẹ̀ bá ń pè wọ́n tí wọ́n bá gbé èrò ló pọ̀ lójú òpó ẹ send message sms ẹ fọ́pọ̀ àdúgbò yín àtòkọ ọmọ yín sí bẹ́ẹ̀ bá wá sọ́fíìsì tèmi ní ẹ̀yìn police station bólúwájí èmi ó gba fọ́ọ̀mù ogun lọ́wọ́ fáwọn tó bá ń jẹ́ àdúgbò yẹn ẹ̀yin tẹ́ ẹ bá wà ní agbègbè Bódìjà ní Sọ̀pákó Z4 Bódìjà Plank Market Nìbàdàn ibẹ̀ ni wọ́n ní kẹ́ ẹ máa lọ ẹ̀yìn lọ́dọ̀ àáfàá ọ̀dọ̀ àáfàá wọn ó lọ nọ́mbà tí wọ́n ó fi hàn pé ní 08038224402 nọ́mbà àtàáfàá nu 08038224402 02 ẹyin tẹ bá wọn bẹ ní òjé tẹmbu àní bus stop òjé lọ bẹrẹ ẹwọ rẹ méjì àwọn ẹ mọ wulẹ dààmú kiri ẹ mọ bọ ní òjé ẹlẹni níbi junction gangan ọ̀nà títì tó lọ ọ̀nà bá bá àṣálẹ ẹyin o bí òjé ẹlẹni ẹ bá david ojo ilé ibẹ abidex shoemaker ọdọ ẹ náà fọọmù tún wà nbẹ nọmbà ti ẹ rèé 09052856942 ẹ bá sọ àlọ orí ọfẹ bólú ajínà lọla ẹmí ó bá yín kó fọọmù ogun lẹ nbẹ baba ẹ sọ fún nọmbà yín ká máa lọ orúkọ ilé ẹkọ yín lẹẹkan sí.
2: Orúkọ ilé ẹ̀kọ́ náà ni Grand Plus College of Education tó wà ní ìlú Ìlọrin Kwara State ní ìpínlẹ̀ Kwara.
1: So, Grand Plus College of Education nílùú Ìlọrin ire àtàwọn láàfin pàdé ẹyọ nọmbà yín lẹẹkan sí kí wọn kan jíṣẹ yín kí n máa lọ.
2: 08145090733 òní nọmbà tí ẹ fi pè wá àti
1: ire àtàwọn láàfin pàdé káyọ̀dé Adéọ̀sùn lorúkọ mi ẹ wo bàbá mi ti dé ẹ já gbọ́ iṣẹ́ wọn bàbá mi o ó dàbọ̀.
0: Attention, are you seeking knowledge? Are you seeking future? Grand Plus College of Education, Ilorin, Ajase Iporo, Offer Garage, opposite Kwara Express, Ilorin Kwara State, is calling you. This is to inform the general public that admissions is ongoing. 3-year scholarship for NCE program, 100% scholarship on tuition fee, government approved. Eko ofe lele yi, orire nla lo je lagbegbe wa, ijoba je lo ntegba, te won peregede, won fi gboro je ka. Eko ofe lele yi, igbani wole si ntesiwaju, 5 credit pass in all level. With English and mathematics. Ina lo nilo lati gba form. No ba peregede o. Registration. Pelu owo belenja kan kan lekan san o. Akeko le yin eto eko to wu layo. Ninu awon

0: e kaabo pada gbogbo eyan omo Olorun te ni anfani lati gbun mi atun ti de awo ma de leye ma tete lo sinu bibeli ni ale yi bo ko to di pe mo lo senikan ti ngbo mi le te owo si waju gbogbo eni to ni anfani lati ma gbo mi ni ale yi bi oluwa se nbe ti emi enbe laye idunnu yo pada subu lu ayo fun yin bi ota re fe bi ota ti e ko yo pada jebi lori oro ekan ni e wa gbo gbogbo eyan omo Olorun te ngbo mi lati ale yi lo gbogbo eni ti nwo mi enikan ni se won wo yin gbogbo eni to ba fe wo mi ni live ati gbogbo awon ti mo nda po yi e ma bo ni Facebook YouTube ati TikTok Pastor Dekunle Epaphras e lo so Dekunle Epaphras e lo si Lagelu FM e ma wo mi ni face to face ibe ni ma ti ma so tele si aye awon omo Olorun to ba pade mi ni ale yi o Dekunle Epaphras ta le tun yato agbede opo ni to ni yere yere sa gbogbo bi e ba ti ngbo mi se bi ile ni apoti eri ile obede odomu joko nle apoti eri si kamole ile ni apoti eri wa ba obede odomu obede odomu pada di olola o di olola aye re si tesiwaju ile mo ka omo loni mo gbo lo nka omo le ni gbogbo to ri se laye gbogbo to soro se fun o gbogbo eyin te nwo mi ni gbogbo social andrews mo so le kan na bi oluwa se nbe ti emi enbe laye ki emi mi mo ko fa owo e soke ire ti o gbe o soke agbe ka omo le idunnu yo wa subu lu ayo fun yin mama baba ti ngbo mi emi kan be ti won pe ni aseti bo fe bo ko iwo ni ba won se aseti mo osu meta ta bo ninu osu baba baloku ati wonu September October November and December mo bo ba osu merin soro pe bi nkan kan ba nbe ti o ba fun o ninu osu yi idunnu atayo ni o ba fun o loruko Jesu ola togo ni o ba fun yin loruko Jesu gbogbo eni ti ngbo mi aye gbagbo pe ni osu baba awon nkan bayi ni mo sele ko se ntojo idunnu nikan lo gbodo ba fun wo ire nikan ni o ba fun o lato osu meta ta bo si merin o wa ni mama o ni ba won sun ekun in the name of Jesus Christ gbogbo le o won fowo kan won mi won ni ki pede ekun o ni be sile ninu ile yin gbogbo iru ekun ti ba je awon ekun kan be sa ti won pe ni ekun ajosun ninu osu baba mo gbele ti ekun ninu won loruko Jesu e o ni ba won sunkun ru yen ekun kan be ti won pe ni ekun asunsun bi oluwa se nbe ti emi enbe laye o ni ba won sun ru ekun be ekun kan be ti won pe ni ajisun bi a ba ri eni keni ti ngbo mi ni ale yi ti won yen ekun ajisun fun bayi ni oluwa wi mo bo yi danu in the name of Jesus Christ ekun kan tu wa nbe ti won pe ni ekun ikawole rifese janle gbogbo eyan omo Olorun e kan se e taka yen seyin emi ko mo ko fun awon omo bi oluwa se nbe ti emi enbe laye mi o ni ba won sunkun ikawole rifese janle in the name of Jesus Christ bo ekun kan wa ti gbogbo eyan gbodo sun oni bibeli ni bi ekun peda lekan ayo nbo laaro ta ni gbo mi laaro ilale yi ni gbogbo bi te ba ti ngbo mi ekun yen ni won pe ni ekun ayo ah eyan kan mo wo nigba won ba se olore nigba ti iran lowo abami ba de wa wa mo wo bayi pe bo lo se je ona bo ni mo gbe gba ah latale yi lo mama kan patewo to ba se ami wa sunkun ayo in the name of Jesus e ki gbele eni ma sunkun ayo eyan omo Olorun e je n lo nu bibeli tori asiko ti mo ni opo ni ale yi isin se mi bi ki n so tele bi ki n gbadua oh agbaradi fun woli Odekunle Epaphras agbaradi fun 77 special eleyi to yato gedegede patapata ninu gbogbo 77 ta mo se gbogbo eyin te nwo mi ni YouTube mo kiyin gbogbo eyin te nwo mi ni Facebook mo kiyin gbogbo eyan omo Olorun te nwo mi ni TikTok mo kiyin e kan se mi ni favor kan lale yi enikan ni kini igba mesan mesan mo mo ni ke share ta lei e fi eyo kan kun ko je mewa enikan ni wa e wa ki wa lasan bi o ko se nje ti Olorun ibukun e gbodo le kan losu yi ole e gbodo le kan losu yi igbege e gbodo le kan losu yi ayo yin gbodo le kan losu yi e kigbe baba jola mi o le kan loruko Jesu mo gbo nkan kan nigba ti mo prepare ni ale yi oluwa kin lo ni fun awon eyan e kin lo fe se oni je ki won kan kigbe je won be mi je ki won so tele pe ki ran awon lowo eni baba latale yi lo ran emi na lowo ran odekunle epafras lowo eni tolorun oba ran lowo aye asan lowa o an olorun nikan lo le kesi to le ran lowo ninu we Psalm 108 e ba mi forward dan bayen Psalm 108 verse 12 e gbon ti bibeli sare so nbi Psalm 108 verse 12 iwe oni Psalm 108 ese ikejila bibeli so nkan kan nbe kini to so nbe yen
1: fun wa ni iranlowo ninu iponju
0: fun wa ni iranlowo ninu iponju gbogbo eyin te nbe nle e kigbe baba fun mi ni iranlowo ninu iponju ti mo bara mi olorun nikan ni mo fun yan ni iranlowo and iwo to ba mo pe olorun nikan lo fe nibi to ba wa iwo to gbagbo pe olorun nikan lo le salati leyen sumo tosi ba mi share program ni igba mewa odekunle epafras woli yin te mo gbo yen o nbe lori state radio station bayi mo wa nla gelu o si je alatagba si opopolopo radio station ni ale yi so bo se ngbo mi ka kakiri gbogbo station te ti ni anfani ati ma gbo mi mo fe la gbogbo enu le pe wa yoju wo woli odekunle eh on lo ni emi mo gbo pe oluwa ni ki gbogbo eyan omo olohun o gbadua pe fun mi ni ran lowo odun yo to pari Olorun ran mi lowo ki odun yo to tan egbo eyin te nwo mi ni Facebook ni YouTube e ma te soju e baba fun mi ni ran lowo kodun yo to tan apepe yo mo pon mo njo Sunday engineer kun to pe engineer e ba mi ka bibeli yen
1: fun wa ni ran lowo ninu iponju
0: fun wa ni ran lowo ninu iponju
1: nitori asan ni ran lowo eniyan
0: ah asan ni ran lowo ti omi eyan ba fun yan mi men to le so egun ran lowo mi o men to le lohun o duro ti o asan mo ni ran lowo eyan but ti olohun ba mo mo ran eyan lowo a kan fowo to enikan lokan a wa so fun eni to fowo kan lokan yen dandan lo ran lowo an to lohun ba pase ke enikan ran lowo ko ni lo ko like e because won ti mandate e fun won ti compulsory re fun won ti compare re pe dandan ogbodo ran lagbaja lo e gbe owo yen le idodo yin ile ara niyan gbogbo eni ti ngbo mi ni ale yi mo wonu jegbojegbo aseledumare lo mo kede fun o pe lati seju yi lo gba iran lowo olohun ninu asibo ninu idamu to wa ki iran lowo ko dide fun o olorun to ni emi awon woli yo gbe o dide lati ale yi lo a nse nkan kan to yato lati ojo Sunday to koja a se die nbe ni ojo Wednesday a wa se climax e ni ojo Sunday ni church wa to wa ni gbagi ati ni gbogbo bi ti sona church wa ba wa enikan ni kini nkan ma ja yin si iyen one elekeji ipade kan be ti mo waye lekan losu losu ta pe ni 77 gbogbo 7 oni won pe ni te ba ngo 77 tawon eyan ba nso testimony won ni mo wa si pade 77 but eleyi wa special enikan ni kini di fun idi merin o so mo ojo ibi woli odekunle epafras enikan ni ta lo nje be emi ti mo ndo ina ni eni kan ni se en ti mo wo on Facebook yi I went ah yeah meje jasa the fight in the lion is not in the size of the lion ija to nbe ninu kinun ke se bi kinun se tobi to ah mi mo boyo le gbo mi boyo gbo nti emi mi mo so si mi leti pe lati ale yi lo iran lowo lati okere iran lowo bi to fokan si lojiji lojiji o jade fun iwa atawon mo re in the name of Jesus Christ fun wa ni iran lowo ni igba iponju nitori asan ni ìrànlọ́wọ́ ènìyàn and e wa wo ẹnìkan tí Ọlọ́run ràn lọ́wọ́ o and nígbà tí Ọlọ́run dìde láti ìrànlọ́wọ́ kí ni tó ṣẹlẹ̀ ẹ bá mi lọ sínú ìwé John chapter 5 ẹ jẹ́ wọ́n bẹ̀rẹ̀ láti verse 1 a yára ká lọ sàlẹ̀
1: lẹ́yìn nǹkan wọ̀nyí
0: lẹ́yìn nǹkan wọ̀nyí
1: àwọn àjọ Júù kan kò
0: àjọ àwọn Júù kan kò
1: Jésù sì gòkè lọ sí Jerusalem
0: Jésù olùgbàlà gòkè lọ sí Jerusalem
1: adágún omi kan wà ní Jerusalem
0: adágún omi kan sì wà ní Jerusalem
1: létí ibodè àgùtàn
0: létí ibodè àgùtàn
1: tí à ń pè ní Bethsaida ní èdè Hebrew
0: nice
1: tí ó ní ìloro márùn-ún
0: very nice
1: nínú ìwọ̀nyí ni ọ̀pọ̀ àwọn abirùn ènìyàn gbé dùbúlẹ̀ sí
0: bíbélì sọ nǹkan kan àìmọye àwọn aláìsàn abirùn oríṣiríṣi àwọn tí wọ́n ní wàhálà jẹ́ ìpàṣẹ mi ò mọ àìsàn tó ń bẹ nínú ayé rẹ mi ò mọ ọ̀fà tó sinmi sínú omi àtẹ̀jẹ̀ rẹ mi ò mọ tó ń là kọjá bó ṣe ń gbọ́ mi àṣẹ mọ̀dé ọlọ́run tó ń bẹ láàyè ọlọ́run ẹ̀mí àwọn wòlíì ọlọ́run ìpè mi mọ̀dé sí ọ lálẹ́ yìí àìsàn yìí wàá dìde kúrò nínú ẹ̀ ọ̀fà yìí yóò jáde nínú ara ẹ̀ kàn fọwọ́ méjèèjì gbára kó ní àìsàn tá a dá mọ́ mi gbọ́rọ̀ olúwa fi ayé mi lẹ̀ in the name of Jesus Christ onírúurú àwọn abirùn èèyàn wọ́n wá dákọ̀ irú àwọn tí wọ́n wà níbẹ̀ yes
1: àwọn afọ́jú
0: àwọn tójú wọn ti fọ́ awo ni wọ́n pè ní afọ́jú àwọn tí ọmọ tó kàn àwọn òwò wọ́n pè ní afọ́jú àwọn tó jẹ́ wípé wọ́n lójú ni wọn ọ̀kan mọ tí wọ́n fẹ́ ṣe afọ́jú àwọn aláìgbàgbọ́ ní jẹ́bẹ̀ bíbélì ni afọ́jú la aláìgbàgbọ́ yes
1: àrọ
0: àwọn òwò wọ́n pè ní àrọ àwọn tó jẹ́ wípé ọwọ́ wọn méjèèjì àtẹsẹ̀ kò sókun kankan ńbẹ̀ àwọn tí ń bẹ létí odò ìwòsàn yẹn nìyẹn àwọn tí ń bẹ ní junction bíi tí wọ́n ti nílò ìrànlọ́wọ́ nìyẹn àwọn kan ńbẹ tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ò lọ́wọ́ ní tòótọ́ but ọwọ́ yẹn kò rí nǹkan re gbà wọn ò lè na ire sí ẹni tó bá yarọ kọ́ dàgbà kíni ìdí tó sì fà á ò ní pé ọwọ́ yẹn kò sí ẹ́nájì ńbẹ̀ àwọn tí wọ́n jí arọ bíbélì ló ń sọ bẹ́ẹ̀ kìí ṣe yẹn nìkan kí ni bíbélì ló tún wà ń bẹ́ẹ̀
1: àti àwọn gbígbẹ
0: àwọn tó jẹ́ pé wọ́n gbẹ ni wọ́n ti broke àwọn tí ò sí nǹkan kan ló tata fọ yanyan etí odò yẹn nìyẹn ni wọ́n tò sí ìdí nìyẹn tó fi jẹ́ wípé church ò lè mọ́ kùn àwọn èèyàn ò lè mọ́ wà ní church kí ni ìdí tó fà á because of so many kiosks àwọn oríṣiríṣi tí àwọn èèyàn ń là kọjá bó sì ṣe wà lé àtètè kọ́ ṣe ó ń bẹ ní ìsìn bẹ́ẹ̀ ni ó máa rí kí n bíbélì ni wọ́n ṣe
1: wọ́n sì ń dúró de ríru omi
0: wọ́n ń dúró de káńgẹ́lì tó máa rú omi màmá so lè mọ̀ọ́mọ̀ ti ọwọ́ bọwọ́ rẹ̀ kò ní áńgẹ́lì tó ń rú omi áńgẹ́lì tó ń rú omi èmi níyanu kan áńgẹ́lì tó ń rú omi mi mọ̀ bóyá màmá kan lè bu omi tó lè mu tán lẹ̀ lálẹ́ yìí màá kàn sọ tẹ́lẹ̀ sí déédé omi tó lè mu tán déédé omi tó lè gbé mi tán engineer ẹ bá yín ohun kìíní ìsókè kí n gbọ́

0: náwó ẹ̀ báyìí. Sọ́tẹ̀lé mi, bàbá mi, ó tó pé oṣù mẹ́ta. Jáyé ó mọ̀ pé o ti bẹ̀ mí wò. Jésù Olúwa wa. Jáyé ó mọ̀ pé o ti bẹ̀ mí wò. Ẹ̀yin ọmọ Ọlọ́run kí ló tún fẹ́ gbọ́? Ẹ̀yin tó ti di wẹ́wẹ́ nìyẹn. Àwọn dókítà ńláńlá Lẹ́kọ̀ọ́ ti ṣiṣẹ́. Thank God for doctors. Wọ́n confess lẹ́rọ̀lì. Ẹnìkan níbo wọ́n ní we only care it is God that healeth. I know Jehovah healer, Jehovah Rapha. Agbára Ọlọ́run ni mo dẹ sí ọ̀lálẹ́ yìí. Omi yẹn kọ́ gba agbára. Omi tó gbé kalẹ̀ kó di ẹ̀jẹ̀ Jésù. Má jẹ̀mú Ọlọ́run kọ́ wọnú omi yìí lọ. Kìí ṣe ìyẹn nìkan ní ọ̀wọ́nú omi o. Oríṣiríṣi nǹkan ní ọ̀wọ́nú omi o. Ẹ bá ń wo mọ̀mọ́ nọmba wà yẹn. Kí a gbọ́ ohun tí mọ̀mọ́ nọmba wà yẹn fẹ́ sọ. Nǹkan kúnlẹ̀ lálẹ́ yìí o. Oríṣiríṣi àwọn èèyàn wọ́n fẹ́ sọ̀rọ̀. Ẹ jẹ́ ohun tí mọ̀mọ́ yìí sọ bí n bá lè gbé tán.
1: Àmì ni Ìyáàfin Ọláìdé alákànṣe ẹ̀dá ọ̀làròpin.
0: Alákànṣe ẹ̀dá òsìtún láròpin.
1: Oore tí Ọlọ́run ṣe fún mi ní orí òkè ni wípé nígbà tí a ń gbàdúrà ní wẹ́mà lánàá.
0: Lánàá lánàá yìí.
1: Pé owó ìyá yóò dé lálẹ́ kó gbàdúrà gidigidi.
0: Èmi mo sọ bẹ́ẹ̀ pé kó tó dalé owó yẹn á jáde.
1: Owó jáde nígbà tí a di lálẹ́ àná tó aago mẹ́sàn-án mo wà ń ta ọmọ mi sá pè mí. Mo sì kọ́ ilé kan mo ti give it to me lórí ilé náà.
0: Kí ni ẹ lẹ́yìn ṣe?
1: Mo ń kọ́ ilé mo ti múwe rẹ̀ náà wà tí mo ti mú wá tí mo ti dúpẹ́. Mo wá ó ti wá dúró láti bí oṣù méje.
0: Ilé yẹn dúró.
1: Kò sówó. Ilé tí mo sì wá ilé mìrẹ́ǹtì ni mo sì sọ pé kọ́ lọ́wọ́ gbé pẹpẹ tèmi náà kò gbé kúrò nílé mìrẹ́ǹtì kò kó lọ́lé tèmi náà mo fẹ́ di lálẹ́ ní ìfẹ́ sanwó kankan bẹ́ẹ̀ mọ́. Bọ́dà ni mo wà lẹ́yìn olódo ibẹ̀ mo wà. Ó ń gbọ̀n sáwà àdàlẹ́ ọmọ máa ń pè mí pé bóò ni.
0: Ẹni sùn ṣé bọ́dà kan bẹ lẹ́yìn olódo.
1: Amen. Ọba ní bó wá ní báyìí mo ní owó náà ní bóyìí ọba ní dà. Ohun tó ṣẹlẹ̀ ni pé màá bá yín sẹ́ndì owó wá.
0: Ọmọ yín lòun bá yín sẹ́ndì owó.
1: Bẹ́ẹ̀ni Èkó lòun sì wà ńgbọ̀n sáyà mo di nǹkan bí aago mẹ́wàá wọ́n sábà sẹ́ndì 1.5 million. Ó ti lọ sí bá.
0: Ó sẹ́ndì 1.5 fi láwọn gan ṣiṣẹ́ yín 1.5 mo bí o pe iye owó tó fẹ́ kí bí làyé ó sí 10.5 billion. Fún mi lówó. Kí lè fẹ́ ṣeun? Ẹ fẹ́ fi hàn mí ni.
1: Mo fẹ́ fi hàn mí pé.
0: Màmá láwọn fẹ́ ẹ yẹ jẹ́ ìrìnwó. Wọ́n ní wọ́n máa fi bá ilé lọ. Wọ́n ní bọ́bá ṣe tó jẹ́.
1: Orí fóònù tẹ mọ bọ́bá tá a bá ti ń gbàdúrà tẹ mọ pé wò mí lórí ìkíní. Ó ní fóònù náà tí mo pe mọ̀mọ́ ẹ máa wo dádì fásitọ̀ wa bàbá mi o. Òun ọba ń ṣe títí ọ̀sẹ̀ tí ń bọ̀. Bọ́bá tó ti bá ń ṣe.
0: Tọ́ba tó ń ṣe fóònù yín. Lọ́wọ́ ẹ mọ dìde o joko. Mo pàṣẹ owó tí ń já kiri. Màá mọ̀ bọ́ yóò onílù ẹ̀ kọjá sí ọ lọ́wọ́. Màmá owó yín mi ọjà dé. Ẹ lọ parí ilé yẹn. Gbogbo èèyàn ọmọ Ọlọ́run ní agbára ẹni tó láyé àtọ̀run a ṣe bẹ̀bẹ̀ ǹjọ́ Sunday. Tó bá di àárọ̀ ọ̀la gbogbo lé tó bá di aago mẹ́fà àbọ̀ ẹ pàdé wòlíì Ọdẹ́kúnlé Epaphras ní Facebook, YouTube àti TikTok. Ẹ lè mọ́ gbádùn mi dáadáa lálẹ́ yìí ní Facebook tó bá ti di 6:30 ẹ rí mi wò dáadáa ní live. Ẹ wá gbọ́ ìkìlọ̀ yìí o mọ́ bẹ́ẹ̀ nìkan kan chat lórí Facebook o. Èmi ẹ̀ báyàn chat o bí n bá ti ṣetán nìsín tí n bá ti pò ń bí mo tún lọ bí yàrá àdúrà mi ni o. À ń gbára àdì fún 7-7 bó o bá ń bẹ́ nìkan chat tínú ẹ̀ ń dùn scam owó rẹ̀ lọ́nu. Èmi ẹ̀ báyàn chat o so ìyẹn lọ bẹ́ẹ̀. Ẹ wo omi tí ń bẹ́ ńlẹ̀ yẹn ọyẹ sọ́tẹ̀lé mi gbé dání. Omi mi ní ọjọ́ Monday 7 ọjọ́ Tuesday 8 ọjọ́ Wednesday 9 ọjọ́ Thursday 10 ọjọ́ Friday 11 wá sọ sí omi yẹn kó tó di ọjọ́ kọkànlá nínú oṣù yìí. Bàbá aláàánú mi gbé ire dìde fún mi gbé ìrànlọ́wọ́ dìde fún mi gbé àánú dìde fún mi in the name of Jesus. mbo kin to mo ni emu omi yen nkan meji le fo mi yen se lale wa fun mi ni testimony e ba ngbe mama eleketa e ba fun won mic mama keta I want you one olopa I beg sir because gbogbo eyin olopa eyin na dide e won ti mama ise lara iran lowo ta nso yi
2: kami loruko mi mo dupe lowo olorun ori oke yi olorun baba odekunle epafra olorun ojiji mo je enikan to je pe mo kan sise lasiko igba kan ni mi o ni aso sara mi o ni anything ati je ati mu di soro fun mi
3: mi o si nsise
2: mo se ti mama mi gan
3: mo bo na we machine ma ran so ti o laso olorun won la won sise ko si akojo gbogbo eyin se la ri wa focus ami eleyi ni mo pa lase ki ma je mu yan bate esa ewa ejoko ewa yan bayi lo ba won merin o ranju mo ma ni akojo sit down
2: mo wa o wa di ojo kan mama mi wa so fun mi pe se mo ni radio abi mo ni phone kekere ipe bo tori pe igbe aye ti mo wa n gbe pe ko ye awon mo
3: mami yin lo so bayin
2: be mo wa ni emi gan po ti su mi mo de ti ya ko baba lawo de bi pe won ti gba orisirisi owo lowo mi
3: won tun gbowo lo eyan olopa
2: won se n gba owo lowo mi be na mo se n ya le woli
3: ai
2: ro ojo kan emi ati staff mi kan la ajo wa ni enu se night mo wa n gbo eh olorun ojiji olorun ojiji mo wa na ewo tun ni olorun ojiji ki le nse tin e ma pariwo olorun ojiji o wa ni kin list si adura yen baba n gba adura ni kan bi ago mesun ale won se n gba adura yen mo sa ba won gba o wa di idaji e ni kan bi ago merin abo anti yen na tu gbe radio yen si mo wa n gbo iwo ti o sise ijoba lo wa ise ku ise
3: ai iwa su mi ni
2: e ni itumo mo wa ni akin wa ise ku ise
0: ah bo mo se be se o e ba yin orin soke kinkin ki nkan ni kawon eyan o dupe o fi nkan mo nkan o to ba fe ki awon adua mi o sise

Monday yìí, Abọ́lọ́rí ọmọ Sàlámì, Lágilú FM 96.7, fẹ́lẹ̀lẹ̀ láwà, tá a ti ń pàṣẹ bí ọba.

0: tẹ tó láyé jọ ń gorí afẹ́fẹ́. Ẹ pé olúmídé ọmọ akínlóye. Àgbàlọ́ tó rò lọ, bàlọ́ tẹ̀yìn ẹ̀rín fẹ́.
1: Láwùjọ àgbà, ètò tí ń tọ́pọ̀ kùn àwọn àgbà aláṣeyọrí ọmọ Yorùbá dórírun. Láyé jọ ń, ètò tí ń tú pẹ́rẹ́pẹ́ àwọn àṣà àti ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀dálẹ̀ Yorùbá. Láwùjọ àgbà, àtẹ̀tò láyé jọ ń, ètò tí ń kọ́ni láwọn ẹ̀wà èdè Yorùbá tààràtà. Ní lórí aago mẹ́sàn-án àṣálẹ́ ọjọ́rú tí ṣe Wednesday lẹ́tọ́ láwùjọ àgbà, ọjọ́bọ̀ tí ṣe Thursday lẹ́tọ́ láyé ẹjọ́ ń tákí ọmọ akínlójúde olúyọ̀lé ọmọ mi gbogbo olútìtì láfẹ́fẹ́ lájẹlú ẹfẹ̀ 96.7 ní fẹ́lẹ̀lẹ́ láwà. Máa gbọ́ bí tó láwùjọ àgbà ṣe ń fẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ tí ń tu gbogbo aráyé lára. Tógunlọ́gàn ọmọ ènìyàn kọ́gbọ́n nínú làákàyè àṣàyàn ọ̀rọ̀. Dákun méjì kú ò, ètò láwùjọ àgbà àti láyé ẹjọ́ ń là ń kọ́ lọ́wọ́ ní lájẹlú ẹfẹ̀ 96.7. Akin ọmọ akin ní darí ètò lọ́wọ́. Àmàlí ọmọ olóńgbèjà Adéyinka Sonibara Jagun Lólu Akéwì Oduà ló wí pé gbọ́ àǹfààní tó jẹ nínú rẹ̀ ò lódùn.

0: Buhari ọjẹ ìdínwò lolúwa rẹ ọ̀rà a máa ń na ibo ń pa kedukedu ni tiwọn ibi tí ibo bá ti gbà.
1: Ọlọ́run tí ò pé méjì kábíyèsí rẹ arúgbó ọjọ́ ìgbàanì kábíyèsí rẹ ọlọ́run tó jẹ́ èmi ni kábíyèsí rẹ adájọ́ kọjọ́ mọ́yẹ̀ kábíyèsí rẹ adá ìgbàkigbọ̀ ò mọ́yẹ̀ kábíyèsí rẹ ṣe mọ̀ pé ọlọ́run ni ó ní ọjọ́ ló ní òjò ló ní òòrùn kò ní burúburú kí òòrùn ọ̀mọ́ràn lásìkò tí ọlọ́run ni kó ràn kò ní burúburú kí òòrùn kó ràn tán lójú ẹsẹ̀ gan kójú ò tún bẹ̀rẹ̀ tọ́lọ́run bá ní kó bẹ̀rẹ̀ sí bọ́lọ́run ni ọlọ́run kábíyèsí rẹ o bàbá ẹ̀fáfà bàbá ọlọ́run òjijì àwọn dìde wọn wọ́n sì sọ etí ọlọ́run ra wọn wọ́n sọ pẹ́rẹ́ láti túmọ̀ sí pé ọlọ́run nìkan ṣoṣo òun ni ọba tí ò pé méjì ẹ káàbọ̀ sórí ètò láyé ìjọhún ọlọ́run mọ̀dájọ́ ẹ̀pàdé mi lọ́sẹ̀ tó ń bọ̀ ọ̀tún ní láwùjọ àgbà lánàá láyé ìjọhún ni tòní mo ní ẹ̀pàdé mi lọ́sẹ̀ tó ń bọ̀ ní ìjẹjọ́ ọlọ́sẹ̀ tó síbẹ̀ ọlọ́run kábíyèsí rẹ o olùmìdí lorúkọ tí wọ́n sọ mí akínlóye ni bàbá tó mi lọ́mọ akin ọmọ akin lójúde olúyọ̀lé àwọn tó dá màwọn àpè ní akin kan báyìí akin kan báyìí ọlọ́run ìwọ ni o ẹ̀kẹrin baálẹ̀ nílùú ọ̀jẹ́lẹ̀yẹ níwájú ọ̀fà igbó ọlọ́run àmọ̀lóore lálẹ́ òní amojú ẹ̀rọ mi bẹ́ńbí adémọlá asís wọn bẹ́ńbí gbáǹgbáǹ bí mo ṣe rí mo rí ọmọ ìyáàfẹ́ ó náà ra wà nbẹ ó sì ra ń pẹ́rẹ́pẹ́rẹ́ ó náà fara kó àdúrà bẹ́ẹ̀ ni ọmọ ìyá ìmọ́lẹ̀ sì tún wà ní ibì kan tó ń bò lọ́wọ́ kan gbà mo fẹ́ wọlé mo rí ìyá ìyá ìmọ́lẹ̀ mo rí wá ní ṣe bí ọlọ́run ni ẹ bá ní ọlọ́run kan tán rẹ̀ jẹ ni bàbá wa ọba muritala adébáyọ̀ àkàndé ẹ̀kẹrin olùbàdàn ti ilẹ̀ ìbàdàn bàbá ìyún ọba sẹ́nitọ́ rasheed adéwọ̀lú ládọjà arùsáwàm ọmọ ọ̀tọ́ ọ̀báyọ̀mí ṣe bọ́lọ́ọ̀ni ò jẹ́ torí ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni èyí tó ti bẹ̀rẹ̀ dálé òní ẹni tó di àwọn ẹni tó jẹ mọ́ olóòtú mi tó dì mú òun ni ọ̀gá wa adésínà adésínà ó sì wà ńbẹ aláwòdé odò wa gbogbo lági ìlú ni àti síláàsì ni tóńdé ọ̀làwò lọ̀gá wa tóńdé ọ̀làwò ìgbà wọn wọlé lẹ́ẹ̀kan mo rí tuntun jí òun náà wà ńbẹ mo rí sànlẹ̀ òun náà wà ńbẹ bẹ́ẹ̀ ni àmọ́ lági ìlú tí mo wà yìí kenneth k bùkì ìlúri lági ìlú mú pẹ̀lú gbẹ̀ngàn ọláyíwọlá ọdọmọdé tí ò lójútì tó sì ń jẹ́ pé wọn tó bá jùlọ òun gbósùbà fún wọn pé ọlọ́run ìwọ ni àwọn tó gangan bá jùlọ òun ṣe dáadáa pẹ̀lú wọn èyí tó ti bẹ̀rẹ̀ láyé ìjọhún ẹ̀kẹrin baálẹ̀ níjọba àbílẹ̀ lágìlú wọn ń pèbẹ̀ ní ìlú ọ̀jẹ̀ lẹ́yìn gbà wọn kéèké abọ̀jẹ̀lá máa ń pè amútídìlú ní ìsìn bẹ́ẹ̀ ni níwájú ọ̀fà igbó bí ìgbà tí máa sọ pé ẹgbẹ́dàtúbà níwájú onílá ọ̀tọ̀tún nìyàn ìjọba àbílẹ̀ olúyọ̀lẹ̀ inú tí a bá ní ńlá onílá ṣe mọ̀ pé àbúrò mi adémọlá asís ọmọ bẹ̀ẹ̀ni ìjọba àbílẹ̀ olúyọ̀lẹ̀ èyí tó ti bẹ̀rẹ̀ lálẹ́ òní ẹja máa bá bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ torí ààrẹ ọjọ́ mọ́sọ́lọ́kùn ọjọ́ sáré ni bẹ́ẹ̀ ọlọ́run ìwọ náà ni ẹ káàbọ̀ sórí ètò sọmísíwájú mo sì ń bọ̀.

0: baba Yusuf Ola to ji orun re ise ti won se le oni ari lo yi ise ti na se le tori oni tumo oni tumo orun re won te ba ni orun re yan te ba so fun yan pe atoku toku re aku toku re lọ́nà ọ̀run ìtumọ̀ ọ̀tọ̀ ni torí àwọn tó ṣe tí ò mú yes òun ló farú ẹ̀ pé àkùntókù ẹ̀ lọ́nà ọ̀run òun ni pé ìwọ náà sin tí wọ́n mọ rántí nígbà tó bá sí láyé mọ́ yẹ ń sọ díẹ̀ lára àwọn ọjà tí ó wà nílẹ̀ ìbàdàn kọ̀ọ̀kan tó sì nítumọ̀ mú ìfi ṣeré àwọn ojoojúmọ́ àti ọ̀sọ̀ọ̀sẹ̀ jọmọ́rùn-ún àti ìsán jọmọ́ẹ̀sán ọjọ́ ojoojúmọ́ iná lè dé òde ọ̀lọ́ ojoojúmọ́ ni ọjà amákọ́lá ojoojúmọ́ ni ọjà ìgòsùn lóje ojoojúmọ́ ni ọjọ́ ọ̀ranyàn gbogbo àwa tí nǹkan wa tó ṣòfò níbẹ̀ ọlọ́run dá padà láṣẹ ìdùmarè àwọn nǹkan kọ̀ọ̀kan ń bẹ téèyàn ò lérò tó lè ṣẹlẹ̀ lójijì ṣùgbọ́n o gbà pé gbogbo ẹ̀ lẹ́yìn àdúrà náà tún ni má fi ronú para rẹ ọlọ́run yóò dá àkólọ padà àní ṣòfò ẹ̀mí láṣẹ ìdùmarè lọ́rùn yàn ọjà mọ̀lẹ́tẹ́ abẹ bíríjì jojúmọ́ ni mọ̀lẹ́tẹ́ ọjà abode jojúmọ́ ni bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ aláwọ̀ ọ̀nbẹ̀ni dùgbẹ̀ wọ́n sì náà jojúmọ́ ni àwọn oríṣiríṣi nǹkan náà ní bẹ níbẹ̀ bẹ́ẹ̀ ni ọjà àkọ́kọ́ ní gbági wọn náà jojúmọ́ ọjà gbági ti gómìnà bọ́lá ìgè tẹ́wọ́n ní ọjà bọ́lá ìgè ìtàn ni o bàbá ti kú bẹ́ẹ̀ ni wọn sì ní àní ọjà bọ́lá ìgè àní bọ́lá ìgè wọn ìṣe ọmọ ìpínlẹ̀ ọ̀yọ́ ìpínlẹ̀ ọ̀sùn ní ẹ̀sà òkè wọ́n sì fi ọjà lẹ̀ nìbàdàn bẹ́ẹ̀ ni do your best and leave the rest kò sẹ́ni tí ó ṣe tán bẹ́ẹ̀ ni ọjà oríta mẹ́rin jojúmọ́ ni oríta apẹ̀rin jojúmọ́ ni ọjà ajẹ́yẹ́ jojúmọ́ ni ọjọ́ mùsùlùmí ọdínjọ́ jojúmọ́ ni ọjà mokore ní ọlọ́sọ̀gùn ìjọba ìlú ọ̀nà ara jojúmọ́ ni wọ́n na wọn ìṣe náà ṣeré bẹ́ẹ̀ ni ní ìtumọ̀ sí pé bọ́bá tó kúrò ní ọlọ́sọ̀gbọ́ ọjà arárọ̀mí géètì jojúmọ́ ni wọ́n na wọn ìṣe náà ṣeré bẹ́ẹ̀ ni ọjà sango ọjà jojúmọ́ ni ọjọ́ olùlọ́jọ́ àríyọ̀ jojúmọ́ ni bẹ́ẹ̀ ni wọ́n na bẹ́ẹ̀ ni ìyẹn ní àríyọ̀ wọn ìṣe fi náà ṣeré ọjà jọmọ́rùn-ún jẹ́ sọ bíi méjì sí mẹ́ta jọmọ́rùn-ún ni máa ṣe dọ́ ní ọ̀rẹ́ méjì ọjọ́ ọ̀rẹ́ méjì náà wọ́n náà jojúmọ́ bàbá àdínì máa ṣe dọ́ ọjà àkàrán jọmọ́rùn-ún ọjà ìkóríta ọlọ́run dá ògùnṣọlá jọmọ́rùn-ún ọ̀jẹ̀bọ́dì jọmọ́rùn-ún ọjà aráàrọ̀ jọmọ́rùn-ún níwájú àkàrán ló wà ọjà kájọlà níwájú aráàrọ̀ jọmọ́rùn-ún wọn náà ọ̀dà ọjà ìsán tẹ́ bá ní ìsán jọmọ́ ìsán ni ẹ máa wí àmọ́ ìsán ni ẹ máa gbé láyé ìjọun bẹ́ẹ̀ ni ọjà arúgbógún ní ọjà arúgbógún wọn ni ọjà arúgbógún wa wọ́n sì ná jọmọ́ ìsán wọ́n sì fi sí níjọba ìbílẹ̀ akínyẹlé alhaji mansur abiola adúlógún gbọ̀ngàn balógun lẹ̀ ìbàdàn mo ṣe sọ yóò ti yí wọn ẹ kú mọ́ra gbogbo ẹ̀ tọ́jànú mo sì ń bọ̀ sùn síwájú.
1: Lagili FM 96.7
2: sọ̀rọ̀ ayé bá lẹ koko bí ojú ẹja. tókù ìdílé ọ̀fẹ́ gbalẹ́rọ̀. àkókò ìṣẹ́gun rẹ ti dé. ìpàdé àdúrà ìṣẹ́gun ńlá ni ó máa bọ̀. níbi tó àwọn aṣẹ́gun ti forí káṣí àdúrà. ó tún ti kọ́. ìpàdé àdúrà ìṣẹ́gun ńlá. tí iṣẹ́ ìránṣẹ́ wings of grace ministry ìfẹ́lẹ̀lẹ̀ rap ń bàdàn.

0: jáde de fún àtúnṣe àyànmọ́. 08072838949. Bọ́ bá tilẹ̀ wá, èrè ìyanu rẹ̀ dájú. Lorúkọ Jésù.
1: Ìlera lọ́rọ̀.
2: Kára ó jí pépé nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́ba òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọ̀la ìmọ̀ oníṣan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fẹ́ ìlera bíi àìróorunsùn, ara títa, ṣángun-ṣángun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá ló mú alára pé ọ̀la ìmọ̀ oníṣan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó máa gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọ̀la ìmọ̀ oníṣan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 08138855308 08138855308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pé ọ̀la ìmọ̀ oníṣan mẹ́sàn-án ni ó kàn sí.
3: Ọlọ́wọ́ gbọ́gbọ́rọ́ is turning things around.
4: Ọmọdé ìsìnkú ọ̀gbọ́n. Fóònù pa ni.
5: Wo ọ̀rẹ́ mi kò sílé ẹ̀kọ́ tí n ti mú lọ. Odo ní gbà wálé.
4: Ṣé ọ̀gbọ́n pa Grace Field ni?
5: Níbo ló wà?
4: Jẹ̀ǹjà ọ̀tán. Grace Field Private School àti Grace Field College ní ilé ìwé tí gbogbo òbí tó fẹ́.

náà bá onìkan ni òpin méjì ní ayé ìjọhùn àná bí àbá wà ní ọmọ kékeré àwọn nǹkan kan bẹ kí èyàn ò tó di àgbàlagbà tí àwọn òbí máa mójú tó yàn fún bẹ́ẹ̀ ni láyé ìjọhùn tí a rí pé ọmọ eke ni gírun rẹ̀ bá kún wọ́n á tún pé lọ sírun wá fún lówó lọ sírun rẹ̀ bẹ́ẹ̀ ni bí aṣọ rẹ̀ bá ti di tó ń ya lẹ́yìn wọn níjọ́ wọ̀ mọ́ bẹ́ẹ̀ ni tí ó bá wà di pé bàtà ti ń wọ̀ bóyá ti ń wọ lọ sí skul ni o tàbí ti ń wọ ṣeré ó bá ti jẹ kó ló bá tó ti jẹ kanlẹ̀ wọn ò ní gbà fún un nígbà náà àmọ́ tí èèyàn bá ti wá dàgbà tí ò mọ̀ pé irun orí ìhun kún wọ imú rẹ̀ pé ó ti tó ṣe tí èèyàn ti dàgbà tí ó mọ̀ ní aṣọ ọ̀run ó ti bú ní ẹ̀yìn ó tó ń wọ̀ bàtẹ́ṣe rẹ̀ ó ti jẹ kanlẹ̀ torí nǹkan mẹ́ta ni àwọn àgbàlagbà máa wò yàn mọ́ ni wọ́n wò mọ́ èèyàn lára tó bá ti dàgbà tán orí kún aṣọ ya bàtà ọ̀jẹ̀ wọlẹ̀ àpẹẹrẹ onígangangan ni wọ́n ṣe ojú tó dá wúru ẹni bẹ́ẹ̀ torí àná ẹ máa ń mójú tó ń kékeré ó ti wá dàgbà tán kò tó mọ̀ pé àwọn nǹkan yìí ó ti jẹ́ àbùkù fún òun wọ́n máa wò lẹ́ẹ̀mejì kí wọ́n tó súnmọ́ láyé ìjọhùn ọ̀dà yìí ṣe báyìí torí ọjọ́ sáré ni ojú wo ni àwọn bàbá wa máa fi wò àti pé orí kún aṣọ ya bàtà jẹ kó ló bà àpẹẹrẹ onígangangan ni láyé ìjọhùn àwọn ọmọ ìsìn sí rèé wọn fẹ́ mọ ìyàtọ̀ rẹ̀ ṣé ìgbà tó bá mọ ọmọ gan tó ń wọ kírísì tó wọ sọ kírísì tó ní aṣọ wo lọ wọ tó ní kírísì owó ńlá sì ló fi rà á bẹ́ẹ̀ ni ẹ̀wù lè yá kò sí yá o ẹlòmíì á máa gé tiẹ̀ bẹ́ẹ̀ ni ṣòkòtò bẹ́ẹ̀ láyé ìjọhùn ó nítumọ̀ míì yí ń fi àyílẹ̀ fún èèyàn méjì sí mẹ́ta láyé ìjọhùn bẹ́ẹ̀ kọ́ lórí ẹjẹ́ á máa tọ́ àwọn ìwé ìsìn náà sọ́nà torí ojú ọ̀tọ̀ ni wọ́n máa fi wò ó 0912370 8675 orí kún aṣọ ya bàtà jẹ kólópa ṣe mọ̀ pé àpẹẹrẹ nǹkan kan ni mo rántí ọ̀gá wa principal wa ní muslim grammar school ọ̀jẹ̀mọ́ìwá bàbá ọ̀rúnre bó bá ti rí ọtí aṣọ rẹ tó padà máa lọlé bẹ́ẹ̀ ni orí kún aṣọ ya bàtà rẹ ọjẹ kanlẹ̀ àpẹẹrẹ onígangangan àpẹẹrẹ wèrè wọn kàlẹ̀ kó máa ṣe fún wọn. Hello.

0: ṣùgbọ́n ẹ mọ̀ ayé ìsìn ta wà yìí nísìnyìí wàláì fàlàsùn ìfìlàlà sílá wà ẹ bá fún ọmọ mi ní owó pé kọ́ lọ́ọ́ ra aṣọ tó da ní ọjà yìí ní parọ́ fún yín kírésì yẹn ó ti wá kọ́mọ̀ fún everybody mo sọ kírésì yẹn sì ní nísìnyìí owó ẹ̀ wọ́n débi pé ẹ gbọ́ sọ lẹ́ẹ̀ka pé so owó ẹ̀ fún wa wọ́n.
1: Inú orí kọ́ inú orí kọ́ a ní
0: inú
1: gbogbo inú orí rẹ̀ ń kọ́.
0: Òun lọ́sẹ̀ wọ́n tún wá mú ẹyìn oríṣiríṣi ọ̀dì bọ́dà ni wọ́n fi ń fún wọn lórí ni o ní fi máa ń pọ́n tọ̀tọ̀ọ̀tọ̀ ní òfin turkey ọlọ́run nìkẹ́ lóye irun mi yóò tún wá. Mo fẹ́ sọ ẹkẹ fún yín ní alẹ́ yìí mo fẹ́ kẹ fi sanwó òsì ẹ dẹ́kun ẹ má ti kọ́ ọtí ẹ mo fẹ́ kẹ fi sanwó òsì ní lẹ́ẹ̀ nígbà tí mo lọ tásíká ṣe ń gbọ́ mi.
1: ẹ má sọ̀rọ̀
0: ògbà tí mo lọ tásíká mo àwọn ọlọ́pàá wà ní ojú ọ̀nà so àwọn ọlọ́pàá ẹ nísìnyìí gbogbo ọlọ́kadà ń kọjá àwọn ọ̀dọ́ ọlọ́kadà dúró mi tí wọn ò sí ẹlẹ́dàá àwọn bẹ́mi o wọn ọ̀dọ́ ọlọ́kadà dúró gbogbo ọlọ́kadà ti ń kọjá ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn tó bá ti wọ kérésìn jeans tó bẹ̀ ṣe irun bíi ti yàrú ẹ mọ̀ pé àwọn yàrú yẹn gẹ́gẹ́gẹ́ fúra lára wọn ni wọ́n máa ń ṣọka ara wọn. Ok mi tí mo múra nọ́mà àwọn nǹkan báyẹn ẹ lọ bá ti náwó sí rẹ jù tó ti múra ní múra yàwó wọn dọdún àwọn tí wọn ń dá dúró bí àwọn tó wọ kérésìn jeans.
1: mo ti yọ ọdún fẹ́ yọ ẹsẹ ẹsẹ ẹnìkan tó ń kalẹ̀
0: kò sí bá ṣe lè sọ fún ọmọ wa kọ́kọ́ lọ́wọ́ máa fún wa ṣe sá.
1: àmì ẹnìkan kalẹ̀ kan hello.
2: kàkì kan báyìí.
1: ẹ kàlẹ́ o. Oríkún
2: àlàyé ọmọwé ayọ́lá gbogbo láti rà lápẹ́.
1: ẹ̀ka alẹ́
2: gbogbo àwọn àṣà tí ó wà lóde ìsí lẹ́yìn àtijọ́ ọ̀tọ̀ ni tí wọ́n pe ọkọ ní ẹni bá ń ṣe wíwọ̀ wọ́n àpèjú ẹni tí wọ́n bá ń kójú ní ọkọ̀ fún ní èèyàn gbogbo tàbí kan pè é pé ó ní ẹ̀kan lára bí ó ọkọ̀ ló rò pé ẹni tí wọ́n bá ń wọ ẹgbẹ́ àtisà àwọn èèyàn máa wò pé ká èèyàn ni tàbí kọjá ẹni tí ò gbájú èyí tó tún wá ti pàtàkì káfí ìtánilẹ̀ kó gùn bí àṣà yẹn láyé àti ìdílé ìwé ni ó tẹ̀ sí ilé ń tàn padà sílé tàbí kán bá gbé ìtánilẹ̀ yẹn ìyẹn jẹ́ mọ̀ pé láyé àtijọ́ tí wọn ọmọ kan bá pọ́n fún ẹ̀sán fún monday náà ẹgbẹ́ ìrìn ìwé àtọ́gbà gbé wọn sùn ni ó ti gbé irun yẹn sí ẹ̀sìn
1: òsì
2: nígbẹ̀rẹ̀ fún ọ̀rọ̀ àfọ́ ní
1: sùn. bẹ́ẹ̀ ni
2: gbogbo àwọn kan ló wà lẹ́yìn àti bí ẹrù ìbẹ̀rù tí wọ́n wà fọmọ iléèwé ẹ̀mí rẹ̀yìn kan kí ó wọ àwọn nǹkan tàbí kó ṣe nǹkan báyìí.
1: èyí
2: tó fún agbèrè pàtàkì ni pé aṣọ wíwọ̀ náà tẹ bá rí obìnrin kan olùgbàdé lágbóolé kó wọ sọ tí ò da táwọn bàbá ọkọ àwọn aráalé wọn máa ti pè é káàkiri tàbí kan kọ̀ fún pé ó gbọ́dọ̀ ẹwà táwọn ìyá wa ní kí wọn tà táwọn èèyàn ń san ó gidi lé lórí àwọn ọmọ ẹsìn ti gbé síta ọ lọfẹẹ ni gbogbo èèyàn wà ń wò ó sí irú ìwé wa lè bìnrin ẹgbẹ ìfẹ ní nílé ọgbà pọjù àwọn ọmọ bóyá ṣá ìgbó yìí nǹkan tó ti dálé ẹkẹ máa kọ sí gbọ́n wò èèbó ẹni bá ti lọ ìlú èbó ẹgbẹ́ ìlú èbó ṣe ń rìn bí èbó ṣe ń ṣe ẹ̀yìn ó ti mọ̀ pé gbogbo àṣà kan fún ayé àṣà ìgbó ni
1: mo ti yọ ọdún ọfẹ yọ ẹnìkan kalẹkùn sí gbangbangban. hello
3: ekwetu
1: ẹkaalẹ
3: ọlajire mo ni ìrìnnì
1: o ọlajire
3: ọrọ
1: agbaniyẹ
3: hello
1: gbogbo àwọn èèyàn gbọ yìí ka hello
3: ìgbàdàn náà wà kékeré ẹ rí àwa náà wọ jesus jb làwọn ọmọ ọgbà yẹn jb
1: james brown
3: jb àti ìṣẹlẹ ìṣẹtò
1: bẹẹni bàtà ìṣẹlẹtò bẹẹ
3: òbí kọ wọn ò lẹkọọ ni
1: ìgbàgbọ́
3: tó já yẹn kò yẹ káàlù òwò kan tó bá ti ya àwìn ní wọn wọ
1: ó
3: tó ń ṣe yẹn wọn rí pé kò dáa àwọn ẹ̀rí bẹ́ẹ̀ àìlóbi tì ní í ṣe wọn
2: Torí
1: ọjọ́ yẹn sáré àṣírí mọ́sọ́lọ́kùn mo rí àwọn tẹ́tí ló ti wà lórí Facebook èyí náà máa lọ ọbẹ̀ máa dá kan tẹ́tí wà pẹ̀lú mi ní ìpínlẹ̀ ọjà mo sì ń bọ̀.

0: Láta aago méjì òwúrọ̀ di méjì ìrọ̀lẹ́ 7 a.m. to 7 p.m. Àkòrí ẹ̀ just a wọ̀ gidi ọ̀rọ̀ kan. Ẹ̀mí ọlọ́run ní pàṣẹ ìfàmì òróyọ̀. Prọfẹ̀t Olúfẹ́mi òní yóò fún àwọn agbára jáde. Ìdè máa já ọ̀nà máa là ní pàṣẹ ìdè. Pásítọ̀ Dr. David Adébọ̀wálé ẹ̀. Pásítọ̀ Dr. Peter Madu. Àwọn olórin àní bàbá tún ṣe. Máyọ̀ wá ọ̀nà bájọ́. Olú ìbítóyè. Okùnlọ́lá Kẹ́mi. Táíwò Òbí. Òkìkí Náyọ̀ Emma. Ọ̀páyàmí Praise. Prọfẹ̀t Olúfẹ́mi òní yóò máa súre lórúkọ Jésù. Ìyanu ó máa ṣẹlẹ̀. Lọ́jọ́ Sunday 13 September 2026. Láti aago méjì òwúrọ̀ 7 a.m. CAC Monday Public Ministry. NTC Branch. Ó wà ní ìyájọ́ Police Road. NTC Compound la ó ti pàdé Ìbàdàn. Ogun ayé rẹ̀ máa parẹ́. Orí agbára Jésù wà síbẹ̀.
1: Dr. Scrap Recycle àti tamọ́tò dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Scrap ó ràá lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín, tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà, kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ràá lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083.

sọ kalẹ̀ látorí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkórí tọdún yìí o gbogbo ènìyàn tún ẹyà máa bọ̀ iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́kọ̀ọ́ papa filling station tó wà lórí bridge wo road lálójú kọjá jọǹkú ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ ni iṣẹ́ òru ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 0902-520-2724 Yes, we did it! I think I don't buy it anymore!

0: kárí mọ dé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwọn
1: àti pàṣẹ àkókò. Ìbàdàn nílé olúyọ̀lé ọmọ àjẹgbín yóò ọmọ fìkàrà ń fọ́rí mu. Ìbàdàn àjòrò sun ìlú lágẹ̀lú ń bàbá ìbàdàn. Ọmọ gbẹ̀yìn ọmọ gbẹ̀yìn ọmọ gbẹ̀gbẹ̀ tẹ́ ẹ̀dẹ́ yẹn ṣẹ̀ takótakó ọdẹ ìdẹ́rọ ògúnbani.
2: O ṣeun ọ̀rọ̀ lábí, o ṣeun láì. Lágẹ̀lú FM 96.7 ìròyìn tó pójú owó, orin táyé ń fẹ́, ètò tó gbámúṣé, tó ń ti orin tó bá ìgbà múlẹ̀. Kò di ìgbà tí àkókò bá tó fẹnu sọgi, ká tó mọ̀ pé yẹn ń bẹ lóko. Ẹ̀yin náà fi ìdí ìlì ẹ̀. Lágẹ̀lú FM 96.7 níbàdàn láwà, tá a ti ń ṣe bẹ́ẹ̀. Lágẹ̀lú FM 96.7 Lágẹ̀lú bàbá Ìbàdàn. Ìbàdàn tó gbónílé tó gbàlejò ìlú akínkanjú ìlú àwọn jagunjagun. Ará Ìbàdàn ló lomi agbada gbòdù. Oògùn palomi àwa Ìbàdàn. Tógun bá fẹ́ pàbàdàn kúdẹ̀tì àgbè wọ́n. Ikú àdẹ̀tì nílé ọmọ láyípo. Ikú ọ̀dẹ̀tì nílé àwa. Àrùn ọ̀dẹ̀tì nílé ẹ̀yìn. Ti kúta àrùn ọ̀dẹ̀tì lórí kó àgbègbè wa o.

0: soroyin
1: ere idaraya
0: eto olokan ojo kan
1: agelu ni baba won
0: ile funfun ni felele ni badan lawa o
2: agelu 96.7 fm ile funfun balau ni felele ni badan e ma gbo wa
3: ilera loro
4: Ọ̀pọ̀lọpọ̀ Aba Home olóòtú iṣára gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú ewu tàbí iṣára. Ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀. Káàrin òkú ná méjì kù ti mọ rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó o bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara ẹ ti wálẹ̀ wẹ̀sì. Àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ. Máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọbádẹ́rà fún onírúurú àìsàn tí ò bá máa bá wọ̀ ìyá àjà láàgọ́ ara. Àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn. Ká máa rìn wọ́n kú wọ́n kú, ká máa tẹ̀ gòlùbàgòlùbà, ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí. Irú ìpèníjà wo ni wo bá ní nínú egun ara tàbí iṣan? Ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ̀nà sí. Kàn sí wa lónìí ní Ọbádẹ́rà Aba Home.
5: A wà ní ìta Kínlọ ní Ìtútàbà, òjẹ́ Ìbàdàn.
4: Bàbá Ọbádẹ́rà ní àlàáfíà ló ń wò.
6: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ò gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọbádẹ́rà. Tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀. Ilé iṣẹ́ wa ti wà ní ìta Kínlóye Òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo tóta Òjé Ìtútàbà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Kínlóye gangan Ìbàdàn. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà wa torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ́ba ara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà ibi ta rójúdé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé ọlọ́mọ wípé ojú nìmọ́lé ara o. Ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré. Bóyá fẹ́ wá sí ilé iṣẹ́ wa lóde ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 09046888 53 09048868 53. Bàbá ojú ni ìmọ́lẹ̀ ara. Tó bá mọ̀ pé onípèníjà ojú mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á kó wo ipò tí ìlera ojú tí ẹ bá wà tàbí kó mọ́wọ́ òsìn kó fi bojú òsì kó là á kó wo ipò tí ìlera ojú tí ẹ bá wà. Bóyá ojú yìí ń gun ẹni àbó ń hun ẹ àbó ń sáná àbó ń rìn ohun wìnìwìnì àbójú tiẹ̀ máa ń sú orí nẹ rí là tẹ́lẹ̀wọ́ rẹ ìwọ́ tó dá yàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira. Ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ka mélòó ni ẹlòmíì ò tiẹ̀ rí nẹ rí orí nǹkan tó súnmọ́ ẹ o ò dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ gbogbo ọ̀nà kọ́nà táìsàn ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi. Oríṣiríṣi nǹkan o ló máa ń fa àìsàn kéèyàn má rìnà déédé tá à ń pè ní àìsàn ojú. Alákọ̀ọ́kọ́ èèyàn lè ní nẹ́rùn àjàkálẹ̀ ẹlẹ́wù gbẹ̀dú kójú yìí kọ́ máa gún yẹn kọ́ máa rò yẹn kọ́ máa hún yẹn kọ́ máa dami kọ́ máa yọpin. Ẹlẹ́ẹ̀kejì èèyàn lè ní kòkòrò inú ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́ kòkòrò bẹ̀jẹ̀jẹ́ ó lè fà á kí ẹ̀jẹ̀ ó máa gbóná wá láti inú ó sì lè fà á kí iṣan èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣan yóò ní àyẹn. Tó bá ti wá ní gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ o mọ̀ pé ti nípèníjà ojú nìyẹn. Bákan náà kéèyàn máa ronú púpọ̀ jù ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà déédé ti ta táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná ó ti ẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kọ́ máa rìnà mọ́. Bákan náà tí ẹ kó bá pọ̀ lápọ̀jù òun náà máa ṣàkóbá fún ìrìnà oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́ ayọ́kẹ́lẹ́ fọ́jú òun ló ń dà ọ́ láàmú àbí kí nǹkan funfun kọ́ tiẹ̀ wá léwó tó ń tó síbi ìrìnà tiẹ̀ Elédùmarè kò ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Tó bá mọ̀ pé onípèníjà àìrìnà déédé yìí o lè dáka Kùránì o lè dáka Bíbélì o ti ìrìnà rí ohun tó súnmọ́ ẹlòmíì ò rìnà rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀ tẹlòmíì bá ń dráìfù lálẹ́ báyìí bíse ni yóò máa já sí kòtò yóò máa já sí gegele o ti ní ìpèníjà àìsàn àìrìnà déédé nìyẹn. Kàn sí mi ilé iṣẹ́ wa ti wà ní ìta Kínlóye Òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo tóta Òjé Ìtútàbà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Kínlóye gangan Ìbàdàn. Ìwọ tó bá mọ̀ pé onípèníjà ojú mú àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dákin. Bákan náà tìró tá a fi ń ṣe ìtọ́jú nípa ojú tìró àbáláyé ó ń bẹ ní ilé iṣẹ́ wa. Àwa kì í kàn kankan sínú ojú gbogbo ògùn wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó. Bóyá wọ́n ti ṣe abẹ síbi ìrìnà tiẹ̀ wọ́n sì ṣe ni àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà ò fi rìnà déédé wá àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè mí sí òun náà ni 09048868 53 09048868 53 ni le ise ti wa awa ki fara niyan tolupa na obe lorun olorun fara ni wa ba kan na ni opolopo si ti wa si le ise wa ti won ti wa ndupe eludumare yo je ki won ni o lenu ope ero ba ni soro te ma pe ni si ni 090 488 6853 090 488 6853 alaafia loju o.

0: adájọ́ kẹni ilé olóyè adẹ́ńbí 96.7 sani ọ̀sánì fíkwẹ́sì títí wa o ẹ̀sìn tẹ́ ń bọ̀ wá.
1: Kárímọdé yìí àbọ̀lọ́rí ọmọ sàlámì lágẹ̀lú ẹ̀fẹ̀ 96.7 fẹ́lẹ̀lẹ̀ láwà tá a ti ń pàṣẹ bí ọba.

yàtọ̀. Àkànní o, ọmọ onílé ọ̀yẹ́ ikú ọ̀nì pọ̀dé wèrè ọ̀kàrẹ́ láyé ọ̀gbọ́n ọmọ ṣe. Ọ̀nì kú bẹ́ẹ̀ lọ ní sì ṣe máa ṣe lọ, ọlọ́run ọba mi ó sì máa fún ọ ṣe. Ilé ọ̀yẹ́ àkànní, alájìlé iye. Ilé ọ̀yẹ́ ọmọ mo sọ yẹ tán kí n tó ṣòro ìjì ọ̀lẹ́lẹ́ tí mo múrù ẹ̀kan mú lọ́wọ́ ṣoṣo. Ọ̀rí mi òkúta òkè títí sunkún òtútù. Ilé ọ̀yẹ́ tinú omi bàbá yìí sunkún òru lé bàbá tó bí ọlọ́run. Àlògbó mẹ́kun níbà. Ilé ọ̀yẹ́ ìdílége mi yọ̀yọ̀ mi ẹ̀fà. Ilé ọ̀yẹ́ ọmọ mo sọ yẹ tán kí n tó ṣòro ìjì ọ̀lẹ́lẹ́ tí mo múrù ẹ̀kan lọ́wọ́ gángan. Ọkú ọpọlọ, ọpọlọ náà onídàrú lágbára olódùn mọ̀rẹ́ ọba. Ọkú ọpọlọ kú ọmọ ṣe ìlàyé aláwùrà bí ọlọ́run oníjẹ́kọ́kú máa lójú. Ọpọlọ náà oníkú lágbára olódùn mọ̀rẹ́ ọba. Ìsọ̀yẹ̀ kó máa sọ̀rọ̀ níye gidi ni nítorí wípé bí àkọ́gìyẹ́ tán bá pọn pápìpì anímọ̀rọ́ tí ọ̀rọ̀ àná ẹ̀fúnfì fẹ́ kí mọ ìwọ̀pẹ̀ mọ́ mi.

0: ẹkú lélẹ̀ yìí.
1: Olúwa, àdúrà kò.
0: À ń kì í lọ́ọ̀dẹ̀ yìí.
1: Ẹni kì í ṣe fáwọn tí ń sáré. Kìkì àwọn tó wọ́n.
0: Níbikíbi àti gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ wa.
1: Kìkì àwọn.
0: Ìkànnì lágẹ̀lú yín náà rí 96.7 òkè gajòkè. Èyí tà ń bẹ nílé funfun Báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbí.

ẹyin olólùfẹ́ wa tẹ wà lágbọn ti WhatsApp ẹ dákun ẹ mọ jẹ orí ẹyin ètò tá a ṣe ní ọ̀sẹ̀ tó kọjá ṣe mọ̀ pé a promise pa dọ́dọ̀ yín bẹ́ẹ̀ ni gbogbo messages gbogbo voice note ti mbẹ̀mbẹ̀ la play lálẹ́ yìí a tún dọ́dọ̀ yín na gbogbo voice note ẹ bá ti send sí bẹ̀ la play ìdí tá a ṣe mọ́ ń ṣe lè ní wípé a mọ̀ wípé ẹgbà gbèjì olólùfẹ́ ètò yìí náà ń gbìyànjú láti pè wọlé tá a bá ti gbọ́ ọ̀rọ̀ àṣírí tán bí ìpè kan bá ṣe ń wọlé ní mí ó mọ̀ wọlé tán mọ̀ jára wọn òun láṣẹ wípé ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti ráyè pè wọlé kẹ́ ẹ̀ mọ́ ọ lọ agbọ́n ti whatsapp òun tẹ́ ẹ fẹ́ sọ ẹ ṣe voice note síbẹ̀ kó mọ́ jù ṣẹ́jú kan lọ á pè é tẹ́ ẹ̀ bá ti wá darapọ̀ mọ́ tẹ́ ẹ nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ WhatsApp bá mi tó

0: Hello.
1: Ẹ káàbọ̀ sórí ètò.
0: Ẹ ṣeun bàbá.
1: Orí ètò ń kìlọ̀ ìwà Samuel Ibitoye.
0: Samuel Ibitoye ẹ ṣe
1: sá. Wọ́n wá di rẹ̀kẹ́ ètò yìí. Adéosùn mo kí ẹ o, God bless you.
0: Adéosùn ń da yín náà báwọn. Ẹ yẹ sá.

0: ninu aye oni bojugbo iwo ni temi to gba je jesus se ma so kale na tori oke leyin ojo meji le logoji transformation iye pada na kori itodun ye o gbe ni etu aya ma bo iso uru to ma waye lojo seni september 13 lodun yi iya na to wa le bo papa filling station to wa lori bridge wo road na loju ko ja jonku egbere won ni egbere ijo olorun kankan aku mejo ale ni so wo ti bere egberu meji 2000 yen to ba ko de lowo to yen ma gba oyin ati ororo ti mo ni mo ma na tori oke lo fe awon olorun emi to nbo ni are tari ba tori se engavin prophet suma ati be be lo egbe 0902 520 2724 yes me ti re je ka jo pade ni be
1: ṣùgbọ́n náà máa ń olùrànlọ́wọ́ sí ìyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀ ní ẹlẹ́dàá sí wọn lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sútí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀ tẹ́tí mọ̀ bí ẹni mọ̀ wó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayé sí ti independence day cash port àwọn oníborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ̀nù tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ̀nù wa september 13 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1# lórí ìlàdínú fm *347*1004*2# o sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ tẹ́jú ní bọ̀dù ló fòǹtẹ̀ ló káàṣì ẹ̀ káàṣì ẹ̀ nínú oṣù ẹ́ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
2: Bẹ́ẹ̀ ni o, èmi ni yóò rẹ́rìn-ín gbẹ̀yìn, hallelujah. Ìjọba the Holy Flock of Christ Ebute-Meta District 1 Headquarters.
3: Fún gbogbo ènìyàn sí orí ìpín ọlọ́run kọ́ ní third quarter ti ọdún yìí pẹ̀lú àkànṣe àwẹ̀ àti àdúrà lọ́jọ́ 21 tí ó ti bẹ̀rẹ̀ ní Sátidé 15 oṣù kẹjọ ọdún yìí Saturday 15 August 2026.
2: Pẹ̀lú àkànṣe àdúrà ní aago 6 ìrọ̀lẹ́ lójoojúmọ́ nínú ilé àdúrà wa number 1 Ìyá Gun Street, Ofoloko Dana, Apapa Road, Ebute-Meta West ní ìlú Èkó. Ẹ ó sì parí rẹ̀ sí orí òkè Ọlọ́run Kọ́lé Akinyele. Akinyele local government of your state.
3: Ní ọjọ́ Friday, ọjọ́ kẹrin oṣù kẹsàn-án ọdún yìí, Friday 4th September 2026, àkórí.
2: Èmi yóò rẹ́rìn-ín gbẹ̀yìn.
3: Genesis orí 21 ẹsẹ̀ kínní sí ẹsẹ̀ keje níbi tí Jésù yóò ti máa gbọ́wọ́ àwọn ẹni àmì rú rẹ̀ ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu nípasẹ̀ ẹ̀mí mímọ́.
2: Ẹ sì lè darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára Facebook wa THFC Ebute-Meta àti Instagram àti YouTube wa. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ o, ẹ kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0802 316 1879.
4: Ìlera lọ́rọ̀.
5: Kára ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ń lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ̀ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́ fẹ́ àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáàgùn-ṣáàgùn, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ti ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá, ló mú alárápín ọláìmọ̀ onísan mẹ́sàn sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapáí, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ̀ onísan mẹ́sàn ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ̀ onísan mẹ́sàn ni ó kàn sí.
6: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Special announcement. The Association for Hajj and Umrah Operators of Nigeria, AHUN, hereby passing this fatal information to the public. The Saudi government has fixed 26th of September 2026 as deadline for all payments for Hajj 2027. Therefore, pilgrims are kindly advised to make their full payment on or before the fixed date. Contact AHUN accredited agents, which their names had been listed in the Punch newspaper released on Monday, August 31st, 2026.
4: 2026 to book for Hajj 2027. For more information, contact Ahun Zonal Office at number 6 Oladipupo Oduwole Street, Ojodu, Lagos. Telephone 0707-673-8-3369 or 0811604-5859. Email address ahunswz@gmail.com or ahunsouthwestzone@gmail.com. Our journey will be a successful one. Pay on time. Delay is dangerous.
7: Obale bagẹ owole pẹlu steez ogunbitari ogunbiaro misty bitters jatulabi ọkùnrin ogun gentleman on the body system ogbontariji akanse bitters ito ba oriṣiriṣi aisan bi adọta ninu agọ ara wọya aja 50 bitters bẹ ti gbogbo obinrin to dati ẹmọ imule awọn boys to fẹ pẹ lori ẹ to fẹ ṣe normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe ọmọge to sexy bobo ati baba to fẹ wa fully active in the order room tabi ko mọ lọmọge wọle ko ma le ṣe normal david ta ṣiṣẹ ṣiṣẹ ki ati sun to wa fẹ dogun ewo ayegba yẹn ti kọja o step up pẹlu 50 bitters ko sun ra ko fun baby e tan nibikibi nibigbogbo ati nigbakugba 50 bitters is produced by the 50 waves limited esileri da kaakiri gbogbo bi ti won tin taja to jojulowo office address wa ni plot 3 light and craft building Basorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Aja Lagos PBR distributor call 0704 318 3929 50 bitters

ìgbà tó pé ọdún kẹsàn tí àwọn atọ́kọ àwọn túká ní àwọn pàdé ọkùnrin kan ọlọ́kùnrin yìí nífẹ̀ẹ́ àwọn náà sì nífẹ̀ẹ́ ọlọ́kùnrin yìí láìkẹ́ àwọn ọmọ àwọn bí ìgbà tó bá jẹ́ wípé òun ló bí wọn ni ọkùnrin yìí sọ wípé single parent lòun wípé òun bí ọmọ kan ṣùgbọ́n òun àti ìyàwó òun ò jọ wà papọ̀ wípé ọmọ tó òun bí ó sì ń bẹ lọ́dọ̀ ìyàwó òun aláwọn mọ̀lẹ́ ó mọ̀lẹ́ àwọn ni room and parlor self contained ń gbé ṣùgbọ́n ìgbà táwọn fi pàdé ọkùnrin yìí á ní àwọn ti wà nílé ara ti tàwọn gangan ní àwọn àtọkùnrin yìí ń bá ọ̀rọ̀ ìfẹ́ bọ̀ aláwọn sì jẹ́ kó mọ̀ wípé eléyìí tó bá fẹ́ làwọn ò bá fẹ́ tó bá jẹ́ pé ó sì fẹ́ bímọ sí ni àwọn ò fún lọ́mọ tó bá sì jẹ́ pé companionship ló fẹ́ ṣùgbọ́n àwọn ọmọ ò fẹ́ gbọ́n dárìn ìrìn àjò ìfẹ́ àwọn ń fẹ́ èèyàn kan táwọn ò jọmọ rìn àwọn fẹ́ alábàárìn alábàásọ̀rọ̀ pọ̀ ọlọ́kùnrin sọ wípé òun náà ṣetán àti fẹ́ wọn ni ike kódà bó ṣe ọmọ kan kán bí fún òun aláwọn sì gbà ọlọ́kùnrin yìí mọ bàbá àwọn dáadáa ó sì mọ ẹ̀gbọ́n àwọn kan náà ọkùnrin tá à ń sọ yìí ó ní contractor ni ẹ̀hun tó sọ fún wọn nù ó ní contractor lòun àwọn tó máa ń gbaṣẹ́ tó ń sọ pé àwọn gbaṣẹ́ nílùú èkó tán lọ bí oṣù méjì oṣù mẹ́ta tán padà lọ́jọ́ kan arákùnrin wa sọ wípé òun fẹ́ gba iṣẹ́ kan wípé ṣùgbọ́n àwọn tó fẹ́ fún àwọn oníṣẹ́ wọ́n ní kí òun bá iṣẹ́ yẹn dé ibì kan kó òun ṣe kó bá débì kan kán rí kán tó san owó ìyẹn first payment olóyè sọ fún àwọn pé iṣẹ́ yẹn pé in fact tí ó jáde ń bẹ̀ ó tó la òun wọ́n ló bá sọ wípé owó tóun ní ìdí pòun ti rí díẹ̀ ń bẹ̀ pé òun ní ìdí díẹ̀ sí mo wá bèrè lọ mo ló tó mílíọ̀nù mélòó tó lòun wá ni ó sọ wípé 7 million naira àwọn wá sọ fún pé àwọn ò lè barí 7 million ṣùgbọ́n àwọn ò gbìyànjú yẹn táwọn bá lè barí a ní kódà ó fọwọ́sọ̀yà wípé kán yá òun ni ipe tí òun bá ti gba first payment ipe owó yẹn pé òun máa san 50% interest ṣe ìtìmọ̀ tó bá jẹ́ pé 5 million náà ya bẹ́yẹn á jẹ́ wípé 7.5 million ló máa fi dá padà aláwọn sì gbìyànjú gẹ́gẹ́ bí ẹni táwọn rí bí ọkọ àwọn ní gbogbo ohun táwọn tù jọ àwọn kò jáde aláwọn gba lóònù 2 million naira àwọn kò sí ní àjọ kan náà wà táwọn ń dá ní àjọ yẹn pé tàmí ẹgbẹ́ kò tí ì kan àwọn pé ṣùgbọ́n torí pé ẹni tó ń kọ́ni ní ìtàjọ yẹn èèyàn àwọn tó súnmọ́ àwọn ni ìpè àwọn ò sì default ní ìmídìí táwọn bẹ́ni yẹn sọ́nà ló ti ní pé òun á ṣe swapping ìpè òun abẹ́ni tó yẹ kó gbàjọ òun á bá sọ̀rọ̀ kán lè swap aláwọn sàkó gbogbo owó yìí jọ ó jẹ́ 4.8 million nígbà táwọn ń kó fún ipe omi nìkan ló kù tí ò jáde lójú ẹ̀ nínú ẹ̀ dùn gan pẹ̀lú promises tó pọ̀ ló ṣàgbówó yìí ó lọ pé in the next 2-3 months òun padà bọ̀ wọ́n á ti parí iṣẹ́ yẹn débi tí àwọn yẹn ti máa sanwó jẹ́rìí ká mọ̀ fàágùn ní àlọ́ ọkùnrin yìí làwọn rí àwọn ò rí àbọ̀ wọ́n ló ṣe débi wípé nọ́mbà ẹ̀ tó fún àwọn ìpàlọ́wọ́ ohun bíyá general number ni bíyá number yẹn pé bíyá private bíyá àwọn nìkan làwọn ni lọ́wọ́
ọlọ ṣe debi wipe nọmba yẹn o lọ mọ mama ini oro yi o fe le so awon di nkan mi ni opelope awon mu awon nigba yi pe akobi awon ti wa ni aya institution then aburo ti wa ni senior secondary school ani igba to sa ya awon gboro ikuro lara oro igun gan mo nge die die ni o lawon gbe kuro lara so we igba yin lawon ti nwo pe sawon o fun fe ni chance mo sa boya olohun ko ku fe ka won mo dagbe igbe aye awon nikan ni ala won tun da wa titi diba ti omo won fi pari aye institution yen o ma la koko taburo fi wole agbon pari aburo wole

0: wa ri gbogbo okunrin to ba nse be awon nu Olorun nu. Hello.
1: Hello, kale ele.
0: E kale baba uruko yin bi te tin pe wa.
1: Uruko ti ni Ira Adibayo lati Ibadan ni ba.
0: E ja gba moran yin fun iya yin.
1: Mo ki iya elekun gbo. Mo ku wa fun ti. Ori bita exe lo. Bẹ́ẹ̀ ọkàn ní Gladys Bayan sọ̀rọ̀ díndínrín àwọn fún àwọn ẹ̀dàgbọ̀ta.
0: Bàbá
1: tó wá máa fún láìpẹ́ sínú ilé yẹn káwọn ọmọ yẹn bá gbọ́ wọ́n á jì tó ẹ̀.
0: Nǹkan táwọn ń fẹ́ á ní àwọn ní ìdí companion ẹni táwọn ọmọ bá dámọ̀ràn táwọn ọmọ bá á láwọn gan ò fẹ́ ẹni táwọn ò bímọ fún wọn pé kò í sọ̀rọ̀ ọmọ ló wà nílẹ̀ ipò ṣùgbọ́n àwọn ọmọ àwọn ti jìnnà sáwọn pé àwọn nìkan sì làwọn ń dágbé ìlú táwọn wà.
1: Ṣẹ́rí companion nǹkan ní ìtò ẹni kì í okè sí ìyá tí yóò fẹ́ wọ́n dàbí pin to say ìyá tí yóò fẹ́ ṣé tí yóò bá fi ọgbọ́n ṣe gẹ́gẹ́ bí ìkàtí máma ọgbọ́n sọ tí yóò bá fi ọgbọ́n ṣe ìyá ló máa dà láàmú àwọn ọmọ ò ní problem so ìyá gbangba ìyá àwọn gan làwọn ń jà fún pé kẹ́yìn ẹ̀ lóògùn láyé.
0: bẹ́ẹ̀ni
1: so tíyà yẹn bá fẹ́ tó bá fẹ́ àgbàlagbà yìí tó bá fẹ́ gbọ́ control pẹ̀lú ọ̀kadà àwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ yẹn máa bá sọ ní alẹ́ yìí mo rò pé máa rí ìtumọ̀ àmúlò ń bẹ̀ àìgbà kó ń fi ọkùnrin yìí ṣe wá kó dẹ̀ máa lọ kó má jẹ́ kí ìlẹ́sọ́tì mi ojú ìfò rárá bóyá ó ní ìsìn bóyá kò ní ẹ̀bùn mọ́ra dúró àyè ilé mọ́ ẹ̀ so but kó fọgbọ́n ṣe kò sí ẹ̀bẹ̀ tó lè bẹ̀ sí àwọn ọmọ yẹn tí wọ́n lè bọ́ ẹ má jẹ ìmúra fún yín kò sí ẹbẹ tó lè bẹ sí wọn torí àwọn ọmọ yẹn gbọ́n nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ká ní pé wọn ò tiẹ̀ gbọ́n nígbà tí bàbá wọn wọ́n gbọ́n nígbà lẹ́ẹ̀kejì ọdún 5 million ló lọ láìmọ́ tó wọlé sí náà so àwọn ọmọ yẹn dẹ̀ wá wíyà
0: so
1: ó kí ní
2: ọmọ
1: náà yóò fẹ́ ẹni tó lóun yóò fẹ́ yìí kí ni
2: ìgbà tí
1: òun gà ń bọ̀ wá sí
2: dáadáa. Aṣíwájú pátápátá ká fàtà láti ìdàgbàdo
0: mo gẹ́ẹ̀tì ìpínlẹ̀ ìlàlẹ̀ mi ò fẹ́ san fáìnì mi ò fẹ́ san fáìnì
2: ni ẹlọ́ ìyọ yìí
0: mi ò fẹ́ san fáìnì
2: èmi gẹ́ẹ̀tì ń múra lédè yìí owó lánàá bá gbà lọ́wọ́ yín nbá jẹ súlálẹ̀ nbá jẹta mo kí lọ́pọ̀lọpọ̀ ẹkú ìdílé mú ọlátọ́ máa kọ́ mímọ́ ṣe ọgbọ́n ìmọ̀ àtòyè tẹ́sí máa darí ètò now àwọn onílàkà ti sọ̀rọ̀ àwọn ọmọ yẹn wọ́n láṣẹ nínú ìyá yẹn ìyá ò gbọ́dọ̀ ta àwọn ọmọ yẹn nù torí pé tó bá dì sún ìyá yẹn a kó bá yẹn lọ́pọ̀lọpọ̀ so kó gba ti àwọn ọmọ yẹn ọ̀dọ́ náà fọgbọ́n sí gẹ́ bí ìyá àmàlà ṣe sọ anybody tó bá nẹ́sìn láti pé wọ́n jọ ń ṣe wọ́n jọ ń ṣe wọlé wọ̀de kán gbìyànjú kán defend ara wọn kó wọn má bàa wọ so bet kán dúró ní ojú kan làdáni o kán má bàa kó àrùn ìmọ̀ àti ìmọ̀ akọ wọn ní wípé kán kè sára ìlú pé kán wà tí ó jẹ bọ́n jọ máa gbé pọ̀ o gẹ́gẹ́ àwọn ọmọ yẹn ṣe láwọn òfẹ́ ṣùgbọ́n wọn gbọ́dọ̀ lẹ́nìkan tó yẹ pé wọn àjọ máa ṣe wọléwọlé yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ò rẹ̀ nínú sáwọn ọmọ yẹn
0: àláfíà fún yín sáà. Hello.
1: Ẹ̀lẹ́ pé ètò.
0: Ẹ ká lé wa.
1: Ṣé láti rí ìpara rẹ̀ ní ogun sí i.
0: Lórúkọ yín màmá.
1: Àǹkọ́ tí àwọn ọmọ ìwọ̀n màmá yẹn sọ ní kàn bọ̀. Bí mi ṣe wà yìí ìṣe ẹ̀sìn fún wọn. Àwọn ọmọ èmi náà bímọ ọmọ ọkọ mi kú láti

0: gbogbo ọkàn tí àwọn èèyàn sọ tó dá sí ẹgbẹ̀rún àwọn ọjà ẹgbẹ́ ìfẹ́tẹ̀lẹ̀ tó lè ní pé kó bá fẹ́ pé companionship
1: kò
0: ṣe pé
1: ẹ à ń gbọ́ yín
0: kó bá ní companionship kò ṣe pé kí ọkàn wà kó máa bá ara wọn sọ nìkan.
1: Ìtúlẹ̀ ọmọ yìí sọmọdé
0: wọn.

0: Yes, sir, I can listen.
1: Oh, look at the minute, Danny, or not, Dana Tabekuta.
0: Assume Baba, he by my mind, Lamona, sir.
1: My mind, old man of Siamma, then, so bad that down for me, or the two of my embassy, or the dad, Daniel. People pass some up on it in the cook room. What the city book won't say, and that's where you are. Nítorí pé tó bá lọ kọsẹ̀ tó bá lọ ṣubú ọmọ ìyá tó fẹ́yìn fún mama yẹn o èmi àìgbọràn ni mama yẹn fẹ́ gbé olúfẹ́ náà rìn nípasẹ̀ ó gbọ́nà sọmọ ẹ̀ lẹ́nu àmọ̀ràn kìíní nìyẹn.
0: Ẹ ṣeun sá. Ẹja fojú apá bí ìwo nǹkan kan. Báà ní pẹ́ mú káàṣì ẹ̀ ẹ̀yìn ẹ̀yìn ẹ̀ máa ń lọ bẹ̀ẹ́ lọ́mọ ọ̀tá ₦25,000 lọ́nà méjì ni ẹ̀tẹ́ *347*1004*2#. Kẹ́ ẹ follow prompt yẹn ẹ̀jẹ̀ ń fún yín bí ìṣẹ́jú mẹ́wàá síbẹ̀ yẹn ká tó má lákọ̀ọ́kọ́. Ẹja fojú apá bí ìwò ṣe rí loneliness nìkan gan ó ní nǹkan tó lè dá ságọ̀ ara èèyàn. Bọ́ mo mọ̀ pé àwọn tán bá ti wà ní pòsíṣàn yẹn rí nú lè understand tí mo mí dáadáa. Gbogbo ẹ̀ náà ò ní ṣe pẹ̀lú ìbálòpọ̀. Kìí ṣe gbogbo obìnrin tó ń fẹ́ ọkùnrin ni ó jẹ́ pé gbogbo ohun tó ṣàfẹ́ torí tó ṣe ń fẹ́ ọkùnrin nítorí ìbálòpọ̀. Màmá yìí sọ pọ́ǹtì kan tí mo fẹ́ ká wò dáadáa. A ní àwọn nílò alábàásọ̀rọ̀pọ̀ alólùbádámọ̀ràn. Ẹ ó ṣeéṣe kéèyàn ṣe lè pẹ̀lú ọ̀rẹ́ lóòótọ́ ṣùgbọ́n ipò ọ̀rẹ́ kọ́ nìyẹn. Hello.
2: Hello, ẹ̀ka alẹ́ sà.
0: Yes, sir.
2: Ẹ kú ètò.
0: Yes, sir.
2: Àmọ̀ràn tí mo fẹ́ gba obìnrin yẹn ni pé companionship là ń pè. Yes, ọmọ rẹ̀ ni kò fi ṣe number 1. Fún àpẹẹrẹ, ní gan alára gan, mo nírú ẹ̀. Bí mo ṣe nírú rẹ̀, mo máa ń bẹ̀rù àwọn ọmọ rẹ̀. Òun gan máa ń sọ pé kí lóde tí mo máa ń sá fáwọn ọmọ. Bẹ̀tẹ̀ mi máa ń gbọ́ rédíò dáadáa. Àkọ́kọ́ náà tó bá gbé ọkùnrin yẹn ṣáájú, tọkùnrin yẹn bá jẹ́ èèyàn búburú, tó dẹ̀ sọ fọkùnrin yẹn wípé àwọn ọmọ rẹ̀ kórìíra ẹ̀, ọkùnrin yẹn lè ṣe àwọn ọmọ rẹ̀ léṣe níta àkọ́kọ́ náà. Yes, ó lè ṣe wọ́n léṣe. Tọkùnrin bá tó ìfẹ́ dẹ̀ tètè máa ń gun obìnrin púpọ̀ jù. Even gan kóbìnrin máa yàlè kó lọ́kàn lé kò kíà láti sọ wípé àlè òun gan ni number 1. Obìnrin gbọ́dọ̀ máa fọgbọ́n ṣe nǹkan. Nígbà tí irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn tó ti kọ́kọ́ dùpọ̀ ẹ̀ lótìtọ́ àti lòdòdó lóòótọ́ ara ò ṣe é mú dúró. Kó nǹkan kọ̀rọ̀ lápè fóònù wà tán fi lè bára wọn sọ̀rọ̀. Kì í ṣe dandan kó máa ọkùnrin tó bá ti ń lọ sínú ilé obìnrin gan orí ọkùnrin yẹn gan ò pé. Yes, oríire ò pé láti lọ máa sùn sílé obìnrin. Ìrùpọ́kùnrin ni rárá, kì í sọ ọkùnrin. Ṣé bó máa tọkùnrin yẹn lọ, wọ́n máa sọ̀rọ̀ tán fẹ́ sọ, wọ́n á dámọ̀ràn tán fẹ́ dáńkọ̀rọ̀, wọ́n á dẹ̀ padà sínú ilé rẹ̀, á dẹ̀ wọ ọ̀nà ẹ̀pẹ́ mọ̀wá sínú ilé mi. Even kò ní ìdí kó sọ wípé àwọn ọmọ mi kórìíra ẹ̀ gan torí kọ́kùnrin yẹn ó mọ̀ bá kó mọ̀ padà kórìíra
0: àwọn ọmọ yẹn.
2: yes ko ma pada ko rira awon omo yen o kan le so fun wi pe o won fe ki awon omo nko ma ri tabi ka awon omo nko se bye ko fogbon se ni o 56 no ti dagba nu obere a de lo so wi pe ko da duro ko ma ra duro be yen pe a fe ba ni damoran a fe ba ni damoran ibalopo ina tun wa nbe na
0: ko you had him
2: yes o ma had him ponu de wa le ta fi ma soro so ko fogbon se ki se wi pe ko need ko wele de sa won omo o so fa won omo pe o ti le okunrin yen ku tori bo ba so pe o wele de sa won omo inu awon omo ni dun na at end of the day inu won ni dun wa o ka le so pa won gbo okunrin yen de le se won le se na o ma so nkan kan fa won omo o ma so nkan kan foko sugbon ko won fogbon se ti e o fogbon se o kan lo ma rira won nibi tan ba ti fe rira won tori to ba se ko obirin yen gan mo to se o need the last je pe kokunrin ma wa sinu ile re
0: esun sir hello
1: Ekale wa dupe
0: Ekale ma
1: Fola sabe alagbadu lati vitamin
0: yes ma
1: o ma ni afun everybody ti ba ya yen so ile aye yi ko tere gan o igba ta nbe laye la ni fi ara wa o o me ni lo le ni nti o ma gbe yan suru eyan mo mo ni o to ni tayo lo mo ran o sugbon won ti su mo jina lara aparo okunrin elomi ni tori owo owo re ko ma fun mo ti o de ni fura báwa ṣe wà lọ́jà yẹn èèyàn lọ́kùnrin ti ń fún mi mọ́ràn ìṣòyí gbọ́dọ̀ yẹn wọlé jáde nìkan ọkùnrin míì ọmọ ọpọlọ lórí obìnrin míì lọ ọ̀tá jẹ́ pé ìfẹ́ ẹni gbé káwọn sàmọ́ dóra wọn làwọn náà dúró fún kí wọ́n kíyè sára káwọn ọmọ ọmọ sà fún ọlọ́jọ́ alẹ́ jíjáde wà lẹ́yìn bó ti sọ ìfẹ́ fún ìbọ̀dì léèyàn lóòmù bẹ́fà yóò ṣe ni ayé ẹyọ rẹ rìn ní òdùn ayé wo ni ọkọ fúláàtì omi kan akábọ́lẹ̀ bẹ ilé ayé ti rọrùn òní ti pa ṣe ọkùnrin sọrí ibú o wọn gbọ́ mọ̀ràn tàyé fún wọn bí ẹ̀ tó fọmọ lúwádìí lágbé ní kẹ́dẹ̀ rèé àfẹjọ́ ọ̀bà fẹ́ lẹ́kọ̀ọ́ kí ẹ ra rédíò kí ẹ máa gbọ́ mọ̀ràn fọláṣadé alágbàdo látòrí tamẹ mo kí gbogbo ní ẹkú àdílé mo
0: ayọdẹ
3: olóòtú ilé ẹkáàlẹ o
0: ẹkáàlẹ ma
3: ilé ẹkáàlẹ ẹkú ètò
0: yes mo orúkọ yín ibi tẹ ti ń pè wá màmá
3: ọmọláradé sọlá ni látàyégún
0: à ń gbọ yín ma
3: mo kí ẹkú ètò dáadáa ni ó yàtọ̀ òdì bá wa o
0: ayégún
3: ànígbà burú
0: ayégún ọ̀lẹ́yọ̀
3: ayégún olómi ni
0: ayégún olómi
3: ẹ wo o tó ọ̀rọ̀ náà ti ń bá yá yẹn sọ náà látàárọ̀ bó tiẹ̀ kí bàbá tó sọ̀rọ̀ ní ìsìnkí fọláṣadé alágbàdo tó sọ̀rọ̀ bó ṣe rí gẹ́lẹ́ nìkan ṣe ṣe o kán mọ́ gbé ọkọ ṣáájú àwọn ọmọ o ọlọ́ọ̀ni jádàmú o ọ̀tọ̀láyé ọmọ ọ̀tọ̀láyé ọkọ o àní dààmú wọn ní ráàyè ọjọ́ alẹ́ lágbára náà ojú òní tí wọn ẹ kú ètò.
0: Hello.
1: Hello, ekale o.
0: Ekale sa.
1: Ẹjọ ẹni tó bèrè mo fẹ́ nínú àmọ̀ràn mi sa.
0: Ẹ ní ọ̀rọ̀ àṣírí tẹ fẹ́ sun àbí.
1: Àmọ̀ràn ni mo fẹ́ gbà sa.
0: Ṣé ohun tẹ fẹ́ gbà mọ̀ràn lé lórí sọ̀rọ̀ àṣírí ni.
1: Kì í rí lè sọ̀rọ̀ àṣírí sa.
0: Ẹ̀bọ̀ ọ̀rọ̀ àṣírí la wá ń gbà lórí ètò yẹn tí kò bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àṣírí àlégbà. So tó bá jẹ́ pé àmọ̀ràn lè fẹ́ ẹjẹ́ àṣírí báyìí bí a kẹ́ ẹ pé nọ́mbà wa tá a máa ń fi síta kí tòótọ́ parí ẹjẹ́ ká wá sọ lábẹ́ aṣọ tó bá jẹ́ pé ohun tí ó jọ mọ́ ohun tá a lè gbé wá sórí ètò ni àbá yín sọ lórí ètò.
1: Ṣé
0: ti bọ́ sí ẹ máa bá abẹ́ tó bọ̀. Hello. Hello. Hello. Hello ẹ̀sùn wa ń bẹ̀ o. Hello.
1: Hello, ẹ̀ka lẹ́rọ̀.
0: Ẹ̀ka lẹ́sà.

0: hello.
1: Yes, sir.
0: Hello, Adeye.
1: Ekale, sir.
0: Ekale, Kweto.
1: Eseun.
0: Kwa amode na wo.
1: Eseun, sir.
0: Awon ologun ni mo oloye won ti ga soro ni lataro.
1: Beni.
0: Directly or indirectly. Iya yin ti so go fe.
1: Beni.
0: Ile lu baja mo. Ara ni ya o le mu duro. Ki wa sa so dojumo na. Ti o ba fe je bi Olorun atawon omo yen. Tori awon omo yen ni feeling so ju ohun ara fun are lo. Un gbogbo ko da yin ni feeling fun are tu o ba awon omo si ni feeling. Bon mo ru ni se ko ni. Ni so lu baja mo ri mo ran wo ni daka kiri. Ara ni o le mu duro. Bo ki sa so dojumo na ni o le ma duro. E ka be meji mo se kan lo ma pade ni ti won ba ti pade. Comment vous les sont pas avant ma gueule? Et vous les sont pas avant vous et nous. Si vous êtes là, vous êtes là. Vous êtes là, vous êtes là. Vous êtes là.
1: Ben, il y a un mot de
0: jeunesse. Vous êtes là. Vous êtes
1: là. Vous êtes là. Vous êtes là. Vous êtes là. Vous
0: êtes là. Quand on peut pas dire qu'on l'a bien, qu'on l'a bien, qu'on l'a bien, qu'on l'a bien, qu'on l'a bien, qu'on l'a
1: bien, qu'on l'a
0: bien, qu'on l'a bien, qu'on l'a bien, qu'on l'a bien, qu'on l'a bien, qu'on l'a bien, qu'on l'a bien, ko ba de je a lo sun ni en yen na ka ma ni bi kan abi ki won jo pade ni bi kan ko lo jo sun be
1: esin sir
0: ko gba da ju ni pe ko mo kan mu yen na kan lo le iko si ba se ma ma wole awon mo wa le njo kan
1: beni
0: ko de jo pade ko mo wule je ka won mo gbon pa e mo ko de ma so pa awon mo fun ti bi yen na de pe yen ma ni bad intention lori awon mo abi ta awon mo na mo ni isulu le
1: esun sir
0: ni se imara ni wa kakiri mara po lori radio po lori social media imara ko ni wa kakiri ibalopo lo ni bi ko de ma se ni kona kona lo se je ma nse kakiri
1: adupe sir
0: ta pa ni ara re ati ti awon mo
1: yes sir
0: awon mo ba ma re je olohun ni je ba je
1: amen lori whatsapp ba mi to mercy of God ani e kale ku eto ani amuran ta won fun mama yen ni wi pe ki won gbo amara won omo won ki won ma ba ka ba mo ni beyin back on a VIP king of the road ani amuran won si iya yi ni wi pe ki won fi ogbon se ati wi pe ki won gboro si awon omo won lenu sugbon ti won ba ni wi pe bipe awon o se kon lo se family planning tori ti oyun ba de awon omo o jere ro lara awon en to ko te wa nle bayi ki soro oyun ja gbo awon voice note tawon eyan ti send e
2: ko to yo ko ta ro oloba to o ki won mi so mo mo pe ti won so oyi won dada o de je wulo fun won ìwọ náà fi sọ bẹẹ àmọ táwọn ọmọ ẹni kó wọjú kó síwájú wọn ìdógún máa ṣe gẹgẹ bíi tí a rí dáadáa wọn lè máa sọrọ fídíò kọ kó máa dọgbọn sí lẹyìn kó mọ lọ máa jẹ kẹni ó sún sílé àwọn kó wọn lè máa mẹtẹṣà pé wọn kó wọn jẹ kí gáàpù wà láàrin àwọn ọmọ wọn àtẹnìyẹn tó táwọn bá ti rí ẹni yẹn ọmọ ayé ti mọ mọ wọn báyìí ètò ìwọ kò sí gẹ́gẹ́ bí ẹ ṣe máa ti parí nìyẹn oúnjẹ kò parí fún ọba ọdọ ìdùnnú tí ìdùnnú àwọn náà wá kéèyàn náà wọn rídùn láti ara èèyàn sára tiwọn náà so ọlọ́run bá fi ìdùnnú sọ̀rọ̀ wọn kò ní fi ìbànújẹ́ sí o kó tó ti àwọn ọmọ wọn àwọn ọmọ àti nífẹ̀ẹ́ wọn ju ìtí wọn fẹ́ gbé.
3: Àpò ètò ọlọ́run yóò máa bá a máa tó ìmọ̀ràn mi sí arábìnrin yẹn ni pé ẹni tí wọ́n bá máa fẹ́ kí ó jẹ́ ẹni tó jẹ́ pé wọ́n mọ àwọn èèyàn rẹ̀ dáadáa a lè sọ yí pé ipò tí wọ́n wà yẹn kí wọ́n má rì má rì kọ́ má ní nǹkankan tó lọ léwu fún ọkùnrin àbí obìnrin kó máa dágbé orúkọ yẹn náà ṣẹlẹ̀ sẹ́mi náà bóyá ṣẹlẹ̀ sórí àwọn náà ló ṣẹlẹ̀ sẹ́mi so bó ṣe wà lọ́kùnrin ló wà lóbìnrin náà vice versa ni ẹ rí pé ẹni àkọ́kọ́ tó gba àwọn èèyàn wọn ọmọ àwọn èèyàn rárá tó bá jẹ́ pé wọ́n mọ àwọn èèyàn ni bó ṣe gba àwọn èèyàn wọn á lọ fẹ́ jẹ́ ẹ̀sùn tó jẹ́ pé tó bá ti gbé náà àwọn èèyàn kan wọ́n á wá àwọn náà kan tí wọ́n á fi gbé tó yẹ kó máa fi àrẹ́sì ẹ̀ ẹrù gbà tó sọ wípé gbowó yẹn tán ó block àwọn àwọn tí ẹ ní access gangan láti communicate pẹ̀lú ẹ̀ mọ̀. Ìtumọ̀ ẹ̀ ni pé lẹ́yìn ni pé wọ́n máa pè lórí fóònù yẹn wọn níbi kankan tí wọ́n lè wá sí àǹfààní tó ń tọ̀ yẹn lónìí yẹn. So ẹni tó bá ti ríṣe fáwọn fẹ́ fẹ́ǹsìn kọ́ lọ wádìí ẹ̀ dáadáa kọ́ mọ ilé ẹ̀ kọ́ mọ ọ̀nà ẹ̀ kọ́ mọ àwọn ìdílé ẹ̀ kọ́ mọ ibi tó ti jáde kọ́ mọ pásítọ̀ rẹ̀ àbí kí wọ́n mọ ìmáàmù rẹ̀ ọjọ́ náà wọn kì í kọ́ sójú èèyàn lè mọ àwọn èèyàn rẹ̀ kó ṣe bákan ṣùgbọ́n tí ó máa sàn tíyàn bá mọ àwọn èèyàn rẹ̀ tó bá ti di pé ó bá ṣe nǹkan burúkú àwọn èèyàn rẹ̀ nìyẹn máa lọ gbé òun náà dẹ̀ ní fẹ́ gbójú ara ẹ̀ jẹ́. So táyìn náà bá dẹ̀ ti ní gbèsè tẹ̀tí lè gbèrò lóyìn ọ̀bẹ́yìn tó bá ti mọ àwọn èèyàn ẹ̀ á ti mú wá sọ́dọ̀ yín ẹ̀yìn ta fi ìwẹ̀ dáadáa nígbà táwọn èèyàn bá ti mú ń tọ̀wọ̀n yẹn dáadáa tó ti rójú ẹ̀ tó dẹ̀ ti rí tí wọ́n ti fọ̀rọ̀ wá àwọn lẹ́nu wò tó bá tiẹ̀ ní nǹkan ibi tẹ́lẹ̀ lọ́kàn á ti rí pé kì í ṣe ibi tó máa dúró sí á lọ fúnra ẹ̀.
1: Ẹ jẹ́ kí n mú eléyìí wá ná. Ẹ̀yin tí ẹ bá mọ ọ̀kadà gùn tẹ́ ẹ sì ní driver license tó válẹ̀dì. Ilé iṣẹ́ kan ń bẹ tó ń wá ráyídà. Ẹ̀yin ò ẹni tí ò mọ̀ bá wọn fi ọ̀kadà jíṣẹ́. Owó tó sì nítumọ̀ ni wọ́n á máa san bí sálárì. Tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ sílé tàbí tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ sílé tàbí pé ẹ mọ èèyàn tí ó lè ṣe tẹ́ ẹ mọ̀yìn tó lè ṣe tẹ́ lẹ́ni tó lè ṣe lẹ́gbẹ̀ẹ́. Nọ́mbà tí mo fẹ́ pè yìí òun ní kẹ́ ẹ pè tàbí kẹ́ ẹ send message sí ṣùgbọ́n lẹ́yìn ètò ní kẹ́ ẹ tún pe nọ́mbà tàbí kẹ́ ẹ send message sí nọ́mbà tí mo fẹ́ pè yìí o. Ohun tó ṣe pàtàkì jùlọ ẹni tí ó bá fẹ́ ṣiṣẹ́ yìí bí agbègbè challenge ìdí odò ring road mọ́ bí oríta new garage bí ọ̀nà òpódó òun ni kẹ́niyẹn ń gbé kó jẹ́ pé area yẹn lẹ́niyẹn ń gbé. Tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ sí tàbí èèyàn tó nífẹ̀ẹ́ sí ẹ pé nọ́mbà tí mo fẹ́ pè yìí lẹ́yìn ètò 081 65 34 6275 lẹ́ẹ̀kan 081 65 34 6275 tẹ́ ẹ bá gbàpọ̀ nọ́mbà yìí ẹ pé nọ́mbà mi lẹ́yìn ètò máa fọ́wọ́dù nọ́mbà yẹn sí yín. Padà síbi tá a dé dúró.
4: Ẹ kálẹ̀ olóòtú ẹ kú ètò ọlọ́run ọba yín tó ilé àtọ̀lẹ́ náà ọlọ́run jẹ́ kó dárùn. Ṣé rí àwọn tó ti kọ́kọ́ sọ̀rọ̀ ṣáájú yẹn ẹni tán sọ yẹn kò ṣẹlẹ̀ sí wọn rí ni. Ṣé rí ìyá tó lóun nídìí onímọ̀ràn. Ṣé rí ìyá mọ nǹkan tí òun nìkan ojú nìkan rí. Ṣé rí téèyàn nìkan bá wà nínú ilé kò kì í rọrùn kọ́lọ́wọ́n jẹ́ ká dáàmú. So ti yé nìsí sẹ́rí ká máa sọ lórí fóònù ẹni ẹ̀rọ ìyá ẹni 56 years ẹnìkan ní ká lọ́mọ pàdé ní kọ̀rọ̀ kò lè ṣe é ṣe bẹ́ẹ̀ láti fún ọjọ́ ọmọ kékeré. So ti yé nìsí sẹ́rí nǹkan tẹ́mi kan lè sọ ni wípé ìyá yẹn lótìtọ́ ti àwọn náà ni àkọ́kọ́. So ti yẹn torí pé bọ́n tó ti ṣẹlẹ̀ sí wọn náà ni fi ń wò báyẹn torí tẹ́ ẹ bá wá ni pé kẹ́hàn díjú kẹ́hàn fi kéjú kẹ́hàn sọ ìjù tí wọ́n fi sunlé èèyàn ní mọ ohun pa ẹ̀ gbogbo ìyẹn náà kọ ní èèyàn burúkú ẹni àkọ́kọ́ ẹ̀ ní ènìyàn burúkú ẹni pé ẹni ẹni yìí pé ó ṣe dáadáa ju tàkọ́kọ́ ṣùgbọ́n tẹ́bí fẹ́ kan ṣe ni pé kán wùwà ẹ̀ dáadáa àwọn ọmọ wọn wọ́n mọ̀ tí ń jẹ́ kan mọ́ ọmọ nǹkan kan nípa rẹ̀ tí a bá wá rí irú yìí báyìí tí a bá lè tẹ̀ tó bá yá tó ti wà bàbá yẹn ta dáadáa tí irú yìí bá wà pẹ̀lú ìyá ẹ̀ tẹ́ ẹ̀ tá ẹ̀ tẹ̀ nìyẹn. Tutu yẹn nìsí tẹ bá ń fi ẹjọ́ sọ̀rọ̀ ẹ̀yẹ tí mo rí ẹ̀yìn tí wọ́n á tẹ kókó ìmọ̀ ẹ̀yẹ tí mo rí ẹni tí ẹ̀yìn yẹn jẹ́ tó fi pé yóò fi ràn fún ààyè ọlọ́run jẹ́ kó bá jẹ ọ̀rọ̀ yóò lè dojú.
1: Ẹ dákun nọ́mbà tí mo pè tán yìí mo sọ wípé lẹ́yìn ètò ní kẹ́ ẹ tó pe nọ́mbà yìí ẹ dákun ẹ mọ̀ pé nọ́mbà yìí báyìí ẹ jẹ́ kó tó parí kẹ́ ẹ tó pe. Kódà tó bá ṣeéṣe ẹ sẹ́ǹdì text message tàbí kẹ́ ẹ sẹ́ǹdì whatsapp message lẹ́yìn ètò. Ẹ jẹ́ àgbà pé díẹ̀ ká tó padà sí whatsapp. Hello.
5: Hello sir.
1: Yes sir.
5: Ẹ wo mo ṣe ti fẹ́ láfikún. Ṣé rí alu sí ọkùnrin ní máa lọ sùn ní obìnrin. I must confess to you. A lu si okunrin ni ma sun le obirin. Ile sele simir. Mon friend di olopa. O koda o fe de po uniform si mi lorun. Ibi ti obirin ma ni fe de. O de ti o gba ohun ti e gba leti e ni le flat lo n pe. O wa ni ki wa ma gbe pelu. Ah mo ni ko le se se. Nkan ti o le se se ni mi o le sun le ah. O ti e so fun mi gba yen wi pe ah boya tori pe o nja agbofinro ni mo se beru mo se nberu ni rara o omo kekeke meji to nile won le hate mi won le so ni rara at the end of the day ita lo to si soro ko le ke ba gba be la lo e ma gba be la bo so imi si wa pere mo ro apele mo pele fun mi o fe mi o je adore mo so even obirin ye ma wa so nje fun mi bi to ni fe mi de. So, immediate parents say, Boko Momoju Kumbe, later, who says, Wawa, Murupe, and the Katu, Murupe, and the Kana was so dore, and the Kawan Bodore. So, because you see, nowhere yet, took my July la Parua. In Jotia Paruba, Bassi, the TAU, Sibi Bawa, the Bioma son, the Biosau, need that you want sound openly ye, who's alone, gay uniform woman too. O wa ran eyan wa si mi o ran eyan wa ba mi o ran eyan wa ba mi emi o ti bi temi ba ti so ko da ro emi o so ko e ka le nbe mo mi o je nje wo si so iya yen ni ko wa very careful very very odd even careful ko si bo mi se fe gba to tokunrin ba fe san o ma san bi ejo paramole ni
1: yes sir
5: ko ro la ti se ru kan bayi o ti bi mo ti bi mo kilo de to fi ma gbokunrin wa sinu le to to ko wa re ko okunrin alusi na se lo ma ba nibi to fu ara ti eko
1: thank you
5: so okunrin ga ba ni sense ni so ni la o ni right lati start to wenu ma ti ko lo ma sun le obirin ni
1: yes sir
6: tagbe nga e kale so oruko mi ni Mr. Musalu Jesu lati awa ijebu ejo e ba mi so fun mama yen ko jo tori olorun ko rora wa pelu awon omo won o toro omo won ti ri nkan to sele no se so fun won pe ko joko je ti won yo ni pe kon ba na pe okunrin abi oko won owo okunrin to je pe mo ni legbegbe abi oko to ma bo ma ma se nkan won ma lo so pe o tun fi oko okunrin fa wora ja lo pe to wa nguru sibo ko yo la ta soro ye to fun mama ko ra odu legbegbe de won.
5: Hello, sir.
1: Yes, sir. Ekale. Ekaro. Ati wala.
5: Ekaro.
1: Yes, sir. Uruko yi. Etipi, intele ami. Etipi, watele.
0: Ama yi ni di koko ni kakama wa son li odu e. En, o le u gafon gagafon e.
1: Eh.
0: O le u fun o mene belo jo ori e. Baba ngbe ya wola mangbo ni le yu vao. Ai boya lo le oko ti okunrin ba si je ichigan to si wa o si le mari sinu le ti o so wa lo mari okunrin ni bayen ko si ba won mo ti ni gba bi ti mo se ni mo ko fa ni ara re de ni ka won mo nsun yu pada je bi olodum da wa le bi
1: amen
0: companionship or no companionship olubadamoran no to olubadamoran olùbádámọ̀ràn lè báyìí la dámọ̀ràn lákàárọ̀ dalẹ̀.
1: Ẹ ṣeun sir.
0: Kó wá Monday tó bá tún di wọ́n ṣe bọ́ bá tún ní mọ̀ràn mi kòkó wá kó tún wá dá. Tó bá jálẹ̀ ni wọ́n fẹ́ ṣeré kán lọ ṣeré tí wọ́n ti kàn padà kó kálukú padà mọ́ lọ lé ẹ̀. Ṣé ṣe àìlédásọ àìlédájì o olùbásùn kì í ṣe olùbádámọ̀ràn ni ń wá o nínú gbogbo ọ̀rọ̀ tá a jọ ń sọ.
1: Ẹ já gbọ́ voice note méjì láti WhatsApp ká kúrò lórí eléyìí. Ló dàbí pé ibì kan náà ni àwọn kọ̀ọ̀kan lọ̀rọ̀ wọ́n ń yàtọ̀ majority ó dàbí nǹkan kan náà ni wọ́n ń padà wá sọ. Hello.
7: Ẹ̀ka lẹ́sàn-án ẹ kú ètò ọlọ́run máa dúró tí ẹni ṣe lásán iléeṣẹ́ lági ló máa tẹ̀síwájú. Orúkọ tèmi ni Adéníyí Olúwadámiláre Ìdòwú láti Benjamin Eléyẹlé Ìbàdàn. Ojú tèmi fi wu ọ̀rọ̀ yìí ó yàtọ̀ gbogbo náà wípé mọ́mì yẹn pé wọ́n sọ fún àwọn ọmọ wọn wípé báyìí nìkan ṣe ń lọ ìyẹn ẹni tí wọ́n rí láàsì yẹn wọ́n sì rẹ́spẹ́tì àwọn ọmọ wọn náà ni wọ́n ṣe ń sọ fún wọn under normal circumstances wa pe obi mi ni ko ni so won de so pe enu omo ko gba iya mi pa kini mo she understand enu omo o gba so ti abade ni ka wo ti olorun ba kadara pe mama yin ma dagba olorun ba pe ma dagba.
1: Hello. Yes, sir. Mo ri pe e tin gbinyanju ati gbe lataaro ni mo ti sin ki sare gbe sa. Yes, sir.
8: Thank you, sir.
1: Ẹyin ẹ̀yàn wa ẹ já kúrò lórí ìtìlẹ́yìn.

Hello? Ekalema.

0: Hello, Mr. Adeyemi.
1: Hello, my Karoma.
0: Karoma, you can hear the call the phone. Any more of your son to me. You are calling
1: me. You call the phone.
0: You did your network, man.
1: Network in New Jay. Je mo pe ron po ton pe wole e ja gbe yo yes ma
0: je vo pobura mla
1: e mo da ko yin e mo ti bi te tin pe ka
0: seri kokon sele ni ile mi la shali mi le so pe o fe jet mama yen sugo tori le si wa laye e ti koko ti mo fe mi jade ti mo fe bere ti mo fe ke ba mi ja si bayi ni pe Àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí gbà ní ìmọ̀ràn pé bá ṣe bẹ́ẹ̀ torí àwọn ọmọ ẹni kan ní ẹni tí mo lọ ń tọ́jú tán báàlù pẹ́sẹ̀t ni àwọn ọmọ dán rí pé ọlọ́wọ́ kọ́gbọ́n báàlù ká máa sọ pé ọmọ mi kan dẹ̀wà lásìmọ̀ mi ni ó mọ́ mi ní ẹgbẹ́ ọlọ́gbẹ́ mọ́.
1: Màmá ṣe bí ọkọ tẹ́ ẹ fẹ́ lẹ̀ ń sọ ń pa ìyá bí?
0: Àní ìyá ọkọ jẹ́
1: òun náà mo sọ ìyá ọkọ tẹ ẹ fẹ́ lẹ̀ ń sọ tó jẹ́ bàbá àwọn ọmọ yín. Ọkọ yín gangan kọ́ tó jẹ́ bàbá àwọn ọmọ yín. Kíní yín gan ẹ kò fóun tẹ fi ń gbọ́ wà abérèrè tẹ fi ń gbọ́ wà ẹ pa yín òun náà. Oúnjẹ kọ̀rọ̀ yín ẹ kò ọkọ yín gangan ṣé kò sí ní ìlú tẹ̀ ń gbé ni? O kì ní ẹ sì yẹ kò náà bí yàtẹ̀ ẹ pa. Ọkọ yín gangan ti gba transfer kúrò nílùú tẹ̀ ń gbé ṣùgbọ́n ìyá ẹ̀ ń bẹ inú ìlú kan náà lẹ́yìn àti ìyá ẹ̀ jọ ń gbé.
0: Àwọn ìwà náà lọ fi káàsì máa lọ mú ní àmọ́ tí mo lè ṣe ní èrè ó ń bà mí lọ́kàn jù pé bá ti gbọ́dọ̀ yá ẹ̀.
1: Gbogbo ìgbà ìyá tẹ̀ ń sọ yìí ti tó bí ẹni ọdún mélòó? Ìyá ọkọ yìí ti tó bí ẹni ọdún mélòó?
0: Ìmọ̀ èyí wọn ò ṣùgbọ́n wọn kọ́ lẹ́sẹ̀ ńgbà kan lè dìde mọ́ gbogbo àyẹ̀ mo lọ ń tọ́jú wọn.
1: Bẹ́ẹ̀ ṣe ń fojú ìwé ọ̀hún àti ìlè tó bí 70 years? Wọ́n ti jù bẹ́ẹ̀. Ẹ ṣùgbọ́n ìyá ò ti mọ tó bí abi 80 nìyẹn ó kéré jù náà ní 80. Ṣé ìgbà tẹ́ wá sọ fọ́kọ yín kí ni nǹkan tán sọ?
0: Èmi ò bá sọ kankan àwọn ọmọ ẹ̀ ló láti wọn lé sàlàyé pé mo kàn ti jẹ́ a máa sọ sí mọ́mì mi.
1: Kí wá ní nǹkan tán sọ ìgbà tí lastborn sọ fọ́kọ yín kí ni nǹkan tọkọ yín sọ fún yín?
0: Sọ fún tí màmá ẹ̀ sọ fún wa orúkọ tó pè ní alájẹ̀bọ́ kọ
1: ẹ wá ń wòye kó bí akẹ́ ẹ mọ́ lọ láti mọ́ tọ́jú wọn mọ́ àbí.
0: gbogbo gbà tẹ́ stop
1: yẹn ta ló ń tọ́jú wọn.
0: ìyàwó ọmọ ẹ̀gbọ́n wọn kan gbélé wọn.
1: Ẹni yẹn ló wá ń tọ́jú wọn àbí?
0: Ojú yẹn ni kí ni ẹ̀dọ́ ṣẹlẹ̀ ní láti ẹ̀ ni. Ẹ wá ní àmọ́ tí ìyá lágbájá nìkan mọ̀ ló ń wá ní gbogbo ìyàwó ọmọ tá a rí ẹwọ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ fún ẹ wo ẹni ẹwọ ìyàrúkà ẹ jẹ́ kí ni máa lọ́sẹ̀.

te ba fe pe wa lati le okere number ti yin te yin o pese ni +234 814 249 1006.

mú Ṣọlá Bàlá Tojúbọlé. Mo ní láti parí aáwọ̀ tàbí misunderstanding tàbí ìkùnsínú pẹ́pẹ́pẹ́ tí máa ń bẹ láàrin ọkọ àtaya. Kò ní ṣe ẹni tó jẹ̀bi tàbí ẹni tó jàre. Ẹni tó bá jẹ́ wípé òun ló fẹ́ kí àlàáfíà ó padà sínú ìdílé ẹni ẹni ó pè. Ẹ pè wá kábà yín bí ọkọ yín tó ṣẹlẹ̀ kó tán nù wọn. Kẹ́ ẹ pè wá kábà yín bẹ ìyàwó yín ohun tó ṣẹlẹ̀ kó tán nù wọn kọ́ foríjì yín. Kí ìfẹ́ kó padà sínú ilé yín bíi ti tẹ́lẹ̀. Ṣùgbọ́n lábala yìí tẹ́ ẹ bá wá pè é rí dájú wípé ọkọ yín tẹ́ ẹ fẹ́ kábà yín bẹ tàbí ìyàwó yín tẹ́ ẹ fẹ́ kábà yín bẹ ó ń bẹnu ilé pẹ̀lú yín tẹ́ ẹ lè bá wa gbé fóònù fún wọn. Ẹ já mú eléyìí ká mú pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ àṣírí.

0: yo ba ni kaluku abiti elabe aso ko seni ti o ni nkan ti nfi aso bo ko seni ti o ni nkan to je pe igba to ba ti ran ti si okan e o gbogbe. Hello.
1: Hello.
0: Yes sir, e ka ro sir. Yes sir. Che lo ra se te fe bawa so abi e fe ka ba yin tun bo leni sir. Tun se se ke ba wa gbun soke di e ka le gbo yin dada. Baba solo soke de atawo ba ti gbo yin awon ara le na o le gbo yin. Eni iyawo yin puti peto ti kuro lodo yin. Okay. Lady yin na tun pariwo labe o. Kini nkan te un te ni won se to fi kuro kini nkan na. Ni beta yin ati won ba tin sere ife lowo kaka ti won a fi daruko yin oruko elomi ni won a ma pe.
1: O ri gba jile ti mo ti jile ti o si le keta. Mo a wo ti mo wo da la ile ti re mi ni ti gba go eta.
0: Baba se oruko iyan kan na na da lele keta buruko ototo.
1: Oruko yen na ni da o.
0: Oruko yen kan na na.
1: Ni da.
0: Si bere boyo ri ki tan fun yin ni teyin o mo si. Baba se ri oru situation yi decision ti eje n ko ti ke le mo gbo wa dada baun mo se ko ti e mo gbo wa se ri oru situation yi decision ti eyin nikan le da gbe gan lai nilo amorin elomi odun yin ni kun wa e mo boye eyo boye eyo te ba wu pe agbara yin gbe iyawo meji. Tẹ́sù wípé tẹ́ bá gbà wọ́n padà kò sí wàhálà kankan kò sí ní tí ó ṣẹlẹ̀ tẹ́ẹ̀kì decision yẹn tẹ́ bá sì wípé agbára yóò gbéyàwó méjì tàbí pé wàhálà ní ó ṣẹlẹ̀ tẹ́ bá gbà wọ́n padà tí ìyàwó bá di méjì torí ìyáálé làwọn ọ̀hún ní lọ́kàn padà díkan dúró ní ipò ìyàwó láéláé ipò ìyáálé náà wọ́n á fẹ́ padà sí i tẹ́ bá wà mọ̀ pé ní tí ó lè ṣẹlẹ̀ lẹ́yìn yẹn pé agbára yín gbé gẹ́gẹ́ bí ọkọ ẹ lè gbà wọ́n padà ṣùgbọ́n decision yìí fún ara yín ni kẹ́ ẹ tẹ́ẹ̀kì yẹn.

0: Ṣùgbọ́n a rí ìjà yẹn parí àbí? Hello sir, ṣe àwọn tán lọ ọ̀dọ̀ àwọn ará ìlú tán lọ ọ̀dọ̀ àwọn fámìlì arábìnrin yẹn, wọ́n rí ìjà yẹn parí?
1: Yóò jọ so má jọ pé kí n sùn bẹ́ẹ̀ tí wọ́n rí mi náà pé àbí tí mo ti mọ̀kọ̀ wọ́n jìnà pé láti ilẹ̀ Haúsá ni a ti wá so àwọn lọ yẹ kí n wẹ̀ ká tó sùn ẹlẹ́ mo kó lọ kí n tó wẹ̀ tán ó ti kó ṣòkòtò mi gbogbo ó ti kó wá sí inú ilé so wà á sùn wá pé à ṣé màá tó wọ ṣòkòtò ní gbogbo ọkàn mi ò tí ẹ rú kankan so èmi ti bọ́ọ̀ lẹ mú sùn lọ so mi mọ ìgbà tó gùn mí lórí so mo ti try pé kó fi kí ni kó wọlé kó penetrate mọ èlé mi jí and ara ti múnà ti move kò sí nǹkan tí mo lè mo kò sí padà mọ àti ìgbóra wà ní now wàá tó gbà tí ó máa padà wà a mọ̀ bí oorun ṣe wá but ẹgbọ́n mi suspect pé ọmọbìnrin ti lóyún ó ti ẹ̀ di ìdájẹ́ láwọn tó sọ pé oyún ní òun gbọ́dọ̀ ní gbọ́dọ̀ ṣe ó náà ti sọ fún mi pé èyí tá a ṣe ló doyún but gẹ́gẹ́ bí ọlọgbọ́n o àwọn ìṣá parí ọ̀rọ̀ rẹ̀ ṣe pé ọmọ yìí náà bá padà jẹ́ ọmọkùnrin kan ṣoṣo nínú àwọn ọmọ tó ń bí ó náà ó ti déyàn báyìí náà ìgbà bá mi fẹ́ràn mi gan so ìgbà tó wà ti pé àwọn fẹ́ kú wọn àdàgbà púpọ̀ náà wọn gbọ́ ju ṣẹ́gun ti sọ́ńtì ìgbà tí wọ́n fẹ́ kú tó kù bẹ́ẹ̀ ìfò kò tí ì máa ṣàárẹ̀ nígbà yẹn ó kàn dá ọ̀rẹ́ sílẹ̀ ní titun room àti àwọn ọ̀rẹ́ mi tó ń wá ń bẹ̀ ó kàn sọ pé wọ ìyẹn mi o ó ní tí ò bá kú tán lágbọ́jà ó lémi ni mo ní o ìyẹn ìyàwó ẹ̀yìn lémi ni mo ní o kìkìá gbọ́ wáyá wọn lọ níbi ìwọ̀n ẹ̀ náà ni o ọjọ́ àwọn ọdún ọbẹ̀ ọdún méjì mẹ́ta nígbà mọ́ ń bá wọn ìtọ́ba ìtọ́ba ní wọn bá ṣe máa gbé ìtọ́ba fẹ́ rí mi àti àwọn ètò ẹ̀sùn mọ́ tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ti máa lọ lọ́kàn báyìí sá ọmọdé ara mi mú ọkàn dress carelessly nílé ó sì ti mọ mí nìyẹn kí ni ó ní ara mú ẹgbẹ́ ń bẹ̀rẹ̀ mi pé ẹsẹ̀ ní gbogbo nǹkan wọ̀nyí tẹ́lí bá wọn fọ̀rọ̀ gùn àtúmọ̀ra wa gùn.
0: Iye ẹlẹ́yìn ìgbà tí ẹ̀gbọ́n yẹn kú tán nìyẹn o.
1: Ọkàn mi bàjẹ́ títí mò ń gbọ́ gbẹ́dẹ́dẹ́dẹ́ so nìṣẹ́ mi ti ẹ̀ lọ sí ọ̀dọ̀ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ mi ò mọ bí mo lè sí ìfara mi tẹ̀lé mi kà fún lóòótọ́ sì lè sọ pé obìnrin náà ìfẹ́ ẹni tó bá wù lẹ́yìn ọkọ ẹ̀ ṣùgbọ́n èmi náà níyàwó ẹ ràn mí lọ́wọ́.
0: Bàbá ẹ mò ń bèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan gbogbo ẹ̀sùn sọ̀rọ̀ bọ̀ ó dàbí pé ẹ̀gbọ́n ẹ jẹ́ kí n tún máa padà béèrè báyìí.
1: Ẹ̀gbọ́n.
0: Mo ní ibi tí kíní yìí ti ṣẹlẹ̀ ìlú wọn lọ́hùn-ún ni nígbà tí ẹ lọ bẹ ìyàwó ẹ̀gbọ́n yín padà àbí.
1: Mi ì bẹ padà ó ibi tó ti ṣe ibi tó ti ṣẹlẹ̀ ìgbà mi ẹgbẹ́ ẹ̀tẹ̀ ìgbà mi ló rán mi sí.
0: Mi
1: ní ọ̀nà mi sí.
0: Ìyọ̀ntà lákòókò.
1: After

0: odo iku won an mo wi pe awon ko la won lo mo
1: e ka ti jama
0: won so lo won mention re mo eh e won si ya omo isoto laarin awon omo won
1: eni
0: awon ya omo isoto laarin awon omo won
1: ah mo ya soto
0: lẹ́yìn gangan ṣé ẹni conviction lọ́kàn yín pé ó ṣe é ṣe kó jẹ́ pé eré ọjọ́ kan nígbà náà lọ́hùn tí ẹ mistakenly bá ìyàwó ẹ̀gbọ́n yín ṣe ipò ó ṣe é ṣe kó jẹ́ pé òun ló di ọmọ tá à ń sọ yìí.
1: It's an assumption because ó ti wá lóyún tó bí ọdún oṣù mélòó so ó lè connect ẹni
0: pẹ̀lú ẹlòmíì. Alright. Ìgbà tí ẹ̀gbọ́n yín fẹ́ kú wọ́n fa ìyàwó wọn lé yín lọ́wọ́ gẹ́gẹ́ bíi pé ìyàwó ẹ̀ náà ni wàá bá mi mójútó.
1: Ó ní mi mo ní o. Ìdàsítíkíà ó sọ bẹ́ẹ̀.
0: Ṣùgbọ́n ẹ̀yin gangan fúnra yín ti ní fámìlì ètìtì yín. Láti ìgbà tẹ́gbọ́n yín sì ti kú ẹ̀ rí ọkùnrin kankan pẹ̀lú obìnrin tá à ń sọ yìí.
1: Àmọ́
0: ẹ̀yin gan ẹ̀yin ẹmọ́sọ̀ tí yín ṣùgbọ́n obìnrin tá à ń sọ yọ́n tó bí ẹni ọdún mélòó.
1: Àti jọ dàgbà onímọ̀ ti ọ̀tọ̀ kì í sinmi ọmọ ó ti tó 50-something.
0: 50 kìíní kan báyìí.
1: Yes, onímọ̀-fúnmọ́rin pé kò sí obìnrin wọ́n tí wọ́n ní àmúra kìíní yẹn ọlọ́run ń ṣe.
0: Ní ìsinyìí láyàfẹ́ àgbà tí ẹ̀gbọ́n yín wá kú tán ó tó ẹ̀mélòó tẹ̀yìn àti wọ́n ti jọ ní àjọṣepọ̀. Àti gba yẹn lè wá ń sá fún wọn ẹ lọ́bẹ̀ mọ́.
1: Mo lọ mọ ń tẹ́lẹ̀ máa wọ yàrá tí tó bá ń ṣe lọ́wọ́ wájú sí
0: ìgbẹ́. Ṣùgbọ́n ní ìsinmi kẹ́ ẹ lọ kẹ́ ẹ dúró ní sitting room ni tẹ bá sì rí pé ó ti fẹ́ alẹ́ ti fẹ́ mọ alẹ́ ẹ̀ẹ́bọ̀ ta ó dọ̀la nu. Àwọn ìwà bèrè pé kí ló dé tẹ change kí ló dé tẹ ń sá fún wọn.
1: Ó
0: ní òun mọ bó ṣe lè. Bó ṣe wà mọ́ bó ṣe lè sọ fún yín. Ohun tẹ́ ẹ wá fẹ́ káwọn ọmọ nàìjíríà máa tẹ́ ẹ fẹ́ kán gbà yín sí yín ni wípé ohun tẹ́ ẹ ṣe torí ẹ fẹ́ ṣe kinní yìí mọ́ kò sí lọ́kàn yín bákan náà sì rí ẹ lé abandon family ẹ̀gbọ́n yín torí ẹ̀gbọ́n yín máa mọ̀ fà wọ́n lé yín lọ́wọ́ kó tó kú ni. Ẹ wá ń wo pé ọgbọ́n tẹ́ ẹ lè dá tí ẹ fi ní fall into trap again mọ́ tí ẹ sì at the same time máa ṣe ojúṣe yín gẹ́gẹ́ bí bàbá nínú bàbá tuntun nínú ilé yìí torí bàbá kú bàbá gbọ́dọ̀ kú ni àmọ̀ràn tẹ́ ẹ fẹ́ nù. Ọ̀dà ẹ já fáwọn èèyàn láàyè láti gbà yín lámọ̀ràn ohun tẹ́ ẹ bá lè ṣe lọ́nà yìí. Ṣé ẹ gbọ́ sà. Mo gbàgbọ́ pé gbogbo àwa tá à ń gbọ́ ètò yín la gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Àmọ̀ràn tán fẹ́ ni wípé àwọn ò fẹ́ wọ́n ló ti dẹ́lẹ̀ kejì báyìí ṣùgbọ́n àwọn ò fẹ́ kí kẹta ó wáyé torí àwọn ò nífẹ̀ẹ́ sórí nǹkan báwọn. Síbẹ̀ àwọn sì fẹ́ kó jẹ́ pé àwọn ò máa ṣe ojúṣe tí ẹ̀gbọ́n àwọn fà lé wọn lọ́wọ́. Hello.
2: Hello sir.
0: Ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ sir.
0: Ẹ ṣeun ma.
2: Ẹ kú ètò sá.
0: Ẹ ṣeun.
2: Ẹ jọ̀rọ̀ mo fẹ́ kí ẹ bá mi tóbi fẹ́ lé mi sá.
0: Ìsọ́kọ yín bẹ́ẹ̀ ń lé báwọn.
2: Ọkọ náà ló sọ̀rọ̀.
0: Ẹ ókè ọkùnrin ló ń sọ̀rọ̀ voice ń jọ tóbi ní díẹ̀ síyàwó yín bẹ́ẹ̀ ń lé.
2: Bẹ́ẹ̀ ni sá.
0: Ṣéyìn lè ṣeun àbáwọn náà ṣẹ̀yìn.
2: Mo fẹ́ rò náà ni.
0: Ẹ fẹ́ sọ nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀yà ẹ̀yà ẹ̀jẹ̀ agbọ́.
2: Ohun tó ṣẹlẹ̀ ni pé iṣẹ́ sáà tó lọ́wọ́ mi sá níta nípa. So bí iṣẹ́ ṣe wá bọ́ lọ́wọ́ mi sọ́ǹdọ̀ mi.
0: À ń gbọ́ yìí.
2: So mo á rò pé tí màá fi get iṣẹ́ ni pé mo á gba ọ̀dà kúrò nílẹ̀ pé kójú nọ́mbà máa fi.
0: Ok. Ẹ ń lọ sùn síbẹ̀.
2: Mo lọ sí ọ̀dọ̀ ẹ̀. Mo á ń gbé lọ́dọ̀ ẹ̀.
0: Ìlú kan náà kọ́ lẹ́jọ́ wà bí ẹ̀yìn àtàbúrò yín.
2: Àjọ síbì kan náà.
0: Ìkẹ́ ẹ̀jọ́ sí ìlú kan náà.
2: Ní ìlú kan náà lájọ wà.
0: Ṣùgbọ́n ọ̀dọ̀ yín jìnnà síra díẹ̀.
2: Bẹ́ẹ̀ ni sá.
0: Ọ̀dà ń gbọ́ yín.
2: mo sáwà wà ní ẹ̀bẹ̀ wọn débi pé gbogbo nǹkan ti wá rí bákan ó ti le gan ká mọ́ sọ̀rọ̀ ìní débi pé gbogbo ìgbà yẹn ṣọ́ọ̀bù ìyàwó mi gbogbo èrè àtèrè àtòjú owó ó ti ṣe bá àwọn ọmọ ọ̀rọ̀ mìíràn máa ń gba chẹ́ńjì bí ẹ̀jẹ̀ lọ́wọ́ búrò nígbà mi ìró náà máa ní lọ́jọ́ 2000 kankan tí máa ṣẹ́ńjì sí ìyá sí gbogbo táìmù ìgbà yẹn ó nìkan lára àwọn kọ́fẹ́ máa rẹ̀ tó máa wára gbà lẹ́wẹ́ ẹ̀ ń tó dá mi máa ní tó jọ mi ní àṣẹ fáńfẹ́ra ẹ̀ ń tàjọ mọ́ra mi èèyàn wá máa ó máa ń yáwó lọ́wọ́ yẹn tí o bó ṣe wá máa ó ń yáwó dẹ̀ǹdà padà ṣùgbà tó wá tó èjì kan ìyẹn wá kọ́ mi fẹ́ sí ṣé ń yẹ nípa.
0: Bẹ́ẹ̀ ni ìyá ń gbọ́ yìí.
2: Ìgbà tó ṣe wá kọ́ mi fẹ́ sí ìyàwó mi wá pè mí pé kí n wo lágbájá o kí n wo mẹ́sẹ̀jì tó sẹ́ndí pé wọ́n bá àbá ìlú ń ṣẹlẹ̀ ó máa mẹ́rin kí ìyàwó mi di ìyàwó ń yàwó kí n tètè rá nǹkan ṣe ń tẹ̀tàn pé mi náà ni mo fa o lọ́sọ̀gù mo ṣàní mo ti gbọ́ pé ọlọ́run ṣáà bá wa ọlọ́run ṣe wà ní. So lẹ́tà mo wá gbà tí mo wá rí ẹ kékeré pàṣà sí pẹ́lú tí mo wá wálé torí ibi tí wọ́n ríṣẹ́ yẹn sí kò jìn sí ọ̀dọ̀ tèmi tó mo wá kó lọ́jà búrò ni mo wá wálé. So àṣé gbogbo ìgbà yẹn gbogbo yẹn fẹ́ra ni gbogbo yẹn fẹ́ra ni ìmọ̀ kókó ó ṣáàdì sànńdé ìjọ kan ó ṣáàwò pé ọkàn yẹn ṣáàmì kí n tiẹ̀ yẹ fóònù ẹ̀ wò eré mọmọ kí n lọ mo wá wọ mo wá ṣì mo wá wọ àpapọ̀ mo ṣáàjọ rí conversation àwọn méjèèjì gbogbo bí yẹn ṣáàṣẹ ṣe pé à òun ìyá ní owó mọ o iye tó bá ti fẹ́ ni kó sọ òun máa fún un ìtọ́rin ni pé kó ṣàtúnṣe òun tó gbogbo mẹ́sẹ̀jì yẹn kò ká mi lára ní orí lọ ìjọ ṣáàbù lọ́kàn mi pé n bá ti rí bọ́bọ́ yẹn o pé màmá bí màá ṣe bá sọ̀rọ̀ pé à ṣé ìwọlé rẹ kó máa ṣe nǹkan báyìí tó jẹ mọ́ mi kankan ìrora burú ló jẹ́ sí ọ̀rẹ́ mi ni àtẹ̀gbọ́n ìlàjọ lọ sí òní ìgbàanà tó ilé pàṣà ó ṣàbí sunday jọkà mo wá rí mẹ́sẹ̀jì tí àwọn mi fi dá náà ìpè ara wọn ti wálé ó dára pé yẹn lọ máa bá ń ṣọ gbogbo àti mo fi wà lọ́dọ̀ àbúrò mi pẹ̀lú àwọn ọmọ wọn jọ close ìyẹn wá sùn èèyàn wá wá ní alẹ́ jẹ́rìn lówó fẹ́ sùn ó wá ń sọ fún yẹn pé bí wọ́n ti dé wọ́n ti wọ́n tó ṣe ẹ̀yìn rẹ̀ lè ṣe wá kankan ìyẹn wá ní à ó ti wálé bẹ̀ fún wọn ló ti wálé pé kó dà gan pé mo wà ní ṣọ́ọ̀bù báyìí pé kó má wùlọ wá kankan ohun tó wá ká mi wá ń bẹ̀ ni pé ìyàwó mi wá dáhùn pé à òkè bọ́bọ́ yẹn wá ní à wọ́n ṣáà máa tọ́jú yín báyìí wọ́n ṣáà máa ṣe gbọ́ ìyàwó mi wá ní à kókó náà nìyẹn pé ó ṣáà máa tọ́jú wa ìyẹn ní tọ́jú ọ̀sán wá sá pé kó ṣáà máa tọ́jú wa o pé tó bá rùn ó kó lọlé tí ó bá bẹ́ẹ̀ lọlé wà láti ènìyàn òun ló mọ̀ ìyẹn nígbà tí sọ fún bọ̀bọ́ yẹn pé mo wà ń ṣọ́ọ̀bù ó ti yẹ yín bọ̀bọ́ yẹn wá ń pè pé a ṣé mi kí ìlọni mo ní à mo takú ni òun ò lọ o pé ó bá rùn kó tiẹ̀ lọ ó bá rùn kó mọ̀ lọ ìta láti ènìyàn kankan ó ṣe wá jẹ́ mo wá bá gbà ọ̀rọ̀ yẹn ṣàkà mi lára èrò kájà mọ́ sọ̀rọ̀ ọ̀gùn owó ilé ṣàdúrò wọ́n fi wọn ní ìwé ilé lọ sí wa lẹ́nu ibi fi yóò fún wa ní ìwé ilé mo ṣàánú ṣe nǹkan kan gbà tó ṣẹlẹ̀ níbi sìkírẹ́tì tí mo rí àwọn olè tó wá jìn kan bẹ̀ ṣe wọ́n ṣàánú ìdíje oṣù mẹ́ta àní lówó mo wá wò pé kúrò láwọn ọmọ ṣe jẹun ìyàwó ṣe ń gbọ́ mi ta.
0: Bẹ́ẹ̀ ni ẹkùn bá wa ẹ bá wa sọ síwájú díẹ̀ torí ìjọba àkókò.
2: Mo ṣàánú ṣe lébọ̀ aṣáfin manage ó ṣàṣẹlẹ̀ pé mo ṣe wá délé ní alẹ́ yìí iṣẹ́ àràǹtà máa fi ìdí ṣàtúntì láti ṣàtàn ìyẹn ní alẹ́ yìí àwọn ọmọdé ti sùn aṣáàdá ṣàgbìn ẹgbẹ́ tó bá ti dá rọ́ọ̀lá máa lọ sí ìdíjà a lè fìṣe máa lè fẹ́ làárọ̀ rẹ̀ mo ṣàdáhùn pé oúnjẹ àtẹ̀sán ló wà nínú òun kò tí ń pa ohun kankan mo bẹ̀rẹ̀ ọ̀rẹ́ kan lókè lónìí mo sáré lọ bá yẹn mo yá owó lọ́wọ́ ẹ̀ ṣàṣàrẹ̀ lọ wa bẹ́ẹ̀dì àti bọ́tà ṣàgbéfin. So meanwhile on the one mo li kọlu baba mi lori phone so mo wan bi ni ale ni ina ti han yeah baba yi n to se le laarin wa ti ti mo de ti lo fo fun tawon eyan de ti yan je tori mo lo se se sun pastor church so oro yen sa ni yan ji mo sa le baba yen kuro ni ti se se gbo nigba yen ti ra pastor le ja le sun so mo sa wan bi dia baba yi o ku e lonje wa ki lo ti jo so ti ita ko de se laarin na kaka o sa bere se ni da se o fi eh nika se mo ya wore ni se ki nika ki nika baby si no a fun to n je lowo o se mu baby lo se le mo mi ni e mo ni a n ti mo damu lo je ya owo loke ti mo sa ri lo je ra ko le je education ti mo gbe oke ni a kan ma ki ni nọmba ti n se lori fun mi ti mo ko jule ti nọmba lati gba sọrọ ti sele kankan to ni yẹn naa ti je mi so baby o sa le mo mi se mo ya wore ni se ki nika ki nika ohun to n pa fún ọ̀rọ̀ nǹkan gbogbo ohun tó dẹ̀ nǹkan lára ni pé sọ àwọn ọmọ wọn ti sọ gbèsè ti jẹ́ kan dá wọn tó wọn bá máa wọlé nǹkan yìí kò tí sì kókó bá ṣe wọlé ìwé ilé kan wọn ti fún wa sí gbogbo ìyẹn lòun wá kó sáyà tó wá ń rò pẹ̀lú gbèsè tó nǹkan jẹ fún aláàrẹ ń fira gbà sí ṣọ́ọ̀bù tó bẹ̀ sọ́jà kan ṣọ́ọ̀bù mọ́ gbogbo ìyẹn ló wá gbé lọ́kàn ní sáà máa ń jẹ́ torí pé ọlọ́run àṣẹ ẹ̀ náà ṣe yẹn ọ̀ ló fẹ́ ti ta ẹ̀ ó sáà máa ń nínú ṣe gbogbo so ta lè wá bí nínú gan wípé à mo dàmú lọ bẹ́ẹ̀ ra nǹkan lórí mo verification lọ́wọ́ ibẹ̀ lẹ́mọ̀ ibẹ̀ tún lanú láti sọ fún mi pé ṣé mi ya wèrè ní ẹgbẹ̀ ìdáná ọkọ tí mo máa sọ pé mi gbé mi dákẹ́ mi ìbẹ̀ mo bìnrin náà ọṣẹ́ àpè mọ́ mi ẹ̀ lálẹ́ èèyàn ní alẹ́ àná yẹn pé à mo fẹ́ rí yín ní ọ̀la ò ìyẹn lónìí pé màá wá bá yín ní ọ̀dọ̀ yín ọṣẹ́ àná pé kó sì mọ ní kó má ba sí mi so ìyẹn bẹ́ẹ̀ tí o bọ́rọ̀ ṣe jẹ́ gangan ni tí omi ẹ̀ máa mi pé kìtẹ̀ ní láàrin ẹ̀.
0: bàbá pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ báyìí báyìí ẹ̀ tí ìníṣẹ́ kankan lọ́wọ́.
2: Lébọ̀ ẹ̀ náà ni mo fi ń mánéjì báyìí sá.
0: Tí ẹ̀ ń tẹ̀lé àwọn ọmọ
2: lọ
0: ṣáìtì lọ ṣáìtì ìgbà tó bá tíṣẹ́ bá tó wà tó bá tó pè yín ni.
2: bẹ́ẹ̀ni
0: ṣọ́ọ̀pù ìyàwó yín ká sọ wípé àwọn ni wọ́n ń gbòbù kátà lé pẹ̀lú ohun tó ń tà ń ṣọ́ọ̀pù. ṣe rí ohun tó ń bẹ́ ń lè ẹlọ́sà ṣe rí tó ń bẹ́ ń lè yìí mi ò ní parọ́ tàn yín kì í ṣe ọ̀rọ̀ tá a lè pìyàwó yín báyìí lórí ètò tá a bá wọn sọ tí wọ́n sọ pé àwọn ti gbọ́ ẹmu n ta ṣe ọ̀rọ̀ tí a jọ sọ tá a jọ jókòó tá a jọ sọ ni ṣe rí kò sí obìnrin tí inú ẹ̀ mo mọ̀ pé kò sí ọkùnrin tí inú ẹ̀ náà ò dùn tí ò bá ní agbára láti gbé bùkátà lé bẹ́ẹ̀ náà sì ni kò sí obìnrin tí ilé ò ní dùn tó jẹ́ pé ó ń fẹ́ nǹkan tán ní rí lásìkò tó ń fẹ́ tínú ó dùn ṣe wá rí ọ̀rọ̀ tí ẹ wá gbé wá láìlẹ́ yìí ìbéèrè tẹ́ ẹ béèrè lọ́wọ́ ìyàwó yín ẹ lè rí as right question but at wrong time lẹ béèrè time tẹ́ ẹ béèrè kò ń ṣe time tó yẹ kì í ṣe ìgbà tó yẹ kì í ṣe ìgbà tó yẹ kẹ́ ẹ béèrè lẹ béèrè so ohun tá a ṣe ni pé tí ètò bá ti parí kó tó di tó bá kú díẹ̀ kí tó parí màá fi nọ́mbà mi síta ẹ lè sè ẹ kọ́ kalẹ̀ tá a bá ti wá parí ètò ẹ pè mí n tá a jókòó tá a yanjú ni ṣe gbọ́ ilé yín ò ní dáhùn ọlọ́run sì pèsè iṣẹ́ alámọ̀báríkà fún yín lágbára ọlọ́run ẹ ṣeun yes sir. ọ̀pọ̀lọpọ̀ ìgbà mọ̀ ń ṣe wípé ohun tí dùn ni ohun tó dùn ni ń pọ̀ lọ́rùn ẹ̀ ni. ẹ já padà sí ti ọ̀rọ̀ bàbá tí wọ́n sọ ọ̀rọ̀ àṣírí wọ̀nyí ẹ jẹ́ káwọn èèyàn fún wọn lámọ̀ràn ẹ̀ lọ́wọ́.
1: ẹni dẹ́hùn
0: àmì ẹ̀ káàrọ̀ sà.
1: ẹ káàrọ̀
0: ẹ ṣeun sà.
1: ẹni ṣẹṣẹ o
0: àmì
1: ojú ẹ lè tí yẹ. bàbá tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pa ọ̀rọ̀ ìyàwó ẹ̀gbọ́n
0: yẹn. bẹ́ẹ̀ ni
1: seri alaron ko temi fe so ni pe won ni o da pe awon to bi ye ti ori ra ni alaroko
0: nigba ti ehe o ti di meji bayi
1: o egbon o de ti fa obirin ye ni won lowo ko to ti pe eni ye jade laye
0: beni
1: o di se ti olorun ba ran won ko won ma si lo ka ma de sa fu obirin ye lo tori ifaya ya awon mejeji o da ko gba ye ni fe won so ti ye sa ero bi mi rejo oro ti mi gbe lo o ko ni gbe ni la
0: esun sir.

0: Hello.
1: Hello, sir.
0: Yes, sir.
1: Ẹ̀ṣẹ̀wọ̀n kú ìtura ẹni báyìí.
0: Ami.
1: Sáyé dábàá ọkọ. Ẹ̀ṣẹ̀wọ̀n láti ta gbọ́ta ọyàn. Ẹjọ́ ẹ má bínú sá o. Torí ibi tí bàbá ẹ̀ ti ń sọ̀rọ̀ lọ. Òun wá pẹ̀rọ ra wá fẹ́rẹ́fẹ́. Ìbéèrè ń gbẹ́dẹ̀ ni pé ṣé ìbálòpọ̀ tí wọ́n ṣe ṣé kó tó di pé ọkọ wọn kú ni wọ́n ti ṣe ni àbí lẹ́yìn ọkọ wọn kú.
0: Ìkan kí ọkọ wọn tó kú nígbà tí a ń bẹ̀bẹ̀ ìyàwó tí ìyàwó ń kọ̀nsídà ẹ̀bẹ̀ ọkọ lọ́wọ́ nìkan ṣẹlẹ̀ ṣùgbọ́n tẹ́lẹ̀ kejì lẹ́yìn ìgbà tọkọ kú tán ni táwọn lọ fíìsìtì wọn.
1: Èyí tí ọ̀rọ̀ wa wà náà ni ẹ̀ṣẹ́ ọmọ tó tó wá já sí pé ó dá ọkọ wọn ó lè dé ìrì fa ọfà lé wọn lọ́wọ́ tó tó mọ tọ́jú àwọn ẹni
0: yìí
1: pé nǹkan tí wọ́n ń pè ní opó kan náà kò jù báwọn náà lọ.
0: Officially ẹ̀hún sí wọn lópò ṣùgbọ́n nítorí pé ẹ̀gbọ́n àwọn yìí láìkì àwọn òun ni ó ṣe fà lé àwọn lọ́wọ́ wípé fámìlì mi dọ̀jú ẹ̀wò ìyàwó mi dọ̀jú ẹ̀.
1: Nígbà tó ti kọ́kọ́ jẹ́ pé tó ti yẹ̀wò kó tó di wípé ọkọ̀ gangan kú ni ṣé ti eyín tó torí ìdí èyí a lè pélé ní kinní ṣé ojú gbogbo ẹ lọ ìtàwọn èèyàn ń sọ náà ni wípé kán mọ ayé ti rọrùn transfer lọ́tún lọ́sì tó lórí fóònù ẹ lè máa bá ẹ lè máa kíra ẹni ṣe gbogbo ẹbẹ yẹn so system ẹni wọn bá máa lò ẹ kú ètò.
0: Ẹ ṣeun sá. Hello.
2: Ẹ kàrọ̀.
0: Ẹ kàrọ̀ bàbá. Yes sir.
2: Ẹjọ́. Mi, I thank God for your resilience. Person for combine for my advice. You are a good counselor.
0: Thank Brethren.
2: You. So. God will Amen. Increase your strength Amen. And God will increase your anointing in Jesus' name.
0: Amen.
2: Ekole.
0: Yes, sir.
2: Hello, sir.
0: I'm going. Yes, sir.
2: Any party of Benny and Professor Ejo, how much will it mean now? I'm 83 years old. And I was only 10 years old when my father died.
0: Yeah.
2: And that's my mommy local. Pé ẹ̀gbọ́n rẹ̀ ó ti fa ìyàwó ẹ̀ lé lọ́wọ́ kó tó lọ kó sọ fún àwọn fámìlì kan sú wọn lópò torí ìfẹ́ ẹ sì wà nbẹ̀. I'm telling you bí mo ṣe jókòó ń bí mò ń rówó ìyàwó tí ẹ̀ ń kọ́ ọmọ mélòó náà ti bí ẹjọ́ kó
0: tó fún wa. Béèrè bá wọn níyàwó wọn lọ́mọ bọ̀ mi ò béèrè iye ọmọ tán ti bí.
2: Ẹ̀hún tí mo sọ ni pé ìyàwó wà nílé ó láì kílè pé ìyàwó ẹ̀gbọ́n yẹn ló máa tún jẹ́ bí ìyáálé á ju ìyàwó tí ẹ lọ torí pé ṣe ti yẹ yín.
0: Ẹ̀yin ṣe àwọn yẹn sì ń sú okó àwọn yẹn sì ń sú okó wọ́n sì ń sú okó báyìí àbí.
2: Kílẹ̀ wí.
0: Mo ní ṣe àwọn yẹn ń sú okó báyìí.
2: Ilé Yorùbá ni wa má sì ń sú okó náà àbá má sì ń ṣe. Ọmọ agbẹ́lẹ̀ mi tó ń fún
0: un
2: Anami Yorùbá mu Christopher Adesakun Okike Ade lorúkọ tèmi.
0: O ti pẹ́ tí mo ti gbọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn last ni o.
2: O pẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí wọ́n bẹ ni pé bóyá ìṣe Christian wọ́n lè jọ pé pastor òun nígbà ṣùgbọ́n tí mo mọ̀ ni pé ọkàn bàbá yẹn ò sì kúrò ńbẹ kó máa tọ́jú wọn lóòótọ́ kó máa tọ́jú ìyá yẹn ṣùgbọ́n kó máa kó máa anyway Ọlọ́run ti sọ ayé dẹrùn dé rọrùn báwọn èèyàn ti sọ kó máa support family yẹn. From distance, come and send over to you. God bless you.
0: Amen. Thank you, sir. Ẹ jẹ́ àgbà ìpè ẹyọ kan sí ẹ̀ka àwọn ọ̀dàgbẹ̀rẹ̀ lórí ètò. Hello. Hello.
3: Ẹ káàárọ̀
0: sà ní pàápàá sà.
3: Gbogbo ìmọ̀ táwọn
0: gbogbo
3: nǹkan kan ní gbé sà. Lákọ̀ọ́kọ́ kí ọkọ tó kú láti jẹ ní àjọṣepọ̀
0: ẹ̀. Bẹ́ẹ̀ ni ta lákọ̀ọ́kọ́.
3: Nígbà ọkọ̀ wa kú tán, wọ́n tún kàn jù mí. Ṣé ojúṣe méjèèjì ló wà tó bá fẹ́ wá láfún rẹ̀? Kí wọ́n kọ́kọ́ ní àjọṣepọ̀ lákọ̀ọ́kọ́. Obìnrin ló láìpẹ́ náà lákejì. Ṣé wàá ṣe tán ìpè ní ìpòun ò ṣe mọ́? Igbákejì ẹ̀rọ obìnrin báyìí. Ẹni náà kọ́ ya mọ̀gbọ́n fi yin àjọ ayé wọn.
0: Ẹ ṣeun sá.
3: Wọ́n bá ń tẹ́jú wọn nípa ṣe àtijọ́ àti ìmọ̀ náà kọ́ ya wà ń bẹ̀. Tí wọ́n bá ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ kò sí problem. Ó wá tọ́ ó fi tọ́ lẹ́nu ìtàn. Ọwá ni wọ́n máa ṣe èrè tó tún wá ń fi.
0: Ẹ̀yìn. dupe lọwọ gbogbo yin lolufẹ wa te darapọ mọ eto tẹlẹ yin esun fun gbogbo igba oju oni tiyin eja mo fele lo lori eto etun pade wa laaro ojo segun laago mewa lori akoto eto ba mi to eje nda mo dagbere loko lo tu eto yin oga wa kene to gbeje ati loruko gbenga o yato laye wola asi sademola la moju ero fun sa se do duro gbagba ti n ba mi te asi so ojo oni ti e number te le pe mi se leyin to pa pa julo baba ti mo ni ko pe mi fun oro fun toju bole 0704238 3951 le kan se 0704238 3951 olumu yiwa adeyele oruko ti temi ti mo mo yin ma se ri apostle apostle lori afefe lo ndagbere pe atawa atayin kafiri ati pade atayin pade ni aro ojo segun lori akoto eto ade osun ja lole omo iya afe ile ti ya
4: adupe ni owo olorun to fun ani eto to ni ile oni ile wona ni na ade osun oluwa kayode loruko mi ire atawa la fi pade